0: Àwọ̀ ẹ ní aṣojú rere.
1: Láìrí tí gọ́mẹ̀ntì ọ̀fẹ́ bọ̀.
0: Tó fi sọ́rí nígbà kẹfà.
1: Who dawọ́ down your head six times?
0: Wà á máa gbàdúrà.
1: You be pray.
0: Wà á máa rìn kiri.
1: You be going to and fro.
0: Gbogbo ibi tí máa gbórí ìwọ.
1: Anywhere I take my head to.
0: Ilẹ̀kùn máa ṣí.
1: Lọ sọ fún o.
0: Ilẹ̀kùn gbọ́dọ̀ tì mọ́
1: mímọ́. Lọ fọ́n tá mi
0: ṣọ́t
1: Ilẹ̀kùn, máa ṣí, ilẹ̀kùn, máa ṣí, ilẹ̀kùn, máa ṣí, ilẹ̀kùn, máa ṣí, ilẹ̀kùn, máa ṣí, ilẹ̀kùn, máa ṣí, ilẹ̀kùn, máa ṣí, ilẹ̀kùn, máa ṣí, ilẹ̀kùn, máa ṣí, ilẹ̀kùn, máa ṣí, ilẹ̀kùn, máa ṣí, ilẹ̀kùn, máa ṣí, ilẹ̀kùn, máa ṣí, ilẹ̀kùn, máa ṣí, ilẹ̀kùn, máa ṣí, ilẹ̀kùn, máa ṣí, ilẹ̀kùn, máa ṣí, ilẹ̀kùn, máa ṣí, ilẹ̀kùn, máa ṣí, ilẹ̀kùn, máa ṣí, ilẹ̀kùn, máa ṣí,

0: Your vibe with the irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
5: Oh, no.

0: Adaba 88.9 FM. Àwòrán sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Ìròyìn ní kùtù wa rè é láti lè ṣe àdàbà 88.9 FM Àkúrẹ́. Mo kí yín ẹ kú ojúmọ́ àsìkò iṣẹ́ àná. Ìjọba àpapọ̀ kéde ètò ìgbáyégbádùn fáwọn ológun tó ti fẹ̀yìntì. Àjọ tó ń bójútó ìṣeléṣe lẹ́yìn ètò ìdìbò sípínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ní àwọn ti gba ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpè. Ààrẹ ilẹ̀ Faransé ló ń wọ̀nà fún fífòpin sí ọ̀ràn gbogbogbò eléyìí tó ń ṣẹlẹ̀ lórí omi Hormuz. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn ń gbèrò ọ̀nà kan báyìí láti fi kún ìgbáyégbádùn àwọn ológun tó ti fẹ̀yìntì pẹ̀lú mímú àlékún bá owó oṣù wọn, ìyẹn láti lè tú fún wọn lórí ọ̀fẹ́ láti máa gba ẹ̀yáwó nínú èyí tí wọn yóò ti máa san ìdámẹ́wàá ìdápadà lórí owó tí wọ́n bá yá. Ẹni tó jẹ́ adarí fún ikọ̀ tó ń bójútó ètò ààbò ilẹ̀ yìí, ọ̀gágun Olúfẹ́mi Olúyẹdẹ, ló fọ̀rọ̀ náà lédè nílùú Àbújá nínú ìpàdé kan eléyìí tẹ́gbẹ́gun Légionì tí wọ́n gbé kalẹ̀. Ó jẹ́ kó di mímọ̀ wípé ìpè fún àfikún owó oṣù àwọn ológun tó ti fẹ̀yìntì náà ń ló ti dé orí góńgó eléyìí tí wọn yóò sì ṣe àfimúlẹ̀ rẹ̀ láìpẹ́. Ó ní àwọn ológun fẹ̀yìntì ọ̀hún ó ní wọn yóò ṣe ìrànlọ́wọ́ fún láti lè mọ lórí ọ̀fẹ́ sí ẹ̀yáwó láti pàṣẹ báńkì tó ń bójútó ọ̀rọ̀ iléeṣẹ́. Olúyẹdẹ ló tún wá kéde èròǹgbà kan láti lè ṣe àgbékalẹ̀ ojú òpó ayélujára táwọn onítọ̀hún ti lórí ọ̀fẹ́ láti máa ra nǹkan lówó tí ògún parara pẹ̀lú ṣíṣe àgbékalẹ̀ ibìkan tí wọn yóò ti mọ gba ètò ìlera jákèjádò orílẹ̀-èdè yìí. Mínísítà tó rí sọ́rọ̀ ètò ààbò ọ̀gágun Christopher Musa wa jẹ́ kó di mímọ̀ ní àti rẹ̀ wípé ìgbìmọ̀ kan ni wọ́n ti gbé kalẹ̀ báyìí láti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ẹgbẹ́gun Légionì àti àwọn ikọ̀ tó ń bójútó ọ̀rọ̀ ìgbáyégbádùn àwọn ológun náà láti ṣe iṣẹ́ ọ̀hún ní kíákíá. Mínísítà tó ń bójútó ọ̀rọ̀ ìdàgbàsókè ohun àlùmọ́ọ́nì ilẹ̀ yìí Délé Alákẹ́ ló ti ṣàkójọ àwọn ìgbìmọ̀ kan báyìí láti lọ sí ìpínlẹ̀ Niger láti lọ fìmúfínlẹ̀ ohun tó ṣokùnfà ikú tó pa àwọn afurasí 37 léyìí tí ọwọ́ tẹ̀ wípé wọ́n wakùsà wa góòlù lọ́nà àìtọ́ tó wà ní tọ́dọ̀lógbé lákọlò àjọ ẹ̀ṣọ́ ààbò arìnlàbọ̀lú. Àwọn ènìyàn oníròyìn jẹ́ kó di mímọ̀ wípé ọwọ́ àjọ NSCDC ló tẹ̀ níbi ìwakùsà wa góòlù tó wà ní òṣìṣẹ́ àtàbúlé lukoto ìyẹn ní ọjọ́ 15 oṣù kẹsàn-án yìí. Àjọ tó ń bójútó àjọ ẹ̀ṣọ́ ààbò arìnlàbọ̀lú nílẹ̀ yìí wá jẹ́ kó di mímọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n fi sínú akóló wọn ọ̀hún ni wọ́n jí bá láàárọ̀ wípé wọ́n ti dolóògbé lẹ́yìn ìṣẹ̀lẹ̀ àìsàn apanifin kan eléyìí tí wọ́n ló kọlù wọ́n. Alákẹ́ jẹ́ kó di mímọ̀ wípé àwọn ìgbìmọ̀ náà ni yóò ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn olùwádìí eléyìí tí wọ́n ti gbé kalẹ̀ láti lè mọ ohun tó ṣokùnfà ikú tó pa àwọn onítọ̀hún. Ní àti rẹ̀ gómìnà ìpínlẹ̀ Niger Umaru Bago ló ti ṣàgbékalẹ̀ ìgbìmọ̀ míì láti tanáwádìí ìṣẹ̀lẹ̀ náà eléyìí tó ṣàkóso ikọ̀ DSS ikọ̀ ọlọ́pàá NSCDC tó jẹ́ pé àwọn náà ti ṣàgbékalẹ̀ tiwọn. Ilé aṣojúṣòfin ilẹ̀ yìí ló ti tọwọ́ bọ ọ̀ràn gòdògbò tó ń ṣẹlẹ̀ bí àwọn akẹ́kọ̀ọ́ jáde tí wọ́n nímọ̀ nípa ìmọ̀ òfin ní ilé ẹ̀kọ́ gíga Fásitì Gbangba Làṣàtà orílẹ̀-èdè yìí ìyẹn National Open University bí wọn ò ti ṣe lórí ọ̀fẹ́ láti tẹ̀síwájú nínú ètò ẹ̀kọ́ wọn ní ilé ẹ̀kọ́ àwọn amòfin orílẹ̀-èdè yìí. Ìdásí ọ̀hún ni ló tẹ̀lé ìwé ẹ̀bẹ̀ kan eléyìí tí ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ jáde ọ̀hún tó kọ wípé kò dín ní 5,000 nínú wọn inú wọn ò mọ̀ ríbi lọ lẹ́yìn tí wọ́n ti parí ètò ẹ̀kọ́ ìmọ̀ òfin wọn ní ilé ẹ̀kọ́ National Open University tó sì jẹ́ pé wọn ò fún wọn lórí ọ̀fẹ́ láti wọ ilé ẹ̀kọ́ àwọn agbófinró kí wọ́n káwọn náà lè di ojúlówó agbẹjọ́rò. ìgbìmọ̀ lé tó ń bójútó ọ̀rọ̀ ìwé ẹ̀sùn ló ti wá ké sí ilé ẹ̀kọ́ náà àti àwọn ìgbìmọ̀ tó ń bójútó ètò ẹ̀kọ́ àwọn amòfin láti wá ṣàlàyé bọ́rọ̀ náà gan bó ti ṣe rí nìsàn. Ilé ẹ̀kọ́ náà jákò di mímọ̀ wípé àwọn ti fòpin sí gbígba àwọn akẹ́kọ̀ọ́ wọlé sí ẹ̀ka ìmọ̀ ẹ̀kọ́ òfin wọn ìyẹn láti ọdún 2015 ṣùgbọ́n àwọn ènìyàn tó jẹ́ pé wọ́n ṣì wà lẹ́nu ètò ẹ̀kọ́ náà kó tó di àkókò ọ̀hún òun ni wọn ò lè dà sílẹ̀ bí ọmọ pẹ́pẹ́yẹ torí pé wọ́n ti sanwó wọ́n sì ti wà nílé ẹ̀kọ́ náà ẹ̀wẹ̀ ẹni tó jẹ́ alága ìgbìmọ̀lẹ̀ ọ̀hún Akin Rotimi jákò di mímọ̀ wípé gbogbo ìgbìyànjú ni wọn yóò sà láti lè rí wípé ọ̀ràn náà yanjú. Àjọ elétò ìdìbò ilẹ̀ yìí ló ti bẹ̀rẹ̀ sí ní gba àwọn ènìyàn tí wọn yóò ṣàmúlò láti lè fi ṣètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ níwájú mọ́ra. Ètò ìgbani ọ̀hún ni ó wáyé sí oríṣiríṣi ipò eléyìí tí yóò ṣàkóná àwọn tí wọn yóò darí àwọn òṣìṣẹ́ ọ̀hún àwọn tí yóò mọ wò wọ́n àwọn tí yóò mọ bókútó ibi ìkó ìbùjọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ènìyàn tí wọ́n bá ní ohun àmúyẹ láti lè dé ipò kọ̀ọ̀kan mú ńlájọ wá rọ̀ láti kọjá lọ sí ojú òpó ayélujára tí wọ́n ti là kalẹ̀ bí wọ́n bá ti lè ní àmúyẹ tó tó láti lè ṣe ìforúkọsílẹ̀. Àjọ elétò ìdìbò ló tún wá rọ àwọn olùforúkọsílẹ̀ o láti rí wípé wọ́n ní ẹ̀rọ méèlì eléyìí tó ń ṣiṣẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àsùnwọ̀n báńkì ìwé fọ́tò pásípọ̀tù eléyìí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yà àti àwọn nǹkan míì tó jẹ́ pé wọn yóò bá lójú òpó ayélujára. Àjọ tó ń bójútó àwọn ènìyàn tó ṣe léṣe nípínlẹ̀ Ọ̀sun eléyìí tí ìjọba ìpínlẹ̀ Ọ̀sun lábẹ́ ìdarí gómìnà Adémọlá Adeleke gbé kalẹ̀ òní wọn ti jẹ́ kó di mímọ̀ báyìí wípé kò dín ní irínwó ọ̀ràn ńlá wọn mọ̀ ti ṣàgbéyẹ̀wò rẹ̀ nínú èyí tó jẹ́ wípé kò dín ní 30 àwọn ènìyàn ni wọn dolóògbé lákòókò ètò ìdìbò náà. Alága ìgbìmọ̀ ilé ọ̀hún tó tún jẹ́ abẹnugan ìlẹ́gbẹ̀mọ asòfin ìpínlẹ̀ Ọ̀sun Adéwálé Ẹgbẹ́dùn ló fọ̀rọ̀ náà léde lákòókò ìpàdé wọn tó wáyé nílùú Òṣogbo. Ó jẹ́ kó di mímọ̀ wípé àwọn ènìyàn ọ̀hún ni wọ́n ti rọ̀ láti kúrò ní ibi tí wọ́n ń gbé lọ sí ilé ìwòsàn níbi tí wọn yóò ti gba ojúlówó ìtọ́jú. Nínú ọ̀rọ̀ tó fi léde ọ̀hún ó ní ohun gbogbo tó bá yẹ níjọba ìpínlẹ̀ Ọ̀sun yóò ṣe láti lè ṣe ìrànlọ́wọ́ fáwọn ènìyàn tó fara káṣá ọ̀ràn kan tàbí ìmíì lákòókò ètò ìdìbò náà. Nínú ọ̀rọ̀ tó fi léde náà ó jẹ́ kó di mímọ̀ wípé àwọn ènìyàn ọ̀hún ni wọn yóò gba ìrànlọ́wọ́ ní agbọn tí wọ́n bá fẹ́ àwọn míì yóò ní orí ọ̀fẹ́ sí ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn òun ni yóò sì gba ìtọ́jú títí tí ara wọn yóò fi mokùn. Àjọ tó ń bójútó oògùn àtóúnjẹ nílẹ̀ yìí NAFDAC ló ti ba ọ̀pọ̀lọpọ̀ àwọn oògùn táwọn ènìyàn kan ń fún àwọn ẹlòmíì eléyìí tí kò dín ní 119,000 owó náírà jẹ́. Àjọ ìjẹkùdì mímọ̀ wípé àwọn oògùn ọ̀hún òun ni wọ́n kó wọlé sórílẹ̀-èdè yìí láti orílẹ̀-èdè Amẹ́ríkà láti pápákọ̀ orí omi eléyìí tó wà ní Port Harcourt. Lára àwọn oògùn ọ̀hún láti rí eléyìí tó ó ń dènà ìrònú eléyìí tó ń dènà jẹjẹrẹ eléyìí tí ó ń pa ìnira àwọn ìrora ènìyàn àti eléyìí tí wọ́n ń lò láti lè fi bójútó ẹ̀jẹ̀ ríru. Àjọ NAFDAC jẹ́kò di mímọ̀ wípé lóòótọ́ ni fífúnni lóògùn máa ń ṣe ìrànlọ́wọ́ fáwọn ìlú tí ò bá rọwọ́ họrí tó ṣùgbọ́n pínpín àwọn oògùn eléyìí tí kò jẹ́ ojúlówó tàbí eléyìí tí ò bójúmọ́ ni wọn kò ní fàyè gbà bó ti wù kó rí. Bí wọ́n ti ṣe bàjẹ́ ọ̀hún ni wọ́n fi ṣàmúlò àjọ tó ń bójútó ẹnubodè nílẹ̀ yìí àtàwọn àjọ alájọ míì. Ààrẹ ilẹ̀ Faransé Emmanuel Macron ló ti ní ìjà ọ̀rọ̀gọ́dọ̀fì eléyìí tó ń ṣẹlẹ̀ lẹ́kùn àárín gbogbo ìlà oòrùn ló mọ̀ ti ṣàkóbá lálàá fún àwọn àmúṣagbára ní gbogbo àgbáńláyé. Ní èyí tó ti jẹ́ wípé ọ̀ràn ọ̀hún ló ti mú káwọn ènìyàn mọ̀ kọminú lórí ọ̀wọ́ngógó afẹ́fẹ́ gáàsì àtepo. Macron ló wá ń pè fún ìyanjú ọ̀ràn náà kólógi tó ṣe pé àti ṣíṣí ojú omi Hormuz eléyìí tó jẹ́ ọ̀nà kan gbòógì tí wọ́n ń gbé àwọn àmúṣagbára gbà. Ìjàgódòfin ọ̀hún ló ti mú kí ìbẹ̀rùbojo kó tún wà báyìí pé ó ṣeéṣe kí owó epo àtàwọn àmúṣagbára míì kò tún gbẹnu sókè bí ọ̀ràn náà bí ò bá yanjú eléyìí tó sì lè ṣàkóbá ńlá fún ojúlé sójúlé ọrọ̀ ajé okowo ati awon ilu mi to je pe won ti e nba ohun amusagbara wo yaja lowo lowo makran je ko di mimo wi pe o se pataki fun agbaye lati fo so po lori oro won ki won se fi opin si ija na to nsele lekun aarin pogbon ila orun eyi lo pe eyin ni ko to wa to ni lati le se adaba 88.9 fm akure ayo lafa to kun lo lutu royin adegboye gala ni loruko temi mo kiyin eko ojumo ani jeun ti o te wa lorun
2: baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo n pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda ti e kan sun lo ni
3: aba aju ko ti igbo ni nipa 24/7 aba make sure koro jogogo bile tawon ko rin bire fun gba gogo akanse gogi bile ba gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o ka gbo eyin didun ara riro a fo gede gede do ti ara danu logo lo mo kuri abaduro to ti o si ma sise akori lodo lulufe re iwe atego la fi pe lo re ajo nadak fonte lugba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 abamission gbogbo iga ijawa ija osi always guide me
4: iṣẹ́ tó sẹ́ tó kí ó fẹ́ǹfẹ́ ó kẹ̀ǹkẹ̀ ó wá sẹ́wẹ́wẹ́ ó dún bí ìlú dòdò létí ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà fm.

0: òun gangan nìyẹn tẹ bá ti gbọ́ tó dúbẹ̀ ládàbà ọjà ọdún ti bẹ̀rẹ̀.
1: ọjà ọdún ti dé àdàbà gbé.
0: kí lẹ ń tàṣà kí lẹ fẹ́ ṣe mà kábà yín gbé jáde lásìkò ọdún yìí àsìpé wọn ti kọjá ọdún dé kárajà ọdún kátajà ọdún kájìfà ọdún àpolówó ọjà ọdún ẹ ṣé àmọ̀nà o pápá tayọ orílẹ̀ ìgbà pé ṣẹ́jú iṣẹ́ ètò ọjà ọdún òní classmate tó bá níbi ká polówó ọjà lórí rédíò àdàbà látàsìkò yìí lọ́dà ìparí dìsẹ́mbà gbọ̀ngbọ̀n.
2: òyà ẹ máa bọ̀ wá o.
1: rẹpẹtẹ ìwé ọjà ọdún ti dé.
0: tiwọn náà máa ń gbẹ̀yìn lọ́dún yìí o. orí ètò ọjà ọdún làwọn ọlọ́jà tó ní iṣẹ́ ti ń fe ní mẹ́ni fèjì méjì fẹ̀ta mẹ́ta tá jẹ́ ń kúra wọn tó ń jọra wọn. ẹ kàn sí wa lẹ́ka ìpolówó ọjà àdàbà tó wà ní.
3: mọ̀sílò building lẹ́gbẹ̀ẹ́ a division police station ọba dẹ́ṣidà ròdù àkúrẹ́.
0: kẹ ní ètò ọjà ọdún lẹ ti fẹ́ polówó ọdún yìí á dùn yògbàyògbà á jìjọ ta warawara. fún ẹkúnrẹ́rẹ́ àlàyé ẹgbẹ́ karim sórí 08030414344
3: grace 08032474686
0: tàbí fẹ́mi sórí 08060864428 ètò ọjà ọdún lórí rédíò àdàbà ó ti bẹ̀rẹ̀.
4: There is a school in Ondo State. It is located in Akure.
5: Honey, I'm worried about the future of our children.
6: You always are. So what is it this time?
5: Their education, darling.
6: If you are talking about the quality of schools, darling, I know one good one at least. The school is particular about good conduct and excellent knowledge impartation. And it invests so much in equipment and quality teachers. I speak of Adetola International Schools, Akure, Nursery, Primary and College.
5: Can we afford it? And where is it?
6: 42 Oshinle Quarters, Akure, and 30/32 Oshinle Quarters, Akure. And honestly, for several decades, the school has made education affordable without compromising quality. Now I am not answering any more questions, darling. Go there and ask them all you want, or call them on 0806-694-0238 or 0703-092-9110.
5: I trust your judgment, dear husband. So let's do it then for our boy and girl next session.
6: Oh, one more thing. Entrance examination into Adetola College holds on Saturday, July 19 at Adetola College, Oshinle Quarters, Akure by 9 a.m.
7: ẹni o tá a bá dárúkọ iléèwé tó ní ìmọ̀ tó sì jẹ́ iléèwé gbogbo oníṣẹ́ iléèwé edward ọláṣẹ ní polytechnic edola poli àjọ àkókò ondo state jẹ́ ọ̀kan gbòógì nínú wọn. ààyè ìgbaniwọlé sí iléèwé edward ọláṣẹ ní poli àjọ àkókò ondo state 2026-2027 ti ṣí sílẹ̀ báyìí o.
8: àwọn ààyè ẹ̀kọ́ tí ó ṣí sílẹ̀ ní iléèwé edward ọláṣẹ ní nìwọ̀nyí: electrical and electronic engineering, science laboratory technology, business administration and management,
7: computer science and statistics. bẹ́ẹ̀ ni ààyè sì wà fún graphic designing and printing technology, event and social management, food and baking technology, networking, leather technology.
8: ẹni tí ó bá nífẹ̀ẹ́ sílé ìwé edola poli gbọdọ̀ gba jamb tàbí kí ó máa bọ̀ ní ọgbà iléèwé láti wá gba fọ́ọ̀mù ìgbaniwọlé ní iléèwé edola poli
7: tí ó wà ní ẹgbẹ́ àjọwá town hall nílùú àjọwá àkókò ondo state. fún akẹ́kọ̀ọ́ tó bá ní ọgọ́rùn-ún sókè jamb wá gbà wọlé lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 0707-921-8886 àbí 08032-534-548 lórí ẹ̀rọ ayélujára edward ọláṣẹ́ni protect àjọwá at gmail.com. ààyè ìgbanisílẹ̀ ìwé edward ọláṣẹ́ni ń lọ lọ́wọ́.
9: bàbá wa Sakios Ale àti màmá wa Rachel Ale ní ìlú Ọgbẹ̀gẹ̀ àkọ́kọ́ olóòjáyé ìpẹ́pẹ́pẹ́ àmọ́ ikú ló yọ ọwọ́ wọn láwọ̀. ẹni rẹ lọ.
10: àpẹ láyé bá ò pẹ́ o.
11: ikú ló bí ọmọ.
9: èyí làpapọ̀ ọmọ àtìyàwó àti ẹbí Ale ní ìlú Ọgbẹ̀gẹ̀ àkọ́kọ́ ń pe gbogbo ènìyàn síbi àṣekágbá òkú bàbá wọn. lẹ́pà Sakios dada Ale táwọn èèyàn mọ̀ sí Ale Shine ó jáde láyé ní ọjọ́ 16 oṣù kẹfà ọdún 2023 pẹ̀lú màmá wọn late Mrs. Rachel Abimbola Ale ó jẹ́ pé olùgbàlà ọjọ́ kẹsàn-án oṣù kẹrin ọdún 2026 yìí Friday ọjọ́ 18 oṣù kẹsàn ọdún yìí ni wọ́n kì fún màmá nílé wọn tó wà ní àdúgbò Adọgba street Mọ́lẹ́pẹ̀ Ọgbàgì Àkókó ní dédé aago mẹ́rin ìrọ̀lẹ́ Saturday on the 19th oṣù yìí ni ìsìnkẹyìn fún màmá nínú ìjọ CAC Ayétoro street Ọgbàgì Àkókó bẹ̀rẹ̀ ní dédé aago mẹ́wàá òwúrọ̀ kẹtẹ́lẹ́yìn èyí lè rẹ́ gbogbo wá di pápá ìṣeré Ajuta High School Ọgbàgì káre o.
12: ọmọ ẹlẹ́rìí òní ọmọ apẹnìyìnká ọmọ olúṣù méjì
13: alógòdò bẹ́ẹ̀
12: ọmọ gbàṣẹgbàṣẹ ṣọ́ọ̀bùnrin ọ̀yìn
13: ọmọ oṣù mẹ́gbẹ̀wá tó yà súnre.
9: ìjà ń lórúkọ Comrade Ale Joshua NURTW Chairman Ọgbàgì àwọn lórí kí n kéde lórúkọ gbogbo ọmọ pátá.
14: HBM Nigeria PLC, formerly Lafarge, is inviting ambitious entrepreneurs with growth mindset to join its distributor network.
15: With 250 million naira working capital, 500 square meter warehouse, access to 520 or 40 ton trucks, you can partner with one of the top 10 most capitalized companies on the Nigerian exchange with over 1 trillion naira in annual revenue.
14: Become an HBM distributor today. Call 0913-901-3242, 0913-969-3510 and 0916-863-2019. Visit www.hbmngplc.com or HBM Nigeria on LinkedIn and on Instagram at HBM Nigeria PLC. Successful candidates will go through our Business Development Academy. HBM, Beyond Buildings.
16: Wọ́n ti bẹ̀rẹ̀. Mo ò lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
17: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò, chili àti kànáfùrù.
16: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
17: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
18: Ẹyọ ìyanra òyìnkun Èkìtìkẹtì ẹ̀mí ọmọ ni Gorosu Èkìtì Rúmọlẹ̀ kẹ́jì bá wẹrẹ ni wẹ́lẹ̀ Èkìtì wọ́n fẹ́rẹ̀ rúlé lọ́lọ́ka múrọ̀ ọlọ́run abọ̀lú sí díkì ẹ̀ wọ́n fẹ́ra tẹlifíṣàn ni o wọ́n fẹ́ra fáànù ni o wọ́n fẹ́ra díp frizà wọ́n fẹ́ra wọ́ṣìn machine wọ́n fẹ́ra microwave wọ́n fẹ́ra ro kíchìn gas cooker and co ẹyọ abọ̀lú sí díkì ẹ̀ ẹyọ wọ́n yóò asan díẹ̀ kan dẹ̀ gbà ní èlé èlé lórí wọ́n yóò san lóṣooṣù wọ́n yóò san lọ́sọ̀ọ̀sẹ̀ kó a ti san ọ̀rẹ́ dáárín àgbéhun kọ̀ yára kọ́ tí ó ti yé ọbẹ̀ náà rọrùn yeyeye láì ṣe èlé ni o ọ́fíìsì rẹ̀ Lidanko Plaza Lajì Lọ́sùn Lado Èkìtì ẹ owó ọkọ̀ sí ọ pẹ̀lú nọ́mbà 0707484-3351 yémi pé lẹ́ẹ̀kan sí 0707484-3351 tí ó ti yọ jáde rúlé o.
19: Ṣáde kò ṣe ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí tuntun.
20: Màámi.
19: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
20: yìí. Hypo kẹ̀.
19: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
21: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
22: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
23: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
24: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
25: Àkókò South West LGEA ló dúpẹ́ fún ìgbésẹ̀ ọ̀tún ìmúgbòòrò ohun àyíká tó wuyì fún ìkẹ́kọ̀ọ́ tí ìjọba mú bá dédé iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ Ondo. Lábẹ́ àkóso gómìnà wa Honorable Dr. Lucky Orimisa Ayédàtiwa pẹ̀lú àtìlẹyìn ìjọba àpapọ̀ ọ̀gọ̀rọ̀ school materials fún sáà ẹ̀kọ́ tó fẹ́ bẹ̀rẹ̀ yìí school bags uniform and sandals test and notebooks pencil biro ruler àti mathematical set to the pupils in the public primary schools kódà ECCDE tí wọn náà gbẹ́yìn tábìlì àti àga ohun ìṣeré ọmọdé renovation of schools and perimeter fence àti kọ̀ǹgádẹ̀rọ̀
26: dísù bẹ́ẹ̀
25: ẹ̀kú iṣẹ́ o recruiting more qualified teachers for effective teaching in primary schools across Ondo state wọ́n pẹ́ pàtàkì fún acting secretary Mrs. Adefope Foluwa àti Dede Olukọ ti ṣiṣẹ́ níjọba ìbílẹ̀ wa LG Education Authority wa ń ké tantan pẹ̀lú àrọwà sí ẹ̀yin òbí ní àkókò South West
26: lọ́gàn
25: ní kẹ́kọ́ àwọn ọmọ yín wá fún ìforúkọsílẹ̀ ní ilé ìwé gbogbogbò torí ìjọba ó dà tí wa sọ ìwé kíkà di ìrọ̀rùn princess Abike Ìláwọ̀yé àkọ̀wé àgbà ó di ṣùgbẹ́ ìsà ọmọ ọlọ́run J.O. HOD personnel LGEA ìsà lówó fẹ́lá J.O. director social mobilization àti Mrs. Adefope Foluwa acting secretary àkókò South West LGEA ló kéde ẹ̀ pé
26: mama baba
25: enroll your child
26: in the public primary school
25: for quality education.
27: Your Nescafe is not just a drink, it's your

0: 88.9 FM. Àwòrán sọ̀rọ̀ dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀ tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
1: Ní tòótọ́,
3: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
1: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀ kan ṣo níbi tí CDKẹ wà?
4: Èmo ló tún jẹ́ CDKẹ báyìí?
1: Bẹ́ẹ̀ ni o, CDKẹ, ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
3: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
1: Pẹ̀lú CDKẹ, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èléwó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDKẹ lórí Play Store àti Apple Store.
5: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, ládojúkọ Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707 484 3351.
6: CDKẹ, sọ́yẹ́ ẹ̀yẹ́, gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.

0: exciting on Adaba FM.
1: Tẹ̀lé ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro ìsara ẹ̀ náà mọ̀ ni. Tó bá jí gbogbo ara máa romí tí ìsara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú kòrónà bá yóò jẹ. Ayé ọ̀hún ti wá sú mi. Ìwé àtẹ̀gùn sọmọ ara yẹn lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Bàbá Òkè Ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá Òkè Ògùn àgbàlagbà ọdẹ tó ń fi ìwé àtẹ̀gùn ṣe ìwòsàn.
2: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni Bàbá Òkè Ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Báyọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè onímọ̀rẹ̀ka tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 064 60 6419 07 064 60 6419. Kí ni iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ti ẹ̀ ń gba àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lórí? Àti pé kí ni iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíì a máa rí pé tóun bá sùn báyìí, tóun bá jí àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni ọjẹ́ fún òun, torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíì a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíì ò lè dúró pé. Ẹlòmíì a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì ó máa rí pé gbogbo inú ara ni nǹkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ, tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun, tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti irúurú sun rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sun oorun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jà wo ra wa nírẹ̀. Ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́, tàbí kó o pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 064 60 6419 07 064 60 6419. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì, ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá, ẹlòmíì ò lè dágbé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì ọba fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde, àfikọ́ mọ́ fọ̀ jáde, tàbí kẹ́lòmíì máa fi ọ̀pá sí kẹtẹ ẹsẹ̀. Bẹ́ẹ̀lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tì hun síwájú ni gẹ́gẹ́gẹ́ bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa, ẹwà àwọn bàbá wa, ẹlòmíì wọn a lọ́gọ́rùn-ún ọdún, wọn a lọ́gọ́fà ọdún pẹ̀lú sí àṣekára. Ẹlòmíì ń ṣiṣẹ́ àgbẹ̀, ẹlòmíì ń ṣiṣẹ́ ọdẹ, bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé. Ṣé bí ewé àti egbò yìí náà lẹ̀wọ̀n náà ń lò? Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àti egbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin, mo kó wá láti ìlú ìsẹ́yìn ọ̀rọ̀. Àwọn egbò ajíṣẹ́ dáadáa, àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa, tá a bá ń lò táwọn náà máa rí ta máa máa ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí, ọdẹ ni bàbá mi. Ẹ̀yin náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní 30 ìṣẹ́jú, a lè rìn ní wákàtí kan, a lè rìn ní 40 ìṣẹ́jú tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa, bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. Ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò? Ìwọ náà wá já àǹfààní ewé àtegbò lọ́dún èmi Bàbá Òkè Ògùn tí mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 064 60 6419 07 064 60 6419. Àlàáfíà ara wo ní bí fíabẹ́
3: ó dìbò.

0: wọn tún bẹrẹ fún olèṣà aláìmọpanilẹrin lákòókò àpéjọpọ ìtakùrọsọ orí ìlà mọlẹbí mi.
1: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: E tun ku dede wo yi eyin eyan wa ni gbogbo ti e tin lanfani lati mo gbo wa. E ka bo sori akanse eto ni ikanni ta wa yi. E tun ba wa sun idi radio yin tori pe eto yi yo se yin lanfani pupo pupo papa julo ninu idile yin. Ile ise ton se gbogi 24/7 aba mixture awon na ni won se onigbowo eto yi ti won si ni ka mo gbara wa nimoran ka mo soro isiti funra wa ka si mo towo tin do wa bo abi aso se bi yoruba bo won ni eni to ba dake bayi o na ni tara re ba dake ni koro mo wa di idile to tin toru tele to wa di nti yanpon yanrin sele nbe awon kan ni won fi oro ni won fi to wa leti ta si wo wi pe ka fi gbara wa nimoran ka si fi si odi won ile aye wa idile kan to ti n toro tele laarin oko ati yawo biri o na loye lo wa bere ni je pe yanpon yanrin o n sele laarin won ase inu yawo yi ko dun si bi oko re bo se ti mo se o ni ko soju se re bo se to ati bo se ye oloko ohun o se to ko soju se re bo se to ati bo se ye ninu ile dipo ko pe oko re sakiyesi ki won dijo wa ojutu si isoro to n koju won yi ko se be dipo ko gbe igbese pelu oko re ise lobirin yi lo ba na se sita amo ko pe ko jina ibe na lo ti gbe jombo wale to si ko bara re sadede lo bere si ru to si bere si nbe ibi ti won ti n gbe kiri ohun ibe lo ti wa jewo wipe e dakun e ba nbe oko mi e si ba nso pe ko dariji mi tori mo ti se lo ba bere si jewo ibi to rin si ateni to n ba dore e koko ase eni to n ba dore e koko yi ko fe fun re rara eleyi un ohun to fe lo lara re lo n wa kiri o wa di pe obirin ohun o ge ka abamo je nigbeyin esi mo wi pe yoruba ni abamo bayi o na ni gbeyin oro kọlọrun oba ko ma je ki abamo ko gbeyin oro gbogbo wa eyi ni ile ise to wa n se gbogi 24/7 aba mixture la fi wa n gbara wa niyanju wi pe iwo yawo to ba mo wi pe oko re o se daada to ninu ile gbiyanju ke ejo wa ojutu si ona abayo un ni kì í ṣe wípé àwa ń bẹ́ẹ̀ ta àna sẹ́ta òun náà ló lè jọ́nà àbáyọ ìwọ náà gbìyànjú kọ́ ra egbògi 24/7 aba mixture kọ́ ra fọ́kọ rẹ kó bẹ̀rẹ̀ sí ni ta kébé à ń jẹun tó dùn à ń mu tó dùn ẹlòmíín wà kò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ mọ́ bẹ́ẹ̀ lẹlòmíín wà kò lè rìnrìn ìṣẹ́jú márùn-ún yóò ti máa fọwọ́ lébàdí gbogbo àwọn nǹkan tá à ń jẹ dídùn dídùn yìí tó ń ṣàkóbá fún àgọ ara wa láyé àtijọ́ àwọn baba ńlá wa tí wọ́n bá jẹ nǹkan dídùn ọ́ láwọn egbògi tí wọ́n fi mọ kojú ẹ̀ àwọn egbògi náà la wá pò papọ̀ sínú 24/7 aba mixture láti máa jẹ́ ìwúlò fún gbogbo àwọn èèyàn ó wúlò fọkùnrin ó wúlò fóbìnrin ó wúlò fọmọdé bẹ́ẹ̀ ló wúlò fún àgbàlagbà ẹ sì wàá máa wò ó egbògi tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò lọ́tínú rárá omi pọ́nbélé náà fi ṣe àjọ NAFDAC sì fòǹtẹ̀lú ìwọ náà lọ rà lónìí torí pé ìjà wà ìjà ò sí always guide ni wọ́n ní kọ́ guide ara rẹ̀ ẹ jẹ́ ń kọ́kọ́ dókè náà náà mo sì ń padà bọ̀ ẹ kú kalẹ̀
1: bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
2: abba ajo ko ti igbo ni nipa 24/7 aba mixture kọrọjọ gbogbo bile tawọn ọkùnrin bere fun gba gbogbo akanse gbogi bile ta gbe kalẹ lọna ti gbalode 24/7 aba mixture ko lọ ti nu rara o kagbo ẹyin dídùn ara ríro afọ gẹdẹgẹdẹ dọti ara danu lọgán lọmọ ọkùnrin agbadúró tán tí ó sì máa ṣiṣẹ akọrin lọdọ olólùfẹ rẹ ìwé àtẹgùn láfi pèlú rẹ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 aba mixture láti jẹ alágbàtà jákèjádò lẹ nàìjíríà ẹ máa pe 09160626253 09160626253 orúkọ ọmọ ní ìjánu ọmọ 24/7 aba mixture gbogbo ìgbà ìjà wà ìjà ò sí always guide
0: bẹ́ẹ̀ ni ìjà wà ìjà ò sí always guide náà ni ṣe wá rí gbogbo ẹ̀yìn tí ẹ bá fẹ́ jẹ́ alágbàtà fún lè iṣẹ́ tó ń ṣe gbogi 24/7 aba mixture yìí nọ́mbà yìí òun náà ni kẹ́ ẹ mọ̀ pé 09160626253 ẹ jẹ́ ń pè lẹ́ẹ̀kan sí 09160626253 tó ó tún dìgbà míì náà tá a tún mọ̀ pàdé ire o.
3: mo lọ wà ní omi àlọ́.
4: mo wà ní omi àlọ́.
3: àlejò ní omi àlọ́.
4: mo wà ní omi àlọ́. Life is exciting on Adaba FM.
5: Your Nescafe is not just a drink, it's your

0: turn up your vibe with the irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
3: Ẹgbà mi, ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ mi yìí, máa ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀ ọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
4: Abba, ajọ́ òkú tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé. 24/7 Abba Mission kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọ nínú olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòun tẹ̀ ló gbà. Ó da alágbò ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53. Orúkọ ọmọ Nìjánu ọmọ 24/7 Abba Mission. Gbogbo ìgbà ìjàwá ìjà ò sí. Always guide me.
5: Ebenezer Anglican Church
6: ulọ ilẹ̀ olújondo state
5: is 70. Dásítọ̀ fi lẹ́lú yìí Church of Nigeria Anglican Communion pé gbogbo ènìyàn síbi àjọ̀dún àádọ́rin ọdún tó papọ̀ mọ́ ìfàmì ẹ̀yẹ dáwọn ènìyàn lọ́la pẹ̀lú ìsọjí ìta gbangba lágbára ọlọ́jọ́ márùn-ún rẹ̀ ní 14th to Friday 18th September 2026 láago márùn-ún ìrọ̀lẹ́ ni yóò mọ wáyé nígbà tí pàmàbàrì ayẹyẹ àjọ̀dún yóò bálẹ̀ gbàmù ní Sunday September 20, 2026 ní déédéé aago mẹ́wàá òwúrọ̀ lábẹ́ alága olóyè Ebenezer Akin Bọ̀bọ́lá Lady Felicia Ademosun Shialedi Ọ̀gbẹ́ni Akin Olófíṣàwé ni Father of the Day Chief Mrs. Lambi Olafusi ni Mother of the Day Ambassador Akintayo Akintunde Special Guest of Honor His Imperial Majesty Ọba Dr. Olúfadẹ́rìn Adétìmẹ́yìn Jẹ́gútilẹ̀ Olújì àti His Royal Highness Ọba J.A. Adéyẹ̀yẹ̀nu Ọlọ́jà tìlú Ìlọrin Royal Host Her Highness Kíkẹ́ lọmọ Ikwe Ìlọ́mọ̀ Bánkẹ́mọ ni Royal Mother of the Day nígbàtí Ọba Akinlóye Adéwọ̀yẹ̀ Ọlọ́jà ti Yọlá District yóò jẹ́ Royal Father of the Day Ẹ̀dà Julius Oyodele Alága Ìgbìmọ̀ Brother Shika Omeje Akọ̀wé Ìgbìmọ̀ The Reverend Adélànkẹ́ Alálẹ̀ Speaker The Venerable J.O. Bàbẹ́ Ìlọ́lù Central Archdeaconry The Right Reverend Dr. Abel Ajibodu Bishop Dásùsọ̀ Filẹ̀ Olújì Jésù Lolúwa.
7: Ṣáde kù ṣe ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
8: Màámi.
7: Ṣùgbọ́n dúró náà o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná yẹn.
8: Hypo kẹ̀.
7: Bẹ́ẹ̀ni àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
9: Má gbà fáwọn kòkòrò àìfojúrí dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
10: Lọ́jọ́ kẹrìnlélógún oṣù kẹsàn-án ọdún 1927 Ọ̀yẹ́là ìmọ́lẹ̀ náà mọ́lẹ̀ rokoṣo àbí ọmọ tuntun jòjòló ọmọ náà ológun dúdú ìkàrẹ́ Ọlọ́run tó gbé ọmọ yìí máa dàgbà láti di bàbá oníkọ́rẹ́nsì bàbá túrú ẹ̀wẹ̀ lẹ́yìn ọdún mẹ́rìnlélọ́gọ́rin 74 years tó nítumọ̀ láyé ìyẹn lọ́dún 2001 bàbá ọmọ kílẹ̀ ayé pò dìgbò ṣe ẹ mọ́ kú ojú òpó dí àfẹrẹmọjú lẹ́nu ṣàǹṣọ̀fọ̀ ó ti wá pé ọdún márùndínlọ́gbọ̀n 25 years lónìí síbẹ̀ bí àná lórí lójú wa babawọ ológun dúdú ìkàrẹ́ ọlọ́run tó gbé àwọn ìlànà rere tí ẹ fi ẹsẹ̀ wálé ńlá wa ọmọ ń tọ̀ títí dòní olónìí a ò sì kábàámọ̀ ẹ̀ ojú tí ẹ fi ń ṣọwọ́ ẹ mọ́ fi sùn lọ́run o gbogbo ẹbí ará ọ̀rẹ́ ńlé ń ṣe léde lẹ́yìn bàbá túrú bàbá òní kọ́rẹ́nsì káre o.
11: ọmọ àjùkìrí ọmọ atamátàsé ọmọ talisun ọmọ gbé ọkà
10: ọlọ́run tó gbé ọ̀gbẹ́ni délé ọlọ́run tó gbé ló ń kéde lórúkọ gbogbo ẹbí pátá.
12: Ó má ti dáraba ó kárí ayé o.
13: Ní iṣu dáraba ó gbọ́nà tún yọ.
14: Ìwọ ní ìwà darapọ̀ pẹ̀lú àwọn gbajúmọ̀ àti sẹlẹ́bírítì tí wọ́n gbé ìjáde wọn lárugẹ látọ̀dọ̀ ní iṣu. Gbogbo suit àti shirt àti trousers àti shoes àti bẹ́ẹ̀. Àti sandals and slippers tó jẹ́ ti Turkey, Italian tàbí Spain. Tọkùnrin ní tobìnrin lọ́mọdé àtàgbà. Olú àǹtíṣẹ̀. Jinsan Shino. Pantan Joga. Great watches. Awoka. Senator dressing. Resource control. Ní iṣu. Ọ̀tàgbàntàgbà tó ta gbẹrẹgẹda síbi gbẹrẹgẹda. dada nígbà gẹ́gẹ́ ọ̀gbẹ́gbàbù yẹkẹtẹ níbi táwọn ọ̀gbọ́gbà ti rí gbá ọjà pàtàkì kalẹ̀ sí.
6: My God!
14: Bí odindi ọjà ìlú kan lókè òkun ni.
6: Military and paramilitary accessory.
14: Àwọn officers boot.
6: Ní ti civil defence, soldiers, police, peace corps, àtàmọ̀tẹ́kùn.
14: Àti bẹ́ẹ̀ àti fìlà àti láyàdì wọn ní bẹ́ẹ̀.
6: Gbogbo schools ní kò tètè wá máa order for uniform container and sandals.
14: Who says price dẹ̀ làwọn ọjà wọ̀nyí?
6: Bẹ́ẹ̀ ṣe léyọléyọ tàbí dọ́sídọ́sì.
14: Ẹ̀yin tẹ́ fẹ́ kọ́ṣẹ́ láti di aṣẹ bàtà.
6: Àyè wà fún yín àti ibi tẹ́ ẹ máa gbé.
14: Ó yá ní nọmba 85 Ọbadé Ṣídà ní dojúkọ táwọn ọ̀làkùrẹ́.
6: 0800 3452 0455.
14: Ní Yéṣù.

0: inú ohun gbogbo téèyàn fẹ́ dà àti rere téèyàn nífẹ̀ẹ́ sí láti dénú ayé ìpìlẹ̀ ṣe pàtàkì. Òun ni mo ṣe ń darí ẹ̀yin òbí àtàlágbàtọ́ tó ń fi ọjọ́ ọ̀la rere fáwọn ọmọ wọn láti darapọ̀ mọ́ iléèwé Clem International Nursery and Primary School. Níbi tí wọ́n ti ń fìbẹ̀rù Ọlọ́run gbé àwọn ọmọ ró. Sound and qualified teachers in a serene and conducive environment with affordable school fees. Come and register your child to our KG and primary classes. Iléèwé àwọn ọmọ rẹ ò bá ti mú àyípadà bá wọn, tètè mú àyípadà bá iléèwé ọmọ rẹ lónìí nípa dídarapọ̀ mọ́ Clem International Nursery and Primary School. Ìgbaniwọlé ń lọ lọ́wọ́ láti yàrá akẹ́kọ̀ọ́ àwọn ọmọ ìwé sí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní iléèwé Clem. Gbogbo àwọn ọmọ wọn ní ṣe rere káàkiri àgbáyé. Wọ́n gborí ọ̀fẹ́ gbòǹtẹ̀ ìjọba. Clem International Nursery and Primary School wà ní Clem Compound behind Adegbemile Cultural Center. Alágbà Káàkúrẹ́, telephone 0803-471-6904 or 0814-501-5695. Clem International Nursery and Primary School. Knowledge from above.
1: Òun gangan nìyẹn. Tẹ bá ti gbọ́ tó dúbẹ̀ ládàbà. Ọjà ọdún ti bẹ̀rẹ̀.
2: Ọjà ọdún ti dé. Àdàbà gbé.
1: Kí lẹ ń tàṣà? Kí lẹ fẹ́ ṣe mà? Kábà yí gbé jáde. Lásìkò ọdún yìí àsìpé. Wọ́n ti kọ́jà ọdún dé. Kárajà ọdún, kátajà ọdún, kájìfà ọdún, àpolówó ọjà ọdún. Ẹ ṣé àmọ̀nà o. Pápá tayọ orílẹ̀ ìgbà pé ṣẹ́kì iṣẹ́. Ètò ọjà ọdún òní Classmate. Tó bá débi ká polówó ọjà lórí rédíò àdàbà látàsìkò yìí lọ da ìparí December gbọ̀ngbọ̀n.

0: 248 ètò ọjà ọdún ní rédíò àdàbà ó ti bẹ̀rẹ̀.
1: Wọ́n ti bẹ̀rẹ̀. Mo lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́ni gbàgbé.
3: CMF Men. CMF for Christ. CMF Men for Christ.
4: Ó yá níbi ìpàdé àdúrà àti ìyìn tí àpapọ̀ àwọn ọkùnrin ìjọ Anglican ní dọ́sísì Àkúrẹ́ fẹ́ ṣe láago mẹ́ta ọ̀sán Sátidé ọjọ́ kọkàndínlógún oṣù yìí September 19th ìjọ All Saints Anglican Church ìjàpọ̀ la ó ti ṣe ìpàdé àdúrà náà tí a ó sì kọrin ìyìn sọlọ́run ṣẹkẹrẹ dé agbára àdúrà àti ìyìn the power of prayer and praises ni àkòrí ìpàdé àdúrà yìí àwọn ẹni àmì òróró ọlọ́run ti wà níkàlẹ̀ láti bá fàdúrà jáde tú ìdè wa ire ayọ̀ rẹ rí àdúrà àti orin ìyìn ló tún ìdè pétérù tó fi bọ́ nínú túbú lọ́jọ́ sí tẹ́ kò bá gbàgbé orin alleluia lówó di jericho ẹ máa bọ̀ níjọ All Saints Anglican Church ìjàpọ̀ ní Sátidé ọjọ́ kọkàndínlógún oṣù yìí láago mẹ́ta ọ̀sán ni o kí o wá gbàgbà yọrí àdúrà ká fàyọ̀ ládùn ìjà gbogbo àwọn ọkùnrin nìkan là ń retí níbẹ̀ ẹ tètè dé o the right reverend ambassador Adeniran Oni PhD supervisory bishop of Akure diocese chief major general J.A. Omoshebi retired president Christian Ben fellowship ní diocese Akure venerable S.A. Sunny diocesan CMF chaplain chief Bayo Balogun publicity secretary àwọn olóńkéde lórúkọ ìgbìmọ̀ ìṣàkóso Christian Men fellowship ní diocese Akure.

0: 2026 yí ọlọ́dẹ àkúrọ̀ ọ̀rọ̀ yẹ máa kọ̀ kẹ́tẹ́ ètò ní títò
1: lẹ́sẹsẹ
0: ìjáde ilé ìfúta
1: àpamọ́
0: àyẹ̀wò
1: ètò ìlera ọ̀fẹ́
0: ayé náà fi dẹ́jì
1: níjọ́ ìṣẹ́gun
0: níjọ́ kejìlélógún oṣù yìí
1: níjọ́rú wednesday lè pẹ́
0: ètò ìdánilẹ́kọ̀ọ́
1: ayé
0: ìfúta
1: auditorium
0: lọ́gbà fúta
1: lọ́gbà mọ̀kànlá òwúrọ̀
0: ayẹyẹ ẹjọ́ ìbílẹ̀
1: ènìdíjọ́bọ̀ thursday
0: náà fi dẹ́jì
1: àtẹ̀lé bọ́ọ̀lù ní sport complex lakunrẹ́
0: èlì lago mẹ́rin
1: ìrọ̀lẹ́
0: ẹjọ́ ìdímọ̀ rẹ̀
1: lago mẹ́wàá
0: òwúrọ̀
1: ètò ìjúmọ̀
0: fásitì ilé ìfúta
1: lago kọ̀ọ̀sán
0: lakunrẹ́
1: central mosque
0: ọ̀yẹ́
1: ọ̀dì ilé ìfúta
0: 2026
1: lẹ́jọ́ sátidé
0: ẹjọ́ kẹrìndínlọ́gbọ̀n
1: níbi kẹ̀ ẹlẹ́gbẹ́jẹgbẹ́
0: àti àyàn fanda lúwájú kábíyèsí
1: ọba dọ́kítà
0: aládé tó yìnbọn ògúnradé aládé lùsì
1: cfa
0: méjì tí lakunrẹ́
1: àtìlúkè lẹ́gbẹ̀
0: gbogbo ọdún òní o
1: àwọn iye bí ọmọ ẹgbẹ́ bí
0: ọmọ èyí gbàmí ọmọ àbá gbàmí
1: àmì gbàmí
0: àbójú mi àmì
1: àjẹ́
0: kábíyèsí.

0: ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
1: Abba ajo ko ti gbọ ni nipa 24/7 Abba Mission kọrọjọ gbogbo bílẹ̀ táwọn ọkùnrin ń bèrè fún gbà gbogbo àkànṣe gbogi ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé 24/7 Abba Mission kò lọ ti nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọgẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ara dànù lọ́gán lọmọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrinlọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062653 0916062253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mission gbogbo ìgbà ìjàwá ìjà òsì always guide me
2: APC progress.

0: quality for lowest price.
1: Ẹyọ ìyanra òyìnkun èkìtìkẹtì ẹ̀mí ọmọrin gọ́rọ́sọ èkìtì olúmọlẹ̀kẹ́ ìjìgbà wẹ̀rẹ̀ ni wẹ̀lẹ̀ èkìtì wọ́ fẹ́rẹ̀ rúlé lọ́lọ́ka múrọ̀ ọlọ́rùn abọ̀lú sí dìkì ẹ̀ wọ́fẹ́ra tẹlifíṣàn ni o wọ́fẹ́rẹ̀ fàánù ni o wọ́fẹ́ra deep freezer wọ́fẹ́ra washing machine wọ́fẹ́ra microwave wọ́fẹ́rẹ̀ ro kitchen gas cooker and co ẹyọ abọ̀lú sí dìkì ẹyọ wọ yóò asan díẹ̀ kan dẹ̀ gbà ne èlé o èlé lórí wọ yóò san lóṣooṣù wọ yóò san lọ́sọ̀ọ̀sẹ̀ kó a ti san rẹ̀ dáárín à ń gbé ohun kọ̀ yára kọ̀ ṣó ti yé ọbẹ̀ náà rọrùn yéyéyé láìsí èlé ni o ọ́fíìsì rẹ̀ lè danco plaza lají lọ́sùn lado èkìtì ẹ ò wọ́ ọkọ̀ sí ọ pẹ̀lú nọ́mbà 0707484-3351 yẹmi pé lẹ́ẹ̀kan sí 0707484-3351 ṣó ti yọ yára rúlé o.
2: Ǹjẹ́ ẹ mọ̀ pé Nàìjíríà jẹ́ ọ̀kan nínú àwọn orílẹ̀-èdè tó ní iye tó pọ̀ jùlọ tó ṣeé ṣe ò kí ọmọdé kó kú láàrin ọjọ́ tán bíi sí ọdún márùn-ún lágbàáyé? Bẹ́ẹ̀ sì ni àwọn àrùn ta lè gbógun ti pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára kópa ńlá sí ìlọsókè iye àwọn ọmọ tó kú lórílẹ̀-èdè wa. Ìwádìí ti fi hàn pé bí àwọn ọmọ tó tó 2,000,000 to 2,100,000 ni kò tí gba abẹ́rẹ́ àjẹsára kankan lórílẹ̀-èdè Nàìjíríà.
3: Bẹ́ẹ̀ ni o, wíwo àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dènà máa ń wọ́n lọ́pọ̀lọpọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ẹbí àti ìjọba pàápàá, ṣùgbọ́n a lè dènà wọn pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára. Wàyí ẹgbẹ́ àwọn ọmọ kókó yín látòrí ọmọ òòjọ́ títí dé ọmọ oṣù 23 lọ fún abẹ́rẹ́ àjẹsára láti dènà àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dènà. Ẹgbẹ́ wọn lọ sí ilé ìwòsàn aláwọ̀dé tó bá súnmọ́ yín jù tàbí ibikíbi tí ẹ bá ti gbọ́ wípé wọ́n ṣe ìpolongo tàbí ètò abẹ́rẹ́ àjẹsára lágbègbè yín.
2: Àwọn ọ̀dọ́ àti àwọn àgbàlagbà náà lè gba abẹ́rẹ́ àjẹsára o láti gbógun ti àwọn àrùn bíi ìfarapa ọpọlọ, àrùn jẹjẹrẹ ọkàn, àrùn HPV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A lè tún fún àwọn obìnrin ní abẹ́rẹ́ àjẹsára tetanus láti dẹ́kun àìsàn kòkòrò tí ń dojú egbò. Bẹ́ẹ̀ sì ni fún àwọn ọmọbìnrin láti ọdún 9 sókè, wọ́n lè gba abẹ́rẹ́ àjẹsára láti dáàbò bo ara wọn lọ́wọ́ àrùn jẹjẹrẹ abẹ́lé ọmọ. Gbogbo àwọn àjẹsára ló múnádóko tí kò sì léwu rárá tí a sì sanwó fún nípasẹ̀ ìjọba. Ẹ jẹ́ ká dáàbò bo àwọn ọmọ wa àti ara wa lónìí lọ́wọ́ ìrora ọjọ́ ọ̀la. Fún àwọn ìbéèrè sí, ẹ pé àjọ NPHCD lórí nọ́mbà ọ̀fẹ́ wọn 7-7-2-2. Ìkéde yìí wáyé láti àjọ National Primary Healthcare Development Agency.
4: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjókòó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
5: Ètò ìgbéyàwó láyé.
6: Jọ̀wọ́ ẹ dúró lọ́jà rẹ̀.
7: Kí ló ṣẹlẹ̀?
6: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì kan, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
8: Ẹ ní tòótọ́.
6: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
8: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀ kan ṣo níbi tí CDK wà?
7: Èmo ló tún jẹ́ CDK báyìí.
8: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
6: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
8: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
6: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
8: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èléwó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
9: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, ládojúkọ Maria Asunta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
10: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
11: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
12: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
13: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
14: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
13: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
14: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
15: Your Nescafe is not just a drink, it's your

0: on your trap. Set.
1: Wọ́n sáré ìjẹyìn lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹyìn kì í ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbà pò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

0: padà bí ẹn pé wọ́n fún wọn lọ́rùn pa ni àbẹ́ẹ̀rí fóòmù àtẹ̀jẹ̀lẹ́nu oníkálukú wọn ni tálẹ́ni tó fọ̀rọ̀ náà léde mò ń bọ̀ ẹ mọ̀ gbọ́ nínú ẹ̀kúnrẹ́rẹ́ ròyìn. Èèyàn kan tó fẹ́ depo bẹntiró tó fẹ́ dákú nínú jẹrikánù òun ló mọ̀ sokùnfà lé tó jóná o. Bọ́rọ̀ ṣe ríre mò ń bọ́rọ̀ bọ̀ egun àlàre ẹ̀kọ́ ojúmọ́. Ẹ lè fàrọ ìmọ̀ ẹ̀rọ sẹ́yìn nínú ìsọwọ́ṣiṣẹ́ ẹ̀yìn bẹ́ẹ̀ bá fẹ́ kójójú lówó. Ọ̀gágun àwọn ọmọ ogun orí ilẹ̀ nílẹ̀ yìí ń ló fọ̀rọ̀ náà léde. Adìyẹ ńlá gún ìyá rẹ̀ ní òjá mọ̀. Ṣé ẹ rí gbìyànjú tíjọba ń gbé lórí àti jẹ́ kó oúnjẹ ó rọ̀gbọ̀ kú fún ìlú yẹn gan ó ń ṣèṣore. Ohun tó fà á tó wo oúnjẹ fi wọ́n leléyìí mò ń bọ́rọ̀ bọ̀ ẹ kú kalẹ̀. Wọ́n yí àtàwọn kókó míì ló wà nínú ìwé ìròyìn láàárọ̀ tòní ẹjá lọ sójú ọjà bàbá padà dé ká wá tún kẹ̀kẹ́ ìròyìn ọ gan lẹ̀ ní rẹ̀gẹ́jẹ́ fín. Adégbóyè ga Àlàní ló kọ tèmi ń jẹmọ kiyin ẹ kú ojúmọ́ o ẹ sì kú kalẹ̀.
1: Káàbọ̀ Màìjíà.
2: Ọkùnrin kákáká, ọkùnrin kókókó,
1: ọkùnrin wàwà wowó ẹ̀kú ṣàánú.
3: Obìnrin kan ló ń kí olólùfẹ́ ẹ̀bẹ́ yẹn. Kìdè wá ń ṣe wípé ó bá a fọ́ òkúta tàbí ṣiṣẹ́ ilé kan rárá o. Ṣùgbọ́n torí pé ó bá a gún ìyẹn dáadáa. Ó dẹ̀ fọ gbogbo ẹ̀gbẹ̀gbẹ́ odó ẹ̀ léyìí tó máa ń jẹ́ kó dún mọ́ kó dá ṣákáṣáká láìsí rọ̀tìrọ̀tì. Bóbìnrin yìí ṣe ń gbóṣùbà káre. Bẹ́ẹ̀ lókùnrin òun tó ń gbóṣùbà náà padà fún Vigoka. Wípé òun ló jẹ́ kọ́mọ odó òun ó lè gún yọ dé lẹ́fù yẹn ìṣú ọmọ gùnmọ́tẹ̀. Àsìkò yìí gan ló ṣẹ̀ wá yé mi pé lówe-lówe ni wọ́n fi sọ̀rọ̀. Vigoka herbal capsule. Jẹ́ kí jẹ́ kó rẹ okùnrin láti gbá bọ́ọ̀lù lórí pápá. Gbogbo tó bí tẹ̀gẹ́ tí ṣan tẹ́ran. Àtẹ̀yára tó ti rẹ̀ tẹ́lẹ̀ ló máa jí dìde padà. Tí ò ní six months mẹ́mọ́. Ìyẹn gan ló fà á tí gbogbo àwọn okùnrin fi yan Vigoka láàyò. Ayo Herbal Help Limited ló ṣe é pẹ̀lú natural herbs. Ó dẹ̀ ti wà káàkiri chemist àti pharmacy shop. Telephone 0803-860-6858. Vigoka Ibà.
4: Ẹgbà mi, ẹrà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
5: Abba, aṣọ òkú ti ìgbọ́ ni nípa 24/7 Abba Mixo. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Mixo. Kò lọ́tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀lú gbà. Ó dá alágbó ara. 24/7 Abba Mixo. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53. 091-60-62-62-53. Orúkọ mọ́ni Ìjánu ọmọ. 24/7 Abba Mixo. Gbogbo ìgbà.

ojú ẹ wá kọ́rọ̀ ọba lè yá jákọ́kọ́tọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà mu bí ọjọ́ kìíní oṣù kẹwàá bó ti ṣe ń súnmọ́ ẹ̀sà àti mọ̀ bẹ́ẹ̀ bá ti ń gbọ́ ọjọ́ kìíní oṣù kẹwàá ti mọ ohun tó túmọ̀ sí lọ́rọ̀ orílẹ̀-èdè nàìjíríà àyájọ́ ọjọ́ olómìnira ń ṣe ni ìjọba àpapọ̀ ńlọ́mọ̀ ti jẹ́ kó di mímọ̀ báyìí wípé àyájọ́ ọdún olómìnira ìṣíkẹrìndínláàádọ́rin rẹ̀ yẹn 66 o ló jẹ́ wípé bòńkẹ́lẹ́ òun ni wọn yóò mọ̀ fi ṣe báàrẹ̀ Bọ́lá Tinubu bó ti ṣe páláṣẹ ọ̀rọ̀ náà lẹni tó jẹ́ akọ̀wé fún ìjọba àpapọ̀ ilẹ̀ George Akume ló mọ̀ fi léde yẹn ní ọjọ́ Sátidé gẹ́gẹ́ bó ti ṣe sọ ó jẹ́ kó di mímọ̀ wípé ìjọba ló ti ṣàgbékalẹ̀ àwọn ìgbìmọ̀ kan eléyìí tí wọn yóò ṣàkóso ètò ọ̀hún nílùú Àbújá ìgbìmọ̀ ọ̀hún ni akọ̀wé fún ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ọ̀gá náà fara lára George Akume ni yóò mọ̀ darí o nígbà tó ń sọ̀rọ̀ Akume ẹni tí akọ̀wé fún ẹ̀ka tó ń bójútó ọ̀rọ̀ òṣèlú àti ọ̀rọ̀ ọrọ̀ ajé ní iléeṣẹ́ ọ̀hún Bakredebo Warren tó ń ṣojú fọjákojú mímọ̀ wípé ọdún náà òun ni wọn yóò ṣe ní bòńkẹ́lẹ́ o eléyìí tí ó lè mú kí orílẹ̀-èdè nàìjíríà kó mọ rírì àwọn tí wọ́n ti jà fitafita fún ìdàgbàsókè ilẹ̀ yìí ẹ̀kúnrẹ́ ìròyìn ó wà nínú ìwé punch eléyìí tó jáde láàárọ̀ tòní ẹ lọ wò bẹ́ẹ̀. Adarí àwọn ẹ̀ṣọ́ aláàbò lẹ́yìn ọ̀gágun Olúfẹ́mi Olúyẹdẹ ló ti rọ àwọn iléeṣẹ́ ológun nílẹ̀ yìí láti ṣàmúlò ìmọ̀-ẹ̀rọ eléyìí tó gbàgbọ́rọ̀ kan báyìí pẹ̀lú ìmọ̀-ẹ̀rọ ayárabíàṣá artificial intelligence láti lè mú àlékún bá ìṣọwọ́ ṣiṣẹ́ wọn. Ó jẹ́ kó di mímọ̀ wípé bí àgbáyé bó ti ṣe ń yí padà tí wọ́n ń bojú rọ owó ọ̀rọ̀ ìmọ̀ ẹ̀rọ yìí náà lè ó mú kí àwọn ológun káwọn náà ò lè mọ ronú ọ̀nà àtọ̀ láti mọ ṣe àmúlò ìmọ̀ ẹ̀rọ ńláńlá láti lè mọ fi ṣe iṣẹ́ wọn. Olúyàdé fọ̀rọ̀ náà léde ní Kaduna lọ́jọ́ Ẹtì lákòókò tó ń ṣiṣọ lójú ẹ̀ka iléeṣẹ́ ológun ọ̀hún àti àwọn iṣẹ́ àkànṣe mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ míì. Àwọn iṣẹ́ àkànṣe ọ̀hún òun ni wọ́n ṣàgbékalẹ̀ rẹ̀ láti lè kẹnu ìṣọwọ́ṣiṣẹ́ àwọn ológun lápàbẹ̀ nínú èyí ta ti rí àwọn ológun rabandẹ̀rabandẹ̀ táwọn ó di ọwọ́ ọbẹ̀ mú. Ńṣe ni Olúyẹdẹ jẹ́ kó di mímọ̀ wípé ìmọ̀ ẹ̀rọ artificial intelligence òun ni wọn ò lè fọwọ́ rọ sẹ́yìn o lákòókò tá a wà yìí látàrí wípé àwọn tí wọ́n ń gbógun ti gan àwọn náà ṣíwọ́ láti mọ́ lo ìmọ̀ ẹ̀rọ nínú ṣíṣiṣẹ́ láabi wọn. Ó ní àkàrà wòǹpà ló sì kápọ̀ ẹ̀kọ́ gírí o bá a bá mú yan gan tá a fi sán yan gan báyìí òun náà lámọ̀ fi dá yan gan lára. Ẹ̀kọ́ ìròyìn ọ̀hún ó wà nínú ìwé punch eléyìí tó jáde láàárọ̀ tòní ẹ lọ wò bẹ́ẹ̀ o. Mínísítà tó ń rí sọ̀rọ̀ ètò ọ̀gbìn àti ìpèsè oúnjẹ lọ́pọ̀ yanturu nílẹ̀ yìí Abubakar Kyari ló ti mú léde báyìí wípé ẹ wò ó adìyẹ ìjọba àpapọ̀ mọ̀ ń gbìyànjú ìyí ara ẹ̀ òun ni ò jẹ́ kán mọ̀ o lórí ọ̀rọ̀ ìpèsè oúnjẹ. Ó ní ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu ń ló ti gbé ìgbésẹ̀ kan rìn láti jẹ́ kí oúnjẹ pọ̀ tó ń jẹ́ sì wà dáadáa ṣùgbọ́n àlàfo tó wà láàrin ìpèsè oúnjẹ ọ̀hún àti pínpín káàkiri sí ọjà táwọn ènìyàn fi mọ́ra ń ló mọ̀ sokùnfà ìdí tó wo oúnjẹ ṣì fi wọ́n. Kyari jẹ́ kó di mímọ̀ wípé ìjọba ń ló ti ṣe àṣeyọrí tó nítumọ̀ nínú ìpèsè oúnjẹ o bó ṣe jẹ́ wípé owó oúnjẹ ọ̀hún látòkó gan ń ló ti wálẹ̀ dáadáa ṣùgbọ́n àwọn ènìyàn àwọn olùrajà ni wọ́n sì ń kojú àwọn ìpèníjà kọ̀ọ̀kan lórí ọ̀wọ́n gógó oúnjẹ látàrí bí àwọn ènìyàn bí wọ́n ti ṣe ń gbé oúnjẹ náà láti ibìkan lọ sí ibòmíì àti oye tí oúnjẹ ọ̀hún tó ń bá dé lákòókò tó bá ti dọ́jà gan nísàn. Mínísítà ń fọ̀rọ̀ náà léde nínú ìfọ̀rọ̀jẹ̀wọ́ rẹ̀ pẹ̀lú iléeṣẹ́ móhùnmáwòrán kan tó lo ọkọ̀ lọ́jọ́ Ẹtì nígbà tó ń dáhùn lórí ohun tó ṣokùnfà ìdí tí ọ̀rọ̀ ìpèsè oúnjẹ àtọ̀rọ̀ àgbẹ̀ tó fi ṣì ń ní súnkẹrẹ fàkẹrẹ lórílẹ̀-èdè yìí. Ó jẹ́ kó di mímọ̀ wípé àkọọ́lẹ̀ ìjọba àpapọ̀ ń ló fi hàn wípé oye tí oúnjẹ ń bá dé látòkó ń ló ti wálẹ̀ ṣùgbọ́n bí wọ́n ti ṣe ń pèsè rẹ̀ àti àwọn ọ̀nà míì àwọn nǹkan táwọn tí wọ́n rà á látòkó tí wọ́n ń ṣe kó tó di wípé yóò padà dọ́jà ń ló ṣokùnfà ìdí tó ń jọ fi wọn. Ó wá ra wẹ́bẹ̀ sáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti sinmi ẹ̀dọ̀ pẹ̀lú ìjọba torí wípé díẹ̀ náà ló kù takólòlò tí ó mọ̀ pé bàbá lórí ọ̀rọ̀ oúnjẹ ọ̀hún. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà ó wà nínú ìwé punch eléyìí tó jáde láàárọ̀ tòní ẹ lọ wò bẹ́ẹ̀.

ìyá kan àtọmọ rẹ̀ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n jóná mọ́lé o ní kùtù àì ọjọ́ ẹtì látàrí ìṣẹ̀lẹ̀ náà mọ̀ rárá kan eléyìí tó ṣẹlẹ̀ nínú ilé wọn ní ìlú okochiri níjọba ìbílẹ̀ okirika nípínlẹ̀ rivers bó tilẹ̀ jẹ́ wípé ohun tó ṣokùnfà iná gan ó ní kò di mímọ̀ ní kíákíá àwọn kan lágbègbè bẹ̀ ni wọ́n jẹ́ kó di mímọ̀ wípé káwọn oníròyìn mọ́ dárúkọ àwọn ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ lákòókò tí ẹlòmíì tó ń gbìyànjú láti da epo bẹntiró kúrò nínú jerikánu rẹ̀ kan o eléyìí tó ṣokùnfà bí iná náà bó ti ṣe bẹ̀rẹ̀ àwọn ènìyàn ń jẹ́ fi kún wípé epo bẹntiró ọ̀hún ń ló ti bàjẹ́ látàrí irú òórùn eléyìí tó ń gbé jáde nígbà tó ń sọ̀rọ̀ pẹ̀lú ìfọ̀rọ̀ nígbà tó ń dáhùn ìbéèrè látọwọ́ àwọn oníròyìn ẹni tó jẹ́ adarí fún ikọ̀ ológun tó ń dáàbò bo àwọn aráàlú níjọba ìbílẹ̀ okirika igwe goswell jẹ́ kó di mímọ̀ wípé ẹ̀kúnrẹ́rẹ́ ohun tó ṣokùnfà ọ̀ràn náà gan ni kò tí ì hàn dáadáa goswell ń lo wá fi kún wípé òkú àwọn onítọ̀hún àti ìyá àtọmọ mẹ́rin bo ni wọ́n mọ̀ bá nínú ilé lákòókò tí wọ́n débẹ̀ ó jẹ́ kó di mímọ̀ wípé àwọn ọ̀dọ́ lágbègbè náà ó ní wọ́n sáré pa iná kó tó di pé wọ́n débẹ̀ ṣùgbọ́n àwọn ènìyàn náà ni wọ́n ti dolóògbé kó tó di wípé wọ́n níná náà pa ẹ̀kúnrẹ́ àròyìn ọ̀hún ó wà nínú ìwé punch eléyìí tó jáde láàárọ̀ tòní. ẹ jẹ́ ń sáré padà wálé díẹ̀ kí n dé pẹ̀lú ọ̀sùn bíi ọ̀gá àgbà ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀sùn ibrahim zungura bó ti ṣe fún àwọn ìyàwó ọlọ́pàá tí wọ́n dolóògbé lẹ́nuṣẹ́ ní ìwé sọ̀wédowó tí kò dín ní mílíọ̀nù mẹ́tàlá owó náírà láti lè fi ṣe ìgbáyégbádùn ara wọn ètò ọ̀hún ló wáyé nílé iṣẹ́ ọlọ́pàá tó wà nílùú ọ̀ṣọ́gbó ìyẹn lọ́jọ́ ẹtì nínú èyí tí àwọn ìyàwó àwọn ọlọ́pàá tó dolóògbé lẹ́nu iṣẹ́ ọ̀hún tí wọ́n ti péjú tó sì jẹ́ kó di mímọ̀ fún wọn wípé iléeṣẹ́ ọlọ́pàá ṣe ìrànlọ́wọ́ bẹ̀ fún wọn láti lè dẹ̀ wọ́n lẹ́yìn ikú ọkọ wọn àti kó àwọn ènìyàn wọn tó dolóògbé lẹ́nu iṣẹ́ zungura ẹni tí ó gba àlejò àwọn mọ̀lẹ́bí àwọn ọlọ́pàá náà ń ló wáá fi ìbánikẹ́dùn rẹ̀ sọwọ́ fún wọn fún bí wọ́n ti ṣe pàdánù olólùfẹ́ wọn ó sì rọ̀ wọ́n láti ṣọkankin àti wípé irú owó tí wọ́n fún wọn ọ̀hún ó ní kí wọ́n ṣe àmúlò rẹ̀ dáadáa nínú ọ̀rọ̀ tó fi léde fún wọn náà ó jẹ́ kó di mímọ̀ wípé ìgbìyànjú ọ̀hún ó jẹ́ ọ̀kan lára àwọn ètò iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí lábẹ́ ìṣàkóso ọ̀gá àgbà yanyan ọ̀làtúnjì rewandisu láti lè máyérọgbọ fáwọn ìyàwó ọlọ́pàá tọkọ wọn dolóògbé lẹ́nuṣẹ́ ó sì rọ̀ wọ́n láti ṣe àmúlò owó náà dáadáa síwájú àti síwájú sí ẹ̀kúnrẹ́rọ̀ ìyàn ọ̀hún ó wà nínú ìwé daily post ẹ lọ́ wò bẹ́ẹ̀.

0: àjọ tó ń bójútó ìdáríjì ni ẹ̀ka rẹ̀ tó wà lórílẹ̀‐èdè nàìjíríà ni ló ti gbẹnu adarí rẹ̀ Isa Sanusi sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ tó ṣokùnfà ikú àwọn awakùsà wa góòlù 37 tí wọ́n dolóògbé lákọlò ikọ̀ ẹ̀ṣọ́ àbáyọ làbòlú nípínlẹ̀ Niger o pàápàá jùlọ bí wọ́n ti ṣe ti àwọn onítọ̀hún mọ́lẹ̀ kó tó di wípé ọ̀ràn náà ṣẹlẹ̀ ṣáájú nínú ìròyìn ti jẹ́kọ̀ọ́ di mímọ́ wípé àwọn lára àwọn awakùsà wa góòlù lọ́nà àìtọ́ tó lé ní 84 nínú wọn ìyẹn 37 ni wọ́n mọ̀ jìbá wípé wọ́n ti dolóògbé lákọlò NSCDC náà ẹ̀wẹ̀ díẹ̀ lára àwọn ènìyàn tó rí yẹ̀bọ fún nínú ọ̀ràn náà ni wọ́n mọ̀ bá àwọn oníròyìn sọ̀rọ̀ ọ̀kan nínú wọn nígbà tó ń sọ̀rọ̀ nípa ìrírí rẹ̀ lákọlò ikọ̀ NSCDC náà ó jẹ́ kó di mímọ̀ wípé ènìyàn 17 ó ní wọ́n kọ́kọ́ kó sínú yàrá kólóbó ọ̀hún eléyìí tí wọ́n sì wá kó ọ̀pọ̀lọpọ̀ mọ́ wọn nígbà tó yá gẹ́gẹ́ bó ti ṣe sọ ó ní àwọn ènìyàn tí wọ́n kó sínú àkóló náà ni àkóló ọ̀hún ló nira fún bí wọ́n ti ṣe ń pariwo fún àwọn ikọ̀ NSCDC náà wípé ẹ dákun ẹ ṣàánú wà inú yàrá tẹ kó wá sí ó kéré bákan náà ló tún wá jẹ́ kó di mímọ̀ wípé ńṣe ni wọ́n fi nǹkan kan eléyìí tó ń rùn bí ohun tí ò ṣáà bá mú mu tó ń rùn tí wọ́n fi sínú ilé ọ̀hún nínú ọ̀rọ̀ tó fi léde náà ẹni tí ó jẹ́ adarí fún àjọ tó ń dáríjì ni ọ̀hún Sanusi ló wá ní inú yàrá kólóbó ọ̀hún ni kò yẹ kó gbà ju ènìyàn mẹ́wàá lọ ṣùgbọ́n wọ́n kó àwọn ènìyàn 77 sínú yàrá ọ̀hún ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún ó mọ̀ wà nínú ìwé ìròyìn daily post eléyìí tó jáde láàárọ̀ tòní ẹ lọ́ wò ń bẹ́ ọ̀hún. lórí ọ̀rọ̀ àwọn awakùsà wa góòlù tí wọ́n dolóògbé yìí náà ni mo ṣe wà bí gómìnà ìpínlẹ̀ Niger Muhammad Umar Bago bó ti ṣe jẹ́ kó di mímọ̀ wípé àwọn ti rí àwọn nǹkan míì táwọn lè fi wo ohun tó ṣokùnfà ikú àwọn onítọ̀hún lákọlò àjọ ẹ̀ṣọ́ àbáyọ làbòlú nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lọ́jọ́ ẹtì Bago jẹ́ kó di mímọ̀ wípé ẹ̀jẹ̀ àti nǹkan kan bíi fóòmù ó mọ̀ wà lẹ́nu àwọn olóògbé ọ̀hún lákòókò tí wọ́n rí wọn eléyìí tó túmọ̀ sí wípé ó ṣeéṣe kó jẹ́ pé wọ́n jẹ májèlé tàbí wọ́n fún wọn lọ́rùn pa gẹ́gẹ́ bó ti ṣe sọ ó ní àwọn àmì kan tún wà lára wọn eléyìí tó ń fihàn wípé ó ṣeéṣe kéjòkó lọ́wọ́ nú nínú ikú wọn nínú ọ̀rọ̀ tí Umar Bago sọ ọ̀hún ó ní ó tún ṣeéṣe bí ìwádìí bá tẹ̀síwájú káwọn ó rí wípé bóyá àpọ̀jù èrò tó wà nínú yàrá kólóbó ńlọ ṣokùnfà ikú wọn tàbí àwọn òórùn eléyìí tí wọ́n ti fi mú kó lákòókò tí wọ́n wakùsà wà góòlù lọ́nà àìtọ́ ọ̀hún ìròyìn ọ̀hún ó wà nínú ìwé daily post eléyìí tó jáde lára ọ̀tún ní. ẹ já fún àwọn èèyàn 2-3 lórí ọ̀fẹ́ láti pe ẹ já sọ̀rọ̀ pọ́nbélé bí ọmọlúàbí ìṣẹ́jú kan fẹ́nìkan ṣoṣo 08162519991 ẹ lóò ẹ kú ojúmọ́ o.
1: àbójúmọ́ sá.
0: ẹ ṣe o.
1: ẹni wàá lè lágbọ́ ọlọ́run. níbẹ̀ ló kọ láti ìtàwé lábẹ́ ìdí àná àti àwọn ọlọ́pàá ẹ̀yà ìyàwó wọn tó wà láyé tó ń ṣèrànlọ́wọ́ fún àdúpẹ́ torí tí àwọn tó bá wà láàyè náà tó bá gbọ́ orí eléyìí ẹ̀rí pé inú wa ti dùn wá sí lè mú ṣẹ́ṣe mo wá bẹ àwọn fúnra wọn ládàbò rẹ bò wọn ọ̀nàjẹ́ oníbàjẹ́ o
0: ọ̀pọ̀ṣẹ́ takuntakun. 08162519991 08162519991 ẹ̀lú ẹ̀kọ́ ojúmọ́ o.
2: ẹ ṣeun ètò ìrànlọ́wọ́ fún àwọn ìyàwó ọlọ́pàá tó ti dolóògbé tó bá jẹ́ pé bí àwọn aṣíwájú wa àwọn olóṣèlú wa ṣe ń ṣe nìyẹn gbogbo nǹkan a máa yá àwọn agbófinró wa a máa yá wọn lórí láti ṣe ẹkọ ètò láwọn àgbà gbogbo wa kúrò lé lóṣù aláàkì ọjà ló lókè àwọn iléeṣẹ yìí nígbà jẹ.
0: 08162519991 ẹ lóò ẹ kó ojúmọ o. ẹ ṣe o.
3: ọmọ tó àjẹ michael ló ń bọ̀ lórí láti ìtàlẹ̀.
0: kí n súnlẹ̀.
3: ẹ ṣeun nígbà tó jẹ́ pé yàrá tí ò lè gbàgbé ẹni mẹ́wàá tí wọ́n lọ kó àwọn èèyàn bíi 70 sí àwọn oníṣẹ́ ìjọba wọn kọ́ máa rotọ́ lọ́hùn-ún àti títí tó ń bá ràn yàn níṣẹ́ ẹrú á fi tọmọ jẹ ẹ̀mí ò láàárọ̀ eleyi o buru o.
0: Ha. 0816251991. Hello, e ko jumo.
4: Hello.
0: Ese o.
4: E karo. Lati ore ni mo tin soro. Se ngba be.
0: An ba yin bo.
4: Nkan to wa nbe ni pe ta ba beran wi ka beran wi. Se o pe awon to mind. O ni awon instruments won ma lo, o lawon chemicals won ma lo. Ko to di pe wa jade nibe. Ara venture n gbogbo nkan to nsele yi, o le je pe lara awon nkan to won lo. At least o sa ni awon to ba ninu cell nibe. Ninu awon to ba ninu cell ye. Me lo nu won to ku nibe. Se ngbe e jo e ma binu oro ti mo so yi. So nkan to wa nbe ni pe lagbara Olorun gbogbo nkan to ba sele awon to fe fe se wa die, wa che wa die. Wọ́n á dẹ̀ rí ṣùgbọ́n a jẹ́ pé lára àwọn chemicals tí wọ́n fi lò tẹ́lẹ̀ ló affect wọn. Ẹ jẹ́ kó investigate dáadáa. Aram Saliu Ajegunma fọmọ rẹ̀.
0: Ibi olóògbé fọgunmọ náà la pẹ̀lú olúfimọ ibi ìlàmọ̀ fimọ láàárọ̀ yìí lórí ètò etí yín mélòó níkànnì àdàbà 88.9 FM Àkúrẹ́ Adégbòye Gàlàní lóòkọ́ tèmi jẹ́ títí dìgbà míì àní jẹun tí ò tẹ́ wa lọ́rùn ẹ̀ káàárọ̀.

0: Bitches.
1: We the best music.
2: Oh, number one radio.
3: Radio.
2: Adaba FM.
3: Adaba FM.
2: 88.9. Akure.
4: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
5: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kòmọ́fùrù.
4: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ má bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
5: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun.

0: This is Adaba FM. Stay riveted.
1: Iléeṣẹ́ tó ṣe, tó kí, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè. 88.9 Adaba FM.

gangan ni. Empire Your Homes and Properties. Àwọn gangan lọ tàgbà ngbaragada. Ti mú ni dùn lẹ̀ dùn lé pẹ̀lú rọrùn. Láì sí dààmú la àsìdù. Sọ̀rọ̀ ajá tó gbalẹ̀. Ti mú ni lẹ̀ Empire Your Homes and Properties. Bọ́ọ̀ bá ṣe ń sanwó rẹ̀ ló máa gba gbogbo òwe tó sòpọ̀ mọ́rọ̀ ọ̀lẹ̀ rẹ̀ pátá. Orí ọ̀fẹ́ ọdún kan sọ́dún mẹ́ta ló fi san gbogbo owó ọ̀lẹ̀ rẹ̀. Bẹ́ẹ̀ sì ni 30,000 naira ó kéré jùlọ. Lówó tó fi bẹ̀rẹ̀ sísan lọ́dọ̀ wọn. Ìrọ̀rùn ló bá dé láì láwùrúdúnú. Ibi tẹ́ bá ń fẹ́ sí láti rà nínú ilẹ̀ wọn bíi Emperor Royal City and Park àti Emperor Sun City tó wà lólókúta community àpọnmú Ondo Road Lákùrẹ́. Ó sì ṣe Emperor Hill City àgbájọ aládé ìdánrin. Bákan náà ni wọ́n láwọn ilẹ̀ tó pọ̀ sí ìpínlẹ̀ Èkìtì ní King's Court àti Emperor Flourish City Airport Road Lado Èkìtì. Èyí tẹ́ bá ti ń fẹ́ mbẹ̀ ní ká ẹ tọ́ka sílẹ̀ sí wàhálà kankan. Ilẹ̀ bá dún lẹ̀ dún lé. Emperor Your Homes and Properties. Number 34 Iromu Street opposite Echo Bank Àràkálẹ̀ àti number 2 Ọbánlá Junction nílùú Àkúrẹ́ ní ọ́fíìsì wọn wà. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti ìbádọ́wọ́pọ̀ ẹ máa pè wọ́n sórí 0813-065-9233 tàbí 0806-734-6645. Emperor Your Homes and Properties. Ibi ìrọ̀rùn fún gbogbo ẹni fẹ́ ra lẹ̀ kọ́lé ayọ̀. Láti iléeṣẹ́ Emperor Your Homes and Properties láti ń kí yín káàbọ̀ sí kàn ní alálùbáríkà tí ẹ ti ń gbọ́ wa láàárọ̀ yìí. Ipe ẹ káàbọ̀ o, a sì kí yín pé a kú fàájì ìtòpin ọ̀sẹ̀ tí ń lọ lọ́wọ́lọ́wọ́. Lórígun mẹ́rẹ̀ẹ̀rin ìpínlẹ̀ Ondo, lórígun mẹ́rẹ̀ẹ̀rin ìpínlẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà, ibi tẹ́ bá ti ń gbọ́ wa. Iléeṣẹ́ Emperor Your Homes and Properties náà ló ní kí n máa kí yín pé ẹ káàárọ̀ ń bẹ̀ yẹn. Kẹ̀sì fetí sí ti mo fẹ́ bá yín sọ. Níyí Adébáyọ̀ lórúkọ tèmi jẹ́, lórúkọ ọ̀gá tó jẹ́ olùdarí iléeṣẹ́ Emperor Your Homes and Properties náà ní kí n sọ fún yín pé iléeṣẹ́ wa a ti ní ilẹ̀ sí Ìlaramọ̀kín, bẹ́ẹ̀ ni tá a pè ní Golden City. Ìlaramọ̀kín ló wà. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé Emperor Royal City and Park ńlá ní sí ọ̀nà Ondo àti Sun City lọ́nà Ondo bákan náà. Emperor Hill City ló wà ní àgbájọ lọ́nà ọ̀dọ̀rìn. King's Court wa ló wà ní Airport Road nílùú Ado Ekiti àti Emperor Flourish City. Ìlú Ado Ekiti nìyẹn náà wà bákan náà. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń fẹ́ ilẹ̀ sí ọ̀nà Ìlaramọ̀kín àti ní ilẹ̀ sí Ìlaramọ̀kín Golden City lápè. Ó dáa náà, báwo la ṣe ń ṣe? Ẹ lọ tààrà sí iléeṣẹ́ wa. Ìyẹn ní ọ́fíìsì wa tó wà ní number 2 Ọbánlá Junction nílùú Àkúrẹ́. Káàkiri káàkiri ìpínlẹ̀ Ondo la pẹ̀ka sí àti nípínlẹ̀ Èkìtì. Bákan náà number 34 ní Ìrọ̀mù Street ní dojúkojú Echo Bank ní Àràkálẹ̀. Gbogbo yín pátápátá la pè pé láti darapọ̀ mọ́ wa. Ẹ jẹ́ kí bàbá kó sọ fún màmá kí màmá sọ fún ọkọ ẹ̀ pé àwé ọ̀nà tá à ń gbà náwó yìí ká máa kó millions of naira ká máa kó léwọ́ ẹnìkan níparí ọdún. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Nítorí náà ẹ jẹ́ ká parapọ̀ ká fi owó wa ká fi de nǹkan mọ́lẹ̀. Òun la ṣe ń pè yín pé àwọn plọ́ọ̀tì wa ó wà ńlẹ̀ lẹ́jẹ̀wọ́n lẹ́jẹ̀wọ́n bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí. Ọ̀nà tó dẹ̀ ń gbà dọ́wọ́ ẹni ni pé àǹfààní tó wà ńbẹ̀ bẹ́ẹ̀ bá ti lè darapọ̀ láti ralẹ̀ lọ́dọ̀ wọn ní Emperor Your Homes and Properties. Díẹ̀díẹ̀ àyè ń bẹ fún yín láti san owó yín díẹ̀díẹ̀. Tẹ́ bá sì ti bẹ̀rẹ̀ sí san owó, àyè wà fún yín láti kó àwọn materials yín wá sí site kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí kọ́lé yín ní díẹ̀díẹ̀. Bá a ṣe ń ṣe rèé o, bẹ̀rẹ̀ látorí 30,000 naira sókè ò ní a máa ń san àwọn owó wa. Bó bá jẹ́ 30,000 naira ló wà lówó ẹ̀ra kó lẹ̀, ó jẹ́ 50,000 ni kó lẹ̀, díẹ̀díẹ̀díẹ̀ lówó máa jọ. Ìwọ náà dónlẹ̀ ò dónlé nìyẹn. Tí èèyàn ń ṣiṣẹ́ tí wà á délé tọ́kàn ò ní balẹ̀ torí ilé mi rẹ́ǹtì tó wà. Wàhálà ti láńlọ́ọ̀dù ọ̀tọ̀, wàhálà àwọn tẹ́nàntì tẹ́ jẹ jẹ́ co-tenant, wàhálà ti wọn ọ̀tọ̀. Ṣùgbọ́n tí ìwọ náà bá ti dónlẹ̀ tó dónlé, ìwọ náà bọ́ lọ́wọ́ gbogbo wàhálà wọ̀n yẹn nìyẹn. Ẹ jẹ́ kí n fún yín ní ẹ̀rọ ìléwọ́ tó wọlé sí iléeṣẹ́ Emperor Your Homes and Properties. O ní 0813-065-9233. Tí ẹ bá ti pe ẹ̀rọ yẹn, àwọn ni ó gbé. Bákan náà wọ́n ní àwọn tó ń bá wọn ṣiṣẹ́ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ìlú tí ẹ bá ti ń fẹ́ ilẹ̀ sí tẹ́ ẹ fẹ́ property sí, ẹ pè wọ́n yóò tó yín lọ́wọ́ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀. Ọ̀rọ̀ ajagunbalẹ̀ ọmọ onílẹ̀ kò sí ní ọ̀rọ̀ tiwọn ní Emperor yóò rárárárá. Wàhálà ibi ni wọ́n fún mi lónìí. Ọ̀tún la ibẹ̀ yẹn ní kí wọ́n gbà. Àbí mo ti ralẹ̀ láti oṣù mẹ́ta, wọn ò fún mi náwọn ìwé ilẹ̀ mi. Gbogbo ìwé tó sopọ̀ mọ́ ọ̀rọ̀ ọlẹ̀ rẹ lọ gbà pátápátá. Tíyàn bá ti ń sọ pé ilẹ̀ tiẹ̀ rí plọ́ọ̀tì ẹ̀ rí o tí wọ́n fi hàn án báyìí. Ẹ bá ti ń padà sínú ọ́fíìsì kan máa kó ìwé ẹ̀ lé ẹ lọ́wọ́ ni. Díẹ̀ díẹ̀ ìwọ náà máa sanwó ẹ bẹ̀rẹ̀ látorí 30,000 naira. Ẹ rí pé owó péréte owó tí ò kan nílé egun ẹ̀yìn rárá ni. Àlàáfíà àti ìrọ̀rùn nílé iṣẹ́ Emperor Your Homes and Properties ni ọ mú wá fún wa. Máa sanwó ẹ díẹ̀ díẹ̀
kodo nle kodo le lodi keji lohun e ja gbo foran won mo nbo.

gangan ni. Empire Homes and Properties. Àwọn gangan lọ tagban garagada. Ti mu ni don le don le pẹlu rọrun. Láti dàmú la asigbo. Sọ́ra ajagun gbalẹ̀ ọmọ onílẹ̀ ni Empire Homes and Properties. Bọ́ ba ṣe sanwó rẹ lo ma gba gbogbo owó tó sopọ̀ mọ́rọ̀ ọlẹ̀ rẹ pátá. Orí ọ̀fẹ́ ọdún kan sọ́dún mẹ́ta ló fi san gbogbo owó ọlẹ̀ rẹ. Bẹ́ẹ̀ sì ni 30,000 naira ó kéré jù lọ. Lowó tó fi bẹ̀rẹ̀ sí san lọ́dọ̀ wọn. Ìrọ̀rùn ló bá dé láì láwúrú júnú. Ibi tẹ́ bá fẹ́ sí láti rà nínú ilẹ̀ wọn bíi Emperor Royal City and Park àti Emperor Sun City tó wà lólókúta community àpọnmú Ondo Road Lákùrẹ́. Ó sì ṣe Emperor Hill City àgbájọ aládẹ́dọ̀rìn. Bákan náà ni wọ́n láwọn ilẹ̀ tó pọ̀ sí ìpínlẹ̀ Èkìtì ní King's Court àti Emperor Flourish City Airport Road Lado Èkìtì. Èyí tẹ́ bá ti ń fẹ́ mbẹ̀ ní kẹ́ tọ́ka sílẹ̀ sí wàhálà kankan. Ilẹ̀ bá dún lẹ̀ dún lé Emperor Yo Homes and Properties. Number 34 Iromu Street opposite Echo Bank Àràkálẹ̀ àti number 2 Ọbánlá Junction nílùú Àkúrẹ́ ń lọ ọ́fíìsì wọn wà fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti ìbádọ́wọ́pọ̀. Ẹ máa pè wọ́n sórí 0813-065-9233 tàbí 0806-734-6645. Emperor Yo Homes and Properties. Ibi ìrọ̀rùn fún gbogbo ẹni fẹ́ ra lẹ̀ kọ́lé ayọ̀. Òun lẹ ti gbọ́ yẹn látòdì kejì lọ́hùn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé àwọn éjẹ́ǹtì pọ̀ ń gbòòrò. Yọ́nba ni wálẹ̀ tí yọ́nba ni wálé. Eléyìí ò láwúrú junú. Àyè Sunday ẹdí ẹ ń bẹ. Ọ̀rọ̀ wọn ò láwúrú junú kò sí báyọ́báyọ́ ń bẹ̀. Bó o bá ti wá sí iléeṣẹ́ Empire Your Homes and Properties. Ọ̀rọ̀ tiẹ̀ náà dayọ̀ nìyẹn. Bó o bá ṣe sanwó ẹ̀ díẹ̀ lórí ọ̀fẹ́ wà fún ẹ láti kó materials wọlé sí site láti máa kọ́lé ẹ. Bẹ̀rẹ̀ láti 30,000 naira sókè ló máa san. Tó o bá lórí ọ̀fẹ́ àti sanlẹ̀ kan kì sí. Ó lọ. Ó bá jẹ́ ẹ̀mejì ló lórí ọ̀fẹ́ àti san tàbí ẹ̀mẹ́ta ló fẹ́ kán bẹ́ẹ̀ gé sí. Ó lọ. Ṣùgbọ́n pátápátá pinra ẹ̀ ní kẹ́ máa san 30,000 naira. Orí ọ̀fẹ́ àtàǹfààní ńlá leléyìí. Iléeṣẹ́ Emperor Yo Homes and Properties tán gbé káyín mọ́. Ilẹ̀ tí ò láwúrú jù tí ò ní báyọ́báyọ́ nú. Ọmọ ajagun gbalẹ̀ ò sí mbẹ̀. Ẹ lọ bá bàbá kan kó fún yín rìsíìtì. Ẹ lọ bá ṣífù kan ìbẹ̀rẹ̀ tí máa gba rìsíìtì ìlú. Gbogbo àjàgà yẹn ti wà lọ́rùn Emperor Yo Homes and Properties. Orí ọ̀fẹ́ àtàǹfààní làwa gbé káyín mọ́. Tó bá jẹ́ pé ẹni tó máa ń bísì dáadáa ni ẹ́. Tó ò ní táìmù tó ò lórí ọ̀fẹ́ àti máa wá sí sáìtì déédé. Baléeṣẹ́ Emperor Yo Homes and Properties darapọ̀. Ó sọ fún wọn bó ṣe fẹ́ kán bẹ́ẹ̀ kọ́lé ẹ̀.

yẹn filẹ̀ fún wọn wá bẹ́ gbé. Ọ̀pọ̀lọpọ̀ ló ń wá sílùú bàbá tá a bí. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀gánilẹ́nuṣẹ́ pẹ̀lú owó ńlá tí ń rí. Àwọn éjẹ́ǹtì ní ń jẹun ẹ̀ sókè. Àwọn láńlọ́ọ̀dù ní ń jẹun ẹ̀ sókè. Àsìkò ti tó fún wọn náà láti jẹ́.

Woma lotara si number 2 Obanla Junction. Lona to wole ni doju koju MRS filling station Lobade Sida Road ni lu Akure yen. Tabi ko lo si Iromu Junction. Yeni number 34 Arakale ni doju koju Eco Bank. Okay, but this is one tap POP materials in this alley. Anyone wa? Big bang ba wali ya ni leche anyone wa? Leche leche ta ta yajulo kanti wong ba ten kule tujade. Ben, it's one 0803-065-9233. Number te mark we won sini eh. Ọmọ Ekiti ni e ton sise nipinle Ondo. O de fera le kole silu re. Lo ba Emperor your homes and properties. Ọmọ ipinle Ondo ni o ton sise nipinle Ekiti. So si lori ofe ati ma gbo wa lori ero agbagbe. Lo si le se Emperor your homes and properties. Shalaye bo se nje fun won. Ibito ba nfe si nipinle Ondo won bo ofisi Golden City o wa ni Laramoki Emperor Flourish City and Park Emperor Royal City and Park Emperor Sun City won be lona Ondo nilu Akure Bẹ́ẹ̀ náà ni Emperor Hill City ló ń bẹ ní ọ̀nà ọ̀dọ̀rìn nílùú Àkúrẹ́. Wọ́n ṣe nílẹ̀ tó gbẹ̀rẹ̀gẹ̀dìgẹ̀ sákúrẹ́ bẹ́ẹ̀ náà ní Sondo Ẹ̀gẹ́. Wọ́n ní sí Laramọ̀kí. Airport Road nílùú Adó Èkìtì wọ́n nílẹ̀ síbẹ̀. Jákè jádò orílẹ̀-èdè wa Nàìjíríà ni Emperor your homes and properties tà kàn mọ́lẹ̀ sí. Ibi tí ẹ bá ti ń fẹ́ sí ni ẹ bá wọn sọ̀rọ̀. Ẹ bá wọn dúnàádúrà kẹjọ sọ́. Kó ta sánsán kórun dúndùn. Kó kán tó. Ké sí ẹ kó kán mi. Ta bá ní ká sọ̀rọ̀ nípa ètò ààbò. Ètò ààbò ti wọn ó mọ́yán lórí. Pẹ̀lú pẹ̀rímítà fẹ́ǹsì wọn tó fẹ̀ gẹ́dàgbà yẹn. Bẹ́ẹ̀ni security ló yí gbogbo ẹ̀ká. Ibi tí ẹ bá ti fẹ́ sí. Pẹ̀lú ìdùnnú tayọ̀tayọ̀ ni wọn náà mọ̀ pé ìwọ náà ní property. Ilé iṣẹ́ ló fẹ́ kọ́ ni. Ilé ìwé ló fẹ́ kọ́. Ilé ìtura ni.

gangan ni. Empire Homes and Properties. Àwọn gangan lọ tagba ngbaragada. Simuni don le don le pẹlu rọrun. Láti dàmú la asigbo. Kò sọ̀rọ̀ ajagun gbalẹ̀ ọmọ onílẹ̀ ní Empire Homes and Properties. Bọ́ọ̀ bá ṣe ń sanwó rẹ̀ ló máa gba gbogbo òwe tó sopọ̀ mọ́rọ̀ ọlẹ̀ rẹ̀ pátá. Orí ọ̀fẹ́ ọdún kan sọ́dún mẹ́ta ló fi san gbogbo owó ọlẹ̀ rẹ̀. Bẹ́ẹ̀ sì ni 30,000 naira ó kéré jù lọ. Lówó tó fi bẹ̀rẹ̀ sísan lọ́dọ̀ wọn. Ìrọ̀rùn ló bá dé láì láwùrúdúnú. Ibi tẹ́ bá ń fẹ́ sí láti rà nínú ilẹ̀ wọn bíi Emperor Royal City and Park àti Emperor Sun City tó wà lólókúta community Àpọnmú Ondo Road Lákùrẹ́. Ó sì ṣe Emperor Hill City àgbájọ aládé ìdánrè. Bákan náà ni wọ́n láwọn ilẹ̀ tó pọ̀ sí ìpínlẹ̀ Èkìtì ní King's Court àti Emperor Flourish City Airport Road Lado Èkìtì. Èyí tẹ́ bá ti ń fẹ́ bẹ̀ ní kẹ́ tọ́ka sílẹ̀ sí wàhálà kankan. Ilẹ̀ bá donlẹ̀ donlé Emperor Yo Homes and Properties number 34 Iromu Street opposite Echo Bank Àràkálẹ̀ àti number 2 Obanla Junction nílùú Àkúrẹ́ ní ọ́fíìsì wọn wà fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti ìbádọ́wọ́pọ̀. Ẹ máa pè wọ́n sórí 0813-065-9233 tàbí 0806-734-6645 Empire Homes and Properties. Ibi ìrọ̀rùn fún gbogbo ẹni fẹ́ ra ilẹ̀ kọ́lé ayọ̀. Ibi ìrọ̀rùn ni fún gbogbo ẹni fẹ́ ra ilẹ̀ kọ́lé ayọ̀ bó ṣe wà gangan nìyẹn. Má jẹ́ kẹ́nibọ̀dì ó gbé ẹ mọ́ra, má jẹ́ kan gbá ẹ, má jẹ́ kan hí tiẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ló ń ṣiṣẹ́ nídàálẹ̀ tó jẹ́ pé wọ́n sẹ́ndì owó sílé ṣùgbọ́n lórí kòròfo náà ni gbogbo ẹ̀ bá dé. Kéèyàn ṣiṣẹ́ nílùú Èbó tàbí ní ìdálẹ̀ kó wá sẹ́ndì owó sílé pé àbúrò bàbá mi o, ẹ̀gbọ́n bàbá mi o, àbí bọ̀dá mi o, ẹ bá ń ralẹ̀, ẹ bá ń kọ́lé, wọ́n máa ya fọ́tò fake fún ọ. Ṣùgbọ́n ìwọ fún rẹ bá Empire Yo Homes and Properties dòwòpọ̀. Tó bá ti bá wọn dòwòpọ̀, gbogbo bó bá ṣe ń lọ wàá máa rí lórí ẹ̀rọ ayélujára lórí iléeṣẹ́ wọn. Bẹ́ẹ̀ ni tó bá ti ń bá wọn sọ̀rọ̀ báyìí, wàá máa rí nǹkan tó ń ṣẹlẹ̀ lórí sáìtì ẹ gangan gan. Ìwọ ṣáà ti pè wọ́n sórí 0813-065-9233 Ó bá sì jẹ́ kó o lọ sí number 2 Obanla Junction nílùú Àkúrẹ́ tàbí number 34 Iromu Street ní dojúkojú Echo Bank ní Àràkálẹ̀. Iléeṣẹ́ wọn ló já sí yẹn. Kò ní sí pé bóyá òun lágùn òun kówó ránṣẹ́ sílé, ẹnìkan gbowó ẹ̀ ó fi ń jẹun, ẹlòmíì wọn ó tiẹ̀ gbowó ẹ̀ ìyàwó ni wọ́n fi owó rẹ̀ fẹ́, ẹlòmíì sáfra náà fowó rẹ̀ ṣe káàkiri ilé ọtí. Tó bá tún wá béèrè pé bọ̀dá dádì ìbò lẹ bá mi bá ṣe yẹn dé, wọ́n máa lérí ogun mọ́. Ẹlòmíì wọ́n ti fi nǹkan dé mọ́lẹ̀ sí ìdálẹ̀, wọn ò jó wálé mọ́. Ẹlòmíì ọkàn ẹ̀ tiẹ̀ wá sílé. Tó bá tún wá ti sọ pé ó yá já lọ lúwa, yá lọ síbi tí property ẹ̀ wà, a kàn máa fò ní dọ́là. A máa procrastinate wípé tó bá di next month máa ń lọ́jọ́. Ìrọ̀ ni wọ́n ti fi nǹkan dé ọ mọ́lẹ̀ ni. Ṣùgbọ́n tó bá lè ṣe Empire Homes and Properties dòwòpọ̀, òun náà wàá rí mọ̀ pé ọ̀nà ẹ lànú, ọ̀nà ẹ lànú. Ọ̀pọ̀lọpọ̀ náà ní ṣiṣẹ́ tó jẹ́ pé bó ṣe ń rówó tó orí ìkọ̀wé náà ni gbogbo ẹ̀ ń bọ́ sí. Ìwọ náà fowó de nǹkan mọ́lẹ̀. Tó bá ti fowó de nǹkan mọ́lẹ̀, ìwọ náà jẹ́yàn pàtàkì nìyẹn. Fowó de nǹkan mọ́lẹ̀ nípa ríra lẹ̀ pẹ̀lú Empire Homes and Properties. O lè rà á sí Emperor Royal City and Park, o lè rà á sí Emperor Sun City, o lè rà á sí Emperor Hill City, o lè ralẹ̀ sí Emperor Golden City. Bákan náà, bó bá sì jẹ́ pé Emperor Flourish City àti King's Court ní Airport Road ló fẹ́ rà á sí Lado Èkìtì, àyè wà. Gbogbo òwe ilẹ̀ rẹ láti sọ fún pé yóò pé gérégé tí ò ní sí pé bóyá ó ní bàkànbàkànbàkàn nínú ó kù sítì kínní kan tá a fẹ́ lọ gbà lọ́dọ̀ lágbájá kan. Gbogbo ẹ̀ pátápátá ó bá ti ń dé Empire Homes and Properties, kò sáwúrú jù mẹ́ẹ̀, kò sí báyóbáyó. Wọ́n bá ṣe ń fún ọ nílẹ̀ rẹ náà lọ́mọ gba gbogbo òwe tó sopọ̀ mọ́ ọ̀rọ̀ ọlẹ̀ rẹ. Orí ọ̀fẹ́ kan tó wá wà ńbẹ́ o lórí owó sísan. O lè sanwó ẹ̀ lódidi kìsí. Bó bá jẹ́ ìgbà méjì péré ló lágbára àti sanwó, o lè san. Ó jẹ́ ìgbà mẹ́ta ni, o lè san. Ó bá sì jẹ́ pé orí ọ̀fẹ́ ò sí fún ọ láti máa rí owó kìsí. 30,000 naira bẹ̀rẹ̀ láti 30,000 naira. Ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n owó o lè máa san díẹ̀díẹ̀. Ìwọ tó jẹ́ ìyá alájàpá, ìwọ tó jẹ́ onímárúwá, òun kẹ̀kẹ́ onímọ̀ sí ìrìn ọlọ́kadà ni ọ́, tàbí sí ọwọ́ lòun ṣe tó mọ̀ pé owó òfin gbogbo ara kóra jọ. Ṣùgbọ́n díẹ̀díẹ̀ bó bá ṣe ń wọlé yẹn, ìwọ náà lè máa ṣe díẹ̀díẹ̀. Níparí ọdún, ìwọ náà rí pé ìwọ náà ti jẹ́yàn pàtàkì nu. Báwọn darapọ̀ lórí 0813-065-9233 láti lè ṣe Empire Homes and Properties. Ìlànà sọ fún mi pé wọn náà dónlẹ̀ kó dónlẹ̀ ara rẹ.

gangan ni Empire Your Homes and Properties awon gangan lo ta gbangbaragada ti muni don le don le pelu rorun la si damu la asibu o soro ajagun gbalẹ omo onile ni Empire Your Homes and Properties bo ba se sanwo re lo ma gba gbogbo owe to sopo moro ole re pata ori ofe odun kan sodun meta lo fi san gbogbo owo ole re be si ni 30,000 naira o kere julo lowo to fi bere sisan lodo won irorun lo ba de lai lawurujunu ibi te ba nfe si lati ra ninu le won bi Empire Royal City and Park ati Empire Sun City to wa lo lokuta community apomu Odo Road Lakure o si se Empire Hill City agbaju alade idorin bakan na ni won la won le to po si pinle Ekiti ni King's Court ati Empire Flourish City Airport Road Lado Ekiti ite ba tin fe nbe ni ke toka si lai si wa ala kankan le ba don le don le Empire Your Homes and Properties number 34 Iromu Street opposite Echo Bank Arakale ati number 2 Obanla Junction nilu Akure n office won wa fun ekunrere alaye ati badewopo e ma pe won sori 0813 065 9233 tabi 0806 734 6645 Empire Your Homes and Properties ibi irorun fun gbogbo eni fe ra le kole ayo bẹ́ẹ̀ ni yoruba bọ̀ wọ́n ní kò sẹ́ni tó ní gílẹ́ǹkù létí òmòrú èso ti ń so ìwọ ìyàwó òmòrú ọkọ tó o ní o ẹ jẹ́ ká bá wọn sọ̀rọ̀ ká gbà wọ́n nímọ̀ràn lásìkò tá à ń sọ̀rọ̀ yìí ẹ bá wọn sọ̀rọ̀ kẹ́ ẹ gbà wọ́n mọ̀ràn gbogbo owó safran yìí ẹ̀yin náà ẹ lè fi ra lẹ̀ kẹ́ ẹ dá nǹkan ní kẹ́ ẹ kọ́lé ara yín àwọn ọmọ ní ti ń dàgbà ná ti ń di géńdé mọ́ ọ lọ́wọ́ yìí kí ni nǹkan àrítọ́ka sí ilẹ̀ tẹ́yìn ń jà sí property tẹ́yìn ń tà tẹ́ fi ń jẹ́ èèyàn ṣe bí àwọn bàbá àti ìyá ti yín ṣiṣẹ́ lẹ̀ ni kó tó di pé yín ta tẹ́yìn náà wá fi ń jẹun sókè yìí ẹ̀yin náà ẹ fowó de nǹkan mọ́lẹ̀ torí àwọn ọmọ yín gbogbo safran ká lọ patí ká ṣe bí ọlọ́lá ká ṣe bí ẹlẹ́dà ó tó gẹ́ ìwọ náà ní nǹkan àrígbámú nǹkan àrítọ́ka sí pé ntẹ́mi náà láàgùn ṣeré ẹ̀yin ọmọ tèmi ẹ̀yin náà ẹgbà ó lè ralẹ̀ ló kọ ọmọ rẹ mẹ́tẹ̀ẹ̀ta lórúkọ bídèmí kọ́ra kan lórúkọ sadé kọ́ra kan lórúkọ káyọ̀dé ra kan kò sí tí fi ṣèyàn ó lè ralẹ̀ ló kọ ìyàwó rẹ kó o fi ṣe birthday gift fún ó lè ralẹ̀ ló kọ ìyá rẹ kọ́ ó lè ralẹ̀ ló kọ bàbá lórúkọ àwọn òbí ẹ lè ralẹ̀ kẹ fún wọn ó lè fi ilẹ̀ ó lè fi ṣe birthday gift fún yàn tó súnmọ́ tó fẹ́ràn àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ yín àwọn bàbá tí ń bá yín iṣẹ́ nílé iṣẹ́ yìí tán sì tọ́ pẹ̀lú yín tán sì ti pẹ́ pẹ̀lú yín ẹ ra a plot of land kẹ fún ẹ ti mọ̀ pé bàbá iṣẹ́ ti ń ṣe owó tí ń gbà igan ò tó nǹkan tó lè fi ralẹ̀ kọ́lé láyé ẹ̀ ṣùgbọ́n ẹ lè ṣe fún gẹ́gẹ́ bí surprise package ẹ ralẹ̀ kẹ fún níwèé ẹ̀ pé lórúkọ tèmi o lórúkọ iléeṣẹ́ mi bàbá a fún yín nílẹ̀ yìí láti iléeṣẹ́ Empire Your Homes and Properties bó ṣe wà gangan nìyẹn ẹ bá iléeṣẹ́ Empire Your Homes and Properties dòwòpọ̀ lórí 0813 065 9233 0813 065 9233 tàbí kẹ́ ẹ lọ bá wọn ní number 2 Obanla Junction ní dojúkojú ilé epo MRS ní Ọba Adéṣídà Road ní ìlú Àkúrẹ́ bó bá sì jẹ́ ní number 34 Ìrùmù Street ní dojúkojú Echo Bank ní Àràkálẹ̀ dodo lọ́sàn oṣù díẹ̀ díẹ̀ ẹ lè máa sanwó yín ẹni tó bá jókòó tó fún àwọn èèyàn ní pléètì ẹja mẹ́ta mẹ́ta tó fún wọn ní gòbíà méjì méjì sí ẹ kàkúléètì ẹ o pléètì ẹja èèyàn mẹ́ta bíà méjì méjì ẹ kàkúléètì iye owó tó ń jẹ́ kẹwò iye blọ́ọ̀kù tí ó rà tẹ́ ẹ bá pa gbogbo ẹ̀ pọ̀ at the end of the day ó ti sanwó díẹ̀ díẹ̀ láti ra ilẹ̀ láti ra plọ́ọ̀tì kan ní Empire Your Homes and Properties òun la ṣe ń bẹ̀ yín pé ìwọ náà darapọ̀ mára àwọn tí yóò ralẹ̀ tí ó dòun lé lónìí ọ̀pọ̀lọpọ̀ tó bá travel wá sílùú ẹ̀ hòtẹ́ẹ̀lì ní sùn kí ló ṣe ọ́ tí ìwọ náà ò lè ralẹ̀ ní sáìtì wọn kí ìwọ náà kò nílẹ̀ kò dòun lé síbẹ̀ tó bá ti nílẹ̀ tó dòun lé ó parí nìyẹn ó di kó wálé kí ìwọ náà ra wọlé kóró ẹ̀yẹ lé ń wọlé lọ́nu ló ní kóró kọ́ ra wọlé sí ilẹ̀ tiẹ̀ náà sí orí ilé tí orí inú ilé tiẹ̀ náà bó bá jẹ́ pé o máa ń bísí gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan pé mi ò ní ọ̀pọ̀lọpọ̀ mi ò ráyà tí máa lọ sí site ọ̀pọ̀lọpọ̀ wọn sọ pé mi ò lè lọ sí site jọ mi ò tí n bá fẹ́ tí n bá ní ìdílé màá ra lé ni. ọgbọ́n ọ̀sùn ní jẹ ìjẹyán ọgbọ́n ọ̀sùn ní jẹ ìjẹyán àìfẹ́ kan ṣe ni bá wọn sọ̀rọ̀ ní Empire Your Homes and Properties lóòótọ́ ò lórí ọ̀fẹ́ àbí iṣẹ́ fún ọ láàyè láti lọ síbì kan pé kó lọ máa mọ́nítọ̀ ṣé o rí pláàní tó fẹ́ kọ́ yẹn rọra gbé dání lọ bá wọn sanwó olè gbéwò yẹn fún wọn pé báyìí ni mo fẹ́ kẹ́ ẹ bá mi kọ́ sórí ilẹ̀ báyìí ni mo rẹ̀ sì fẹ́ kó rí o ti parí ìwọ ṣàbẹ̀rẹ̀ pé déètì wo ni kí n wá gba kọ́kọ́rọ́ mi àbí lẹ́ pè mí kí n wá gba kọ́kọ́rọ́ kí n wá inspect
tori pe ko si aruru ju loro ti won ni Empire Homes and Properties ko to di pe a lo lori eto ni to se e je so fun yin pe Empire Homes and Properties won be ni number 2 Iromu in number 2 Obanla Junction ati ni number 34 Iromu Street ni Idojukoju Eco Bank ni Arakale e ba won darapo ke do po pelu won ke ri pe dodun lo san so 0813 065 9233 ulero ile won ke ma pe won 0813 065 9233 titi di ojo mejo ti atujo ma pade lori eto yi ti ile ise Empire Homes and Properties tan se onugbowo e iri atayo ka fi pade ni yade bayo loruko temi je o dabo

gangan ni. Empire Homes and Properties. Àwọn gangan lọ tagba ngaragada. Simuni don le don le pẹlu rọrun. Láti dàmú la asibu. Sọ̀rọ̀ ajagunbalẹ̀ ọmọ onílẹ̀ ni Empire Homes and Properties. Bọ̀ bá ṣe sanwó rẹ lo ma gba gbogbo owó tó sopọ̀ mọ́rọ̀ ọlẹ̀ rẹ pátá. Orí ọ̀fẹ́ ọdún kan sọdún mẹ́ta ló fi san gbogbo owó ọlẹ̀ rẹ. Bẹ́ẹ̀ sì ni ₦30,000 ó kéré jùlọ. Lowó tó fi bẹ̀rẹ̀ sí san lọ́dọ̀ wọn. Ìrọ̀rùn ló bá dé láì lawúrúdúnú. Ibi tẹ́ bá ń fẹ́ sí láti rà nínú ilẹ̀ wọn bí Empire Royal City and Park àti Empire Sun City tó wà lólókúta community àpọnmú Ondo Road Lákùrẹ́. Ó sì ṣe Empire Hill City àgbájọ aládé ìdánrin. Bákan náà ni wọ́n láwọn ilẹ̀ tó pọ̀ sí ìpínlẹ̀ Èkìtì ní Kings Court àti Empire Flourish City Airport Road Lado Èkìtì. Èyí tẹ́ bá ti ń fẹ́ bẹ̀ ní kẹ́ tọ́ka sí láì sí wàhálà kankan. Lẹ bá donlẹ̀ donlé Empire Yo Homes and Properties. Number 34 Iromu Street opposite Echo Bank Arakalẹ̀ àti number 2 Obanla Junction nílùú Àkúrẹ́ ń lọ ọ́fíìsì wọn wà fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti ìbádọ́wọ́pọ̀. Ẹ máa pè wọ́n sórí 0813-065-9233 tàbí 0806-734-6645. Empire Yo Homes and Properties. Ibi ìrọ̀rùn fún gbogbo ẹni fẹ́ ralẹ̀ kọ́lé ayọ̀.

gbogbo yín tí ẹ̀ ń gbọ́ rédíò láàárọ̀ yìí mú kí yín àkó sátidé. Ètò àlùjọ ló tún ṣe bẹ́ẹ̀ tó gorí atẹ́gùn láti àdàbà 88.9 FM. Bẹ́ẹ̀ ni mo dúpẹ́ lọ́wọ́ Elédùmarè tó tún mú kó ṣeé ṣe fún mi láti wá sí ibi lónìí. Ìjẹ́jọ́ láti kúrò lórí ètò àti tún padà pẹ̀lú ọ̀fẹ́ Elédùmarè pẹ̀lú ọ̀fẹ́ Kristi.

lónìí king sunny ade nìkan náà ni ó ṣeré fún wa. Ìdí tó fi máa ṣe jó nìkan ni ó ṣeré fún wa ni pé ọjọ́ Tuesday tí ó ń bọ̀ ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí ni bàbá yìí yóò pé ọmọ 80 ọdún. Tiwa ni bàbá a sì ní ká celebrate nǹkan wa. Kíni tí ń ṣe èèyàn tiwa ń tiwa jọ. Ọpẹ́ ni Fẹ́lẹ́dùmarè tó jẹ́ tó dábà báyìí sí títí di ọjọ́ òní. Ọ̀pọ̀ ló ti wá, ọ̀pọ̀ ló sì ti lọ, ṣùgbọ́n Ọlọ́run kò jẹ́ kí ti sànni adé, kò jẹ́ kí tèmi àti tiẹ̀ kan kó rí bẹ́ẹ̀. September 22, 1946 ni wọ́n bí bàbá yìí. Àkọọ́lẹ̀ tí a rí ni wọ́n bí sí ìlú Òṣogbo. Ṣùgbọ́n bàbá fúnra rẹ̀ ní ìlú Òǹdó ni wọ́n bí òun sí. Èyí tó ṣàtijàjú bẹ́ẹ̀ náà ni pé wọ́n ṣàbí bàbá yìí sáyé. Ọmọ Òǹdó nípínlẹ̀ Òǹdó sì ni. Ìyá bàbá yìí wá láti lu Àkúrẹ́. From the royal family. Bàbá náà sì wá láti Londo from the royal family. Nítorí náà nídìlé ìyá nídìlé bàbá ọmọọba ni Sunday Adeniyi Adegeye tí gbogbo èèyàn mọ̀ sí King Sunny Ade tẹ́ ń gbọ́ ohun ẹ̀ lọ́wọ́lọ́wọ́.

ti e ba nwo lorin ti o gbo ede yoruba jinle jinle e ma rin jina king sunny ade ni o ma sha o mo ede yoruba denu denu ati kekere ni sunny ade ti nife si orin le ni bawo ni ti e ti je nitori pe aloduro ijo ni baba re be ni jo e te ba sere emurasiro e te ba sin sheka emurasika atori atika ikan kingbe ilewe na fi baba yi sini gba to wa nkekere o sasa kuro nbe o sa lo ilu Eko igba to de ohun o ri Tunde Nightingale nibi ti won ti n korin a eleyi wo lori pupo pupo bi o se bere si n wo pe bawo lohun o se darapo mo elere kan eyan reyin ni King Sunny Ade darapo mo Moses Olaiya Federal Rhythm Dandies ne ilu Eko nibe Moses Olaiya ye labo si baba salari igba ti ere gan o fe pe Moses Olaiya fi o fi orin kiko sile o bere si nse awada iyen ni Moses Olaiya fi je alawada koko ni orile de Nigeria to ma se Nollywood ni Sunny Ade ni baba emi fe lo da orin temi sile o Moses Olaiya ni o dabo sugbon to won o ba gbe o pada sile o odo 1966-67 ni Sunny Ade da egbe Green Sports sile egbe osere ile to n korin to n lulu ti o da orin sile ni ilu Eko igba yi na ni won pe Sunny Ade ni Sunny Ade and his Green Sport Band. Odun 1967 yi ni baba yi se record akoko e to pe ni Alaanu Loluwa. Níbi táwọn ètàdé kò tàjú mẹ́tàdínní kò tàjú mẹ́tàlá tàbí mẹ́rìndínlọ́gbọ̀n. Síbẹ̀ bàbá yóò jẹ́ ká gara dáhùn o abáṣe lè tẹ́ ẹ̀ bá ta àkọjá ewé ni ẹ tẹ́ ẹ bá sì lè ja ewé àtúnjà míì. Ní 1967 yìí ni wọ́n gbá challenge cup kan nílùú Ìbàdàn challenge cup yẹn lágbára. Bí King Sunny Ade ṣe kò tí di king ń báyìí ẹ jẹ́ kí n máa pè ní Sunny Ade bó ṣàṣì fi rẹ́kọ̀dù ìṣòro ènìyàn tó pè ní challenge cup ní 1968. Bí àwọ àkọ́kọ́ ò tiẹ̀ tà gbé ò tiẹ̀ tà tó gún ṣùgbọ́n àwọ ẹlẹ́ẹ̀kejì sísàn ní ṣe yìí ó ta 500,000 copies. Ìyẹn ìdajì mílíọ̀nù àwọ rẹ́kọ̀dù kò sì sẹ́ni tó tarú ẹ̀ rí lásìkò náà. Ìrírí ayé tí Sunny rí nígbà náà ó gẹ́gẹ́gbẹ́ torí ó darapọ̀ mọ́ ẹgbẹ́ ó darapọ̀ mọ́ ilé iṣẹ́ kan tí wọ́n pè ní TYC Take Your Choice Record Company. Èyí tí Abiola Abioro tí ó jẹ́ olóòtú fún nígbà náà. Ìrírí ayé Sunny ní TYC nígbà yẹn náà ó le tó jẹ́ pé àwọn kan ń ṣiṣẹ́ ní wọ́n rówó ọlọ́run má ṣe wá lálákè tí odò àṣìṣe má gbowó.

Ìrírí Kingsley Adé lásìkò yìí ní TYC Records, ìyẹn tán ní pèdín Take Your Choice Records. Nígbà náà ó jẹgẹjẹgbẹ tó de punch pé bàbá yìí ó kàn ń ṣiṣẹ́ ni kò fẹ́ máa rí owó tó bí ó ṣe yẹ. Bí ó ṣe sọ fún àwọn aláṣẹ ilé iṣẹ́ pé òun ò ṣe mọ́ nìyẹn, ò pé òun fẹ́ máa lọ́wọ́ nínú ibo. Ìwé tó kọwọ́ bọ̀ ò tí ì parí iṣẹ́ tó kọwọ́ bọ̀, ìjà iṣẹ́ wàhálà iṣẹ́ àbùwà ńlẹ̀ títí. Ó dé kóòtù, ó dé high court, ó dé appeal court, ó dé supreme court, gbogbo ẹ̀. Ilé ẹjọ́ dá Kingsley Adé láre. Bí ó ṣe bọ́ nìyẹn o, tí ó ṣàṣe bọ́ lọ́wọ́ iléeṣẹ́ TYC Record tí ó ṣàbá tiẹ̀ lọ. Ìgbà yẹn Sani wá dá iléeṣẹ́ tiẹ̀ sílẹ̀ tó ń gbé àwòjáde yẹn ní Sani Alade Records. Gbogbo ẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi láàárọ̀ yìí, ẹ bọ́ lọ́wọ́ ayé o, ẹ bọ́ lọ́wọ́ ọ̀tá, ẹ bọ́ lọ́wọ́ òde o. Èmi gan mo ti bọ́ lọ́wọ́ ọ̀tá, mo ti bọ́ lọ́wọ́ eléni, mo ti bọ́ lọ́wọ́ amọ̀niṣeni, àwọn afàìmọ̀niṣeni àti àwọn aṣenibánidárò, right? Èmi gan bọ́ lọ́wọ́ wọn, mi ò mọ tẹ̀yìn náà, àpèmọ́ra là á pè tèmi dire o.

0: Yami Lane, opposite Oyemeku Grammar School, nilu Akura, baya wa wa fe mbele onne lowo mi abo ni marakan to fe bi mi abo fe bere lori onne abayo pe mi sori ero bani soro mi yi o samu 64 60 64 19 o samu 64 60 64 19.
1: Eshon baba amo ipe ohun teyin ma ngbani ni moro le lori ile ise yin isoro nipa iso ara ni bawo le njo se le mo pe ohun ti ni isoro ninu iso ara re
0: o se atokun bi ise ara ba ti ni isoro gbogbo nu ara na lo ti ni isoro yen apere wo ni wo wa nri ninu ara ti e nwo to n gbo mi ninu ile elomi ni to ba ti sun to ba ti je bayi laaro lo ma ri pe gbogbo nu ara lo bere si ma ro ohun ni elomi o le bere ko mu nkan nile elomi o le nero pe elomi to ba fe joko bayi ati dide nile re isoro ni afi ko se wa omo ko ti o fa dide tabi ko se ma fowo mu ogiri ko to le dide nile elomi o le rin ibuso kan si ibuso keji afi ko joko ko simi ko le to ma rin lo si waju elomi ere orun sun arara bẹ́ẹ̀ ni bá ti ẹ̀gbẹ̀jú tó sọrun wákàtí kan àbọ̀rún wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́ bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀ yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ń ṣẹlẹ̀ṣẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀ irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹni májì adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yẹmí Lane opposite Oyèmẹ́kù Grammar School nílùú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 07 64 60 64 19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé ẹlòmíì ò lè dárìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́ mọ́sẹ̀ máa fà á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. Agbá kan ara ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò tiẹ̀ máa rí i pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì ẹlòmíì ò máa rí i pé bẹ́ẹ̀ wọ́n òun ṣe ń kúrìrì bẹ́ẹ̀ lẹ́sọ̀ ẹlòmíì ò máa kúrìrì bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ̀rẹ̀ sí máa kẹ̀hún gógógógó bẹ́ẹ̀ lómi bá sùn báyìí kí lè tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà irú eléyìí máa ṣàkóbá fún iṣẹ́ ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gún èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yẹmí Lane opposite Oyèmẹ́kù Grammar School nílùú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 ẹlòmíì tí ẹ ti gbìyànjú lọ́tún ó ti gbìyànjú sósì bẹ́ẹ̀ bá ti ẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tí ẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lọ̀ ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú Àkúrẹ́ tó jẹ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nílùú Àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósì àwọn àgbàlagbà ni bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ní ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí pé lọ́gọ́ ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwọ̀ yẹn ó rí pé lágbára ọlọ́run ìwọ náà ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlomi ẹ̀sọ́jú lásán o nígbà tó o bá dọ́dọ̀ wa á gbìyànjú á ṣèbẹ́ lọ́run fún ọ bọ́ bá jẹ́ pé nǹkan kan wà ń bẹ́ẹ̀.

0: ni lagbara t'Olorun o si ri pe Olorun oba yo gbadu ati ene ni lese babo oke ogun ni number 4 dudu yami lane opposite oye mekun grammar school ni lu akura ero oba ni soro mi re o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19
1: esho baba mo fe bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebekebe kini o fa
0: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sa ke se awon kan ta anje lasiko yi atawon nkan ta mu báwọn nǹkan yìí ṣe dá a tó tí wọn dùn tó bẹẹ náà ló ń ṣàkóbá fún àgọ ara wa ẹlòmíì iṣẹ ìjoko ló ń ṣe bẹẹ ẹlòmíì iṣẹ ìdúró ló ń ṣe bẹẹ ẹlòmíì wàhálà lọsànán wàhálà lóru ni bẹẹ lòmíì bá wà wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ́bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè sojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wọ̀hún bẹ́lẹ̀mí bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí ọgbọ̀n ṣẹ́jú ogún ṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tá bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólíọ́ bíi tewúrẹ́ báyìí ni wọ́n máa ṣe ẹ ṣe á wà wọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n fi ẹsẹ̀ rìn padà wàhálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àtẹ̀gbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yọ́ kàn máa rí pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tọ́ba ní eléyìí ní yọ̀hún lẹ́nu lẹ́nìí ẹlòmíì a ní eléyìí ló tún yọ̀hún lẹ́nu lọ́la ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun iná mo fi ní ẹjẹ́ ká wá ajá àǹfààní ewé àtẹ̀gbò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oye mẹkun grammar school ní ìlú àkúrẹ́ bóyá òun fẹ́ béèrè ọ̀nà àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi sápẹ̀ mi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 07 64 60 64 19 ẹlòmíì àti ẹ̀ máa sọ pé òun ò ní gbàgbọ́ nínú ewé àtẹ̀gbò mọ́ bẹ́ẹ̀ kọ́ ìbáyàwó tí ìbáyìí tó jẹ́ òdodo pàdé ni nígbà tí wọn náà bá yọjú sọ́dọ̀ mi kọ́ wá jàǹfààní egbòogi mọ́wọ́ kúrò ó mọ̀ wípé bí ewé àtẹ̀gbò ti wà láyé àtijọ́ bẹ́ẹ̀ náà ló wà lásìkò yìí lóòótọ́ ewé àtẹ̀gbò ọ̀nà wọn ti jìn kò sí tòsí mọ́ ṣùgbọ́n àwọn ọdẹ kò síbi tá a lè lágbọ́dẹ́ kò síbi tá a lè wá egbòdé láàrin ewé tútù a sì rí egbò tútù tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin nígbà tí wọn bá wá sí ọ̀dọ̀ mi ká wá jàǹfààní ewé àtẹ̀gbò mo ti kó egbòogi tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kọ wá láti ìlú sẹ́yìn orò ẹ̀yin náà mọ̀ pé mo máa sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi àwọn ọdẹ sì ní a lè rìnrìn 40 ìṣẹ́jú a lè rìn 60 ìṣẹ́jú a lè rìn látàárọ̀ títí dalẹ́ tá a sì ní ìṣòro kankan nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ la à ní ìṣòro kankan nínú egungun ara wa ṣé bí àǹfààní ewé àtẹ̀gbò yìí náà làwa náà jẹ nítorí àwọn òfin ní kẹ́yìn náà wá jẹ àǹfààní ewé àtẹ̀gbò mo ti kó egbòogi tó wúlò fún wa láti ìlú sẹ́yìn orò pàápàá egbòogi mọ́wọ́ kúrò mo ti kó wa ìwọ́n tó lọ́wọ́ bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbọ̀rọ̀ tó ti rò bí báyá ò lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọ́n náà bá wá ó jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá níléeṣẹ́ bàbá òkè ògùn nọmba 4 dúdú yẹmi lane opposite oye mẹkun grammar school nílùú àkúrẹ́ ńbẹ̀ la wà àní fara nira wa báyọ̀ fẹ́ béèrè ọ̀nà tàbí onímọ̀ràn kan tó fẹ́ béèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 07 64 60 64 19 bẹ́ẹ̀ lẹ́nu mi. yo ma ri pe boya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo elomi a ma ta elomi a ma ro lagboro olohun won na wa ninu awon ti o ma gbe gbope number 4 Tudu Yemi Lane opposite Oyemekun Grammar School ni ilu Akure to ba fe bere one tabo ni mare to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 alafi ara wa oni di fi afia origba
2: o ma ti ri eni gboro lenu ojo meta yi o be la bi ni isoro isara ina mo ni bi o ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo debi pe mi o le bere mu nkan le ise lowo mi ma n kuriri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju corona bayoje ayo ohun ti e wa su mi agbo yi ise lo si je lobe se wo gbo nipa babo oke ogun ni ogulu gbọdẹ tó fi wí àtẹgbò sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹdá lẹnu ìwọ náà gbìyànjú kọ sí bàbá òkè ogun lónìí ẹ máa pe 0706460 6419 0706460 6419 bàbá òkè ogun àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹgbò ṣèwòsàn.

Adaba FM, I like it forever. Ngatakal, ngatakal, Ian Campbell.

0: ayi ma si ko
1: igba o ni gbogbo nkan
0: oro mi lo oluwa
2: ayi ma si ko ba wada
1: lasiko tun rin jade
2: dawa oluwa lo wa
1: awon artist to wa n gba yen Torin iyen baba wa ida onile ola Kolon je kojo baba pe si lori ile Eni ba gbadura fa awon arugbo tabi tan ba sadura fun won ti ba nsami Ona ma ran kan ati pe lori ile Olorun si le se be fun
3: Hale hale kole hale mommy rara
1: Ayi ma se ko ni nda mu eda
3: mo lo luwa
1: igba yen na fi orin ti won fi form story yen
3: luwa
2: ayi ma se ko lo la mu eda
1: won ni eda ati ayi ma se ko ore ni won
2: luwa
1: ayi ma se ko wa nda mu ngba ayi ma se ko ti nda mo wa lo le adanse won wa so fun pe ore re ayi ma se ko ni nda mu e Àwọn gist tó wà lásìkò yẹn nìyẹn. Ẹ sá kàásán. Bẹ́ẹ̀ èèyàn bá ti gbìyànjú láti ní gbogbo ayé yìí kò lè lọ́rùn.
3: Halẹ̀ halẹ̀ kò lè halẹ̀ mọ́ mi rárá.
1: Torí pé òwe Yorùbá kan ló ti sọ wípé ìgbàlẹ̀ dá ní ẹ̀dá kan láyé.
3: Lọ́wọ́ Olúwa ló wà.
1: Mo kí àwọn alágbára tí wọ́n wọlé wá bá mi inú ilé agbára lọ́sàn-án yìí. Olúwa rẹ̀mí lẹ́kún powerful engineer. Láti engineering department nílé iṣẹ́ alágbára tá a wà yìí. Tó ń tẹnu ẹ̀ tó ń tẹnu ẹ̀. O ní ògbóǹtarìgì sọ̀rọ̀sọ̀rọ̀ ọmọ elédè tó mèrèdè dé pè. Ablaface Ọ̀pẹyẹmí Jọ̀dá. Tó náà tó ṣe bẹ́ẹ̀ tó tẹ̀lé ga ò tó wọlé bá mi nílé agbára.
3: Ìní gbẹ́dúgbẹ́dúgbẹ́ fi kí ọ̀gẹ̀dẹ̀gbẹ́.
1: Mo ti mọ̀ pé lórí ètò tòní bẹbí ọbẹ̀ lálà olú akutukutu òun kò gbé nǹkan nu Jọ̀dá. Bá ń wí nǹkan kan fáwọn èèyàn nú ilé. Bá ń wí nǹkan kan fún wọn nú ilé. Wí nǹkan kan lè mọ̀ pé wọ̀ ni ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá. Wí nǹkan kan fún wọn.
4: Ọlágbára pọ̀.
1: Ọlágbára pọ̀.
4: Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹyin náà lẹ wà lórí ètò.
1: Àbí.
4: Wọ́n dẹ̀ ní fẹ́ẹ́ lomi ìṣe yìí.
1: Àmì. Ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ òní ọmọlúwàbí. Kọ́ mọ́ dàbí ẹni pé mo kàn ń gbé wá lórí lásán. Ọ̀pẹyẹmí Jọ̀dá ọmọ elédè tó mèdè dédé pé. Òun náà lẹ ti gbóhùn rẹ.
3: Kíni gbẹ́dúgbẹ́dúgbẹ́ mi.
1: Ọpẹ́ pàtàkì lọ́wọ́ Elédùmarè ọba ọba mi ọba bẹbẹ ti ń bẹbí abẹ. Ọba mi ọ̀wàwà tó ti wà bí ẹ̀wà kábíyèsí olókìkí ìsànbáyé ọba bánisọ̀rọ̀ mọ́ta níjẹ́. Dẹ́dẹ́ àti gẹ́gẹ́ ọba kirikákólé ọgbọ́njọ ọba tí ń jẹ́ èmi ni a tó fara ti mọ́ bẹ̀rù èèyàn. O sí Ọlọ́run tó tó mú mi wá sórí ètò tòní. Kì í ṣe nípa ipá tàbí agbára bí kò ṣe nípa orí ọ̀fẹ́. Bó ti ẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ òjò ló ti rọ̀ tilẹ̀ ti gbé mu. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n kàǹkà tí wọ́n ẹ̀rẹ̀ǹtẹ̀ tí wọ́n nítumọ̀ nílé ayé. Òun ni wọ́n ti wọ káà lẹ̀sùn tí nǹkan kan ò sì torí ẹ̀ ṣẹlẹ̀ mímí omi.
3: Ẹni rówó èlójú àlá tó ń dunnú.
1: Ṣé ń gbọ́.

0: sọ fún wọn pé lórí ẹ̀tọ́
1: yìí.
0: Ààrẹ Musa Adébíyì ni ń bọ́ lọ́wọ́. Bàbá wa ní kí ló kó ètò, ẹ̀jẹ̀ wọn mọ̀ pé gbẹdẹ́múkẹ́ lètò, ètò ní gbẹdẹ́múkẹ́, gbẹdẹ́múkẹ́ lètò, ètò ní gbẹdẹ́múkẹ́. Àṣírí ayé yóò sí lọ́wọ́ ẹnìkan. Bẹ́nìkan bá ń tẹ́lẹ̀ gìrìgìrì bí ẹni pọ́ ló ń láyé, ẹ wí fún wípé irọ́ lásán ni ń pa.
2: Ẹni kò tẹ pamọ́ṣẹ́ nítorí ebi.
0: Irọ́ lásán, òní ń jẹ́ fàbú. Bàbá sọ pé fàbú, irọ́ ní jẹ́ bẹ́ẹ̀. Ṣé ẹ mọ̀ pé àwọn tí wọ́n lu àná, wọ́n bẹ ń kòtò? Àwọn kan lára wọn bẹ láyé bí aláìsí.
2: Ire tèmi, ó máa ní kọjá mi.
0: Àwọn kan tí wọ́n lu àná, àwọn kan bẹnu ilé, wọ́n kàn ń gbúrò tí ń ṣẹlẹ̀ ń ta ni.
2: Ire tèmi, ó máa ní kọjá mi. Wọ́n bá mi ṣe bàbá, ó máa kọjá mi.
0: Àwọn kan ò tiẹ̀ gé lápá, wọn ò gé lẹ́sẹ̀, wọn ò sì fọ́ lójú pẹ̀lú. Ṣùgbọ́n àgbúrò wọn mọ́, bẹ́ẹ̀ bá wá rí wọn níbi tí wọ́n ti ń sọ̀tàn pé wọ́n wà máa mi ẹsẹ̀ méjèèjì pọ̀ báyìí pé à ń gba ayé mi láì tí kú. Wọ́n máa sọ̀tàn fún àwọn ọmọ wọn àti àwọn ọmọ ọmọ wọn wípé nígbà tí àwa ń lò gbà lọ́wọ́ lórílẹ̀ yìí. Lásìkò tiwa lálàálù, akutukutu wu nǹkan gbé nǹkan anu.
2: Ire ti ẹ, ó máa ní kọjá ẹ.
0: Bọ́lọ̀ ti sọ lánàá, bọ́lọ̀ ti sọ lánàá.
2: Ire ti ẹ, ó máa ní.
0: Àwọn kan bẹnu ẹ̀dá, wọ́n lu àná, wọ́n tún jọ ń lo òní lọ́wọ́ ni.
2: Kò bá ti fẹ́ kó rí, sọ fẹ́ lẹ́nu mọ́ rẹ̀.
0: Irú àwọn tí wọ́n lu àná tó jẹ́ pé lónìí ìyá tó jọ ń lò lọ́wọ́ ni, Ọlọ́run gbọ́rú àwọn bẹ́ẹ̀ ni. Ọlọ́run ní fún èèyàn lọ́gbọ́n àtòyé téèyàn ó lò.
2: Ọgbọ́n ló fẹ́ ní, sọ fẹ́ lẹ́nu mọ́ rẹ̀.
0: Ṣé ẹ mọ̀ pé ń tà ń pè ní wisdom and knowledge, ó yàtọ̀ síra wọn. Béèyàn bá ní ìmọ̀ lásán tí ò ní wisdom, àti lo ìmọ̀ tó níyẹn yóò ṣòro fún. Àwọn kan wọ́n lò ní, àwọn kan wọ́n lò ní.

0: àwọn tí ó lu ọ̀la wọn ò tí ì mọ̀ páwọn ó lò gbàbá yìí àwọn yẹn náà wọ́n mọ̀ wò pé ọlọ́run ṣáàjọ dá fún wa nú ayé ọlọ́run jáwa náà ò mókè báwo ọba tí ẹ rí gbà lò táwọn ọmọ wa bá rí lò á dúpẹ́ fọlọ́run wọn ò mọ̀ páwọn gangan fún àwọn ìgbọ́ kan wọn wọn lẹ́ni tó lánàá o ṣe wọ́n bẹ̀ ní kòtò ẹni tó lò ní kó tọ́jú ẹ̀ ní ìlàwí ẹni tí ó lọ la ẹni tí ó ní tùmọ́rò bàbá lókè ló màmọ́ yẹn next ọlọ́run ló o mọ̀ o.
1: lọ́jọ́ sí ó ṣe fàárí wọ́n ní kọ́bọ̀ ṣàmì lọ́jọ́ sí ó ṣe fàárí.
0: a ò mọ pò tá a wà nú ayé lọ́la.
1: oṣù ó pọ̀ oṣù dú.
0: bó bá jẹ́ wípé àwọn tí wọ́n lo ọ̀la wọn ò tí ì mara wọn. ẹ sọ fún ọ̀gá dàrẹ́tọ̀ kọ́ rọra máa ṣe sáwọn ọmọlẹ́yìn ẹ̀. ẹ sọ fún ọ̀gá tó ní iléeṣẹ́ kọ́ rọra máa ṣe sáwọn ọmọlẹ́yìn ẹ̀ mọ́ ń bọ̀ ná ẹgẹ́ yí padà báyìí kí lálàá ó lè wù ká kutukutu ọmọ lu kí nǹkan ọmọ gbé nǹkan nù.

ọmọpọ̀ tí ó wà lọ́la. Just be nice to them.

bẹ́ẹ̀yàn bá ń lò gbà lọ́wọ́ bí ti máa ń rí lójú èèyàn ni wípé ìgbà yẹn ò ní kúrò lọ́wọ́ èèyàn yóò máa ṣe èèyàn bí ẹni wípé bẹ́ẹ̀ ni ó ṣe máa rí lọ. Òní máa ń fà á tó fi dàbí ẹni pé àwọn tí wọ́n bá ń kówó nínú iléeṣẹ́ kan wọn ò ní ronú wípé káwọn náà ti ẹ̀ fi nǹkan kan tó tangible lọ́lẹ̀ tó jẹ́ pé àwọn náà yóò lè máa jẹ́ owó tí wọ́n máa tọ̀dọ̀ àwọn wá wọ́n máa ronú wípé báwọn ṣe ń jí owó yẹn bí ó ṣe máa rí lọ́nu àwọn máa rí jí lọ bẹ́ẹ̀ náà ni. Nígbà tá sì rí bá tú ó lọ́pọ̀lọpọ̀ wọn fi máa ń wà stranded.

0: bó ti ẹ jẹ pé èyàn lè pawó ẹkún kó fi rajẹ rìn. Bí èèyàn bá jíwó olówó tó bá fi dá nǹkan ṣe kò lè padà nítumọ̀ àmọ́ náà ni torí pé wọ́n gan kọ́ ló ní prógrámù yẹn ẹni tó ní prógrámù tó jí owó ẹ̀ àrísìkí rẹ ọlọ́run wulẹ̀ wulẹ̀ dá padà fún náà tẹ́lẹ̀.
1: Ọjọ́ yìí mi ká olóko ọ̀la.
0: Ẹ bà.
1: Àyìndé ògún bá rí wọn dá.
0: Ṣé ẹ mọ̀ pé àdàbà ni wọ́n ń pe rédíò eléyìí?

0: ti o nu alawon oti imara wa o la wa ta gi oga nbi ise agbodo simedo
1: ibunu wa ma wa da mo wa ni ta lo ni se o
0: e ti gbo npa director bi ise to je pe driver e lo pada fun ni room
1: wa la la kori ori lanu lo wa roju bo go go go go
0: Oga PS n bi ise kan o n lo gba titi igba ti eyen bo se lo ti o n lagbara po ko si nkan kan fun omo nigba ti driver e to lohun wa ni kiyen ma lo gba lowo driver to wa for 15 years o n lo to pada fun ni a room tọ padà gbé nígbà tó dọjọ́ ogbó tọ́ dàgbà ńbẹ̀ ló kú sí. Driver ni ó gbóúnjẹ àárọ̀ fún kó tó lọ ìyàwó rí ó lọ gbóúnjẹ àárọ̀ fún. Dádì àti báyìí fún oúnjẹ sínú fíríjì wọn ra fíríjì kékeré kan fún wọn bọ́ bá dọ̀sán kẹ́ẹ̀jẹ́. Kò sagbára mọ́ fún ọ̀gá PS kò sójú mọ́. Wọn ò rí iná mọ́ ńgbà bá tún dalẹ̀ tí wọ́n bá dáná tán ìyàwó dáadáa sì ni driver yẹn ni. Driver yẹn lọ ṣàlàyé gbogbo dáadáa tí ọ̀gá yẹn ṣe fún nígbà tó wà lẹ́nu iṣẹ́ ìjọba.
1: Wọ́n gbàgbé kọ́ lọ́hún tó ó dànù
0: ẹ̀. Ńgbà ọba tún dalẹ̀ tí wọ́n bá dé dádì ẹ̀ kú ilé o. Àwọn ọmọ wọn ò tún ti àwọn ọmọ bíi méjì fún wọn. Ẹ lọ́mọ gbọ́tàn lẹ́nu dádì kì í sáwọn ló bí wọn o. Ṣùgbọ́n torí pé ọ̀gá PS yẹn ó ṣe dáadáa sí ọkùnrin driver yẹn nígbà tí àwọn ń lo ilé ayé lọ́wọ́. Ọ̀gá PS yẹn kò rí ìyàwó mọ́kànrọ́ ọmọ mọ́ lásìkò tá à ń wí driver ló kù nù gbèsè ayé ẹ̀. Bọ́bá tún dalẹ̀ ọ̀dọ́ wọn ọ̀dọ́ dádì làwọn ọmọ ti ṣe àsáímẹ́ǹtì ibẹ̀ wọn ti gbóúnjẹ wá fún dádì wọn ó gbóúnjẹ fáwọn ọmọ náà bẹ́ẹ̀. Tó fi di pé ọkùnrin tá a pè ní PS yìí tó fi di pé ó jáde láyé.
1: Ìyòrò sájẹ́ gúnlẹ̀ ẹnì kan orí mi.
0: Ṣé ẹ mọ̀ pé ẹni tí ó lu ọ̀la kọ̀ mọ́ra rẹ̀ ẹni tí ó lu ọ̀la kọ̀ mọ́ra rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ràn kàn wípé àwọn ò ní ọ̀la ṣùgbọ́n ọ̀pọ̀ wọn ni wọn ò ní ní ọ̀la tí wọn ò ní rí lò ẹni tí ó rí lò gan kọ̀ mọ́ra ẹ̀. Just be nice to the people on your way.
1: Motor boy ni Nigeria n bi wi.
0: Torí tébù ayé tẹ́ ẹ rí ẹ, ó mú friend ni. A dẹ̀ mọ̀dọ̀ ẹni tí ó wà lọ́la. Bóyá ẹni tó ti ṣe kátakátá sí. Èmi ò ní pé kó o máa nice sí yẹn, ẹni tí ń ṣàbòsí ń bi iṣẹ́. Tí ń kówó ilé iṣẹ́ jẹ ọwọ́ ajọ́gá ọwọ́ amójúkú òǹbẹ̀ torí pé ọ̀fẹ́ náìsì sí iyì nǹkan ni mò ń sọ.
1: Bàtí màmá mi tata lọ́jà owó lọ́wọ́.
0: Ṣùgbọ́n kọ́ náìsì sí pẹ̀lú kapásítì tó ní orí wípé ẹ̀ńtẹ́ ẹjọ́ ń ṣiṣẹ́ yìí owó oṣù ti ń gbà kéré. Báwo ni Báyọ̀? Báwo wá ni sálárì ẹ só ti gbà? Ṣé ó dẹ̀ wá òkè ẹ̀? Dádì mo mọ̀ ti ná gbogbo ẹ̀ tán. Mo ti yáwó gan kó tó di wípé arówó gbà nínú owó tó ní àtàlà wá ń sì tó ń gbà ó tó wá fún iye tí ń gbà gan bíi 80,000 ni ó wá fún 50,000 sí.
1: Bí mo lè jẹun lẹ́ẹ̀mẹ́ta àjẹ kánú.
0: Lóòótọ́ ẹ lè sàánú gbogbo ayé ṣùgbọ́n ìwọ náà ti ẹ̀yìn àwọn péréte láàyò kọ́ máa sàánú wọn kó máa gbìyànjú láti gbé ìgbésí ayé wọn sókè you can still meet them on the way. Mọ̀ wọ̀ rí o, àwọn kan mọ̀ complain pa àgbèsè ayé ẹ̀ ó lè sàwọn family ẹ̀ wọ́n mọ̀ sọ pé kò ṣe fẹ́ bí kò mọ̀ ṣe fẹ́ bí bọ́ bá fẹ́ sọ̀rọ̀ báyìí fẹ́ bí oore ṣe kárí mi mà ni ó lè ṣe pé wọ́n mọ̀ sọ bẹ́ẹ̀ ìwọ mọ̀ wọ̀ rí.

ti sẹ́yìn bí iṣẹ́ gan àwọn mọ́tò máa ṣe tánà díẹ̀ àwọn náà lọ sì tó ń ṣe fún àwọn ọmọ mọ pé ọ̀gá ọtí lásán wọn máa fowó wọn mú àti kí wọn fóbìnrin yóò sì máa ń gbọ̀n sáwọn náà lọ́wọ́ kò ti ń tọ́gà lè rí dá sí ń bí iṣẹ́ tí wọn wọn kàn ń ṣiṣẹ́ lásán ni ọmọ gbọ́ gbogbo ẹ̀ gbogbo àwọn ọ̀rọ̀ ìbànújẹ́ tí máa ń dìskọ̀rí èèyàn láti ṣe dáadáa nú ayé.

0: ṣùgbọ́n mọ́ torí pé wọn ìmúre kọ́ wá nípò ní sóre fọ́rẹ́ kankan mọ́ irọ́ o má ṣe bẹ́ẹ̀ o. sọ rántí ìgbésí ayé ps tó lọ lé ayé tó dùn yùngbàyùngbà lánàá. ó jẹ́ pé dírọ́ìvà rẹ̀ ti ń ṣe yẹ́sà yẹ́sà yẹ́sà dádì kọ́lá so ti change extra tire yẹn bẹ́ẹ̀ ni dádì mo ti change ẹ̀. jọba mi gbé mọ́mì lọ sọ́jà wọ́n fẹ́ lọ ra ewédú àti àwọn kankan ẹ̀mí ìfẹ́ jẹ ran lọ́nà lọ́sàn-án ẹ̀mí ìfẹ́ jẹ red mint ìgbín ni mi fẹ́ jẹ ìgbín. bá mi gbé mọ́mì lọ kí wọ́n lọ bá mi rà wá.
1: wọ́n sọ fáwọn lásán fáńtà wọ́n lè lórí ìdọ̀hún.
0: kọ́lá tó jẹ́ dírọ́ìvà tàná òun ló padà dolóore fún ps lẹ́yìn ìgbà tí ayé pò bírí mọ́ lọ́wọ́. àwọn ọmọ tí wọ́n fi àárọ̀ ọjọ́ wọn tọ́jú wọn ò tiẹ̀ gbúrò wọn mọ́ mọ́mì gan-an àwọn náà ti fò. wọ́n ti lọ ìlú òyìnbó wọ́n ti lọ ń tọ́jú àwọn ọmọ ọmọ ó wá kú dádì sí tiwọn dírọ́ìvà ìjọsí lọ wá bá dádì ps pàdé nínú ọjà. dádì ta nu who is talking please èmi kọ́lá ni your former driver. torí dádì ti padà fọ́ lójú àìsàn diabetes ti ń dà wọ́n láàmú ó ti gbabi ojú lọ. ńgbà wọn ò bá rówó tí wọ́n máa fi lo oògùn mọ́ olómi jẹ́ pé ẹ̀yin tẹ́ ń lo ayé lọ́wọ́ lónìí ẹ tọ́jú ọ̀la yìí ẹ rántí bẹ́ẹ̀ ṣe fi nǹkan pamọ́ lẹ̀ fọ́la òní tẹ́ ẹ nífọ̀lẹ́ egun ẹ lè dáyé láàmú níbo ń bẹ̀ ẹ rọ wọn sọ́tún ẹ rọ wọn sọ́sì ẹ yà ń bẹ̀ òní ń tàn yín ni o ọ̀làgán ní reality ayé yín ẹ pèsè ọ̀la lẹ̀ dáadáa ẹ ronú nípa ọ̀rọ̀ marital life bó lẹ́ ṣe ṣe àwọn ọmọ tẹ́ ẹ fẹ́ bí irú advice wo lẹ́ máa fún wọn sí gbogbo wọn náà lẹ́ máa darí sókè òkun òkè òkun òkè òkun òkè òkun ẹ ní mú lára àwọn ọmọ tọ́jọ́ pé ó lè dúró létí léde yín ìyàwó yín ṣé ẹ ti mọ irú ìwà tí ń wù tówó bá wà lọ́wọ́ yín ẹ ti mọ bí ṣe é ṣe sí yín nígbà tí ọ̀bà sówó ẹ mọ bí ṣe é ṣe òní ni ẹ tọ́jú ẹ̀yin ẹ tọ́jú òní nìkan kẹ́ ẹ má tọ́jú ọ̀la ẹ ń bá tọ́jú ọ̀la nù yín òun lọ́lọ́gbọ́n.
1: ọ̀nà tó mi bá wọnú àgbọ̀n ẹ̀ tí ó rọ̀ fáwọnú ọ̀sán.
0: ìjọ tí kọ́lá bá bàbá ps pàdé nú ọjà ó sunkún ó sunkún ó sunkún.
1: alàgbàdúgbù wọn gbà tẹ ò bá mọ orísun ẹ.
0: kọ́lá ní ẹkú tóun sùn yìí kì í ṣe nítorí ti bàbá ps. olóhùn náà tó ń wo ọjọ́ ọ̀la tòun ni bó ni ó ṣe rí torí pé òun mọ irú ìgbádùn irú ayé tí bàbá yìí lò nígbà tó wà lẹ́nu iṣẹ́ ìjọba.
1: àrùkí bọ́mú bá bìbí.
0: bí ìyàwó ẹ ṣe máa ń fi ẹsẹ̀ méjèèjì kúnlẹ̀ tí wọ́n sì máa gbóúnjẹ fún dádì ni ó dádì ni ó.
1: ohun táwọn wá ìlú ìṣòro.
0: bó ṣe jẹ́ pé wọ́n á gbọ́ sórí wípé wọn ò rí mọ́mì mọ́ ó ti kọ́ ó ti tẹ̀ láwọn ọmọ lọ ìlú òyìnbó tó sì jẹ́ pé dádì òun ló spọ́nsọ̀ àwọn ọmọ all true mọ́mì ò níṣẹ́ kankan lọ́wọ́ tó jẹ́ pọ́ yanrantí. bá bá sí ṣọ́ọ̀bù fún wọn lónìí bọ́ bá dọ̀tún látẹ́ bá padà débẹ̀ ajé ó ti jọjà tán wọn ò ní bọ́jà kankan bẹ̀ mọ́. dádì ps ń tún padà kówó míì fún wọn wípé kí wọ́n máa fi tajà. ńgbà wọn kúrò lẹ́nu iṣẹ́ ìjọba tí nǹkan ọ̀dà bíi ti tẹ́lẹ̀ mọ́. orí lastborn ni wọ́n ti ta ilé tí wọ́n kọ́ láti jẹ́ wípé kó náà lè travel lọ ìlú òyìnbó. ìwọ sáàmọ́ gbọ́n ọgbọ́n kankan àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin àbí mẹ́tẹ̀ẹ̀ta tó bí. ìlú òyìnbó ni kọ́ ọ̀nà gbogbo wọn kọ́ ọmọ tiẹ̀ mú kan sí environment yẹ tí nǹkan bá tiẹ̀ dé tó lè pè wọ́n ọmọ mi alálùbáríkà dákun wá o kọ́ ọmọ rí kankan pè gbogbo wọn sáàmọ́ rán wọn lọ sókèrè. orientation àwọn èèyàn wá tiẹ̀ ti dàrú wọ́n ti gbàgbọ́ pé kò sí oríire nàìjíríà yìí àfi kí gbogbo àwọn ọmọ wọn kọ́ lọ ìlú òyìnbó ẹ̀yin lẹ́jìn ọjọ́ alẹ́.
1: lágbára ọlọ́run tọmọ tọmọ tọmọ.
0: èmi ò pé ẹ mọ́ ràn máa lọ ìlú òyìnbó ṣùgbọ́n bẹ́ẹ̀ bá tiẹ̀ ní bí ọmọ bẹ́ẹ̀ bá lọ́mọ mẹ́rin sí márùn-ún bí méjì bá lọ ìlú òyìnbó nù wọn ẹgẹ́ mẹ́tọ̀ wà ń tòsí ke le ma pe won awon gan to le sori reju awon to lo lu oyibo lo ai mo ya awon to wa lu oyibo to je wi pe awa gan la to nfowo ran se sopolopo e je en to se bayi mo nbo

àwọn gan la tó ń fowó ránṣẹ́ sí wọn. Àwọn project wọn tí wọ́n Àbádàn sí Nàìjíríà tó ọ̀rẹ́ mi kan tọ́jẹ́ wípé òun gan ni tó ń bọ̀rọ̀ rẹ̀ tí ń bẹ́ ń lo òyìnbó ṣe project. Létà nìyàn wa padà sanwó ẹ̀ fún. Lóòótọ́ lórílẹ̀-èdè ilé ṣùgbọ́n ẹ̀yin náà plan gbèsè ayé yín onílẹ̀ mọ̀ pé ní ẹni tí ọ̀nà lẹ̀ mọ́. Bí ẹ bá ṣe wípé ọ̀gá PSC ó ṣe dáadáa fún dírẹ́fà yìí tí ò fi ráre kú tí ò kú sáàrin ọjà. Ẹ wá wẹ̀ gbẹ́lẹ́gbẹ̀ àwọn tí wọ́n lo àná tí wọ́n ń jìyà lọ́wọ́ lónìí tí wọ́n sì kúkú ẹ̀ sín sáàrin àwùjọ. Ó ní mo fi ní àwọn tó lànà wọ́n bẹ́ ń kòtò ẹyin tẹ́ ẹ lò ní ẹ tọ́jú ẹ ní ẹni tí ó lọ lọ́lọ́run lọ́mà. Be nice to the people on your way because what is permanent is change. Nǹkan máa ń change ni bẹ́ẹ̀ yẹn bá ṣe ń lo lọ kọ́ mọ̀ rò pé bẹ́ẹ̀ náà ni ọ máa rí.

0: sẹ́ẹ̀rí ìgbà kìí jẹ́ èèyàn ronú o bẹ́ẹ̀yàn bá ń lò gbà lọ́wọ́ èèyàn ní ronú nítẹ̀ èèyàn máa rò ní pé bẹ́ẹ̀yàn ṣe ń lo èèyàn máa rí lọ. ẹ wo ìgbà kan làwọn kan rówó premier chamber gbàgbé wọ́n rò pé bí ó ti máa rí lọ́nu wọn àti ẹ̀rọ́nú àti diversify bẹ́ẹ̀ ni wọ́n rò pé ń bọ̀ yálà àwọn òyìnbó kẹ́rù wọn.
1: tabalaba ni wa o ẹ̀gún mọ̀ láyé tabalaba ni wa.
0: ẹ wo àwọn tí wọ́n ń ta recharge card ńgbà kan ìkan nínú àwọn victim ni mí o. a rò pé bí ó ti máa rí lọ́nu pé bá ṣe ń ta pé recharge card làwọn èèyàn máa ta lọ a rò pé ọ̀làjú ibi tó pe sínú a mọ̀ pé ọ̀làjú tó ń tẹ̀síwájú ni báǹkì ọlọ́padà gbaṣẹ́ lọ́wọ́ àwọn tí ń ṣe ń gbà náà. ẹni tí ọba gbọ́n fẹ́fẹ́ nu wa ń gbà náà ó máa wà stranded lónìí.
1: ẹ̀rọ dalẹ̀ láyé ẹ̀gún mọ̀ ni wọ́n káyé dágùn mọ̀.
0: ìgbà kan láyé ẹṣẹ́ kàfé wọn ń pè ẹni tí ọba browse ń gbà náà yọ gba kàfé lọ tó jẹ́ pé èrò ọ̀pọ̀ pìtì mú bẹ̀ ni ẹ máa ra time tẹ́ ẹ bá ra time ńgbà mi kẹ́ ẹ tó ráàyè ló gan ó lè tó bí ọ̀sẹ̀ kan mọ́ra ti bí ẹ̀gbá wa kan. tó ń ṣe kàfé ńgbà náà wà láì olówó ni school environment ló tún ti wá ń ṣe. ṣé ẹ gbàgbé megatech center àti ọ̀pọ̀lọpọ̀ àwọn center bẹ́ẹ̀ tó jẹ́ pé gbogbo wa ti lọ máa ń browse ńgbà náà. òun ni pé iṣẹ́ tẹ́ ẹ bá ń ṣe lónìí bẹ́ ẹ bá ti ń ṣiṣẹ́ ń lọ ẹ tó máa plan ahead ẹ tó máa mú mi pẹ̀lú ẹ̀ tí kan bá gbélẹ̀ ìkan ò lè gbélẹ̀ bí wọ́n ṣe ń lolé ayé nìyẹn bẹ́ ẹ bá ti ń tọ́jú òní ẹ tún gbìyànjú àti máa tọ́jú ọ̀la.
1: àwòkọ́ ní ká palẹ̀ ògbó ìkọ́ ní ká pẹ̀lú ògbó ọ̀nà owó.
0: ṣé ẹ wọ́n mọ̀ láti mò ń wí kì í sọ̀la sunday o.
1: wọ́n lóṣù kẹlẹ́ bí àárọ̀ wọ́n wá ní ká tọ̀ mọ́lẹ̀ ìtumọ̀ ká tọ̀ fi tí ì là tàbí kòkó dé bá.
0: nígbà tẹ́ ẹ̀ ní nífọ̀n tẹ́ ẹ̀ ní ilé egun mọ́ ìgbà yẹn gan mò ń sọ o ẹ wá tọ́jú ọ̀la lórí ìyàwó yín ẹ stọ́dí ìyàwó yín dáadáa irú ìyàwó wo mo fẹ́ ngbowó bá wà lọ́wọ́ mi bóun ní ti ṣe bí ọ̀bà sówó mọ́ bóun ní ti ṣe ìyàwó yín bọ́ bá ní owó lọ́wọ́ irú ìwàwó ní wù ú sí yín bí ọ̀bà sówó lọ́wọ́ ẹ̀ irú ìwàwó ní wù ìyàwó mi bí ọ̀bà ti sówó lọ́wọ́ ẹ̀ gbogbo command tẹ́ bá ń fún ní ọmọ tẹ̀lé ṣùgbọ́n tó bá ti ń bẹ lọ́wọ́ ẹ̀ ọ̀nà wà gbé èjìká báyìí yọ ga ju tẹ̀yìn lọ ẹ stọ́dí yẹn dáadáa ẹ wu àwọn ọmọ yín ẹ wo eléyìí tó fẹ́ràn yín tó nífẹ̀ẹ́ yín dáadáa nínú àwọn ọmọ yín èwo nínú wọn lè tì sókè rè èwo ló lè wà ní àyíká yín tẹ́ fi ọlá yín ràn lọ́wọ́ gbogbo eléyìí náà ló ṣe pàtàkì o iṣẹ́ tẹ̀ ń ṣe lónìí ẹ wo iṣẹ́ yìí kẹ́ ẹ wò dáadáa ṣe iṣẹ́ tó lọ̀la ni ṣeṣẹ́ tó lọ̀la ni èmi wí tèmi o torí wípé ń gbọ̀ bá yá ẹ padà rántí ọ̀rọ̀ yìí mo ti ṣe àpèjúwe lóríṣiríṣi ọ̀nà kó lè bá a jẹ́ ọ̀rọ̀ ìtùnú fún yín ẹ fòye gbọ́ kẹ́ ẹ fòye digest ẹ̀ mú bọ̀. mo ní ẹ fòye gbọ́ kẹ́ ẹ fòye digest ẹ̀ bó ṣe rí nu kí láà fi ṣe serious matter tò ní. òun náà ni ìgbésí ayé ìràwọ̀ kan serious matter tò ní ìgbésí ayé gbẹ̀ngà adébóyè òun la fẹ́ fi ṣe serious matter tò ní. àwọn akọni tí wọ́n ti kọjá lọ ayé ń gbàgbé wọn ẹni mọ́ni gbàgbé ni wọ́n a gbọ́dọ̀ máa rántí wọn nínú ìtàn nínú ìrìn àjò gbẹ̀ngà adébóyè olólè ayé yìí ó sì ti kọjá lọ ṣùgbọ́n kó tó di bẹ́ẹ̀ náà mo bọ̀. wọ́n ti kọjá lọ wọ́n lògbà wọ́n ti lọ léléyìí tó jẹ́ wípé ìgbésí ayé wọn ó sì ní ìtumọ̀ fún àwọn tó pọ̀ mo bọ̀ ná. máa fi oríṣiríṣi àwọn orin gbẹ̀ngà adébóyè máa fi dá yín lọ́la lónìí a lè rántí ẹ̀ akọni ńlá tó ti kọjá lọ mo bọ̀.
2: ẹ ta ìbéèrè yín bread kan wa o tobi gan o sese jade ni ki loruko e
3: ah ogala bread ni ah o sese jade ni
2: oh e pa te ofu
4: oga

mọ̀ pé ìyàwó méjì onígbéga Adéboye ní fẹ́yìn tẹ́ ẹ̀ bá mọ̀. Ẹ jẹ́ ń tó ṣe báyìí náà mọ̀ ń bọ̀.

sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ń kẹ́wì tí wọ́n ń kọrin tí wọ́n ṣe mùsùlùmí tí wọ́n tún kẹ́wù Gbẹ̀ngà Adébóyè Aláràfin pípè ọ̀yanrantí díẹ̀ lẹ́nu ẹ̀. Ọ yàtọ̀ fún wípé ká máa gbọ́ àwọn àràfin kọ̀ọ̀kan ká nípa fi ń ṣètò.

0: jíde gbogbo búrẹ́dì wẹ́wẹ́ ṣe bà káríkàí ara mẹ́rìírí búrẹ́dì tó ga fíofío tó kí tó kún tó fẹ̀ ọ̀gá ńlá búrẹ́dì gbogbo débi pé ọmọ ọdún márùn-ún lè dágbélẹ̀ ọmọ ọdún mẹ́wàá tó bá gbé gan yóò gbé àwọn èròjà tó ṣara lóore ló jẹ́ kókún bẹ́ẹ̀ tó fẹ̀ bẹ́ẹ̀ tó ga bẹ́ẹ̀ gbogbo agolí ẹ bèrè fún ti yí o búrẹ́dì yìí dùn yàtọ̀ àbùbù tán ni ọmọlúàbí gárí sáàṣì ẹ̀ ó gé ọ̀gá ńlá búrẹ́dì jáde gbogbo ayé ló pé wò ó búrẹ́dì yìí ti wà ní gbogbo ọjà o supermarket àti lórí àwọn aláṣẹ ọmọlúàbí bakery and confectionery ló ṣe é bóyá júwe ẹ fún wọn pé búrẹ́dì tó kí tó fẹ̀ tó ga ọ̀gá ńlá búrẹ́dì
1: ọmọlúàbí ló gbé jáde ọ̀gá ńlá.
2: Ẹ ṣeun púpọ̀ ojú ọ̀nà etí yẹn 0816251991. Wọ́n ní kí a sọ fún yín pé special announcement pé búrẹ́dì ọmọlúàbí búrẹ́dì yẹn pé 2000 naira ni o 2000 naira ni bó ṣe tóbi tó. Kílẹ̀ serious matter tó ní. Hello.
3: Hello, ẹ bá sọ ẹ pé tù.
2: Ẹ ṣeun bàbá mi.
3: Olúwa yóò fún báńkì.
2: Ojú ọ̀nà etí
3: yẹn. Ó kí yín ẹ pé tù gan.
2: Ẹ ṣeun púpọ̀.
3: Orúkọ tèmi ni Jìnnà Kàṣàfà, mò ń pè látàrí ìdí ọ̀gbẹ̀sẹ̀.
2: Ẹ ṣeun.
3: Iye tí mo fi gbádùn yín Gbẹ̀ngà Adébóyè ni pé ká sọ̀rọ̀ ìjìnlẹ̀ lẹ́nu kẹ́nu ogun ṣáká tó jẹ́ pé èyí ó tún tújú ká. Yóò rẹ́rìn-ín tí mo fi gbádùn Gbẹ̀ngà Adébóyè nìyẹn. Tó bá ń sọ ìjìnlẹ̀ lẹ́nu ìjìnlẹ̀ Yorùbá gidi tó gbó ṣáká, ẹ mọ̀ pé Ọlọ́run fún làkáyè. Irú làkẹ́tọ̀ Ọlọ́run fún máa yí àká tó rí rẹ níbẹ̀ nílẹ̀ Yorùbá. Ọ̀nà òjè sí i. Bọ̀ àrọwà tá à ń pàrọwà fún Ọlọ́run bá ni pé Kọ́lọ́run ó tètè bá dá irú ẹni bẹ́ẹ̀ sílẹ̀ Yorùbá. Ìbọ̀dà àwọn láàrin àwọn entertainment gan, àwọn kọ́mìkọ̀mẹ́díà gan, a tún máa jẹ́ kí iṣẹ́ wọn máa lọ síwájú ni. Mo kí yẹn pé ètò púpọ̀ àwọn ìdílé family Ọlọ́run bá tù wọ́n lójú o. Mo kí yẹn pé ètò ẹni tẹnu pé bẹ́ẹ̀ wọ.
2: Ami.
4: Bẹ́ẹ̀ni. Ibi tó ti ti àwọn operation sweep mọ́lé epo rẹ̀ itú ọ́ìlì ni. Dídé tí mo tọ̀dọ̀ bàbá Lásìsí Abéṣòpínlẹ̀ dé ọ̀dọ̀ ìtúbà bá àta ni mo forí lé.
5: Mo kúrin.
4: Kí n lọ wo kí ni new development kí n sì dúpẹ́ epo tó rí fún mi tí mo fi travel ńjọ́ náà ní tí mo bá nílé ìtúbà bá àta Abiodun. Ojú òṣè wòran mọ́ ẹnu ni mo lè yálẹ̀ dẹrẹ o.
5: Èwo lórí o.
4: Ṣé òyìnbó sọ̀rọ̀ wọ́n pòwe?
5: Bíbó.
4: Wọ́n ní didactic trimeloki is not suitably familiar to dandas.
2: Òní ló pé lọ́dún yìí ló pé 23 years tí Gbẹ̀ngà Adébóyè jáde láyé.
3: Ẹ káàsán sá.
2: Ẹ káàsán o.
3: Àná Ọlọ́run kó máa bá yín gbé sá.
2: Àmì.
3: Orúkọ mi ni Wòlíì Dèmídú Solomon. Ẹ̀mí Bẹ̀lá Kìlọ̀ Ọ̀kà Kókó.
2: Ẹ káàbọ̀.
3: Àwọn Yorùbá máa ń pòwe. Wọ́n ní irú ènìyàn wà. Wọ́n ní kò sí irú Ọlọ́run.
2: Bẹ́ẹ̀ni.
3: Ṣùgbọ́n mo wá wo kinní kan sá. Láti gbà tí Adébóyè ti kú. Mi ò lè sọ pé mo rí ẹni tó jẹ́ pé ó ṣiṣẹ́ bíi tiẹ̀.
2: Tọ́jọ́
3: sá, wọ́n kàn lè farajọ́ ni. Ẹ̀bùn yẹn farajọra ni ṣùgbọ́n mi ò tí ì rẹni bí fi gbé Adébóyè. Ó dẹ̀ yẹn pé tíyàn bá ronú, tíyàn bá ti gbọ́ kẹsẹ̀ tiẹ̀, tíyàn bá ti gbọ́ àwàdà ẹnìkan. Ẹ rí pé gbogbo nǹkan tíyàn bá rọ àṣekí ni, á kò lọ́kọ̀ ènìyàn. Àwọn tó dẹ̀ ṣe pèsè ńtà lé ní bí ẹ̀yìn náà gan, àwọn kankan tí ẹ̀ lò gan, ẹ tara ẹ̀ gan mú jáde. Tíyàn bá dúró ti rédíò yín sá, tẹ bá ń sọ̀rọ̀ ènìyàn, tẹ bá ń sọ̀rọ̀ ìyẹn ẹ máa ṣíyàn níyè. Ọ̀rọ̀ kí ọ̀rọ̀ míì gan wà tẹ́ pé tẹ bá ti sọ mo tún fi ń ṣe wàásù ní ṣọ́ọ̀ṣì. Màá tún máa fi èyí tí ẹ sọ lẹ́yìn báyìí gbogbo ẹni mo tún ṣe kí ni. Mi náà gan mo fi rìkọ́ọ̀dù ẹ̀. Orúkọ Jésù mo gbàlá àdá òní jábọ́.
2: Àmì
3: Gbẹ̀ngà Adébóyè ọ̀run rèé o.
2: Ẹ̀ṣẹ̀ púpọ̀ bàbá
3: mi. Lídìí
2: Solomoni
3: Bẹ̀lá
2: Kìlọ̀ Ọ̀kà Kókó.
4: Ẹ̀ṣẹ̀

0: Oro ni baba iso oro ni baba iso hello
1: baba ka fi landlord re
0: e ka sa o e se pupo o
2: e fi se gidi
0: e se ojo ni tiyan
2: ugbo ladua le yuba ruju araye
0: ami
2: keri gbe gadi mi ten so re kese yi atoda eniyan ni edi ti olorun da ti o se farawe Olorun ti pari gbogbo ise si lara ti oyibo ti ba so igbo ba igbo ma da gidi gidi lenu e bo ke we don de bo de se wala no so ko fo lo fi ke bo bala do wa ni ke do ko adara o
0: ami
2: ko ti ba se o ko pe ti de se ko olorun ha fo mu yi o
0: ami
2: e se ti de lo
0: ami
2: o ti bi a se o ti gbogbo yi pada o
0: e se ku po
2: o mo pa bala gba lo so lati lo mu ekiti e se o be for now
0: e se
1: in principal ba pe mi uni ki won a ri won a je gba
3: ilo wa wi
1: mo le bi o pa mi
3: omo le bi yan o ti me si oro ju e
0: se mo pe pe nga de boye na ni soro bi agbalagba o na ni ton soro bi omode
3: iro lo pa o ba ya eni tu fighting case ni ke ba o na se ma le
0: pe nga de boye ku ni odo
3: so kan ti e pada si school meni ba
0: o mo se o nigba to pe omo 44 years lo jare laye
3: o fe jade nbe
1: ben baba mi alright baba
0: o ba se pe iku je mi egba pati bi eni tun lo ran ni
3: ni so nbe
0: o na iba pe 67 years lowo yi n ta fi ranti ojo ku re yi boyo ojo bi re la ba ma se
1: ngulo mo ni sir
4: o te ti wa to si
3: e ji a lo
1: mo wa nbe oba ko si landlord
0: e so e ma ka san o
5: e ka san o
0: ki lo ko yin bo le tin pe wa o
5: Mr. Kola Wole ni o lati atewele oja.
0: E kaabo sori eto.
5: E da. O. A mi si yanju. Pelu Gbenga Adeboye. Abefe. Jengbetiele. Jengbetiele be ni. Omo adu re ni mi. Olorun gbo.
0: Omo di omu ni be se wa yi.
5: Be ni omo di omu ni mi.
0: Kabiyesi Olorun.
5: To ìjàmbára ọlọ́run ọba ẹ̀yin náà ẹni fọjọ́ ọlọ́jọ́ lọ ọ̀pọ̀lọpọ̀ fẹ́yìn náà àkàdé èèyàn kan náà lẹ́yìn náà lágbára ọlọ́run ẹ̀mí inú ogun o.
0: ọ̀dà
1: kẹ́ńjọ́ sì máa jẹ́nà rẹ̀ young lad of his state can be.
0: Ẹ má gbàgbé ìmọ̀ràn tí wọ́n fún àwa sọ̀rọ̀sọ̀rọ̀ o wọ́n ní bá a ṣe ń lo orin Dr. Sikiru Ayinde Barista.
1: Bàbá imagine kí wele yìí ó máa sọ.
0: Tá a máa ń lo orin Ebinisa Obe wọ́n ní ká máa lo ti ọ̀gá wa náà ẹ̀lọ́ ẹ̀ka àṣà o ẹ̀yin ni ó jẹ́ ẹni kẹyìn tá a gbà ìpè rẹ̀ lórí ètò yìí kí ló kọ yín bolẹ̀ tí ń pè wá o.
6: Tunde Oye láti inú sọ̀rọ̀ látàkùrẹ́.
0: Kí lẹ porúkọ yín látàkùrẹ́.
6: Tunde Oye láti inú sọ̀rọ̀ látàkùrẹ́.
0: Mr. Tunde Oye ló ń sọ̀rọ̀ láti ìlú Àkùrẹ́. Ẹ ṣeun púpọ̀.
6: Ẹ rí ọ̀rọ̀ lálẹ́ mú wá lélẹ́yìn. Ọ̀rọ̀ ẹni ńlá lẹ mú wá. Àkàndá ẹ̀dá Ọlọ́run ni Gbenga Adeboye. Àwọn ìkòkò kọ́lọ́rọ̀ gbọ́ ni Ọlọ́run bá gbọ́ nǹkan tí ó fi ṣe. So ó tún jẹ́ olótìtọ́. Mo dẹ̀ tún kọ́ nínú ọ̀rọ̀ rẹ̀ dáadáa. Ó máa ń gbọ́ nínú àwọn tíṣẹ̀ tó ń ṣe tó jẹ́ ìjìnlẹ̀ dáadáa. Mo máa ń jẹ́ kí èèyàn ní ìfura. O máa ń fìyàn lóye láti lè mọ́ gbára lé ènìyàn. Bó ṣe lògbé sí ayé ìtẹ̀ ló fi kọ́ oníkálukú. Èèyàn máa ká dúró láàyè ara ẹni. Wọ́n wo ọwọ́ lọ́wọ́ láti jẹ́ èèyàn. Tẹ̀sára ẹ̀ kò ní jẹ́ èèyàn.
0: ẹṣẹ púpọ̀.
1: Ní wọ́n bá bọ́ sórí ilé rẹ̀.
0: Gbẹ̀ngà Adébóyè.
3: Igbó ló tó sí yẹn.
0: Àbẹ̀fẹ́ Jẹ̀ngbẹ́ tí èlé pásítọ̀ Babaláwo.
3: Wèrè ni ẹ́ o, ọmọ ẹni.
0: Wòlíì àfáà. Ọ̀run rẹ o, n tó máa ń jẹ lájùlé ọ̀run ni ọba wọn jẹ o. Nípa búrẹ́dì ọ̀gá ńlá, ẹ ń bá fẹ́ ra búrẹ́dì yìí, wọ́n ní bá wọn pe nọ́mbà ìfun yín 080-32-15-16-17 tàbí kẹ́ ẹ pé 080-350-866-85 080-350-866-85 Àrẹ̀mú Musa Adébíyí ló kọ́ tèmi, ó dìjọ́ mẹ́jọ, ó dàbọ̀.

0: àwọn ìpàdé àdúrà wọn yìí yóò ṣe tiẹ náà láṣẹ pé bẹẹ.
1: Alleluia.
2: Alleluia.
1: Gbogbo bí tó bá ti ń gbóhùn mi lọ́wọ́ ìròyìn ayọ̀ ló máa gbọ́ lọ́sẹ̀. Ẹ̀rí rẹ yóò sọ̀rọ̀. Gbọ́ o, ayé ò mọ̀ ní dá o dúró. Ayé ò ní fi ná ọmọ ju o. Ìyanu rẹ wọlé tọ̀. Ẹ̀rí rẹ wọlé tọ̀. Bó o bá máa ṣàmì ní orúkọ olúwa ègún mọ́rin jìnnà ègún mọ́ ṣe rere
3: yé
1: ègún mọ́ rògbòlò fún ẹnìkan tó ń ṣàmì iná ègún yẹn apalára rẹ má jẹ̀mú tó sọ pé ò ní jù báyìí lọ mẹ̀nákú jẹ̀nàvà ràdúlíà jẹ̀nàvàrúà má jẹ̀mú yẹn gbiná sọ̀dọ̀ ẹ gbọ́ mi o bó o bá lórí ọ̀fẹ́ àtírí mi gbọ́ orúkọ mi ni wòlíì joshua ọláyíwọlá tí gbogbo àgbáyé ń pè ní baba alábíamọ wò mí ní ọjọ wednesday yìí mú òróró ẹyọ kan ìpàdé agbára ìpàdé ìtúsílẹ ìpàdé ìdáǹdè ìpàdé òmìnira àánú lẹsẹkẹsẹ instant mercy òní ò wáyé lọjọ wednesday 23rd of september ní aago mẹjọ àárọ mú òróró kan máa bọ̀ ní orí òkè alábíamọ orí òkè alábíamọ ọjọ́ àánú lọ́jọ́ yìí àyàmọ́ ò gbọ́dọ̀ mísì ẹ jẹ́ ń sòótọ́ fún ẹ ẹni tí ò ráàánú gbà ayé asán ló wá o ẹni tí ò ráàánú gbà ayé òfo ló wá o ẹni tí ò ráàánú gbà ọ̀gá wọn ti jẹrú ẹni bẹ́ẹ̀
3: mọ́
1: ẹni tí ò ráàánú gbà ọ̀gá ẹ̀mí irú ẹni bẹ́ẹ̀ ti ṣòfò ẹni tí ò ráàánú gbà ọ̀gá àwọn tó ráàánú gbà ní ọ̀ràn níṣẹ́ tí ò fẹ́ jẹ́ ẹni tí ò ráàánú gbà ọ̀gá yóò máa ṣe mẹ́sẹ́njà nígbà tó yẹ kó di mánéjà ẹni tí ò ráàánú gbà yóò ṣe kọ̀dọ́tọ̀ nígbà tó yẹ kó jẹ́ dọ́tọ̀ ọ̀gá ẹni tí ò ráàánú gbà yóò máa fọ mọ́tò nígbà tó yẹ kó máa ta mọ́tò ọ̀gá bóyá ló tiẹ̀ mọ̀ pé àwọn tó mọ mọ́tò jù wọ́n lo mọ́tò bẹ́ẹ̀ ni mo sọ fún wọn nítorí àánú ìtàn pè láàánú tó lágbára ni o ní ọjọ́ wednesday mú òróró kan má dẹ́já o ohun olúwa ni ní ọjọ́ wednesday máa bọ̀ orí òkè alábíamọ prayer monday ibẹ̀ la máa wà ní ọjọ́ wednesday ibo ló wà gbogbo ìwọ tó bá ti ń gbọ́ mi ní ìlú àkúrẹ́ gbé ọ̀kadà sọ pé orí òkè alábíamọ ní ọ̀nà ìrẹsẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ gbogbo àwọn ọlọ́kadà pátápátá ló mọ̀bẹ̀ ní ọjọ́ wednesday 23rd of september gbé ọ̀kadà orí òkè alábíamọ prayer monday ní ọ̀nà ìrẹsẹ̀ ọ̀gá wọn máa gbé ọ débẹ̀ ní agbára ọlọ́run èmi wòlíì joshua ọláyíwọlá màá mọ̀ gbàdúà pẹ̀lú ọ̀gọ̀rọ̀ àyànmọ́ tán fẹ́ ráàánú gbà àkórí ẹ̀ ní àánú lẹ́sẹ̀kẹsẹ̀ kìí ṣe àánú ọ̀la kìí ṣe àánú ọ̀túnla àánú lẹ́sẹ̀kẹsẹ̀ àánú débẹ̀ kó mú tiẹ̀ mú òróró kan dání tó bá ń bọ̀ tó bá gbàgbọ́ nínú agbára ọlọ́run bíbélì wípé a ó ba àjàgà náà jẹ́ nípa ìfàmì òróró yàn nípa ìfàmì òróró yàn la tún ìgbèkùn sílẹ̀ nípa ìfàmì òróró yàn la ń dáhùn dènídè nípa ìfàmì òróró yàn la ń tú àyànmọ́ lẹ̀ ọ̀gá ayé ó dẹrù ọ̀ràn ní ọjọ́ wednesday mú òróró kan ìwọ ń fẹ́ kí àwọn nǹkan tó ń béèrè yẹn ó rí bẹ́ẹ̀ àánú ló nílò mú òróró kan máa bọ̀ lórí òkè ní agbára ọlọ́run aago mẹ́jọ ni kò sáfrican time ìwọ tó o bá wá ní owó mọ́tò ó dẹ̀ súnmọ́ ibi tó ti lè dé ọ̀yá arúgbulẹ̀ junction sàgárí village ọ̀yá arúgbulẹ̀ junction sàgárí village wà á rí bọ́ọ̀sì ọ̀fẹ́ ń bẹ̀ wájú one stop supermarket ni bọ́ọ̀sì ọ̀fẹ́ yẹn máa ń wà one stop supermarket bọ́ọ̀sì ọ̀fẹ́ máa ń wà níwájú one stop supermarket ní aago mẹ́jọ àárọ̀ ni ìpàdé ó ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n bọ́ọ̀sì yẹn aago méje ló ti máa débẹ̀ aago méje ní àárọ̀ wednesday ọ̀sẹ̀ yìí ó ti máa débẹ̀ 23rd of september ni mọ́tò ó ti débẹ̀ aago méje tètè débẹ̀ wọ́n máa gbé ẹ wá sáà mú òróró kan ọ̀gá
3: sáàmù
1: sọ fẹ́nìkan tó rí pé ayé tiẹ̀ náà nílò àánú sọ pé kájọ wà ń pàdé yẹn ṣé mo lè gbàdúà fún ẹnìkan tó máa ṣàmì ní orúkọ ọlọ́run àwọn ọmọ ogun agbára tó lòun ó da o dúró lọ́dún yìí lorukọ Jesu ọrun da duro
2: amen
1: sami anu ti ra baba ti ya re ori bari ma ka da ba ju janaba anu yen bolu aye re anu ti ran baba ti ya re ori bari anu yen bolu aye re ani enikan ti mo nba soro leta ayo to ye ko ti gba leta orire to ye ko ti gba iroyin orire to ye ko ti te olowo sugba ti o te olowo o ya ko lo te olowo mu number yo
2: 070 379 8194 10
1: number ti mo pe fun yen o le ma pe ti ona o fe bere ona ati bo se le dori oke 070 379 8194 10 sare mu number yen ko ma pe bi mo se nsoro pe ejo eju ori oke yen fun mi mo fe debe ojo Wednesday o se o si anyamo kan ti o bodo ye ko de pade yen ori oke nibe nibi ti adua ti ngba oga ogoro ero lo nwa be tori ipade solution ni ojo Wednesday yi mu oro eyo kan ororo goya eyo kan ma mo bo ni ori oke alabi amo ni ona irese oga
2: mu
1: ororo goya kan eyin te ngbo mi ni idare ikota ijare gbogbo bi ti ikani radio e ba fede mu ororo kan aro ojo Wednesday bi okada won olokada ni kan ma gbe lo ori oke alabi amo to wa ni ona irese ani kan ni baba a fe ri yin wona won to ba le de sile ni Tuesday wa ri woli tori wa gba number to ma fi ri woli ile iwe wa ibi to ti le san wa ani auditorium to gba to eyan 4000 le kan soso o le debe ko sun sibe o le ri woli iso orun waye lori oke lojojumo won gbadua fun tori dandan ni ki oro re dayo lodun yi mo bo ni ojo Wednesday 23rd Alabiama Prayer Mountain along Irese Road. By the grace of God, mercy will speak for you.
2: Amen.
1: Ese kese lape oga lo gbonu bibeli wa ri awon anyamo ti o ra anugba o ri iru irin tan rin be irin arufin ni aye ti o ba ti ra anugba aye to ma jebi ni aye ti o ba ti ra anugba aye o dale bi nti o se aye ti o ra anugba oga bo ba debe won oni fun bo ri ko ni ri gba tori pe ko ra anugba aye ti o ra anugba aye yepere ni oga aye ki bowo fe ni ti o ra anugba aye ki pin e ti o ra anugba le tori pe ko ra anugba aye a ma fi aboku lo e ti o ra anugba aye a ma fi egan lo e ti o ra anugba oga gbogbo eni ti o ba ti ra anugba eni ti aye o ma fowo re aboku re lara ni aboku mura won ni bodo nlo o ni ile ti o ra anugba ori ti o ba ti ra anugba aboku kan be ni mo so fun o bo ba fe ki aboku aye re dawo duro to fe ki ega aye re dawo duro o fe ki majemu ibi lori re ko pare o fe ki agbara isodotun ati igbedide ko wonu aye re make sure po de ori oke yi ni September 23rd emi gba olohun gbo wi pe dandan ni ko ori ogolo
2: amen
1: kede ipa agbara eni ti o ran mi ni oruko Jesu ogo re soro ogo re soro ogo re soro ogo re soro ogo re soro ogo re soro ogo re soro ogo re soro anu fi adabi ati aya fi da oduro ani eni na to fi majemu adabi aya fi da oduro loruko Jesu ise re baje lori iṣẹ́ rẹ̀ bàjẹ́ lórí rẹ̀ iṣẹ́ rẹ̀ bàjẹ́ lórí rẹ̀ iṣẹ́ rẹ̀ bàjẹ́ lórí rẹ̀ iṣẹ́ rẹ̀ bàjẹ́ lórí rẹ̀ ìwọ tó o bá ń gbọ́ mi anywhere ní ìlú Àkúrẹ́ tó o bá fẹ́ bá mọ́tò ọ̀fẹ́ wá sórí òkè kó dẹ̀ dá ẹ padà láì gba ₦1 lọ́wọ́ ẹ máa lọ sí ọ̀yá Arúgbulẹ̀ Sàgárí Village one stop supermarket ọ̀yá Arúgbulẹ̀ Sàgárí Village lábẹ́ New Bridge yẹn bèrè ibi tí bọ́ọ̀sì alábìámọ́ máa ń dúró sí wọ́n máa gbé ẹ wá sórí òkè láì gba ₦1 lọ́wọ́ ẹ̀ n tí wọ́n gbọ́dọ̀ ṣe rè mú ìgbàgbọ́ rẹ dání kó o dẹ̀ mú òróró ẹyọ kan pẹ̀lú ìgbàgbọ́ rẹ mú dání èmi mọ̀ pé ó padà wá pẹ̀lú ìdáláre èmi mọ̀ pé ọ̀rọ̀ rẹ ó dayọ̀ èmi mọ̀ pé aso itiju o ya lorun re
2: emi
1: mo pe anu gbe odidi
2: emi
1: mo pe itaye re o yi pada
2: eyi
1: ti e ba nlo Facebook yin e lo si ori Facebook lo search PJO page PJO wa wa fi page si waju e PJO page lo follow page yen bi mo se nso re to ba ti te PJO page wa ri agbe wa ni Facebook follow e bi mo se nso re lo ma follow page yen bye bye bye bye bye lo follow e wa de ri o wa gbara olorun bi ti gba ni emi kede ni oruko olorun awon mogun enikan sami ni odun loruko Jesu aye o ba oyo ni odun aye o ki oku orire ni odun itare o yi pada odun o serere
2: o
1: serere o serere
2: o
1: serere o serere ani ma pe number yi number ori oke ni a ma gbe a o so bo se ma dori oke to ba ni ibere abi ebi adua ma pe number yi 070 390 8190 awon elori buruku won gba visa won lo lu oyinbo won serere awon eni taye ti ropin oga olorun yi tawon pada oga eni ti won ti write off pe ko le je nkan kan mo lori oke olorun o sodogo agbaye opolopo awon ogbo to gbo lori lede ni won dede lori oke ti olorun de fi di won mole ti majemu yen de nfon sibe ase yen duro lori oke yen na o fe yanju oro ti e igbagbo ore nikan ni mo nilo ko de se ti oluwa wi mu ororo kan ma sarebo ni ojo Wednesday emi mo pe bo ba mu igbagbo re dani dede ni ko pada lole pelu ibokun ati ekunrere ayo enikan ni mo ngbaduwa fun olorun Israeli eni to pe mi to ran mi nise bi won ba kiranu gba ninu iranti eni to nsami ti jade loruko Jesu lora anugba bi won ba so pe won akira anu mo ninu iran baba ati ya re iwo to sami loruko Jesu anu yikan awon eni to man kan nigba to ba tin goke to man da oduro loruko Jesu owo re pare laye re owo eni to man kan nigba to ba tin goke owo re pare loruko Oluwa owo eni to man da oduro loju orun loju ala owo yen gbina mo reti re ni ojo Wednesday ori oke alabiamo ni ona erese gbogbo lokada lo mabe to ba de lowo moto day one stop Oyarugbole Sagari village ni ago meje aro ni ojo Wednesday won ma gbe wa sori oke like gba 1 naira lowo re mu ororo kan dani o won gbagbe o mu reti re ni oruko Oluwa oro re dayo ilerise go
3: lodun yi emi gaga le ri kan
4: mo gbadun adaba
5: Achievers University calling. It's admission season again. Achievers University Owo Ondo State invites qualified candidates for admission to its undergraduate programs in the College of Medicine and faculties of Basic Medical Sciences, Pharmaceutical Sciences, Nursing Science, Medical Laboratory Science, Engineering, Natural and Applied Sciences, Social and Management Sciences, Law and Education. Get details of available programs, scholarship opportunities, entry requirements, and fees from the university's website, www.achievers.edu.ng. Application form can be obtained at the registry of the university or processed via the website. Screening holds at Achievers University, Owo. For further inquiries, call Oluchi 0803-936-6046, Bomi 0815-110-5052, Achievers University, knowledge, integrity, and leadership.
6: Tell any bullet or Jometa. Oh, Bella Bini is your Sara and now money. Probaji, Ubara, Maromi, Sara, your mafa, Miso, Lati Barai, DDS, no Maromego, they be paid your labor among Kale. Is a law, my uncle, I just made him come and go, what that? You know, so dead, or Emoti be a Jubi and Ju, or on a bio day. I almost was to me. I go, he, she looks in the lobe. She will, when you papa, poke you, Goni, Bulu, what they. Ton fi wi atego so mara ye lore lori eyikeyi isoro to njo mo idalenu iwo na bi ejo ko si babo kiogun loni e ma pe 0706460649 0706460419 babo kiogun agbalagba ode ton fi wi atego sewosan
7: mo ki gbogbo eti ton gbo mi ni dede akoko yi agbalagba onisegun kan be nbi pelu mi baba okiogun loruko won sari baba yi ti ba ti ri won ton ba ti wa bayi ati mo pe ohun ti yo se gbogbo omo Nigeria lanfani ni won ma mu wa ohun ti o se pataki o ma n je ohun to je nipa ago ara eniyan lo ma n gba ni nimoran le lori baba e ba wa ki gbogbo omo Nigeria
8: o se atokun mo ki okunrin mo ki obirin mo ki omode mo ki agbalagba emi te on kiyin ni babo okeogun ti gbogbo aye mo si baba iseyin baba lowo lawa alaafia na laafi lole aye olorun ma je ka laafia ara wo di fi afia o a gbadọ ma wo alaafia ara wa niran a gbadọ mojuto ara wa kan na ma se wa leni ti o ma wa nnu le ti o ma gboro ta emi babo okeogun mo wa number 4 dudu yami lane opposite oyemekun grammar school ni lu akura baya wa wa fe bere one lowo mi abo ni mara kan to fe bi mi abo fe bere lori one abayo pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19
7: e seun baba amo ipe ohun teyin ma n gbani nimoran le lori ile ise yin isoro nipa iso ara ni bawo le njo se le mo pe ohun ti ni isoro ninu iso ara re
8: o se atokun bi ise ara ba ti ni isoro gbogbo nu ara na lo ti ni isoro yen apere wo ni won wa ri ninu ara ti e won to n gbo mi ninu ile elomin ni to ba ti sun to ba ti je bayi laaro lo ma ri pe gbogbo nu ara lo bere si ma ro hun ni elomi o le bere ko mu nkan nile elomi o le nero pe elomi to ba fe joko bayi ati dide nile re isoro ni afi ko se wa omo ko ti o fa dide tabi ko se ma fowo mu ogiri ko to le dide nile elomi o le rin ibuso kan si ibuso keji afi ko joko ko simi ko le to ma rin lo si waju elomi ere orun sun arara bẹ́ẹ̀ ni bá ti ẹ̀gbìnrín tó sọrun wákàtí kan àbọ̀rún wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́ bí ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò nílẹ̀ dìde nílẹ̀ yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ìṣẹlẹsẹ kàn ún gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀ irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májì adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ mo ti kọ́ àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin mo ti kọ́ wá láti ìlú ìsẹ́yòrò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní number 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064 60 64 19 07064 60 64 19 ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dá gbé ẹlòmíì ò lè dá rìn àfi kọ́ sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́ mọ́ sẹ̀ máa fà á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni agbakara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri pa tele se ohun ba si ma ka ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le se eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni mo fi so pe kagun eju kadide nle ka wa janfani ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta saloru ta ti ko wa lati ilu sayoro to wulo fokunrin to wulo fobinrin ka wa janfani re nle se baba oko ogun ni number 4 tudu yemi lane opposite oyemekun grammar school nilu akure ero bani soro mi re o sabu o 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti lo yi mo ti lo hun e mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akure to je pe a ri anfani re je nilu akure ati agbegbe re ngba teyan ba ti gbianju soto to gbianju sosin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi ti olohun ba ni won ni o le janfani egbogi mo kuro yi o ri pe logo olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sawo yen o ri pe lagbara olohun won o dupe fa olohun ni o dupe ta lo mi esoju lasan o ngba to ba dodo wa a gbianju a se be lohun fun baba je pe nkan kan wa nbe ni lagbara to olohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le ise baba oke ogun ni number 4 dudu yami lane opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19
7: esho baba mo fe bere ibere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
8: o se atokun ibere to bere yi ibere to da ni eje ka wa na sakese awon kan ta anje lasiko yi atawon nkan ta mu bawon nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agbo ara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo bara adi lo be si ma ro hun ko ni le soju se re to ya ko se ninu le mo tabi ko ke ma gopo gbogbo ara ni wohun balomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo sese gbonse yan bayi ko le bi tewura bayi ni o ma se ese awa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin pada wahale be ni won si tun ma ta kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta wu ni elomi to ba ni eleyi ni yohun lenu leni elomi ani eleyi lo tun yohun lenu lola elomi o ti e le so bi ti nse ohun ina mo fi ni eje ka wa janfani ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akure baya wa fe bere one abo ni maraka to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mo wa kuro o mo ri pe bi ewe ati egbo ti wa laye atijo be na lo wa lasiko yi loto ewe ati egbo ona won ti jin ko si nto si mo sugbon wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin nipa ti wale ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbo ogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyin oro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji iseju a le rin ogota iseju a le rin lataro titi dale ta ti ni isoro kankan ninu ise ara wa be la ni isoro kankan ninu egungun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na je nitori e mo fini kayin ni wa je anfani ewe ategbo mo ti ko egbo ogi to wulo fun wa lati ilu seyin oro papa egbo ogi mo wa kuro mo ti ko wa wọ́n tọ́ lọ́wọ́ bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbọ̀rọ̀ tó ti rò bí báyá o lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọ́n náà bá wá ọ jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá nílé iṣẹ́ bàbá òkè ògùn nàmbà 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School nilu Akure nbe lawa ani fara nira wa boya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi 07 64 60 64 19 07 64 60 64 19 bẹ la lo mi yo ma ri pe boya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo elomi amata elomi amaro lagbara olohun iwo na wa ninu awon ti o ma gbe gbo pe number 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School nilu Akure to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi 07 64 60 64 19 07 64 60 64 19 àlàáfíà ara wa ò ní di fi àfíà orígbà.
6: a ò máa ti ẹ̀rí ẹni gbèrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
9: Wòó bẹ́ẹ̀ là á bí ní ìṣòro ìsara ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí ìsara yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa.
10: Ògùn ni ògúlùgbọ̀ ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 07 064 60 64 19 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣèwòsàn.
11: Mo ń gbádùn àdàbà.
12: Mo ń gbádùn àdàbà.
13: Mo ń gbádùn àdàbà.
14: Mo ń gbádùn àdàbà.

0: gómìnà sí.
1: Ọmọ wa ń rí campus.
0: Bẹ́ẹ̀ni o, ìdí nìyí tí Dabas Polytechnic ṣe ń ké sí gbogbo òbí àtàlágbàtọ́ tó mọyì ẹ̀kọ́ pé àwọn ọmọ wọn tún gbọdọ̀ dúró sílé lọ́dún yìí. Ẹ máa mú wọn bọ̀ ní Dabas Polytechnic ìdómìnà sí. Gbogbo ẹnikẹ́ni tó bá ṣe jáàmù lọ́dún tó kọjá àtàwọn tó múra láti ṣe báyìí láǹfààní láti wọlé ẹ̀kọ́ wa. Àwọn ẹ̀ka ètò ẹ̀kọ́ tó wà nílẹ̀ báyìí tá a ti gbàwé gbàṣẹ gbòtẹ̀ ìjọba fún ni accountancy, biz admin, computer engineering, computer science, elect, health information science, SLT, pharmacy technology, masscom, crime management, public admin, àti bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ làwọn tí ò ti ṣe jáàmù náà sí láǹfààní àti gba fọ́ọ̀mù wa lẹ́gbẹ̀rún márùn-ún péré. A wà lórí permanent site wa Òṣogbo Iléṣà Road, ìdómìnà sí nípínlẹ̀ Ọ̀ṣun. Ẹ kàn sí wa lórí website wa www.dabospolytechnic.edu.ng tàbí kẹ̀kẹ́ wa sójà àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0915146466 tàbí 08123990155 at Dabas Polytechnic. Self-actualization through character and innovation.
2: Ẹ̀ka ọ̀sán mo kí yín ẹ kú dédé àsìkò yìí. Fọlájì Òye Táyọ̀ èmi láyé mi mo tún ti dé gẹ́gẹ́ bí ìṣe mi nìyẹn. Wòyí ìjẹjọ́ là ń dágbére lórí ètò yìí ìyẹn tá a pè ní Dabas Half Hour. Níbi tí alákòóso àti olùdarí iléèwé Dabas Polytechnic tó wà nílùú Dominus nípínlẹ̀ Ọ̀sun tí wọ́n ti ń gba àwọn òbí nímọ̀ràn nípa bí ọjọ́ ọ̀la ọmọ ọwọ́ ṣe dára àti ọ̀rọ̀ tó ní ṣe nípa ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ pàápàá jùlọ ọ̀rọ̀ ìgbaniwọlé eléyìí tó ti wà nílẹ̀ lọ́wọ́ tá a wà yìí. Yóò bá bọ̀ wọ́n ní alágbẹ̀dẹ tó ń lu lójú kan ó ní tó fẹ́ mú yọ̀ǹbẹ̀. Bá a bá sì ń wá gbogbo ọjọ́ mẹ́jọ báyìí lórí ìkànnì yìí ó ní kò mú òkun tá a fẹ́ fàyọ nípa iléèwé Dabas Polytechnic. Ẹnu oníkànlẹ̀ ẹ ti gbọ́ pọ́n lọ́sàn-án tòní ẹnu ọlọ́fà báyìí lẹ ti gbọ́ pé mo ta o. Aláṣẹ àti olùdarí iléèwé Dabas Polytechnic àti Dabas College of Health. Ẹjú wọn farabalẹ̀ introduce ara wọn lọ́sàn-án tòní. Ẹ ṣeun ẹ bá ń kí gbogbo ọmọ Nàìjíríà tó ń gbọ́ yín dédé àsìkò yìí sà.
3: Ẹ ṣeun olóòtú, mo kí gbogbo àwọn tó ń gbọ́ wa ní àkókò yìí pàápàá jùlọ àwọn òbí àti àwọn ọ̀dọ́ tó jẹ́ pé wọ́n ti ṣe tán ṣe kí ni láti wọ ilé ẹ̀kọ́ gíga. Èmi ni onímọ̀ ẹ̀rọ agbẹjọ́rò ọ̀jọ̀gbọ́n Adédayọ̀ Ṣọ́bọ̀wálé.
2: Àti dókítà.
3: Àti dókítà olùdásílẹ̀ àti aláṣẹ iléèwé gbogbo ìṣẹ̀lẹ̀ Dabas Polytechnic tó wà ní ìdómìnà sí ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Tí mo gẹ́gẹ́ bí olóòtú ṣe sọ pé ẹnu mi báyìí ni mo máa fi ṣàlàyé fún àwọn òbí ìpàtàkì ohun tí a fẹ́ sọ lénìí. Èmi mo kọ́kọ́ fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn òbí tó gbọ́ ọ̀rọ̀ wa ní ọ̀sẹ̀ tó lọ tí wọ́n dẹ̀ ṣe kíni tí wọ́n tara ṣàṣà láti gbé ìgbésẹ̀ láti tún ìgbésí ayé àwọn ọmọ wọn ṣe. Àwọn òbí tó ti pè wá ó jẹ́ kí n wò pé ó ṣe pàtàkì ó ṣe kókó fún wa láti tún padà wá láti ṣàlàyé ipa tí òbí ní ìgbésí ayé ọmọ. Ọ̀pọ̀lọpọ̀ òbí ni ò kí ń yé wọ́n máa ń fi ọjọ́ òní wọ́n máa fi bàtọ̀ yìí jẹ́ níbi mìíràn. Olóòtú ẹ̀ ni báwo ni
2: ọ̀nàwó ẹ ṣàlàyé sá
3: náà ṣe ń fi ọjọ́ òní tó fi ń ba ti ọ̀làjẹ́. Ẹ rí pé ẹlòmíì á sọ fún ọmọ ó yà bẹ̀rẹ̀ sí lọ tajà níbẹ̀ yẹn wọ́n á gbé igbá wóríbo wọ́n á gbélé ọmọ lórí wọ́n á ní kò máa so oúnjẹ táwọn fẹ́ jẹ nílé báyìí kọ́mọ yẹn bẹ̀rẹ̀ sí ta ọjà yẹn ẹlòmíì ọmọ yìí ò tí tó bá ti parí ìwé mẹ́wàá secondary school báyìí wọ́n á ti fi sí ibi ẹ̀kọ́ ibi iṣẹ́ a kàn máa gba owó péréje owó kékeré àwọn aníye tó bá mú ẹ náà àwọn á máa fi jẹun. Irú ọmọ bẹ́ẹ̀ wọn ò ní jẹ́ kó lọ sílé ẹ̀kọ́ ìgbà tóbi yẹn bá bóbi ṣe ń dàgbà ọmọ ń dàgbà sí ọmọ ò lẹ́kọ̀ọ́ kò ní ẹ̀kọ́ pé ó lọ sí ilé ìwé ẹ̀kọ́ tó lè gba ìwé tá a fi ṣiṣẹ́ níbi tó ga tó bá wá yá tó òbí ti dàgbà á wá máa wò pé ọmọ yẹn gbọ́dọ̀ lè tọ́jú mi owó tọmọ yẹn ń gbà kò wá ní tó mọ́ láti tọ́jú ara ọmọ fúnra ẹ̀ àpáǹpáà jùlọ tí kó tó wá pọn ti òbí. Torí ìdí èyí àwọn òbí gbọ́dọ̀ se kini won gbodo gbiyanju lati ri pe awon se in to ye kon se ni igbesi aye omo leni ko ma ba kabamo lori omo yen ni ola yen ni pataki oro to se koko ki wa ni obi nilo lati se lori omo leni obi o gbodo fi omo wi omo in ti mo ri nipa awon ti mo ti ba soro elomi so pe elomi a so fun mi ojogbon e ri omo oko omo lagbaja school bayi lo ilewe bayi lo nlo school bayi lo wa course bayi lo nse omo mi o ko joko ni course bayi mo be ko se to le wa si ilewe nsa se bayi se tohun mo fe so fun awon obi e ma fi omo wi omo omo ya toto se ri ti omo tori ba nfo omode e ri pe ori nfo obi wa gba sai lo ra ogun bayi o lo fun lowo o lo ro ogun o ra ogun yen ori yen ti nfo obi to ba feran omo e ni toto a gbe to awon dokita to nse oro oro igbosan a gbe to won lo be na ni eko iwo loro ko mo to bi yan o mo we iwo loro pe ko mo to nse a wa ta je dokita ojogbon nipa ti eko awa lo ma mu iru omo be to wa ko so mo ti o mo we awon obi kan wa to je pe ka ni won ni anfani lati pe wole ton ti mu omo wa sodo wa ni Dabos Polytechnic omo to ro pe ko le ko mo kankan mo omo to ro pe ko le se nkankan pelu oro eko mo igba ton mu omo de ka bere si wo a wa ri pe ona ton ti omo yen si ni opolo omo yen o gbe tori nile aye awon obi o ki mo nkankan o ki e to so pe ki omo wa imo e gbodo mu ebun to omo yen ni ibi ti ati tayo tati yato ni en Dabos Polytechnic ki lebun tomo ni omo to lebun nipa onje sise 30 pe ko ma lo se eko nipa eto abo tori pe eyan kan tin se nursing e lomo e na to gbodo se niyan iyen pa wapo obi bi meta lo ti pe mi lori oro yen iyen wopo laarin awon obi ikan na awon mo yen ti mo ba soro ni ana olotu omo lati wa so fun mi oni daddy ma pe yin pada mi o kunkun ri omo ri mi o ri iya na ri igba to mo ma pe mi pada lo mo ni daddy se ri in ten pe lowo mommy mi yen o to le so se ri kini course ya won no fe kin se emi go ni okan lati se course yen igba ti mo be lowo omo omo ni fashion designing lo n fe se tori ide yi lo se se pataki fun wa lati je ki awon obi mo pe ko ma fi omo we
2: omo
3: iyan won gbodo se ko ba ti fi omo we omo wa si omo yen lona awa ta ka iwe nipa eko omode ati eko odo awa la ma to won sona de mo de fe kan won obi mo pe ko so omo ti o mo we ko so omo tori e ti dota opolo kan na lo wa lori gbogbo eyan ba se nlo lo ya toto elomi te ba wo awon to ma gba bolu mokanla ni won ki se gbogbo eyan lo ma je ko lo ma gba bolu wole awon kan agba won ma gba wole ni awon kan won a dro seyin won a pe won defender awon kan ni keeper awon kan lo ma dro sarin ob tori bo ti wa ri pe mo kan gba bolu wole omo ti e keeper de ni o wa ni ko mo be ti gba bolu wole o ma si omo e lona bo o wa igba ti wo ti gege bi obi to ti ni ti o ki n se ilanu e lati mo course ti e ko mo se awa to je lana wa le ma mu omo yen to wa awa la ma wa to yin sona pe omo yo course ba ilu e ko se o igbese ba ilu e ko gbe o nkan ba ilu e ko se o iyen lo se pataki ti mo ni ki n salaye leni fun awon obi wa olotu
2: eseun e je n dojo oja na mo nbo o ni bere kan ti mo fe bin mo pada bo
0: bẹẹni o ìdí nìyí tí Dabos Polytechnic ṣe ń ké sí gbogbo òbí àtàlágbàtọ́ tó mọ iyì ẹ̀kọ́ pé àwọn ọmọ wọn tún gbọdọ̀ dúró sílé lọ́dún yìí ẹ máa mú wọn bọ̀ Dabos Polytechnic ìdómìnàsì gbogbo ẹnikẹ́ni tó bá ṣe jáàmù lọ́dún tó kọjá àtàwọn tó múra láti ṣe báyìí láǹfààní láti wọlé ẹ̀kọ́ wa àwọn ẹ̀ka ètò ẹ̀kọ́ tó wà nílẹ̀ báyìí tá a ti gbàwé pàṣẹ gbòtẹ̀ ìjọba fúnni accountancy biz admin computer engineering computer science elect health information science slt pharmacy technology mass comm crime management public admin àti àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ làwọn tí ó ti ṣe jamb náà sí láǹfààní àti gba fọ́ọ̀mù wa lẹ́gbẹ̀rún márùn-ún péré. A wà lórí permanent site wa Òṣogbo Iléṣà Road Ìdómìnàsì nípínlẹ̀ Ọ̀ṣun. Ẹ kàn sí wa lórí website wa www.dabospolytechnic.edu.ng tàbí kẹ̀kẹ́ wa sójà àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 09151464666 tàbí 08123990155 at Dabos Polytechnic self actualization through character and innovation.
2: Bẹ́ẹ̀ bá sì ń darapọ̀ mọ́ wa, ọ̀rọ̀ nípa iléèwé Dabos Polytechnic òun ni à ń sọ lásìkò tá a wà yìí. Aláṣẹ àti olùdarí iléeṣẹ́ iléèwé yìí wọ́n sì wà lójú òpó báyìí. Ẹ jẹ́ ń bèrè ìbéèrè yìí, tá a bá ní káwọ́ báyìí ò bá bọ̀ wọ́n ní ọmọ táyé bí báyìí lọ́yìn ayé ń pọ̀n. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn báyìí pàápàá jùlọ àwọn obìnrin, ọ̀rọ̀ ètò ìlera òun ni wọ́n fẹ́ máa mú lọ́kùnkúndùn. A sì jẹ́ òye wọn níjẹ̀jọ́ wípé Dabos College of Health náà ti wà. Ẹ bá wa nà ń bẹ̀ dáadáa, kẹ́ ẹ ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́.
3: Ẹ ṣe wọn lóòtú. Ìtorí àwọn òbí tó ń béèrè náà la ṣe ṣe kí ni la ṣe sọ pé kì í ṣe poli nìkan ni Dabos ń ṣe. Nípa ọ̀rọ̀ ìlera, College of Health ó ti wà, kò sí tí ò sí. Ní College of Health wa, a ní Community Health. A ní medical lab technology, community health yẹn, àwọn ní dókítà ní báwo mo ṣe fẹ́ ṣàlàyé o, a máa ń pè wọ́n ní primary health care. Ní abúlé ṣe mọ̀ pé ní abúlé àwọn ẹ̀kọ́ wọn tí a máa sọ pé dókítà tí dókítà ò bá sí ń lé, wọ́n ṣe máa ń pè wọ́n nìyẹn, àwọn dókítà tí dókítà ò bá sí ń lé. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n wá ṣẹ̀bẹ̀ sí ni pé mi kì í, torí pé a wà lórí afẹ́fẹ́, mi ìfẹ́ máa fi kọ́ọ̀sì ìwé kọ́ọ̀sì, gbogbo kọ́ọ̀sì ló dá. Ìtọ́ ayò mọ́ tí ẹ bá ti yàn mọ́ òun ni, ṣùgbọ́n àwọn tá a ní ni ká ṣàlàyé. So community health ó wà ní Dabos Polytechnic. Yẹ medical lab technician, ṣe medical lab technician yẹn, àwọn tó ń gba, àwọn náà máa ṣe test. Kò sí téèyàn fẹ́ ṣe ní ilé ìwòsàn, ó gbọ́dọ̀ kọ́kọ́ ṣe test. So medical lab technician, iṣẹ́ wọn kò ṣe kíni, kò kùtà rárá. Because wọ́n máa ṣe test fáwọn èèyàn ṣáá ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dẹ̀ tí ìfojú sí kíní yẹn. Pharmacy technician, ṣẹ́rí pharmacy technician yìí, ẹni tó bá ti ṣe course yẹn, tó ti wá ní license lọ́wọ́, ìwé àṣẹ láti group wọn, irú ẹni bẹ́ẹ̀ ó lè dá chemist lẹ̀ kó máa ta oògùn. Nínú pharmacy technician, wọ́n á kọ́ bọ́ ṣe ń ṣe oògùn, bọ́ ṣe ń ṣe ìpara, bọ́ ṣe ń ṣe gbogbo àwọn kinní tó fi ń wọ́ra ṣe gbogbo ẹ̀, wọ́n á mọ̀ ọ́. Bọ́ ṣe ń ṣe ìfọyín oríṣiríṣi náà máa kọ́ ńbẹ̀. Wọ́n á tún kọ́ bọ́ ṣe ń ta oògùn, wọ́n á tún bá tún wá ṣe ìdánwò wọn tán, wọ́n á tún wá gba ìwé àṣẹ láti dá pharmacy shop àbí chemist, wọ́n á gbà láti dálẹ̀. Environmental health òun náà wà. Public health, environmental health, àwọn yẹn àwọn náà ni local government. Iṣẹ́ wọn ò kùtà rárá. Public health náà wà. Níyẹn public health ó jẹ́ iṣẹ́ tó jẹ́ pé àwọn èèyàn ṣẹ̀bẹ̀ sí rí pé kí ó tó di pé àìsàn dé, ó yẹ ká ṣe kí ni, ká ti rìnrìn, tí a máa fi sọ pé káìsàn dúró, káìsàn má wà, káìsàn má ṣẹlẹ̀. Àwọn public health workers àwọn náà ni. Gbogbo kọ́ọ̀sì ó ti wà ní Dabos Polytechnic. Ètò ìgbani síbẹ̀ ó dẹ̀ ń lọ lọ́wọ́ báyìí. Torí ìdí èyí ṣe rí ayé pé ọmọ mi dúró sílé, kò rí ilé ẹ̀kọ́ wọ̀, ayé ìyẹn ò sí mọ́. Má fi ọjọ́ ọ̀la mú ẹ ṣòfò. Ọmọ tó bá ti pé 15 years tó dẹ̀ jẹ́ pé ó ti parí secondary school, ẹ má jẹ́ kọ́mọ yẹn dúró lé, ẹ má mú bọ̀ ní Dabos Polytechnic. Tẹ bá ti mú dé, kọ́ọ̀sì tó yẹ kó ṣe à á sọ fún yín. Ọ̀nà tó yẹ kó gbà à á sọ. Ẹlòmíì à sọ pé èèyàn kan tó pè mí ó gbọ́ wa, mo gbàgbọ́ pé bàbá yẹn á tún ṣe máa gbọ́ wa báyìí. Ìrọ̀lẹ́ ó ju ebi tóun ti gbọ́ wa fún mi. Ìgbà tó sọ fún mi pé ọmọ òun ti dàgbà tó yé báyìí, mo ní ẹ lè jẹ́ kọ́mọ ìdúró lé. Ọmọ tó bá ti ń wọ 20 years, 21 years, ọmọbìnrin 18 years nílé lákàtà yín, ẹ gbọ́dọ̀ ronú ọjọ́ ọ̀la ọmọ yìí. Ẹ jẹ́ kó bẹ̀rẹ̀ sí

0: ẹ̀kọ́ gíga bí irú fashion design ni èèyàn tó bá fẹ́ kọ́ iṣẹ́ fashion ó ti yàtọ̀ sí ní tàn lọ kọ́ ní ẹ̀bà títì báyìí tó wá jẹ́ pé wọ́n á bí ẹ̀wà ní à ìwọ́de ó mọ fashion ṣùgbọ́n ò lè ran wedding gown ó mọ fashion ó lè ran suit aṣọkùnrin nìkan ló mọ ó mọ tóbìnrin gbogbo ìyẹn ti kú òun bẹ́ẹ̀ báyìí ìjọba ti gbélẹ̀ gẹ́gẹ́ bí course wà á ṣe nd1 nd2 hnd1 hnd2 ẹni a tún wá lọ sí rúùlù ìyẹn nyc tó jẹ́ pé iṣẹ́ aṣọ ló kọ́ so kì í ṣe àwọn aṣọ ẹ̀ títì ta ló ń kọ́ ọ̀rọ̀ fashion ti kú òun bẹ́ẹ̀ àwọn ìyẹn tailor ni wọ́n àwọn fashion designer gangan nǹkan tí iṣẹ́ tí wọ́n máa kọ́ kì í ṣe pé bóyá àkànránṣọ ó ju bẹ́ẹ̀ lọ fashion designer tó bá jókòó kò nílò àti sọ pé òun wọ̀n yàn kó tó mọ irú aṣọ tí ẹni yẹn máa wọ̀ ní tó ń jẹ́ fashion designer nìyẹn ṣé mọ̀ ilé ayé bó ṣe ń lọ òkè sí tó ń gbèrú sí bẹ́ẹ̀ ni oríṣiríṣi ìmọ̀ ló ń jáde so ìjọba ti ṣiṣẹ́ lórí yẹn bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ oúnjẹ sísè àti ní hospitality technology management ní tí ìjọba ń pè nìyẹn iṣẹ́ táwọn yẹn kọ̀ràn gbọjúmọ́ kò ju pé báwo la ṣe ń se oúnjẹ irú oúnjẹ wo là ń sè mo máa ń sọ̀rọ̀ kan fún àwọn òbí tẹ́ mọ̀ pé gbogbo alámọ̀ pé ilé alámàlà kan wà níbí ilé oníyan kan wà ní ọ̀hún ní tí àwọn olóúnjẹ mi ń pa ní ojúmọ́ professor ò pa lóṣù bó ṣe rí nìyẹn irú àwọn yẹn ni ìjọba ti wá wò pé eléyìí ti kó onú tá à ń pè ní iṣẹ́ ọwọ́ tó ń kàn máa gbà lẹ́bàá títì wọ́n ti sọ the course gbogbo eléyìí ló dẹ̀ wà ní Davos Polytechnic ẹlòmíì fẹ́ ṣiṣẹ́ pẹ̀lú àwọn oní iṣẹ́ ààbò irú àwọn báyẹn wọ́n lè ṣe crime management ó wà ní Davos Polytechnic iṣẹ́ tí olóòtú gan wá ń ṣe ìyẹn mascom tó jẹ́ pé iṣẹ́ tí gbogbo ayé wá ń tẹ̀lé ní ìsinmi yẹn
1: ó tún wà bẹ́ẹ̀
0: torí gbogbo èèyàn ní
1: ló fẹ́ sọ̀rọ̀
0: gbogbo èèyàn ló fẹ́ sọ̀rọ̀ ṣe mọ̀ pé ọ̀rọ̀ sì ń ṣọ̀rọ̀ pé à ń sọ̀rọ̀ lórí rédíò
1: ní ọmọ báyìí
0: ọ̀rọ̀ ti wà lórí íńtánẹ́ẹ̀tì gbogbo bí làwọn èèyàn ti ń sọ̀rọ̀ báyìí so gbogbo eléyìí ló wà ní Davos Polytechnic tó jẹ́ pé àwọn ọmọ gbọ́dọ̀ wá ṣe kí ni kọ́ wá darapọ̀ mọ́ wa èèyàn wá ti ṣe WAEC ò ní pépà pé màá bọ̀ ní Davos Polytechnic ò tí ì ṣe WAEC.

0: wa mọ bayi o.
1: Wípé igbá ńlá lọba lọ́dọ̀ àwọn gbọ́mi-gbọ́mi apẹ̀rẹ̀ bàǹbà lọba níbi ẹrù rírù.
0: Tó bá jẹ́ torí ọ̀rọ̀ iléeṣẹ́ tí ń pèsè stationery.
1: Evergreen mà lọ̀gá o, àwọn làgbà.
0: Kọ̀kúọ̀lì tètè.
1: Standard impressive.
0: Affordable and incontestable stationery.
1: Láwọn bíi drawing book.
0: Exercise book.
1: Biro.
0: Pen.
1: Pencil.
0: Diary.
1: Ruler.
0: Calculator.
1: Eraser.
0: A4 paper.
1: Blackboard.
0: Whiteboard.
1: Agogo àti bíbélì pẹ̀lú àwọn laminated and duplicating material.
0: O yẹ ẹsẹ̀ rà léyọléyọ ni.
1: Tàbí méjì mẹ́fà dọ́sídọ́sì pálípálí púpọ̀ púpọ̀ dáínádáíná tàbí tipa tàbí tírélà.
0: Distributor ńlá ni Evergreen fáwọn tó ń pèsè nǹkan wọ̀nyí kárí ayé.
1: Ọ́fíìsì wọn ti kúrò níbi tí wọ́n wà tẹ́lẹ̀ o.
0: Ẹ máa bọ̀ ní 144 Obadeshida Road,
1: opposite Stadium Junction gangan Lápẹ̀.
0: Telephone 081 6531 6655.
1: Ó yẹ ìpín kí n gbọ́.

0: ṣe ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
1: Màámi.
0: Ṣùgbọ́n dúró náà o, ò ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
1: yìí. Hypo kẹ̀.
0: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
2: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
3: Here comes the breaking news.
4: Lọ́jọ́ kẹrìnlélógún oṣù kẹsàn-án ọdún 1927 ọ̀yẹ́là ìmọ́lẹ̀ náà mọ́lẹ̀ rokoṣo àbíọmọ tuntun jòjòló ọmọ náà ológun dúdú ìkàrẹ́ ọlọ́run tó gbè ọmọ yìí máa dàgbà láti di bàbá oníkọ́rẹ́ńsì bàbá túrú ẹ̀wẹ̀ lẹ́yìn ọdún mẹ́rìnlélọ́gọ́rin 74 years tó nítumọ̀ láyé ìyẹn lọ́dún 2001 bàbá ọmọ kílẹ̀ ayé bó dègbò ṣe ẹ mọ́ kú ojú òpó dí àfẹrẹ̀mọ́jú lẹ́nu ṣàǹṣọ̀fọ̀ ó ti wá pé ọdún 25 years lónìí síbẹ̀ bí àná lórí lójú wa bàbá wa ológun dúdú ìkàrẹ́ ọlọ́run tó gbè àwọn ìlànà rere tí ẹ fi ẹsẹ̀ wálé ńlá wa ọmọ ń tọ̀ títí dòní olónìí a ò sì kábàámọ̀ ẹ̀ ojú tí ẹ fi ń ṣọwọ́ ẹ mọ́ fi sùn lọ́run o gbogbo ẹbí ará ọ̀rẹ́ ń lé ń ṣe léde lẹ́yìn bàbá túrú bàbá òní kọ́rẹ́ńsì káre o.
5: ọmọ àjẹkẹrẹ ọmọ atamátàsé ọmọ talisun ń gbé ọkà mẹrìndínlẹ́ yẹn lọ ọmọ ṣé ọmọ tè ọmọ ọmọ tè lérò ọmọ ajíbọba rẹ.
4: má sún olùfẹ́ títí dọjọ́ àjíǹde tí pinya òní símọ̀ bàbá wa ológun dúdú ìkàrẹ́ ọlọ́run tó gbè ọ̀gbẹ́ni délé ọlọ́run tó gbè ló ń kéde lórúkọ gbogbo ẹbí pátá.
6: There is a school in Ondo State.
7: Ọ̀rẹ́ wa, kí ló dé tó forúkún tẹ̀ pa àrùnú?
8: Ọ̀rọ̀ ọjọ́ iwájú àwọn ọmọ mi máa ní. Torí wọ́n gbúdọ̀ ní ìpìlẹ̀ gidi nílé ẹ̀kọ́ tó pọ̀ ju owó. Ó sún mi.
7: Wọ́n jẹ́ kó sún ẹ̀. Tó bá jẹ́ pé tilé ẹ̀kọ́ gidi ni. Ilé ẹ̀kọ́ kan bẹ nípínlẹ̀ Ondo tó fini lọ́kàn balẹ̀. Ìlú Àkúrẹ́ ló wà. Gbogbo àwọn irinṣẹ́ tó lè jẹ́ kọ́ mọ òyege kó soríire ni wọ́n bójú tó dáadáa. Pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ olùkọ́ tó nímọ̀ ìjìnlẹ̀ nínú ẹ̀kọ́ ìjìnlẹ̀ tí ṣe àbójútó ọmọ gẹ́gẹ́ bí ọmọ tiwọn nínú àyíká tó fini lọ́kàn balẹ̀. Adétọ́lá International School ni mo ń sọ. Wọ́n ní kíláàsì jẹ́ ló sinmi. Alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama. Bẹ́ẹ̀ lówó wọn ò sì gbopá rárá. Tipẹ́tipẹ́ ni wọ́n ti ń kọ́ àwọn ọmọ tó ti ń soríire ní gbogbo ẹlẹ́kajẹ̀ka ìlú. Adétọ́lá International School wà ní nọmba 42 Ọ̀sìnlẹ̀kọ́ta Àkúrẹ́ àti 30 and 32 Ọ̀sìnlẹ̀kọ́ta Àkúrẹ́. Wọ́n ní ọkọ̀ fún lílọ bíbú àwọn ọmọ. Ilé gbígbé ń bẹ fáwọn ọmọ. Ètò míì tún wà tọ́mọlé òde láti Mọ́ndé tí ó máa padà sílé wọn lópin ọ̀sẹ̀ pẹ̀lú ààbò tó kójú ọwọ́. Ìforúkọsílẹ̀ ti ń lọ lọ́wọ́. Ẹ pé nọ́mbà yìí 0806-634-5067 tàbí 0806-970-5880.
9: My brother, I hear say Lafarge don't change name.
10: Yes, now.
9: Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC. The name don't change. But now still the same Ogbonge Cement and other building solutions company. Where Ella build Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge them, Cocoa House, National Theater, plus plenty HTRM construction for this week country since 1960.
11: HBM Nigeria, formerly Lafarge.
9: HBM Nigeria PLC, formerly Lafarge Africa PLC. Beyond

0: tí oṣù tó kọjá ni mo ti ra wọn.
1: Olùṣọ́ àgùntàn ẹ̀sùn wa pọ̀.
0: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣọ̀n, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láì sí èlé owó lórí ọjà tó bá dọ̀dọ̀ wà. Download CDK lórí Play Store àti Apple Store.
2: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asunta Catholic Hospital, Ikere Road, Ado-Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
3: CDK, sọ́rí ẹ̀yẹ́, gbẹ̀gbẹ̀ ayé rọrùn. Your Nescafe is not just a drink, it's your

0: Turn up your vibe with the irresistible aroma and rich taste of Nescafé.
1: My coffee, my Nescafé.
2: Make my world my way, yeah.
0: Nescafé.
3: Sade kò ṣe ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
4: Màámi.
3: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
4: yìí. Hypo kẹ̀.
3: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
5: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
6: Say after me. Okay. Millions of naira shall locate us as we take part in the Millo Text and Win promo.
7: Millions of naira shall locate us as we take part in the Millo Text and Win promo.
8: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Millo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Millo.
9: Where did you buy it?
10: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí. A tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀. Bẹ́ẹ̀ sì ni máa jágbọ́ kan ò sí ń bẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní. Ẹ ti máa gbọ́ nípa Seed Care. Èyí ni iṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò. Tá a mọ̀ sí dúkìá, iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ń fi mú kí ayé ó dẹrùn fún ni. Ṣùgbọ́n tá à ń wò wípé bí ilé ayé ṣe rí lóde òní, ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà? Bẹ́ẹ̀ ni, èyí ni ìdáhùn. Ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀n. Lọ́jọ́ òní, àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CD Care. Má fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn aráalé.
11: Ẹ ṣeun olóòtú, ẹ kú òun ní àtàárọ̀. Orúkọ mi ni Okunola Abdulrakeem. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CD Care, CDCARE, application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímúṣẹ, nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò onílé pátápátá tí ó ń wù wá, tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o, a fẹ́ ra fan ni o, AC ni a bọ́ sí ilé ìdáná, a fẹ́ ra gas ni o, pot ni o, microwave, fridge ni a fẹ́ ra, freezer ni o, àti bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣeéṣe mọ̀nàmọ́ná báyìí, ta fẹ́ máa ra bí solar inverter nkankan, a tún tà ní CD Care. A tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra. Ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò, mo fẹ́ ra sewing machine fún èmi, fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá, mo fẹ́ máa fi ṣiṣẹ́. So gbogbo àwọn kan báyìí ló wà lórí CD Care app. Tẹ́ mọ ra, alákọ̀ọ́kọ́ ń bẹ̀, kò sí èlé kankan lórí rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látún wá tà fún yín. Ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pàpàǹbarì ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ. Àǹfààní tí a fún àwọn ẹ̀ ni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá. Tó bá jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni, wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn. Tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CD Care, máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí, wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn. Kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọkan lọ́wọ́, wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o, rárá o. Tí wọ́n yá mo ra mattress lọ́wọ́, mo rò pé ok, mo fẹ́ ra gas cooker, ẹ lè mú, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tẹ́dẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CD Care wà fún ni. Nǹkan tó sọ pé ṣé wọ́n ta mọ́tò? Bẹ́ẹ̀ni. Ṣé wàá rí tó ní mọ́tò dé? Òun ẹ̀ à níyẹn lórí app, nítorí wípé a fáwọn èèyàn láǹfààní pé ẹ lọ wárú mọ́tò tó wù yín. Kẹ wá sọ fún àwa káwọ wa lọ bá yín sanwó. Nítorí a ní ẹ tó bá tara mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó èyí tó jẹ́ 36 months. So tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú, CD Care ó pé ẹni tó sanwó kí oṣù kíní, oṣù kejì, oṣù mẹ́jọ.

0: Awa lẹyin Chicken Republic Jubilee Road Ikari Akoko ni ilu Owo awa ni dojukoju Baptist Church Iyere Owo e ma gbagbe eka wa tun wa lẹyin Chicken Republic Lokiti Pupa ni ilu Ondo awa ni PKM2 Ife Road legbe Valentino Soka Filling Station ni ilu Ondo ni ilu Ado Ekiti awa legbe Chicken Republic Bank Road ni ilu Oye awa ni dojukoju St Peter and Paul Primary School Oye Ekiti
1: ni ilu Akure awa ni Futa Road Oloko Junction atun wa ni Shoprite Shopping Mall Oda Road Akure olule ise wa wa ni alagbaka ni ilu Akure lekunre re laye epe number won yi 08150643082 tabi 08079791679 ile ise Mikmaki Nigeria Limited baba ni wa
2: manager e kaabo pada
3: awon bi te le ri bread o yatora ni agbe owo na ni uso emure otapete otutu rainbow oke dogbon achievers iloro clark quarters iyere gra ipele ogbomo e ma pe ogunride ke mo pe ero bani soro yi 08144478881 ke mo pe bosse gbogbo eyin te ba wa ni idase ibidun ni asolo street aruwa joye ati olubarajo sori ero bani soro yi 07026545423 gbogbo eyin te wa ni ogbese usho front of poly ushuada eyin ogbe St. Catherine, Iyere, ati Emure. Emo pe Pasma, sori ero bani soro yi, 08037880703. Gbogbo eyin te wa ni Ishuada Junction, Ishuada Inside, Oke Ogun. Gbogbo eyin te wa ni agbe Poli, White House, Otapete, Fashawe, Ilane, Idase, Achivas, FMC, Iselu, Ishuada Road, Uka, eyin ogbe Market, Ojana. Epe Awesome God, sori ero bani soro yi, 08037125403, tabi 08108336878. Gbogbo eyin te wa ni agbe Ipele, Ikare Road, Post Office Owo, Oke Dogbon, e ma pe Amadi, sori ero bani soro yi, 08164515965. Ni Oke Ogun, Imade Road, Ipele Achiva Road, Otapete Road. E ma pe iya ajuwon. Sori ero bani soro yi 08113007801. E le pe iya owo sori ero bani soro yi ni gbogbo eyin te wa ni oja ojomo Sipoli Side, Express si Mobi, Ilale si Oke Ogun ati ni gbogbo agbegbe Rainbow Junction. 08032166248. Gbogbo eyin te wa ni agbegbe Ifon Sobe, Molege, Elegbeka, Arimogija, Ikaro, Ijagba, Imoru. E pe Adesun Loye sori ero bani soro yi 08104537503.
2: Manager ohun late kan.
3: E seun gan
2: ni. Ni bayi e je ka wa to koso si ilu Oke Ti Pupa.
3: Nilu Oke Ti Pupa a le pe Divine Mercy sori ero bani soro yi 08034404947. E pe Demtos ni gbogbo eyin te wa ni Igbokoda ori omi e mo pe ero bani soro yi 07031343653. Ni Igbokoda ati Igbonla e pe Demtos 2 sori number yi 08079200340. Gbogbo eyin te wa ni Oniparaga Rubber Estate Omotosho e mo pe Oluwa Femi sori ero bani soro yi 09073323924. Gbogbo eyin te wa ni agbegbe Oke Ti Pupa si Irele si Agadagba si Igodan e mo pe Orilambarin sori ero bani soro yi 08030990834. Gbogbo eyin te wa ni ilu Titun Ikoya e pe Olami Goke sori number yi 08063078793. Bákan náà e tun le pe Iya Abigail ni gbogbo eyin te wa ni Igbokoda ati agbegbe Ori Omi 09134698133. Gbogbo eyin te wa ni agbegbe Irele Kiribo ati awon agbegbe to yika e mo pe Delap V sori ero bani soro yi 08107251455. Ni Oke Ti Pupa Ugbobini Idepe e pe Obele sori number yi 07065276039. Gbogbo eyin te wa ni agbegbe Oke Ti Pupa ati Igbotako e mo pe Anointed sori ero bani soro yi 08051116908. Kamare komo lo si agbegbe Ore ke mo pe Iyore sori ero bani soro yi ni gbogbo eyin te wa ni Ore ati agbegbe re 08067157628.
2: Manager kun lataro e je ki a wa lo silu Ondo tabati eka polowo jade awa to silu Ondo e je nkoja lo si eka polowo ja
4: gbogbo eyan ra Ondo ore ile oluji ile ife mo da keke ati gbogbo agbegbe e ti pon gbe bread o yeto iroyin ayo re o ile ise mic market nigeria limited gbe ara oto agba yanu awo si fila ile ise bread kale silu Ondo obe to ito ijugba nyugba kabiyesi ni awon bread wo londo wa je pelu lato dun to ki to lomi lara to duro tige tige o yato bread ni yen ti abubu tan jumbo size le ri tele ten wi titun yanyanran ti de wa yi o baba baba lo nje o to bi dada fun gbogbo ebi alayo ma je nsoro ju itowo la ma duro be iwo na lo ra ti e o wa lejewo lejewo ni gbogbo size te ba fe titi dori with bread it's joy all the way as McMackin Nigeria Limited open the state of the art ultra modern bakery at Ife Ondo Express Road Ondo City you know it's delicious you know it's big you know it's satisfying and now we bring you more oyato baba baba bread oja na lati je alagbata oyato bread tabi fekurere alaye ti oyato bakery ni titun gbigbona felifeli eko si wa ni Valentino Junction beside Soka filling station Ife Road Ondo tabi ke pe wa sori
5: 08079491676
4: oyato bread baba baba wo
2: kabo pada manager awon bo lati le ri bread wa ni ilu Ondo ati agbegbe
3: ni ilu Ondo ati awon ilu to yi ka ele mo pe Eunice Fola ni gbogbo eyin te ba wa ni oja ati suru lere e mo pe 08060727756 gbogbo eyin te wa ni Yaba garage e mo pe omo tayo si 08060994537 gbogbo eyin te wa ni Ademulegun Akinjagunla Sabo Arigba Bola Oka Garage si ebigbe MMM Catholic e mo pe Afunki sori ero bani soro yi 08038118560 gbogbo eyin te wa ni abigbe Ademulegun si Oluyemi si Akin Folarin si GTB si Akure Garage ni abigbe Ondo si Odo Ayo e pe Betiku sori number yi 08068677977 ni abigbe Ile Oluji ati Akure Garage nbe e mo pe Pasma sori ero bani soro yi 08140466822 ni Akure Garage bakana si ipetu onipanu e le mo pe Damsam sori ero bani soro yi 08089954319 ni gbe Ilesha na ni ipinle Osun e le pe number yi 08130968872 ni agbegbe Olode eti oni ifetedo osu ati ife epe dupe ife sori number yi 07036373878 ni agbegbe Ife Garage Gani Junction ati Ayeyemi epe Busayo sori number yi 08038380061 gbogbo eyin te wa ni Okada Axis e ma pe Victoria sori number yi 08060191025 bakan na ni agbegbe Olode ati agbegbe re e pe Opaleye sori number yi 08038305208 ni Ife Garage Fagun Jolako ati Olugbenga e pe Oji sori number yi 08139391717 ni agbegbe Harmony South City Lipakala e pe Adeyemi sori number yi 08038560249 awon ti won tun je distributor wa tele ba bread o yato lodo won na ni Adeyemo bi pe Leye Grace Opeyemi ati Fifo
2: manager eku atotonu lati ekan
3: esun gan
2: ka ma bo silu Akure awon bo lati le ri bread o yato nilu Akure tabati eka polowo jade
1: oniroyin wa ti de o e ba mi sha alape
6: Lẹ́yìn atotonu gbogbo àwa ewé àti gbogbo àwa ọ̀dọ́ àti àwọn àgbàgbà lọ́kùnrin lóbìnrin tí a ti jẹ gbogbo búrẹ́dì lóríṣiríṣi àwa rí gbangba gbangba pé búrẹ́dì ó yàtọ̀ òun ló gbégbá orókè ọ̀kin lọ́bẹ ẹyẹ olóògbòjò ní babẹ egungun búrẹ́dì ó yàtọ̀ ò lẹ́gbẹ́ nínú gbogbo búrẹ́dì búrẹ́dì tí ń ṣara lóore tí ń mára ají pépé àjẹbọkọ dọ̀wẹ́kẹ̀
7: kò sí oúnjẹ tí ò bá rẹ
6: ọ̀rẹ́ mọ́ínmọ́ín
7: ọ̀rẹ́ ìwà ríro
6: alábàárin ọbẹ̀ ata
7: olùdámọ̀ràn ẹyin àti àkàrà
6: ọkọ àfẹ́sọ́nà ti òyìnbó búrẹ́dì ó yàtọ̀ ó tún lọ lórí gbogbo ohun mímu mímu ẹlẹ́rìn dòdò tí ń ṣara lóore. A wà lẹ́yìn Chicken Republic Jubilee Road Ìkàrí Àkókó ní ìlú Ọ̀wọ̀. A wà ní dojúkojú Baptist Church Ìyẹ̀rẹ́ Ọ̀wọ̀. Ẹ má gbàgbé ẹ̀ka wa tún wà lẹ́yìn Chicken Republic Lọ́kìtì Pupa ní ìlú Ondo. A wà ní BKM2 Ife Road lẹ́gbẹ̀ẹ́ Valentino Soka Filling Station ní ìlú Ondo. Ní ìlú Àkúrẹ́ a wà lẹ́yìn Chicken Republic Lálágbàká. Ní ìlú Adó Èkìtì a wà lẹ́gbẹ̀ẹ́ Chicken Republic Bank Road. Ní ìlú Ọyẹ a wà ní dojúkojú St Peter and Paul Primary School Ọyẹ Èkìtì. Rẹ́díò yàtọ̀ àjẹpọ́nrún láúnjẹ àjẹmáraji pépé àjẹyóbá.
2: Ẹ káàbọ̀ padà mánéjà. Ibo la ti le ri búrẹ́dì oyàtọ̀ nílùú Àkúrẹ́.
3: Nílùú Àkúrẹ́ àti agbègbè rẹ̀ ẹ pé Ìdànrè nílùú Ìdànrè gangan sórí nọ́mbà yìí 08146881143. Ẹ pé Pasma Brother ní agbègbè Alágbàká Ìsìnkàn Ondo Road Ṣàgàrí àti Ìjàpò sórí nọ́mbà yìí 08063278836. Ní agbègbè Alágbàká Síjú Adé Òkè Àró New Town Ìjàpò Plaza Ṣàgàrí àti Ọba Ilé ẹ pé Pastor sórí nọ́mbà yìí 08030704649. Ní agbègbè Powerline Ìjọ̀ka Light and Life Car Wash Falodu Commercial Mother and Child ẹ pé Mommy George sórí nọ́mbà yìí 08104675338. Ní ChopRite Nepa Oluwatuyi Idanre Garage Prayer Center Ìjọ Mímọ́ Òkè Àró Òkè Ọ̀bẹ̀rẹ̀ ẹ pé Pópóọlá sórí nọ́mbà yìí 07034711111. Ní ChopRite bákan náà Ìyọmà Alágbàká Ọ̀dà Road Òkè Jẹ̀bú Edo Lodge Ìgbàtòrò Ìjìgbà Kájọlà Àdípowó Awulẹ̀ àti Iléṣà Garage ẹ pé Success sórí nọ́mbà yìí 08144101982. Ní gbogbo àwọn pópónà káàkiri ní Ọ̀wọ̀ Ìpele àti Ìyẹ̀rẹ́ ẹ pé Mọ́mì Jùwọ́n sórí nọ́mbà yìí 08105795196. Ní gbogbo àwọn pópónà káàkiri bákan náà Express Old Garage Barracks Ondo Road Ìsìnkàn Ìdànrè Garage Ọ̀ṣìnlẹ̀ ẹ pé Olúkáyọ̀dé sórí nọ́mbà yìí 08161647920. Ní Ọ̀dà Town Ẹ̀mí Lọ́rọ̀ Town Unity Estate Ọ̀dà ẹ pé Mọ́mì ní Olúwa sórí nọ́mbà yìí 08034399187. Ní Ìsinigbò Abusoro Estate Alágbàká Ọba Ilé Danjuma ẹ pé Táyé Taiwo sórí nọ́mbà yìí 08166944368. Ní Ondo Road Ajipowo Òkè Àró Aratunsi Gaga Housing Prayer Center ẹ pé Pasma Twins sórí nọ́mbà yìí 08035058596. Ní St Luke Ọ̀ṣìnlẹ̀ St Michael Ìjọmímọ́ Ìjọ̀ka Road Davog Alákùrẹ́ KCM ẹ máa pe Divine sórí nọ́mbà yìí 08035667977. Ní agbègbè Ìgòbà Ìsinigbò Òdùdú Ìjù Ìta Ògbólú One Side ní Ọba Ilé Mọ́mìdára náà ní kẹ́ mọ́ pé Ala Road Òkè Jẹ̀bú Edo Lodge Ṣíjú Adé Wẹ́líwẹ́lí 1 and 2 àti Ọ̀dà Town ẹ pé Mercy sórí nọ́mbà yìí 08064838847. Ní Nepal Ìjọmu Old Garage Ṣàgàrí Onígàrí Ìpínṣà Òkè Odù Ìgòbà Police College ẹ pé Pasma sórí nọ́mbà yìí 08037880703. Ní Ọba Ilé Ọ̀ṣìnlẹ̀ High School Futa South Graceland Ìsọlọ̀ Ìgbàtòrò Road Òkè Jẹ̀bú Ìgòbà àti àwọn agbègbè tó yí wọn ká ẹ pé dúpẹ́ sórí nọ́mbà yìí 08063030383. Ní Ìjàpò Extension Afúnbíowó Estate ẹ pé Ẹ̀ṣọ́ sórí nọ́mbà yìí 08033801354. Ní Òsì Police College àti ìlú Àbóolúwa ẹ pé Mọ́mì Remide sórí nọ́mbà yìí 07013289903. Ọ̀lànrẹ̀wájú 08030836702. Great Grace 08037040798. Glorious 08034733814.

0: yàtọ̀jọ́.
1: Ó yàtọ̀ jáde.
0: Kí lorúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá?
1: Ẹni wá ni làgbọ́ Ọlọ́run.
0: Àmì Ọlọ́run Elédùmarè.
1: Dúpẹ́ ló pe láti fi ta gùn lábẹ́ ìgbìyànú.
0: Jójójó.
1: Báyìí àgbàlagbà.
0: Báwo lẹ ṣe ń gbádùn búrẹ́dì
1: yàtọ̀
0: ní?
1: Ó yàtọ̀, ó ti ládé lórí Adéyìn Olùsíkú mi láéláé.
0: Àmì Ọlọ́run Elédùmarè.
1: Èdè bá kúrò mẹ́tọ̀ bá lọ sí Dóńbò. Erin ọmọ kàkàkàkà. Àdúgbò kan jẹ́ wọ́n ti jẹ́ tán ni.
0: Ẹ dẹ̀ ku ara fẹ́ra ku o. Ti amúnidára nílùú Òmùó.
1: Ó lágbára.
0: A ní rírú ẹ̀ mọ́ ní àpò àwọn tó ń pè wá lágbára lọ́wọ́ Èdùmarè.
1: Bàbá nìyẹn o.
0: Bàbá tó bá jẹ́ pé ẹ̀yin ni kí lẹ máa ṣe.
1: Ọ̀rọ̀ yẹn lágbára gbọ́dọ̀ pa sanra wa o.
0: Ó yá.
1: Ó nítorí tiẹ̀. Ló jẹ́ kó máa gbígbà kinní kan wí.
0: Bẹ́ẹ̀ni, owó dẹ̀ ní owó yẹn lọ.
1: Owó yẹn dẹ̀ ń lọ bí Skoda.
0: Bẹ́ẹ̀ni.
1: Wọ́n dẹ̀ kulukulu bọ̀ díẹ̀. Tó bá di ọjọ́ kan tó bá parẹ́.
0: Ewì ni gbogbo eléyìí tó ń kéyẹ̀. Kó bá jẹ́ pé ìwọ ni.
1: Tó bá jẹ́ pé èmi ni màá sá fún olémi o.
0: Ilé ibo ló ń sá lọ ńgbà tówó ti wà.
1: Nígbà tí mi ò mọ̀ ọ́
0: yẹ́ pé. Irọ́ ló pa jókè. Irọ́ ló pa jókè. Irọ́ ni mo mọ̀ ẹ́ dáadáa, wàá dúró tówó ni. Bá ń gbé sókè lọ́hùn ní abẹ́. Zero 8162519991 àti 0903436492 tí n bá ti gba ìpè kan yìí kí n wá kọjá lọ sẹ́ka polówó ọjà. Ó yàtọ̀ jọ.
2: Ó yàtọ̀ jàre.
0: Ifá bàbá bolẹ̀ sí ló dá yìí.
2: Abimbola Afolabi náà ni kò pé méjì.
0: Bàbá wọn ò mà ní fi ẹlòmíì ṣe ẹ.
2: Amina ya Allah.
0: Ẹ dẹ̀ ku ara fẹ́ra ku o.
2: Ìgbà mo gbọ́rọ̀ yẹn nu rédíò kan. Ó kà mí lára.
0: Amúnidára ni.
2: Àwáyé ìfò sí.
0: Bẹ́ẹ̀ni.
2: Awálé ayé dáadáa, kọ́lọ́n ja padà náà dáadáa.
0: Àmì Ọlọ́run, àmì Ọlọ́run.
2: Bàbá Adélayé rẹ̀ ló, bàbá ti padà náà rọrùn àfàlàáfíà. Àmì. Bàbá bá ya wèrè.
0: Àmì.
2: Àwọn òṣìṣẹ́ ọ̀pẹ ní fọ́nà, mo bá àmàlẹ́rẹ̀ ṣe àlìhámúdùlìláì.
0: Àlìhámúdùlìláì. Kọ́lọ́n
2: tẹ bàbá sáfẹ́rẹ́
0: rere.
2: Àmì
0: Ọlọ́run, àmì
2: o sẹlẹ̀ ẹ̀dẹ́gbẹ́ bóyá pé kinní. Ẹ á máa gbọ́ bí mo fẹ́ sọ o. Ọlọ́run tẹ rí wọn ọba àdánwò ni o.
0: Ọba àdánwò ni.
2: Ọba àdánwò lọ́lọ́run ọba. Ìgbà míì wà fẹ́ pé kádánwò bá fẹ́ dé. Ọlọ́run mú ìdùnnú àti ìbànújẹ́ yóò dákọ̀.
0: Bẹ́ẹ̀ni.
2: Yóò àgbè ṣe ẹlòmíì.
0: Bẹ́ẹ̀ni.
2: Ṣùgbọ́n mi ń bẹ lọ́wọ́ ọba ìdùnnú kọ́lọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ sọ̀rọ̀ pé ìyàwó ẹni gílẹ́yìn ọgbẹ̀ tó máa rìn síyàwó rìn fún.
0: Ayé yín á mà dábà mí.
2: Ìyàwó ni gílẹ́yìn ọgbẹ̀, ìyàwó ló sì máa dójú ẹ̀.
0: Àní nǹkan tó ya arákùnrin lẹ́nu, ó rò pé pàtàwọn bíbejì lọ̀nà là.
2: So ẹjẹ́ akọ́ ti dànù, ẹ bá sọ pé ò lè gbà tàbí òun lè gbà. Orí náà rí ni o. Tí ò
0: bá rí
2: èmi wá bí ọlọ́run ọba irú rẹ̀ ò ní dá sí orí sẹlẹ̀ sàkáàdì mi àtàrà bọ́dọ̀ mọ́ mi.
0: Àmì.
2: Ọlọ́run àlábí lọ́dọ̀ ọlọ́run ọba. Ẹ ṣe pé tó.
0: Ẹ ṣeun, God bless you. Ẹ jẹ́ ń kọjá lọ sẹ́ka polówó ọjà nítorí mi ò ní ọrùn gbèsè. Chicken Republic ẹ̀yin dà lókè lọ́hùn.
3: Saying hello from Chicken Republic, a fast food entity with top-notch service. Come enjoy our tasty fried chicken, roasted chicken, crunchy chicken which tastes like shawarma, chicken salad, and many more. Come pamper your lovely kids with hot dogs, ziggy burger, and lots more. In all our Chicken Republic branches, the kids would also have lots of fun with our state-of-the-art facilities and toys. Let's wow you with our sumptuous and tongue-biting meals such as jollof rice, fried rice, spaghetti, dodo, and lots more. You can also have memorable breakfast at Chicken Republic headquarters in Alagbaka and at our branches Futu Junction, Oloko, Akure Shopping Mall, Adegbola Junction, Okearo, opposite Mother and Child Hospital Junction, Chicken Republic, Oluwatuyi Roundabout, all in Akure, Chicken Republic, Oja Idale, Idori. We also have Chicken Republic at Yaba Road in Ondo, Chicken Republic, Lipakala off Adeyemi Road, Ondo, Chicken Republic, Jubilee Road, Ikare, Chicken Republic, Ikare Road, Akumba, Chicken Republic, Idimu Shasha, opposite Central Mosque, Owo, Chicken Republic, Ikoya Road, Oketipupa, Chicken Chicken Republic, Bank Road, Ado Ekiti. Chicken Republic, Nova Junction, Adebayo Road, Ado Ekiti. Chicken Republic, Odoado, along Federal Poly Road, Ado Ekiti. Chicken Republic, Kurubene Road, Ibokoda. You can also make an order online and get your order delivered at your doorstep. For more inquiries, call 0815-064-3082 or 0807-949-4181. Visit our website, www.makemaking.com.ng. Chicken Republic, tastes more.

0: àti àfipè 08162519991 àti 09034364982 tó bá jẹ́ pé ẹ̀yin ni kí lẹ máa ṣe ta ló wà lójú òpó.
1: Ẹlẹ́kọ̀ ẹ sá.
0: Ó yàtọ̀ jọ.
1: Ó yàtọ̀ jàrí-jàrí.
0: Kí ni orúkọ yín àti ibi tí ẹ ti ń pè mí?
1: Àbáyọ̀mí Oyelesi, Atolókun Arigida Àkókó.
0: Báwo lẹ ṣe ń gbádùn bread? Ó yàtọ̀.
1: Àwọn gbádùn ẹ̀gọ́ ókè ibẹ̀ náà ni mo múra báyìí sí láti lọ ra bàǹbà mi bẹ̀.
0: Ok, eléyìí náà tẹ wá rà lónìí kò ní jẹ́ àjẹmọ́ fún yín bàbá.
1: Àmì àmì Jésù.
0: Tó bá jẹ́ pé ẹ̀yin ni kí lẹ máa ṣe.
1: Olótú kò lè ṣeé ṣe. Oná máa sọ pé wọ́n á ní ìjẹ̀bú kì í jòjú.
0: Ìjẹ̀bú ń jòjú.
1: Bẹ́ẹ̀ni.
0: Kò lè ṣeé ṣe àsáò.
1: Kò lè ṣeé ṣe sẹ́ẹ̀.
0: Kí ni ò lè ṣeé ṣe?
1: Kí ọ̀kan wá gbé ọkùnrin wá sílé mi.
0: Tẹ́ni dẹ̀ ń lówó. Ẹ̀dẹ̀ ní kò lè tẹ́dẹ̀ náwó lọ. Ẹ̀dẹ̀ ní kò lè ṣeé ṣe. Tẹ́dẹ̀ ti ń ṣe. Tẹ́ẹ̀tí náwó lọ. Ẹ̀dẹ̀ ní kò lè ṣeé ṣe. Kò lè ṣeé ṣe. Ìjẹ̀bú ń jòjó.
1: Ọmọ ẹ̀dẹ̀ mà bá wa ṣèwádìí ibi tówó náà ti wá.
0: Bàbá ẹjọ́ lájókòó. Kò lè ṣeé ṣe. Kò lè ṣeé ṣe. Ẹ wo bẹ́ẹ̀ ni 08162519991 àti 09034364982. Ó yàtọ̀ jọ.
2: Ó yàtọ̀ jà pé àdúrà léèrè láti ìlú Ìdánrin.
0: Ìdánrin wò lẹ́rù àfájá wẹ́mẹ̀jì.
2: Tó bá ṣe mi nígbà kóbìnrin ẹ̀ máa lọ ìbùkún ọlọ́run ló mú nílà.
0: Ẹ dúró bàbá, báwo lẹ ṣe ń gbádùn bẹ́ẹ̀dì ó yàtọ̀ nílùú Ìdánrin?
2: Ìbùkún ọlọ́run ló mú nílà.
0: Mo ní báwo lẹ ṣe ń gbádùn bẹ́ẹ̀dì ó yàtọ̀ nílùú Ìdánrin?
2: Bẹ́ẹ̀dì ó yàtọ̀ dùn nílùú Ìdánrin, à ń jẹ́ gidi.
0: Ẹ ṣeun bàbá, ńgbà tẹ́ ẹ ti lówó tí gbogbo ẹ̀ ńgbà tẹ́ ẹ fàǹkárá pa páàsì ilé ìsìmọ́ tí mọ́tò ti pọ̀ lọ tílé ti wà tẹ́ ti ń fi wáìnì tẹ́ ti fi ń

0: káàbọ̀ láti ẹ̀ka àpolówó ọjà. Kò sírú àrà tẹ́níká fi àkàrà òyìnbó dá tí ọlọ́run ọba ò fún wa ṣe nílé iṣẹ́ tiwa. Nọ́mbà tẹ́ ẹ máa fi pé 08162519991 àti 09034364982. Ta ló wà lójú òpó? Ó yàtọ̀ jọ.
1: Ó yàtọ̀ járe.
0: Kí lorúkọ yín àti ibi tí ẹ ti ń pè mí?
1: Orúkọ mi ni Olúwagbemiga Adégbòyẹ̀dá.
0: Láti ibo lẹ ti ń pè wá?
1: Láti ìlú Àkúrẹ́.
0: Báwo lẹ ṣe ń gbádùn búrẹ́dì agbègbè bo lẹ ti ń pè wá gan?
1: Ní ọ̀nà ìdánrẹ́ ló.
0: Báwo lẹ ṣe ń gbádùn búrẹ́dì oyàtọ̀ ń bẹ̀?
1: Mo ti ń jẹ búrẹ́dì oyàtọ̀ láti 2013.
0: Ẹ má parọ́ bàbá láti gbà tẹ́ ti.
1: Ọlọ́run mo fi Ọlọ́run ṣẹlẹ́rì.
0: Mo ní láti gbà tẹ́ ti ńgbà tẹ́ ti ń jẹ́. Kí ló fi yàtọ̀ ju àwọn ẹgbẹ́ ẹ lọ?
1: Ó wà very nourished. Ó wà nourish, ó dẹ̀ wà tasted.
0: God bless you, sir. Bàbá, eléyìí tẹ́ wá ń jẹ yìí kò ní jàjẹmọ fún yín lágbà lọ́wọ́ ìdùnnú. Bàbá, tó bá jẹ́ pé ẹ̀yin ni kí lẹ máa ṣe báyìí o.
1: Ọlọ́run kò kọ́ wa ní mímọ̀ ṣe.
0: Àmì Ọlọ́run Elédùmarè.
1: Ọdẹ mi ò gbà ládùúrà pé kí irú nǹkan bẹ́ẹ̀ kó ṣẹlẹ̀ sí Sàkánì mi.
0: Bẹ́ẹ̀ni.
1: Gbà ládùúrà fún àwọn ọmọ mi gan tẹ́. Torí it is better. Ká tòṣì. Ká lọ sọ́run rere. Dàbí pé ká lówó. Ó jẹ́ jẹ́ pé ìgbẹ̀yìn ẹ̀ tó jẹ́ pé inú iná la máa lọ. Ọdún wọn sọ pé kò ní ṣorí mi tó bá ṣorí ẹ ò ní bẹ dànù. Ṣùgbọ́n dé nípa tìyẹn sà. Má parọ́ fún yín. Nǹkan tó máa mú èmi àtọ́bìnrin náà pé ìyà nìyẹn.
0: Ẹ ṣeun.

0: ẹ ní bẹ́ẹ̀ ẹ mọ̀ pé
1: ó ṣe fún yín náà ni ó fẹ́ yọ yín kó nù ìyá ni
0: bá wo kì í ṣe pé ó fẹ́ yọ mí ó fẹ́ kó mi sínú
1: ọrùn àpáàdì
0: ọrùn àpáàdì títí láíláí nìyẹn sá.
1: Ẹ ṣe gan sá.
0: Ẹ
1: ṣe mi, God bless you, mi God bless you.
0: Amen.
1: Ẹ ètò yìí a máa fi ń kọ́ra wa lọ́gbọ́n, a dẹ̀ máa fi ń ṣera wa níye. Ẹ díẹ̀ ta fi gbé ètò ìkalẹ̀ nìyẹn. Mo dúpẹ́ lọ́gbà àwọn tí ó pè. Mo ń kí mánìjà mi dáadáa, mánìjà Ṣogo ní ìpínlẹ̀ Èkìtì ní Adó lọ́hùn. Ó kù múra tí òkú àná èyí tí a ṣe lọ́sẹ̀ tó ń bọ̀. Mánìjà wa nìyẹn ní Chicken Republic ní Bank Road. Ní Adó Èkìtì bẹ́ẹ̀ ni mo fi àsìkò kí bàbá mi nínú Olúwa prophet doctor S.O.I. no J.P. founder and general overseer revelation of God miracle church mo dúpẹ́ lọ́wọ́ yín bàbá lórí mi àti lórí ètò yìí ogun tẹ́ ẹ ti ṣẹ́ kò ní dà sórí ọmọ yín o kò dẹ̀ ní dà sórí ara yín mo dúpẹ́ o lọ gbogbo ẹ̀yìn tí ẹ̀ ń gbádùn ètò yìí àti gbogbo ẹ̀yìn oníbàárà wa pátápátá lórúkọ gba àwọn lọ́gàá lọ́gàá ilé iṣẹ́ wa mcmackin nigeria limited òní ká dúpẹ́ lọ́wọ́ yín fún ọjà tẹ́ ń bá wa rà àwọn alágbàtà ni o ní chicken republic ni o ní bread ni o ní farm ni o ní kéèkì ni àdúpẹ́ lọ́wọ́ yín odúdá ní ọjọ́ mẹ́jọ la gba àlọ́wọ́ ìlédùmàrè ajibọ́lá bá mi lélẹ̀ ń rèdí wọ́n náà ló ń lé ẹyin lójú olódùmàrè mò ń lọ fún tòní mi ò ní lọ lékú lọ́wọ́ mò ń lọ fún tòní mi ò ní lọ lárùn lọ́wọ́ tó bá lẹ́ni tó ní mi ò ní wá lọ́jọ́ mẹ́jọ ọlọ́run ìlédùmàrè bá mi dirú ọ̀ràn lórí ẹni bẹ́ẹ̀ ó dá ní ọ̀sẹ̀ tó ń bọ̀ bye for now.
2: Àwa ń lọ ó nígbà ò ṣe ká má fi kú yàrá wa ká má bàrún yàrá wa ajibọlá gbàmídélé o olótú ó yàtọ̀ ètò ó yàtọ̀ ń lọ lọ́sẹ̀ yìí ó tún dọ̀ ọjọ́ mẹ́jọ ká má fi kú yàrá.

0: Moki onile moki alejo ani faisan lugba oruko ti emi ni babangana ti gbogba aye ma pe ni baba kerewa alase ati oludari stand action koboko eike ikudie kudie to wa le ma ba iwo lomokunrin ja kan si mi
1: ni iwaju continental guest house nepa nilu akure
0: phone number mi 08164 12 277 lekan si 08164 12 2777
2: Kí la mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo, òun ni à ń pè ní Stand Action Koboko. A ní ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa, kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò, kí ẹṣin ara rẹ kó lè máa gbéra, àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Àìsàn tí ògbóògùn ọlọ́run ò ní fi ṣe wá. Gbogbo nǹkan tí ò bá lè máa ṣe wọ ọlọ́mọ ọkùnrin ń fẹ́ kó o gbìyànjú kó wá bá mi
1: ní iwájú Continental Guest House NEPA nílùú Àkúrẹ́.
0: Phone number mi 08164 12 277
2: Egúnjẹ egún òṣájọ òṣà ògùn tẹ̀mí ò bá mọ̀ èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni bàbá wa a máa dàgbà a máa wọ 90 wọ́n a máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ 40 ọdún ni ẹ ni 50 ọdún ni ẹ ni 100 ọdún ni ẹ ni torí pé ẹṣẹ ara rẹ ò gbéra dáadáa àgbòrè ò lè kàn bí àgbò àbí ẹṣẹ ara ti rẹ kéré ju ọjọ́ orí rẹ lọ ajá afọ rẹ ò lè gbéra dáadáa má fi dẹ́gbula.
1: Mo wà níwájú Continental Guest House NEPA nílùú Àkúrẹ́.
2: Ibẹ̀ ni wà tó mọ ọkùnrin nìkan ni mò ń ṣètọ́jú. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin irú ẹ̀yin ní gbogbo ìgbà oríkèríkè ara ń rọ ni ara ń jẹ ẹ̀jẹ̀ ni àbí omi jí ara rẹ tí wọ́n fi ń bí sọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dágúnlá o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08164 12 277 08164 12 277 Nǹkan kí nǹkan tí ò bá ń ṣe ẹ́ bóyá wọ́n ń ṣe ẹ̀yọ ẹ̀márùn-ún ẹ̀mẹ́fà kí lẹ̀ tó mọ bó ṣe ń ṣe ẹ̀yọ ló ṣe ń momi àbí tí o bá yẹ̀ rẹ̀ ṣe ẹ̀yọ tiẹ̀ a máa ta kapurétọ̀ tí kapurétọ̀ yìí tó bá ti ní ìdọ̀tí ọ̀hún tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀ ó ló máa ń fa kí kapurétọ̀ kó má lè ṣe bó ṣe ń ṣe ibi tó mi ń gbà wọlé omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́ kapurétọ̀ yìí kò ní lè ṣe dáadáa ó dẹ̀ wà nínú iṣu ara ọmọ ọlọ́mọkùnrin iṣu ara kan wà tó ń ṣiṣẹ́ pàtó tí iṣu ara yìí tó bá ti ní ìpèníjà òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́ àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dí wọ́n fẹ́ ṣe gáàtì ẹ nǹkan máa jáde níbi gáàtì ẹ wọ́n máa fọwọ́ tì sínú irú nǹkan báyìí yóò dáa. Kàn sí mi
1: ní iwájú Continental Guest House NEPA nílùú Àkúrẹ́.
2: Ibẹ̀ ni mo wà gbogbo nǹkan kí nǹkan tí ò bá ń ṣe wọlọ́mọ ọkùnrin nínú àgọ́ ara nínú iṣan ara ọlọ́mọ ọkùnrin nìkan ni mò ń pè o gbogbo nǹkan tí nǹkan tí ò bá ń ṣe. Kàn sí mi
0: phone number mi 08164 12 277 08164 12 277
2: Ó máa bá ẹ lára mu tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́ tí o bá wá sí ọ̀dọ̀ wa tí a bá bèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀ a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o ká tó mú ògùn tá máa fún ọ àwa kì í ṣe èyí àwa kì í ṣe ọ̀hún ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni. Tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi bóyá ó wá nítorí ọkọ rẹ̀ òun ni ó ṣe wá ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ṣoṣo òun ni mò ń ṣe.
1: Kàn sí mi ní iwájú Continental Guest House NEPA nílùú Àkúrẹ́.
0: Phone number mi 08164 12 277 lẹ́ẹ̀kan sí 08164 12 277 77
3: ilé iṣẹ́ tó sẹ́ tó ki ó fẹ̀fẹ̀ ó kẹ̀ǹkẹ̀ ó wá sẹ́wẹ́wẹ́ ó dún bí ìlú dòdò létí ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà fm.
4: láti ilé iṣẹ́ rédíò àdàbà fm aago méje tìlú.

0: Adaba 88.9 FM. Àwòrán sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Mo kí a kú iṣẹ́ látàárọ̀ ìròyìn àṣálẹ̀ rẹ̀ láti iléeṣẹ́ rédíò Adaba FM 88.9 Àkúrẹ́ ìlú Laramọ̀kẹ́lá Wàtà tí ń gbóhùn Sátẹ́gùn Fọlájì Oyetayo níròyìn yìí ṣáájú náà. Ẹ gbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ ṣàfilọ́lẹ̀ ìgbìmọ̀ eléyìí tí ó mójútó ètò ayẹyẹ òmìnira ẹlẹ́ẹ̀kẹrìndínláàádọ́rin tí ilẹ̀ yóò pé. Ìgbẹ́jọ́ eléyìí tí mínísítà tẹ́lẹ̀ rí ń jẹ lórí ọ̀rọ̀ pàṣípààyọ̀ àti jagunlójẹra yóò padà lọ́jọ́ ajé. Ẹgbẹ́ òṣèlú Nigeria Democratic Congress nípínlẹ̀ Benue ṣàtìlẹyìn fún sáà kejì Ààrẹ Bọ́lá Tinubu lọ́fíìsì.
2: Ìròyìn kalẹ̀ Adaba 88.9 FM lè ń gbọ́.
1: Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹgbẹ́ òṣèlú All Progressive Congress nípínlẹ̀ Ondo ló ti ń wá gbogbo ọ̀nà báyìí pẹ̀lú ìgbìyànjú láti lè jẹ́ kí àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ fìgbà náà kan sọ̀jà fọwọ́sowọ́pọ̀ ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027 pẹ̀lú àlàkalẹ̀ ètò láti lè jẹ́ kí wọ́n ṣàgbékalẹ̀ ìgbìmọ̀ eléyìí tí ó máa rí sí ìbálájà ní tìbútòrò ìpínlẹ̀ yìí. Ìgbìmọ̀ ẹlẹ́nu mẹ́sàn-án ni ìròyìn jẹ́kọ́yé ni wípé wọ́n ṣàgbékalẹ̀ rẹ̀ ní tìbútòrò àwọn ìjọba ìbílẹ̀ 18 tí ìpínlẹ̀ Ondo kọ́ rọra lójú náà lè jẹ́ kí wọ́n yanjú àwọn gbọ̀ngbọ̀ngbọ̀n tó ń ti áwọ̀ eléyìí tó wà nílẹ̀ lójú náà lè jẹ́ kí ó jẹ́ bí àtìlẹyìn fún ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà lọ́jọ́ iwájú. Alága ẹgbẹ́ òṣèlú APC eléyìí tí wọ́n yàn fún ìgbìmọ̀ pípẹ̀tùsáwọ̀ ọ̀hún bí ìyípo róye ló ṣe lálàyé pé ètò ọ̀hún ló wà lójú náà ti lè jẹ́ kí wọ́n pẹ́ná gbogbo gbọ̀ngbọ̀n ogúnmi ọ̀tẹ̀mí eléyìí tó ń wáyé pápá jùlọ láti lè jẹ́ kí ìṣọ̀kan kan túnbọ̀ wọ̀ láàrin àwọn ọmọ ẹgbẹ́. Ó ṣe lálàyé pé ẹgbẹ́ ọ̀hún ni ó ṣetán báyìí láti lè jẹ́ kó tún fìgbà náà kan sọ̀jà láti yanjú àwọn aáwọ̀ eléyìí tó wà láàrin àwọn ọmọ ẹgbẹ́ náà. Pòròyé wa ṣe lálàyé pé ìgbìmọ̀ ọ̀hún òun ni yóò mú ètò náà lọ sí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ tọ́rọ̀ kan lẹ́sẹ̀ kòkó lójú náà àti lè jẹ́ kí wọ́n mọ bí nǹkan ti ń lọ àti àwọn eléyìí tí ọ̀rọ̀ kan wà nínú rẹ̀ eléyìí tí ó ń bí nínú lójú náà àti lè jẹ́ kí wọ́n yanjú gbogbo ohun tó wà nílẹ̀ báyìí. Nínú ọ̀rọ̀ tiẹ̀ olórí àwọn òṣìṣẹ́ lọ́fíìsì gómìnà ní ìpínlẹ̀ yìí ìyẹn Ṣẹ́gun Ọmọjúwà ló wá rọ àwọn àgbààgbà ọmọ ẹgbẹ́ òṣèlú APC àti ọmọ ẹgbẹ́ òṣèlú ọ̀hún láti ṣàtìlẹyìn fún ètò náà àti wípé ìgbìmọ̀ eléyìí tí wọ́n gbé kalẹ̀ tí ó mọ̀ rí sí ṣíṣe ìbálájà ọ̀hún ni yóò tún jẹ́ kí àgbéǹde tó ń ti àtìlẹyìn tó mọ́yán lórí kó wà ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027 eléyìí tó ń bọ̀ lọ́nà. Bákan náà nínú ọ̀rọ̀ tiẹ̀ alága ìjọba ìbílẹ̀ ní ìjọba ìbílẹ̀ Ìdàrè Smart Ọmọ́tàdéwà lọ́wọ́ pè fún ìṣọ̀kan àti ìfọwọ́sowọ́pọ̀ fún gbogbo àwọn olùdíje nínú ẹgbẹ́ òṣèlú APC. Wàyí o, Ààrẹ Bọ́lá Tinubu ni yóò bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sọ̀rọ̀ tó bá ti di ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún tá a wà nínú ẹ̀ níbi ìjọba àpapọ̀ ti ṣeéṣe múra sílẹ̀ ètò oníbòńkẹ́lẹ̀ kan eléyìí tó wà láti sàmì ayẹyẹ ọdún 1964 tí orílẹ̀-èdè Nàìjíríà ti gba òmìnira. Ìjọba àpapọ̀ ló sì sọ lójú àwọn ìgbìmọ̀ eléyìí tí ó ṣàkóso gbogbo bí nǹkan ó ti ṣe lọ pápá jùlọ nípa ètò eléyìí tó rọ̀ mọ́ ayẹyẹ tọdún tá a wà yìí. Ìgbìmọ̀ ọ̀hún ò ní akọ̀wé ìjọba àpapọ̀ lẹ̀ yìí Sẹ́nitọ̀ George Akume léwájú rẹ̀. Akume ẹni tí akọ̀wé lọ́fíìsì rẹ̀ ìyẹn akọ̀wé ìjọba lọ́fíìsì rẹ̀ ṣojú fún níbi ètò náà ni wọ́n ṣe lálàyé pé àwọn ìgbìmọ̀ ni wọ́n ti sísọ lójú rẹ̀ lásìkò tá a wà yìí. Àwọn òótọ́ tuntun mìíràn ló tún jẹyọ báyìí láti ọ̀dọ̀ ilé-ẹjọ́ lágbàáyé tó fìkàlẹ̀ sí Paris lórí bí wọ́n ti ṣe lálàyé pé ó ń ṣe ní $1,500,000 wọlé sí àsùnwọ̀n tó ń ti ọwọ́ ìyàwó igbákejì ààrẹ ilẹ̀ yìí nígbà kan rí Atiku Abubakar ìyẹn Jennifer Douglas lọ́dún 2003. olùdásílẹ̀ ilé iṣẹ́ tó ń rí sọ̀rọ̀ ìpèsè iná ti Sunrise ìyẹn Leno Adesanya ló sọ fún ilé ẹjọ́ ọ̀hún tó ṣe lálàyé pé wọ́n ṣe ni owó náà wà tó sì wọlé sí àsùnwọ̀n rẹ̀ tó sì jẹ́ bí pàṣípàrọ̀ owó lẹ́yìn sí owó ilé òkèrè ní ìgbà náà lọ́hùn-ún. Ẹ̀wẹ̀ ilé ẹjọ́ ọ̀hún ló wá kọ àbá náà tí wọ́n ṣe lálàyé pé Adesanya ló kọ̀ láti fìdí òótọ́ múlẹ̀ nípa gbogbo àwọn tó rọ̀ mọ́ ọ̀rọ̀ náà àti ṣíṣe pàṣípàrọ̀ owó náà ilé tí wọ́n ṣe lálàyé pé ó bọ́ sọ́wọ́ ìyàwó igbákejì ààrẹ lẹ́yìn nígbà kan rí lọ́wọ́ ìyẹn ìyàwó Atiku tó jẹ́ Jennifer Douglas. Ìròyìn jẹ́ kóyè ni wípé bákan náà ni wọ́n tún bẹnu àtẹ́ lu mínísítà tẹ́lẹ̀ rí fọ́rọ̀ ètò ìdájọ́ nílẹ̀ yìí Abubakar Malami látàrí bóun náà ti ṣe bùkẹ́diwọ́ lórí ọ̀rọ̀ náà. Ẹ̀wẹ̀ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti gbóríyìn fún àjọ AFCC látàrí bí ó ti ṣe ṣe dáadáa bó ti ṣe jáwé olúborí níwájú ilé ẹjọ́ tó ń rí sọ̀rọ̀gbòdìyàn tó bá ṣúyọ lágbàáyé fún orílẹ̀-èdè Nàìjíríà tó sì eléyìí tó mú kí orílẹ̀-èdè Nàìjíríà kó gbégbá jáwé olúborí ẹ̀sùn ẹjọ́ eléyìí tó ṣe àkóónú bí wọ́n ti ṣe ní $6 billion owó tí iná ọba Màmpílà àti èlé tí wọ́n owó tí iná ọba ti Màmpílà tó ti pòórá bí so àti wípé àwọn owó mìíràn eléyìí tó níṣe pẹ̀lú iléeṣẹ́ tó ń pèsè iná ti Sunrise ni ọ̀rọ̀ náà dálé lórí. Agbẹnusọ fún iléeṣẹ́ àjọ AFCC Délé Oyèwálé ló fojú ọ̀rọ̀ lédè nínú àtẹ̀jáde kan eléyìí tó fi léde nílùú Àbújá. Oyèwálé ṣe lálàyé pé ìwádìí eléyìí tí àjọ AFCC gbé kalẹ̀ ló ṣe pàtàkì fún ìjáwé olúborí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tí wọ́n gbé kalẹ̀ ní 17 oṣù kẹsàn-án ọdún tá a wà yìí. Ó ṣe lálàyé wípé ilé ẹjọ́ eléyìí tó ń rí sí ọ̀rọ̀ lágbàáyé lábẹ́ ìṣàkóso ilé ẹjọ́ tó ń gbọ́ nípa ìwà ọ̀daràn lágbàáyé ló da ẹjọ́ náà tó sì dá orílẹ̀-èdè Nàìjíríà láre. Ó fi kún pé wọ́n ṣe ni ilé ẹjọ́ tún tako sísan owó ìtanràn gbàmọ́bìnú tó ń lọ bí $2,400 eléyìí tí iléeṣẹ́ amúnáwá eléyìí tó ń pèsè iná Sunrise ní kí orílẹ̀-èdè Nàìjíríà tó ní kó san. Wáyé o ìgbẹ́jọ́ mínísítà tẹ́lẹ̀ rí fọ́rọ̀ ọgbọ́nú ìmọ̀ sáyẹ́ǹsì àti ìmọ̀ ẹ̀rọ Uche Onnaghi lórí ẹ̀sùn bó ti ṣe ṣe ìpàṣípayọ̀ àti àwọn jìbìtì mìíràn eléyìí tí wọ́n fi kàn án òní yóò máa tẹ̀wájú báyìí tó bá ti di ọjọ́ ajé tí ṣe ọjọ́ 21 oṣù kẹsàn-án ọdún tá a wà yìí níwájú ilé ẹjọ́ gíga àpapọ̀ lẹ́yìn tó fi kalẹ̀ sílùú Àbújá. Uche Onnaghi ẹni tó ti fìgbà kan wà gẹ́gẹ́ bí mínísítà ní orílẹ̀-èdè Nàìjíríà tó sì ṣiṣẹ́ nínú láti oṣù kẹjọ ọdún 2023 títí di oṣù kẹwàá ọdún 2025 eléyìí tó kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ lórí àwọn kùdìẹ̀kudiẹ mìíràn. Àjọ tó ń rí sí àwọn tó bá kówó aráàlú bí kálukálu tó ń ti àjọ ICPC ó ní wọ́n ti fi ẹ̀sùn oníga mẹ́fà kan mínísítà tẹ́lẹ̀ rí ọ̀hún lórí àwọn ẹ̀sùn eléyìí tó ní ṣe pẹ̀lú ìpàṣípàyọ àti ìwà jìbìtì tó ń ti àwọn owó mìíràn eléyìí tí owó náà ń lọ bí $1,125,000. Nàìjí ló ṣe lálàyé pé òun kò jẹ̀bi ẹ̀sùn náà eléyìí tó mú kí wọ́n gba béèlì rẹ̀ tẹ́lẹ̀ látọwọ́ adájọ́ Joyce Abdulmalik ní iye owó tó ń lọ bí $20,000,000 tí wọ́n sì ṣe lálàyé pé ẹjọ́ náà ni yóò tún tẹ̀ síwájú lọ́jọ́ ajé ọjọ́ Monday. Bákan náà ní ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà ló ti ṣàgbékalẹ̀ àwọn ìgbìmọ̀ kan eléyìí tó dúró rè báyìí tí wọ́n bójú wo gbogbo bí nǹkan ti ṣe ń lọ àti tó lòdì mọ́ ikú àwọn awakùsà lọ́nà àìtọ́ eléyìí tó ń lọ bí 137 tó dolóògbé lákàtà àjọ ẹ̀ṣọ́ aláàbò ara ẹni làbòlú ní ìpínlẹ̀ Niger láìpẹ́ yìí. Ìjọba ló ti ṣe lálàyé pé ó ti forúkọ àwọn ẹ̀ṣọ́ aláàbò tọ́rọ̀ kan náà eléyìí tó fòfin dè ní ìbámu pẹ̀lú ikú ọ̀hún ló ti ṣe lálàyé pé àwọn náà oni nkan so lori iku awon eniyan na o se lana pe igbimo oni won ti sagbe kale re ti won si ri daju pe won ni fi gba kan bo kan ninu ati pe won se ni won se iwadi to lorin nipa iku eleyi to pa awon eyan meta din ni ogoji ohun lakata ajo eso alaabo abare labolu nipinle Naija ninu atijade kan le to di bibuwolu latowo minister foro apele nile yi to kita Tunji Ojo lo se lalaye pe igbese on ko seyin bi are Bola Ahmed Tinubu ti se pe fun iwadi to lorin ati wipe won se ni o se lalaye pe ki won sagbe kale awon igbimo kan ile ti o se iwadi lofun to to si won si gbodo ri daju wipe won se ni won ni fi gba kan bo kan ninu iwadi ele ti won ba se bakana lo wa pa lase lati le je kun fofin le gbogbo awon eko eso alaabo eleyi to ba lowo ninu isele na tititi iwadi yo fi pari ile ise ibare ni soro lorilede Nigeria lo ti se daada bayi nipa bo ti se idanileko fun awon eniyan to nlo bi ogorun niye eleyi to ni ipe ni jara nipinle Eko loju ona ti le je kawon na duro re lori lilo ero ayelujara ati sise akole to nti awon eto miran igbesi on ko seyin bi ajo ohun nipinle Eko ti se sagbekale eto na fun awon to ko die ka to fun awon to ni ipenijara ati lati le je kawon na kopa loju na ti le je kun le duro re lori lilo imo ero ayelujara nana awon to kopa nibi eto olojo mejo lo se lana ipe eto na lo je eleyi to duro re tawon si ti ri eko kan tabi elekeji ko ninu eto eleyi to gbera so ni ojo kesan ati ojo kewa o sta wa ninu nipinle Eko lára àwọn tó kópa níbi ètò ọ̀hún ló wá gbóríyìn fún ilé iṣẹ́ ìbáraẹnisọ̀rọ̀ nílẹ̀ yìí látàrí bí wọ́n ti ṣe lọ́nà àìpé ẹ̀kọ́ eléyìí táwọn náà rí kọ́ níbi ètò náà ni ó ti lè jẹ́ kí àwọn náà dúró rẹ báyìí lórí gbogbo bí nǹkan ti ṣe ń lọ pàápàá jùlọ nípa lílo ìmọ̀ ẹ̀rọ ayélujára. Igun kan ninu egbe oselu Nigeria Democratic Congress ni ipinle Benue pàápàá jùlọ ni apa ìlà ọ̀run ìpínlẹ̀ Benue ló ti sàtìlẹyìn fún olùdíje nínú ẹgbẹ́ òṣèlú All Progressive Congress nínú ètò ìdìbò gbogbogbò ọdún 2027 sípò ààrẹ ìyẹn Ahmed Bola Tinubu báyìí tí wọ́n sì ní gbẹngbẹn làwọn dúró tì lẹ́yìn fún sáà kejì rẹ̀ lọ́fíìsì ẹgbẹ́ òun ló tún sàtìlẹyìn fún ẹgbẹ́ kejì kan eléyìí tí àwọn kan kójọpọ̀ ní ìpínlẹ̀ ọ̀hún ìròyìn jẹ́ kóyè ni pé ẹgbẹ́ ọ̀hún eléyìí tí wọ́n kójọpọ̀ ọ̀hún ló jẹ́ ti akọ̀wé ìjọba àpapọ̀ yìí senator George Akume ní ìpínlẹ̀ náà ẹgbẹ́ ọ̀hún ló sọ di mímọ̀ tí wọ́n ṣe lálàyé pé àwọn dúró gbẹngbẹn fún àtúnyàn ààrẹ Bola Ahmed Tinubu àti asòfin kan eléyìí tó ń jáde láti ìlú ọ̀hún ìyẹn senator Moro nínú ètò ìdìbò eléyìí tó ń bọ̀ lọ́jọ́ iwájú. Àjọ eléyìí tó ń rí sí oúnjẹ àti oògùn tó ń kọjá lọ sọ́nà fún àjọ NAFDAC ló ti fìwé díẹ̀ múlẹ̀ pẹ̀lú àbọ̀ròyìn eléyìí tí wọ́n rí gbámú wípé wọ́n ṣe ní àpọ̀jù ọtí líle àti ọ̀pọ̀lọpọ̀ igbó ló wà nínú àgbo eléyìí tó gbẹ̀mí àwọn èèyàn bíi 48 ní ìpínlẹ̀ tá a wà nínú ẹ̀. Àjọ ọ̀hún ló pa bìyàbùdùn ọ̀rọ̀ ọ̀hún tó ṣe lẹ́nà pé àwọn èèyàn méje ọ̀hún ló tún ti fọ́jú báyìí nígbàtí àwọn ènìyàn eléyìí tí wọ́n ti ní onírúurú àìsàn tó ń lọ bíi àwọn èèyàn tó ń lọ bíi 72 ni wọ́n tún ti ṣàkọọ́lẹ̀ pé wọ́n ní onírúfẹ́ àìsàn ní 17 oṣù kẹsàn-án ọdún tí a wà nínú ẹ̀. Àjọ NAFDAC ló fojú ọ̀rọ̀ léde nínú àtẹ̀jáde kan lè tó di ibi buwọ́lù látọwọ́ ọ̀gá àgbà àjọ ọ̀hún ọ̀jọ̀gbọ́n Mojísọ́lá Adéyẹyẹ tó sì lọ́nà pé ọ̀pọ̀ àwọn ènìyàn ní ara wọn ọ̀tún lé báyìí pàápàá jùlọ látàrí ikú eléyìí tó pa àwọn ènìyàn ní ìjọba ìbílẹ̀ Odigbo ní agbègbè ìpínlẹ̀ Ondo lára àwọn ìlú tí làlóríyàn ti ṣẹlẹ̀ láti rí odòlè òkèrè oríta Odigbo Arárọ̀mí Òbù Onípàràgà àti bí àwọn èèyàn tó kú ti ṣe pọ̀ láwọn ìlú bíi Odigbo Gangan àti Arárọ̀mí Òbù. Kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀sun Ibrahim Zungura lo ti fiwe so we dowo sowo si awon eyan papa julo awon iyawo osise ipe so alabo ele to se wipe awon oko won dagbere faye lenu ise iwe so we dowo no lo bi million merin la nera ele to fi fun awon to ro kan en to soju re ni bi ibi ti eto n ti waye ni ile ise olopa to waye ni to wa ni ipinle osun lana ojo juma ni won se lalaye pe eto na lo je ara ona lati le je kun se atileyin fun awon ipo eso alabo ele to ti dagbere fayo ti won se lalaye pe eto na ko seyin ara ona latowo oga agba yin olopa le yi lati mojuto awon ti won ti subu lenu ise zungura lo se lalaye eni to gba adejo awon malebi toro kan lo wa kedun fun bi awon eniyan ti se padanu awon ololufe won lasiko igba ti won sise sin orilede Nigeria be ba se ndarapo mo wa iroyin asalere lati le se radio adaba efe 88.9 akure ilu laramo kinla wata tin gbon sategun ba ba parade e gbo nipa iroyin le okire abala awon amuludun to nti iroyin re daraya e ma yin kuro nbe an pada bo e ku kale.
3: Hello, somebody, shala fi alewa. Chebe mo KK20 Enterprise. Ile ishe ton koni lona agba ado losi eja. Juvenile sati fingalisi to wa LG wa lodo wan fa wan losi eja. Special package leja aro wan yinyan ti wanti preserve lona ti o lalo kwe. Kusiru size tempe lodo wan te ni ba. Adubi ti wanti smoke anwa eja wan mo toni toni kwe lua wan o shishe ti o nidoti. Bakana lele beja tutu lodo wan lo woti o gupa wa lai. KK20 Enterprises tutu la wan adie to wa LG fa wan losi adie. Ose mefa ni wan fin todu a wan adie wan koto di tita gade fa wan olusi. Eworo leyin fera ni abi ma jo eworo elede lomode atagbe to wa healthy wa ni KK20 Enterprises ko wa siru frozen food te fe te oni ba lodo won bo se ran oya erewure adiye abi toki mi wili agent suppliers tu ni KK20 Enterprises fun gbogbo awon olose ateronja e eronja ose olomi leyin fera ni aiza air freshener soda chemicals chemical ta fi ntoju omi organic materials ati bebe lo mo wa ni NTA road oba le ni lu akure fun chemical and foaming material e lo si oja oba nla off oba adeshida road akure tabi ke pe na 0916-229-4888.
4: Welcome to Great Prince International School, Emorele, Owo Road, where excellence knows no bounds. Our commitment to international standards shines through every classroom, and our state-of-the-art facilities create an environment for limitless learning. From day to boarding, we provide a nurturing space for growth, ensuring your child's educational journey is truly exceptional. Admissions are now open into GSS and SS classes at Great Prince. We don't just educate minds, we shape futures. Admission forms are available at the school premises and at Fingerprint Hotel and Suites, Obaile, Akure North. To reward excellence, scholarships are available for the best three students. First position, 100% tuition scholarship. Second position, 75% tuition scholarship. And third position, 50% tuition scholarship. Entrance examination for the 2026-2027 academic session will take place at Great Prince International School, Emorele, Owo Road, beside Computerized VIO Office, Owo Ondo State, Nigeria. Also at Fingerprint Hotel and Suites, Obaile, Akure North, and online. For inquiries, please call 0703-360-6184. Great Prince International School, soaring in excellence.
5: Mo ti bere. Mo le ṣalaye ma pa ni lẹrin lakoko apejọpọ itakuroso ri la mọlẹbi mi. O ti ẹda, o ti gbogbo won ni fẹ si ni mo nse. O na ni ami idanimọ mi ti ṣe Maggi Native Jollof Rice. Itọwo ẹkan lasan, ari kan ko si lẹyin e.
6: Maggi Star ta ṣe latara ẹwa soya, alubosa adu chili ati konofuru.
5: Onje ale ti dele, e ma bo jeje tabi ke ma wa rara.
6: Maggi Star yo so gbogbo nje ta se do.

0: àwòlú sọ̀lú dẹ̀rọ̀ pèsè.
1: Ẹ káàbọ̀ padà fún ìròyìn lákọ̀tún ẹlẹ́kàn sí wa lórí ìtàkùn ayélujára wa www.adaba89.fm tàbí kẹ́dán lóòdù application Adaba FM lórí Google Play Store. Bákan náà ni ẹ lè bá wa dọ́gba lójú àwọn òpó ìbánidọ́rẹ̀ẹ́ wa gbogbo wọ̀nyí www.facebook.com/adabafm88.9 lórí Facebook at Adaba88.9fm lórí Instagram at X wa Adaba FM TV láwà lórí YouTube wa. Bákan náà ni ẹ lè fìrìyìn ṣọwọ́ sí wa ní newsroom at Adaba88.9fm. Ìròyìn tẹ̀síwájú lábala ìròyìn ilé òkèrè wa fún ti àṣálẹ̀ tòní. Agbẹnusọ fún iléeṣẹ́ tó ń rí sọ̀rọ̀ abẹ́lé lórílẹ̀‐èdè Iran ló ti ṣe lálàyé pé gbogbo ọ̀rọ̀ ló ti kò báyìí lójú náà ti lè yanjú àwọn tó rọ̀ mọ́ gbọ́ngbọ̀ngbọ́n nípa ọ̀rọ̀ ìgbọ́ra-ẹni-yé láàrin orílẹ̀-èdè Amẹ́ríkà àti orílẹ̀-èdè Iran lọ́wọ́ ta wà nípa kùbàwọlé eléyìí tí ó ń ṣẹlẹ̀ sí àwọn ènìyàn. Ẹ̀wẹ̀, iléeṣẹ́ ètò ààbò lórílẹ̀-èdè Saudi Arabia ló ti ṣèkìlọ̀ onípàjáwìrì báyìí látàrí bó ti ṣe lálàyé pé àkọlù ilé ìtàn wáyé ní Riyadh àti Al-Khaji láfẹ̀mọ́júmọ́ òní ló ti dá yanpẹ̀yẹnì sílẹ̀ pàápàá jùlọ fún àwọn èèyàn tó wà ní Yemen. Nínú ìròyìn mìíràn, ìròyìn jẹ́ kó yé ni pé ó kéré tán èèyàn mẹ́ta ọmọ orílẹ̀-èdè Palestine níbi tí a ti rí obìnrin àti àwọn èèyàn mìíràn òun ló ti dolóògbé nínú àkọlù orílẹ̀-èdè Israel ṣe ní agbègbè Gaza látàrí ọ̀rọ̀ eléyìí tó ní ṣe pẹ̀lú ogun omi. Nínú ìròyìn àwọn amúlùdùn wa fún ti àṣálẹ̀ tòní, òṣèré orí ìtàgé ọmọ ilẹ̀ yìí Nkechi Blessing Sunday àti ẹni tó ti fìgbà kan jáwé olúborí nínú ìdíje Big Brother Naija Vina ni wọ́n ti ṣètò báyìí láti kojú ara wọn àti láti parí gbọ́ngbọ̀ngbọ̀n níbi wọ́n ti ṣe máa kojú ara wọn nínú ìjà ìṣẹ́ kíkàn láìpẹ́ yìí. Ìròyìn jẹ́ kó yẹn pé iléeṣẹ́ kan ló ti ṣàgbékalẹ̀ láti lè jẹ́ kí àwọn méjèèjì kó fẹ̀sẹ̀ lùsẹ́ tó bá ti di ọjọ́ kìíní oṣù kẹwàá ti ṣe àyájọ́ ọjọ́ òmìnira ilẹ̀ Nàìjíríà níbi ìjà àwọn eléyìí tí yóò wáyé nílùú Èkó. Nkechi ló ti kéde lórí ìtàkùn ayélujára ti Instagram ẹ̀ tó ṣe lálàyé pé òun ti ṣetán báyìí láti kojú Vina ṣáájú ìjà ìṣẹ́ kíkàn ọ̀hún. Ìròyìn jẹ́ kó yé ni pé àwọn méjèèjì ni yóò fi wọ́lúwọ́ gbọ̀ngbọ̀ngbọ̀n láti mọ ẹni tí ó jáwé olúborí láàrin àwọn méjèèjì. Lábala ìròyìn eré ìdárayá wa fún ti àṣálẹ̀ tòní, ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal òun ni wọ́n ti bọ́rẹ́lẹ̀ báyìí nínú ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tí wọ́n gba láì nírọ̀lẹ́ òní nígbàtí ikọ̀ Brighton and Hove Albion fi àmì ayò mẹ́ta tó wo tatata gbẹyẹ àyà ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù náà ní pápá àṣírí ti Brighton and Hove Albion. Pascal Gross òun ló kọ́kọ́ síde fún ipò ẹgbẹ́ agbábọ́ọ̀lù Brighton and Hove Albion kó tó wá di wípé Kalalampos Kostula ó mú góò ẹlẹ́ẹ̀kejì wá kí abala àkọ́kọ́ kó tó parí. Ìgbà tí wọ́n wọlé abala kejì òun ni Chema Andres ló dé ládé ní bí ó sì gba góòlù ẹlẹ́ẹ̀kẹta wọlé fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún, eléyìí tó mú kí wọ́n fi ìyà jẹ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal pẹ̀lú àmì ayò mẹ́ta sí òdo. Èsì ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún òun ló mọ̀ pé débà ìjáwé olúborí eléyìí tí Arsenal ń tẹ̀wájú lórí ẹ̀ láti gbà tí sáàyè ti bẹ̀rẹ̀. Nínú ìfẹsẹ̀wọnsẹ̀ líìgì orílẹ̀-èdè England eléyìí tó tún parí tán yìí, ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Coventry City òun náà ló ti gbẹ̀yà ya ikọ̀ Nottingham Forest nílé Nottingham Forest nínú ìdíje eléyìí tó parí tán yìí. Agbábọ́ọ̀lù Coventry City Da Silva òun lọ́lọ́run lò láti lè jẹ́ kó gba àmì ayò kan dondo fún ikọ̀ Coventry City eléyìí tí Frank Lampard tó ń kó jẹ́ lọ́wọ́ ta wà yìí. Ibi láòrìmọ́ lábala ìròyìn àṣálẹ̀ wa fún ti ìrọ̀lẹ́ tòní láti lè ṣe rédíò Adaba FM 88.9 tá à ń gbọ́n sátẹ́gùn láti lò láràmọ̀kín Fọlájìn Oyetayo ló ní ròyìn yin Sunday Ajiboye ló lò tú ròyìn orun ayọ̀ lásùn iṣẹ́ wa òní dìṣẹ́ láti Odùmarè ó dàrọ̀.

0: ẹkú kalẹ̀ gbogbo òbí abiyamọ gidi tẹ ń gbọ mi àkànṣe ètò nìyí tó jẹ wípé tẹ ẹ bá gbọ tán ẹ padà dúpẹ ni ò pàápàá jùlọ gbogbo ẹyin tẹ ti lọmọ tó ti ṣe wàhálà ẹka àti nẹkọ pẹlú gc tí wọn ò sì rọnà àbáyọ láti wọlé sí yunifásitì kankan ó yá ẹ fìtí balẹ kẹ ẹ gbọrọ tálejò pàtàkì mi yìí fẹ sọ ó yá àlejò mi ẹ bá ń dárúkọ yín fún gbogbo àwọn èèyàn wa kẹ ẹ sì sọ iléeṣẹ eléyìí tẹ ń ṣojú fún.
1: ẹ ṣe gan ni olótùú orúkọ mi ni mrs jemine mo jẹ aṣojú iléèwé st albans university college tó kalẹ̀ sí number 17B ijero street ijapo estate ní àkúrẹ.
0: ilé ẹkọ st albans university tẹ ń sọ yìí kí ni wọn ń fi àwọn ọmọ rọmọlẹ.
1: lákọ̀ọ́kọ́ ná a fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn òbí àti alágbàtọ́ tí wọ́n ní ìgbàgbọ́ nínú wa tí wọ́n sì rán àwọn ọmọ wọn wá sí ilé ẹ̀kọ́ st albans university college. a gbé ilé ẹ̀kọ́ yìí kalẹ̀ fún àwọn ọmọ tí wọ́n ti ṣetán ní ilé ẹ̀kọ́ girama tí wọ́n sì fẹ́ tẹ̀síwájú lọ sí universities. ilé ẹ̀kọ́ st albans university college ń ṣe a level programs bíi cambridge international jupeb àti igmb èyí tí ọmọ lè lò láti lọ sí universities ní 200 level directly.
0: kí wọ́n ní àǹfààní tí ń bẹ nínú àwọn ẹ̀kọ́ mẹ́ta ilé ìtẹ̀ ti dárúkọ wọ̀nyí.
1: ẹ ṣeun lótú ọmọ tó bá ṣetán lọ́dọ̀ wa ní iléèwé st albans university láàrin oṣù mẹ́sàn-án sí mẹ́wàá ní àǹfààní láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní ìpele kejì ní university. ọmọ tí ó bá sì ṣetán lọ́dọ̀ wa ní iléèwé st albans university ní àǹfààní láti ṣe dáadáa ju àwọn akẹgbẹ́ wọn lọ nítorí pé a máa ń fún wọn ní ètò ẹ̀kọ́ tó yanrantí ní iléèwé wa èyí sì máa ń ràn wọn lọ́wọ́ láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní university ní 200 level directly.
0: ẹ ṣeun ó dáa kí wàá ní tíyín fi yàtọ̀ sí tàwọn tó kù.
1: lákọ̀ọ́kọ́ ilé ẹ̀kọ́ st albans jẹ́ iléèwé tí ó gba àṣẹ ìjọba àwọn olùkọ́ tó sì wà ní iléèwé yìí jẹ́ olùkọ́ tí ó dángájíá tí a sì fún àwọn akẹ́kọ̀ọ́ ní ìmọ̀ ẹ̀kọ́ tí ó yè kooro. our teaching and learning method jẹ́ ti ìgbàlódé a dẹ̀ tún wà ní conducive learning environment anybody now facilities fún àwọn akẹ́kọ̀ọ́ tí ó bá wá láti ọ̀nà jíjìn. a máa ń ṣe ìgbáradì fún àwọn akẹ́kọ̀ọ́ wa èyí tí ó máa ń ràn wọ́n lọ́wọ́ láti ṣe dáadáa ju àwọn akẹgbẹ́ wọn lọ nígbà tí wọ́n bá dé university nítorí pé a tún máa ń ran àwọn akẹ́kọ̀ọ́ wa lọ́wọ́ nípa kíkọ́ wọn ní english language mathematics and computer.
0: kí ni àwọn nǹkan àmúyẹ tí ẹni tí ó bá fẹ́ wọlé sí iléèwé tí ó ní ìyẹn entry requirements.
1: ẹni tí ó bá fẹ́ darapọ̀ mọ́ wa ní iléèwé st albans university college máa ń ní 5 O-level credit ní èsì ìdánwò waec tàbí neco.
0: ìbéèrè kan tí ó mọ tawọ́tasẹ̀ inú àwọn èèyàn báyìí ni ti ọ̀rọ̀ owó iléèwé yín ṣé kìí ṣe léyìí tí yóò kan yàn lẹ́gùn ẹ̀yìn.
1: olóòtú owó iléèwé wa ò pọ̀ rárá kò ní kán àwọn òbí ní egun ẹ̀yìn a sì tún bá kí àwọn òbí máa sanwó yìí díẹ̀ díẹ̀.
0: gbogbo ẹni tó bá wá nífẹ̀ẹ́ láti darapọ̀ mọ́ iléèwé yìí ọ̀nà wo ni wọ́n gbà.
1: ọmọ tí ó bá fẹ́ darapọ̀ mọ́ wa ní st albans university college kó wá sí iléèwé wa ní number 17B
2: ijero street ijapo estate ní àkúrẹ́. tí ẹ bá ti wọlé láti òkèjẹ̀bú gate ẹ kàn rọra rìn díẹ̀ sísàlẹ̀ tàbí kí ẹ drive down wá sísàlẹ̀ ẹ ó rí second turning ní apá òsì kí ẹ yà síbẹ̀ tí ẹ bá ti débẹ̀ ẹ ó rí pátákó ajíwe wa tó wà níbẹ̀ tó ń tọ́ka sí iléèwé st albans university college ní ijero street
1: number 17B. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí ìbéèrè ẹ lè pe àwọn nọ́mbà wọ̀nyí 0703398 8200 lẹ́ẹ̀kan sí 0703398 8200 tàbí
2: 0703006392.
0: ó dáa kí n tó yọ̀ǹda yín kí ni àmọ̀ràn yín fún gbogbo àwọn òbí àtàlágbàtọ́ pẹ̀lú àwọn ọmọ iléèwé gan pàápàá tí wọ́n wà nílé tí wọ́n sì ń wọ̀nà láti wọlé sí university.
1: àmọ̀ràn mi fún àwọn òbí àti alágbàtọ́ ni wípé kí wọ́n má jẹ́ kí àwọn ọmọ wọn dúró sílé máa fi àkókò ṣòfò di ìgbà tí èsì ìjáàbù wọn máa dára ẹ jẹ́ kí wọ́n wá sọ́dọ̀ wa ní iléèwé st albans university college láti wá ṣe ẹ̀kọ́ A level èyí tí ó máa fún wọn ní àǹfààní láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní university tí ó bá wù wọn láti ṣe course tí ó bá wù wọn lọ́kàn. láàrin oṣù mẹ́wàá péré ni wọ́n fi ṣe ẹ̀kọ́ A level program yìí ní st albans university tí wọ́n bá dẹ̀ ti ṣe tán wọ́n á lò láti wọlé sí university èyíkéyìí tó bá wù wọn láti lọ ṣe course tó bá wù wọn ní 200 level.
0: tó bó ti jẹ́ òun lẹ ti gbọ́ yẹn o láti iléèwé st albans university college matthew adekunle oladijiloko mi tẹ́ ń pè

ẹ̀ka àbọ̀padà. 091-60-62-62-53 ohun gangan náà lọ́já sí ilé-iṣẹ́ tó ń ṣe gbogbo 24/7 Abamijọ. 091-60-62-62-53 ọ̀gá gbọ̀gbọ̀n ní kan lọ́rọ̀ ẹ kò sí wàhálà. Gbogbo ẹ̀yin dẹ́yìn fi á ṣe yẹ̀yẹ́ kò sí wàhálà ọ wá kàn yín náà padà. Ó débó olúgbọ́ mú mọ́ra ìbò débó arẹ̀zà mú mọ́ra ó kẹ́ náà. Láwọn jẹ́sì náà ti jẹ́ tiẹ́ ó kú máa ń yù lọ́la àwọn tí wọ́n gbà á báwọn tí wọ́n yù náà wọ́n á gbẹ́ ẹ máa bọ̀ wá sáré náà lọ́la. Kò sí wàhálà àwọn náà agbára náà lọ́la náà. Okay.

0: si ojo bole. 0816251991 0816251991. Eja wen to ko wa nbe no. Hello, ka lele o. Hello.
1: Hey.
0: Hello, e ti wa nbe?
1: Ha.
0: Wọ́n láwọn ò sí ń bẹ̀ ń tiyan. Ẹ já wẹ lómi. Ẹ̀lú ẹ̀ ká lẹ́ o. Ó kọ yín bẹ tí ń pè wá. Kí lẹ pè é? Ó yá kí ló ṣẹlẹ̀ gángan wà ń gbọ́ yìn.
2: Ó wọ̀n ṣẹlẹ̀ lónìí mọ̀
0: ni. Ó yá kí ló ṣẹlẹ̀ já mi sí.
2: Mo ń sin adìẹ ni o.
0: Ẹ ń sin adìẹ.
2: Mo ń sin ni mo máa mọ búyàn, mo mọ búyàn láwọn adìẹ yẹn ni. Wọ́n gbọ́ àti mo wá pẹ́ ilé ìdẹ́bù wá dí kí kó àwọn adìẹ yẹn kí lọ tà ní ọjà.
0: Ok.
2: Àjẹ̀bí bá sẹ́rẹ̀ ni ó bá ní pa ìwò. Kí mọ́ kọ́ ọmọ lọ gbà o. Kí mọ́ kọ́ ọmọ lọ da gbogbo àwọn tí ń bùn. O ní kí mọ́ lọ bu o. Mo bá ká díẹ̀ mo bá kó sínú òkùnkùn mo bá gun ọ̀kadà. Pàtí máa fi dé sábó. Ọ̀rẹ́ nínú ọjà. Ìyá díẹ̀ ni ó ti dé ọjà. Bó ṣe mọ́ ọmọ bó ṣe fún gbogbo ọmọ rẹ̀ bó ṣe gbà lọ́wọ́ mi.
0: Lọ bá gba gbogbo ẹ̀.
2: Àwọn
0: ọmọ náà ń dún sí oṣí oyé o bá yá kí tẹ́lẹ̀ gbọ́ sí oṣù o. Hello. Hello ẹ̀ káàlẹ́ o.
3: Fún mi ti wo ti wo.
0: Hello ẹ̀ káàlẹ́.
4: Hello.
0: Ọyà ń gbọ́ yín o kọ yín bọ́ ẹ ti ń pè.
4: Ọlọ́run mọ̀ láti òfòsùn.
0: Ọyà ń gbọ́ yín láti òfòsùn.
4: Ó mà ṣẹlẹ̀ ni o.
0: Kí ló ṣẹlẹ̀?
4: Kàyéfì ńlá ni. Ṣẹ̀rí à ń lọ ọjọ́ kan. A ti rí àgùntàn ni. A ṣe rí àgùntàn yẹn kó ṣe di pé ó jẹ iṣu tó ṣe jẹ súnmọ́ ìṣílẹ̀ nínú ìjò jáde. La bá gbé rán.
0: Káyì. Ẹ bá sá lọ. Ẹ pẹ̀lẹ́ sà. Wọ́n àparọ́ náà. Àbí tójú wọn bá rí kọ́ náà sọ ni. Hello.
5: Ẹ mà káàlẹ́.
0: Ẹ káàlẹ́ sà.
5: Ẹ mà fún ètò.
0: Ẹ ṣeun o.
5: Abimbola Folabini Bolex láti ọ̀rẹ́.
0: Bolex látọ̀ rẹ̀.
5: Bẹ́ẹ̀ ni bàbá.
0: Kí ló ṣẹlẹ̀ gángan?
5: Mo lọ sí oko dádìdádì mi.
0: Ok.
5: Bọ́ apá dádìdádì mi lóko.
0: Ti grandpapa.
5: Grandpa yes grandpa. Kí ló wà á ṣẹlẹ̀?
0: Nígbà
5: wa ń bó ọkọ̀ tá a ń sìnkú ọkọ̀ lórí fífi. Mi lò. Bátìrì ṣe àlùmọ́ irú àdàdà wo inú gbóyè.
0: Bátìrì lò.
5: Àwọn òyìnbó kan tẹ̀wà ní fàmẹ́ẹ̀tì tẹ́wà kùsà. Ẹ má jẹ́ ń dákọ̀ọ́ kó má dàbẹ̀ fún yóò ẹ fáfi kó má lọ àrẹ́sì àwọn òyìnbó lóyìnbó. Òyìnbó yàrá sọ òyìnbó sánàdẹ̀ ni. Ó ní tí ò yá wà nàìjíríà nù pé àtìrí kan wà sáàtì kan láti ẹjọ́ yìí. Ètò tùfẹ́ lónìí. Mo ní kí ni òyìnbó. Ó dàbí ṣe ṣàṣàṣàṣàṣàṣàṣàṣàṣàṣàṣà. Kí ni ìtumọ̀ yìí?
0: Kí ni?
5: Ó wá ṣe lápẹrẹ fún mi pé tí n bá ti ṣe bá ti yẹ máa wé bá sọ. A ti bọ́ nù náà ṣu tí.
0: Inú ọṣù tẹ̀ ń dá.
5: Ó sàdí kakurẹ̀. Mo sàdí pé ṣàṣàṣàṣàṣàṣàṣàṣàṣà. Ó tọ́ sọ mo sàṣẹ sẹ́nu ẹ̀wò kí má sọ. Gbàtí ìyọ̀bá fi sí. 100%.
0: Ó ti gbóná ó ti chájì. Káyì.
5: Ẹ máa sí bọ́ nù náà.
0: Bólẹ́ẹ̀sì. Bólẹ́ẹ̀sì. Ẹ̀gbọ́n tí tó ń sọ ti ń kó ni. Ṣìngúngán ṣàṣùà. Ó ní mú aṣọ kó o fi sínú aṣọ.
3: Àbá o.
0: Kó o mú bátìrì fi sínú aṣọ.
3: Mo ti wo. Bá mi ni gọ̀gọ̀. Bá o.
0: Ẹ pẹ̀lẹ́ ẹ wá ṣe ẹsẹ̀ bátìrì bí ẹ ń ṣe sùn. Hello.
6: Hello.
0: Ẹ káàlẹ́ sà.
6: Káàlẹ́ o, ọ̀pẹ Yemí Jọ̀ọ́dá.
0: Yes sir.
6: Òkùnkùn mọ̀pọ̀ rẹ̀ lèmi àṣẹ.
0: Bẹ́ẹ̀ni.
6: Òjò tó rọ̀ lé ni òjò rẹ̀ rọ̀ gidi gan ni o.
0: Ó rọ̀ dọ́dọ̀ yín.
6: Gidi gan lọ́nà àkùngbá.
0: Káyì.
6: Wọ́n dẹ̀ ń ṣe títì lọ́nà àkùngbá.
0: Ok.
6: Mo dẹ̀ kó gbogbo àwọn èèyàn wá sínú coastal bus. Bá a ṣe dé báyìí ọ̀nà ọkọ̀ bẹ̀rẹ̀ sí yọ̀ ni.
0: Ó bá bẹ̀rẹ̀ sí yọ̀. Káyì.
6: Bí mo kàn ṣe ò bá àlá ṣe fẹ́ ṣe wọ́n dẹ̀ ti dáná níbi tá a fẹ́ lọ ṣe mo kàn ṣe sọ̀kalẹ̀ mo kàn gbé coastal bus ní séjìká ni.
0: Ẹ kàn gbé séjìká.
6: Mo kàn gbé séjìká mo kàn fi lè kọjá gbogbo àwọn àwọn tó wà ní bọ́ọ̀sì wa ń bolè.
0: Bí ẹni gbégi tíìkì.
6: Mo kàn gbé séjìká ni mo
0: kàn
6: gbé kọjá fèdèkejì ni bọ́ọ̀kọ̀ṣe lọ jẹyán. Gbígbà tí mo bá débi tá a fẹ́ lọ jẹyán gbogbo ọkọ bẹ si donate eran siwaju mi ni
0: kai
6: mo tọ mba lataro pe ko le wa ba mi je nbe
0: ki wa ba nje ran nu eran tan tan donate fun yin e pele sa eyin gbe ọkọ costa e gbe awon eyan awon ero wa nu ọkọ yen o e gbe mo ro
3: mo gbe fun yin o
0: emi gan gbe fun yin
1: hello
0: hello e kale o
1: e kale o
0: yes sir. Ah, otija, otija. 0816251 9991. Eja wa elomi to wa nbe. Hello, e ka le o. Hello. Eh, o na to ti ja. Hello.
7: Hello sir.
0: E ka le o.
7: E ka le baba.
0: E seun o.
7: Lati Edo si.
0: Lati Edo.
7: To e sir.
0: Oya n gbo yin, o ko yin.
7: Oriko mi na dole ko lati Edo si.
0: Oya n gbo yin.
7: Lodi ni o. Mo je la bilu. Mo ba la gbe ki to ba yo sona.

0: ọkọ òkì.
1: Èèyàn gbọ́dọ̀ ní irú ẹ̀gọ́ máa kọ́ ọmọ kọ́yàn mọ́ gbé fún.
0: O ti wo ọgbà gbà mí ni.
1: Hello.
2: Hello.
1: Ẹ kalẹ̀ o.
2: Ẹ kalẹ̀ sà.
1: Ẹ ṣeun.
2: Yẹ sà.
1: O kọ yín rẹ ti ń pè.
2: Táyé láti ìlú Kàrẹ́. Ó máa ṣẹlẹ̀ léni ni òlọ́nà Àkùngbá ni.
1: Ok.
2: So agbégi ló fẹ́ padà.
1: Agbégi fẹ́ padà.
2: Bẹ́ẹ̀ ni lọ́nà Àkùngbá.
1: Ọ̀nà ń yọ.
2: Ọ̀nà ń yọ.
1: Kai.
2: So wọn wá rí nǹkan fi ṣọ́ọ̀kì ẹ̀. Ṣé wá rí tomato táwọn Hausa máa ń kó sínú basket yẹn? Wọ́n kàn ṣe wá ẹyọ mẹ́rin nìyẹn, wọ́n bá fi sí táyà mẹ́rin.
1: Ẹyọ mẹ́rin, wọ́n fi kọ̀ọ̀kan há bi táyà.
2: Bẹ́ẹ̀ ni
1: tomato. Ìgbà tí òṣòkúta àti igi.
2: Kò sókúta àti igi.
1: Wọ́n
2: fi kọ́
1: ọ̀kẹ́. Kai.
2: Mi ò parọ́
1: o. Bọ́mọ ẹ ṣe parọ́. Ṣebélé eléyìí tó ti pọ́n ná lò gan.
2: Eléyìí tó pọ́n ni.
1: Tọ́tán. Mọ̀ pé eléyìí tó pọ́n ló lè ṣiṣẹ́.
2: Agbégi yẹn ni ìwé ẹ̀ wá fi ewúrẹ́ tó lọ.
1: Lọ́wọ́ fi ewúrẹ́ tó ọ̀tán.
2: Òun ló fi ewúrẹ́ tó ẹ̀ lọ.
1: So ẹjọ́ wà ń bẹ̀ ni.
2: Ajọ́ wà ń bẹ̀ ni.
1: Ayé o.
2: Bẹ́ẹ̀ni.
1: Ọ̀rọ̀ ẹnìkan ní mọ jẹ́rọ́. Wọ́n lẹ́lẹ́rìí.
0: Wọ́n kọ òkì. Bàbá o. Ṣé màlúù mi tiwo tiwo? Ọgbà gbà mí ni gọ̀gọ̀.
1: Kai.
0: Bàbá o.
1: Wọ́n fi tomato, wọ́n fi ṣọ́ọ̀kì agbégi. Àwọn atún fi wúrẹ́, wọ́n fi tó ẹ̀. Ọ̀tán. Hello, ẹ kalẹ̀ o. Ó láwọn sàánú yín. 08162549991. Hello, ẹ kalẹ̀ o.
2: Kalẹ̀ sà.
1: Yẹ sà.
2: Láti ọkà àkókò ni
1: sà. Láti ọkà àkókò, ó kọ yín.
2: Joseph láti ọkà àkókò.
1: Joseph láti ọkà àkókò. Joseph ò kí ń parọ́ o.
2: Mi ò kí ń parọ́
1: lọ. Torí Joseph tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ò kí ń parọ́. Ọ̀ya. Hello. Mi gbọ́ yín dáadáa mọ́ o. Hello.
2: Mo jẹ́
1: ọ̀sà. Ọ̀ya ń gbọ́ báyìí. Tẹ ẹ bá láǹfààní ẹ pé a padà, ojú òpó òun rí bákan. Oríba kan 08162549991. Ẹlòmíì ti wà ń bẹ̀. Ẹ̀lú ẹ̀ka alẹ́ o.
3: Ẹ̀lú.
1: Ẹ̀lú ẹ̀ka alẹ́ sà.
3: Ẹ̀lú.
1: Ẹ ṣeun. À ń gbọ́ yín. À ń gbọ́ yín. Ọ̀ya ẹja tún wẹ ẹlòmíì. Ẹ̀lú.
4: Ẹ̀mẹ̀ka alẹ́ sà.
1: Ẹ ṣeun o.
4: Ẹ̀màní wálẹ̀.
1: Jógẹ́.
4: Bá a gbẹ́rẹ́ gbà.
1: Ọ̀ya kí ló ń ṣẹlẹ̀ gángan?
4: Ẹ gbé mi kì í parọ́.
1: Mọ mú lẹ̀ ni ẹ pa.
4: Ìgbà tọrẹ mi máa ní.
1: Alámùúlẹ̀.
4: Àti wá ń lọ nìyẹn, wá ń lo oko. Àwa déjọ́sìn oko rí gangan.
1: Ìtọ̀nà
4: wa bà.
1: Ok.
4: Mo ti wá rí igi kan lánàá, igi yẹn wá dá dìnà. Mo ti ní àgbàgbà lánàá.
1: Àgbàbí lánàá, igi ò sí ń bẹ.
4: Kí ló wá ṣẹlẹ̀? Ó lòun dẹ̀ máa dá ní báyẹn. Ó ní kí wàdà mi. Mo ní kò sí àdálọ́wọ́ mi ṣùgbọ́n mo ní sísọ̀
1: sísọ̀sì
4: tó fi bí aṣọ.
1: Ok.
4: Mo ní kíbi tí mo fi jí àpótá gbé kọ́ka rẹ̀. Ó ṣe lè jẹ́ mo ní jẹ́ kí n tíra ẹ̀ wo. Mo ti wá sísọ̀sì nìyẹn o.
1: Lẹ bá bẹ̀rẹ̀ fi sísọ̀sì gégi. Lẹ bá fi rẹ.
4: Mo gẹjọ.
1: Kai. Kai.
4: Ẹ pẹ̀lẹ́.
1: Sísọ̀sì lẹ́yìn fi gégi. Ọlọ́run á wà pẹ̀lú yín o. Èmi gan-an Ọlọ́run á wà pẹ̀lú yín. Hello.
5: Hello.
1: Ẹ kalẹ̀ o.
5: Ẹ mà kalẹ̀.
1: Ẹ mà ṣeun.
5: Olóyè Balẹ́mọ láti ìlú Ìkọ̀lé.
1: Olóyè Balẹ́mọ láti Ìkọ̀lé.
5: Ẹ̀gálè.
1: Kí ló ń ṣẹlẹ̀ bàbá?
5: Patí tí mo lọ lé ní màá ni.
1: Ẹ lọ patí.
5: Patí yẹn ogúrú fi gan.
1: Kai.
5: Bí patí ṣe ń lọ. Wọ́n á sáfù wa ní tékèwé.
1: Ok. Odidi
5: màálù kọ̀ọ̀kan.
1: Ná fi sínú tékèwé kọ̀ọ̀kan.
5: Mi ò parọ́.
1: Kai.
5: Òótọ́ ni mo máa ń pa.
1: Wọ́n fi odidi màálùú kọ̀ọ̀kan sínú tékèwé kọ̀ọ̀kan.
5: Bó ṣe wà nìyẹn.
1: Jọ̀lọ́ náà fi sí àbí.
5: Jọ̀lọ́ fry.
1: Jọ̀lọ́. Ọlágbára. Kọ́lá wọn sàánú mi. Hello.
6: Ẹ̀ka
1: Alẹ́sà.
6: Orúkọ mi Michael láti Ìjọ̀kà.
1: Michael láti Ìjọ̀kà. Kí ló ṣẹlẹ̀ gángan ọ̀gbẹ́ni Michael?

0: lọ sọ òní gangan lọ sẹlẹ ṣé kìí ṣe ìgbà tó jò ń rọ yẹn ká ìgbòjò rọ ni.
1: Òṣìṣẹ́ yẹn ti wá mú mi wá wò pé ibo ni mo lè dúró sí o. Mo ti lọ sórí transformer nìyẹn. Mo ti lọ sùn síbẹ̀ nìyẹn.
0: Ẹ lọ dúró sórí trans what?
1: Mo ti lọ sùn síbẹ̀ nìyẹn.
0: Ẹ wò pé ibẹ̀ yẹn máa gbóná. Ibẹ̀ yẹn gbóná tiẹ̀.
1: Orí transformer gangan ni mo dúró sí o.
0: Ó náà mo sọ ó gbóná.
1: Ibẹ̀ yẹn wá gbóná. Mo ti tiẹ̀ ti lọ lára mi.
0: Òtútù kan lọ ni. Ẹ̀yin òtútù mẹ́yin ẹ̀yin lórí transformer ẹ lọ wá ooru láìsẹ̀ tó fi sópẹ̀ fún níjẹjọ. Hello hello ẹ kaalẹ o.
2: Ẹ mà kúrò lẹ.
0: Ẹ ṣeun o.
2: Ó mà ṣẹlẹ̀.
0: Kí ló ṣẹlẹ̀?
2: Mo mà lọ kí ọ̀rẹ́ mi o.
0: Ẹ lọ kí ọ̀rẹ́ yín.
2: Nígbà tí mo débẹ̀.
0: Hmm.
2: Mo wá rí pé ìgànnà ilé wọn ń lanu ní apá kan.
0: Ó ń da omi lápá kan.
2: Ó lanu.
0: Kai.
2: Ó fẹ́ ya lulẹ̀.
0: Hmm.
2: Mo bá bèrè lọ́wọ́ ẹ̀ mo ní ṣẹ́tí lọ́wọ́ wá bí. Ó ló wà mo ní kó lọ bá mi lọ bẹ̀rẹ̀ kan wá ọbẹ̀ tí wọ́n fi ránṣọ.
0: Kai.
2: Mo máa mú gànnà mo máa rọ.
0: Lẹ bá mú gànnà tó ti lanu lẹ bá bẹ̀rẹ̀ sí rán. Pẹ̀lú òwú.
2: Mo ń sọ fún yín gbogbo àwọn tí ilé wọn ti gbé wọn níbẹ̀ gbogbo ọ̀dẹ̀ sí sàbọ̀lẹ̀ ọ̀dọ̀ mi.
0: Kai. Pé ẹ dákun ẹ bá wa rán.
2: Bó bá ti dọgbẹ́ mẹ́jọ mo ní màá tún wá bá wọn.
0: Kí ló kọ yín?
2: Bọ́lá Ọlájúgba.
0: Bọ́lá the tailor. Ẹ̀yin ràn nǹkan. Ẹ máa ràn.
3: Ọlọ́wọ́ wà pẹ̀lú yí o. Ọlọ́wọ́ wà pẹ̀lú yí o.
0: Hello. Ẹlẹ́ kalẹ́ o.
4: Ẹlẹ́ kalẹ́ dà.
0: Yes sir.
4: Orúkọ mi ni Bọ́lájí láti kàrẹ́.
0: Bọ́lájí láti kàrẹ́.
4: Bẹ́ẹ̀ni sà.
0: Kí ló ń ṣẹlẹ̀ gángan?
4: À ó bá dàbí lẹ́nu orí kọ́kọ́ ló bá ṣẹlẹ̀ láti yẹ mi gan-an ni.
0: Ẹ ẹ.
4: Láti fọ́fọ́ yẹ tí mo ń fi mi lé. Lọ́ bá sọ fún mi pé àwọn fẹ́ tíráàbù.
0: Ẹ sọ.
4: Ọláwọ̀ fẹ́ tíráàbù lọ ilé ìdílé.
0: Ẹ ẹ.
4: Bí bọ́kọ̀ yẹn ń sọpá ní ẹ̀ tó ó yá jẹ́ ká máa lọ. Kọjú bí wọ́n bá gbàrá kan ṣe ń kọjá bó ṣe ṣe ń rọ̀ bó lè gbẹ́ sínú ẹni yẹn.
0: Kai. Lọ bá gbé wọn.
4: Ó gbé wọn dídé ìdìbò.
0: Àgbàrá ló gbé wọn lọ.
4: Bẹ́ẹ̀ ni wọ́n ti wà lọ́dọ̀ wọ́n làwọn oníwọ̀ pẹ́ẹ́pẹ́ẹ́ni wọ́n ní wọ́n ní ṣe wọ́n ní òde làwọn máa bá lọ.
0: Kai. Orí omi náà gbà wọ́n hàn gborí afẹ́fẹ́. Ẹ pẹ̀ lẹ́sà. Ọlọ́wọ́ sàánú yín o. Ẹ jẹ́ ń dókè lọ́ọ̀ mò ń bọ̀ ẹ kú kalẹ̀.
5: Alàgbà ṣìlóró. Kí ló ṣàlùkùkù rẹ tó fi ń gba pàpàpà? Mo lọ lẹ́ẹ̀kan mo tún padà bá oníbí.
6: O máa wò mí. Àánú òde yìí. Wọ́n bá mi sọ́kẹ́tà ń ṣe. Ránṣẹ́ sí mi láti ìlú Èkó. Àbọ̀wárí. Òun náà ló tún ti jáyé o.
5: Èkó wẹ̀. Ṣé ìwọ ò tí ì gbọ́ nípa Aláró Motorcycle Spare Parts? Níbi tí wọ́n ti ń ta ojúlówó oríṣiríṣi spare parts ni. Bí wọ́n ṣe ń tà á lẹ́yẹyọ ni wọ́n tún tà á lójú pálí fún àwọn alára àtúntà.
6: Alárókè.
5: Bẹ́ẹ̀ ni Aláró kò sí irú spare parts tí o bá ń fẹ́ tó ò ní bá pàdé lọ́dọ̀ Aláró. Bẹ̀rẹ̀ látorí Jelly spare parts, Ṣìróró spare parts, IBK spare parts, pẹ̀lú Phoenix àti ohun gbogbo tí o bá ń fẹ́ lára maṣíìnì tàbí kẹ̀kẹ́ rẹ. À ń rèkóre Ìbàdàn sí lọ́rọ̀ wa mọ́ o. Ìwọṣẹ́ àti bèrè Aláró spare parts stores. Olú iléeṣẹ́ wọn wà ní nọmba 32 Ìsìnkàn roundabout Àkúrẹ́. Wọ́n tún wà Londo ní nọmba 12 Brigadier Adémúlẹ̀gùn Road ní ìdojúkojú Sunbreaker Londo. Wọ́n tún fìkàlẹ̀ sí nọmba 38 Odò Sáyè Òkè Àró nílùú Àkúrẹ́. Tẹlifóònù wọn ni 0803-748-1082 tàbí 0706-071-9622. Tá a bá ń sọ̀rọ̀ nípa ojúlówó spare parts ńlẹ̀ yìí, Aláró spare parts stores. Ọ̀dọ̀ wọn gangan ni kẹ́ ẹ máa bọ̀.
7: Bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
8: Abba aṣọ́kù tí ìgbọ̀nni nípa 24/7 Abba mission kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba mission kò lọ́ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Abba mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091 60 6266.
9: 0562 53 0916 62 62 53. Orúkọ mọ́ni Ìjánu ọmọ 24/7 Abamixure. Gbogbo ìgbà ìjà wà ìjà òsì.

0: up your vibe with the irresistible aroma and rich taste of Nescafé.
1: My coffee, my Nescafé.
2: Make my world my way, yeah.
0: Nescafé, make your world.
3: Ẹtùkú dédé ìwòye ẹ̀yìn èèyàn wa níbi gbogbo tí ẹ ti ń láǹfààní láti mọ gbọ wa. Ẹ káàbọ̀ sórí àkànṣe ètò ní ìkànnì tá a wà yìí. Ẹ tún bá wa súnmọ́ ìdí rédíò yín torí pé ètò yìí yóò ṣe yín láǹfààní púpọ̀ púpọ̀ pàápàá jùlọ nínú ìdílé yín. Iléeṣẹ́ tó ń ṣe gbogi 24/7 Abba Mixture. Àwọn náà ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí tí wọ́n sì ní ká mọ gbára wa nímọ̀ràn ká mọ sọ̀rọ̀ ìsítí fúnra wa ká sì mọ́ tọwọ́ tí ń dò wá bọ abẹ́ aṣọ. Ṣé bí Yorùbá bọ̀ wọ́n ni ẹni tó bá dákẹ́ báyìí òun náà ni tara rẹ̀ bá dákẹ́ ni. Kọ́rọ̀ mọ́ wa di ìdílé tó ti ń tòrò tẹ́lẹ̀ tó wa di ti yanpọ̀nyanrin ń ṣẹlẹ̀ ńbẹ̀. Àwọn kan ni wọ́n fi ọ̀rọ̀ ni wọ́n fi tó wa létí tá a sì wò wí pé ká fi gbára wa nímọ̀ràn ká sì fi sí òdiwọ̀n ilé ayé wa. Ìdílé kan tó ti ń tòrò tẹ́lẹ̀ láàrin ọkọ àtìyàwó bìrì òun náà ló yí ló wá bẹ̀rẹ̀ sí ní jẹ́ pé yanpọ̀nyanrin ó ń ṣẹlẹ̀ láàrin wọn. Àṣé inú ìyàwó yìí kò dùn sí bí ọkọ rẹ̀ bó ṣe ti mọ ṣe. Ó ní kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ọlọ́kọ òun ò ṣe tó kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ nínú ilé. Dípò kó pe ọkọ rẹ̀ ṣàkíyèsí kí wọ́n dìjọ wá ojútùú sí ìṣòro tó ń kojú wọn yìí. Kò ṣe bẹ́ẹ̀ dípò kó gbé ìgbésẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀ ńṣe lobìnrin yìí lọ bá nasẹ̀ síta. Àmọ́ kò pẹ́ kò jìnà ibẹ̀ náà ló ti gbé jombo wálé tó sì kó bára rẹ̀ ṣàdédé ló bẹ̀rẹ̀ sí ń rù tó sì bẹ̀rẹ̀ sí ń gbẹ. Ibi tí wọ́n ti ń gbé kiri ọ̀hún ibẹ̀ ló ti wá jẹ́wọ́ wípé ẹ dákun ẹ bá ń bẹ ọkọ mi ẹ sì bá ń sọ pé kọ́ dáríjì mi torí mo ti sẹ̀ ẹ́. Ló bá bẹ̀rẹ̀ sí jẹ́wọ́ ibi tó ń rìn sí àtẹni tó ń bá dọ̀rẹ́ ẹ̀ kọ̀kọ̀. Àṣé ẹni tó ń bá dọ̀rẹ́ ẹ̀ kọ̀kọ̀ yìí kò fẹ́ fúnre rárá. Eléyìí un ohun tó fẹ́ lò lára rẹ̀ ló ń wá kiri. Ọ wá di pé obìnrin ọ̀hún ó gé ka àbámọ̀ jẹ nígbẹ̀yìn. Ẹ sì mọ̀ wípé Yorùbá ní àbámọ̀ báyìí òun náà ní gbẹ̀yìn ọ̀rọ̀. Kọ́lọ́hún ọba kọ́ má jẹ́ kí àbámọ̀ kọ́ gbẹ̀yìn ọ̀rọ̀ gbogbo wa. Èyí ni iléeṣẹ́ tó wá ń ṣe gbogi 24/7 Abba Mixture. La fi wá ń gbára wa níyànjú wípé ìwọ ìyàwó tọ́ bá mọ̀ wípé ọkọ rẹ ò ṣe dáadáa tó nínú ilé gbìyànjú kẹjọ wá ojútùú sí ọ̀nà àbáyọ ọ̀hún ni. Kì í ṣe wípé àwa ń bẹ́ẹ̀ta ànàṣẹ́ta òun náà ló lè jọ́nà àbáyọ. Ìwọ náà gbìyànjú kọ́ ra egbògi 24/7 Abba Mixture kọ́ ra fọ́kọ rẹ kó bẹ̀rẹ̀ sí ní ta kébé. À ń jẹun tó dùn à ń mu tó dùn ẹlòmíín wà kò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ mọ́. Bẹ́ẹ̀ lẹlòmíín wà kò lè rìnrìn ìṣẹ́jú márùn-ún yóò ti máa fọwọ́ lébàdí. Gbogbo àwọn nǹkan tá à ń jẹ dídùn dídùn yìí tó ń ṣàkóbá fún àgọ́ ara wa láyé àtijọ́. Àwọn baba ńlá wa tí wọ́n bá jẹ nǹkan dídùn ọ́ láwọn egbògi tí wọ́n fi mọ kojú ẹ̀. Àwọn egbògi náà la wá pò papọ̀ sínú 24/7 Abba Mixture láti mọ jẹ́ ìwúlò fún gbogbo àwọn èèyàn. Ó wúlò fọkùnrin ó wúlò fóbìnrin ó wúlò fọmọdé bẹ́ẹ̀ ló wúlò fún àgbàlagbà. Ẹ sì wá mọ wò ó egbògi tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò lọ́tinú rárá. Omi pọ́nbélé náà fi ṣe. Àjọ NAFDAC sì fòǹtẹ̀lú ìwọ náà lọ rà lónìí torí pé ìjà wà ìjà ò sí always guide ni. Wọ́n ní kọ́ guide ara rẹ. Ẹ jẹ́ ń kọ́kọ́ dókè náà náà mo sì ń padà bọ̀ ẹ kú kalẹ̀.
4: Bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
5: Abba ajú òkú tí ì gbọ́ni nípa 24/7 Abba Mixture kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixture kò lọ ti nu rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ewé àtegbò la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbò ara 24/7 Abba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò ilẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 0916062653 0916062653 orúkọ ọmọ nìjà ni ọmọ 24/7 Abba Mixture gbogbo ìgbà ìjà wà ìjà òsì always guide me.
3: Bẹ́ẹ̀ni ìjáwà ìjà ò sí always guide náà ni. Ṣé wá rí gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ jẹ́ alágbàtà fún ilé iṣẹ́ tó ń ṣe gbogi 24/7 Abba Mixture yìí. Nọ́mbà yìí òun náà ni kẹ́ ẹ mọ̀ pé 091-60-62-62-53. Ẹ jẹ́ ń pè lẹ́ẹ̀kan sí 091-60-62-62-53. Tó ó tún dìgbà míì náà tá a tún mọ̀ pàdé

0: ẹlọlọhun ẹni tó lóhun yẹn ẹ tún láǹfààní àti sọ fún alálẹ òní ṣe ẹ ti ṣetán ọyẹ ẹ farabalẹ kẹ ẹ gbóhùn yìí o ẹ sì múra kẹ ẹ mú àkáàtì nọmba yín náà lọwọ bẹ ẹ bá sì ti ń pè ọyẹ ẹ gbọ ní chap chap pápápá ní jẹbẹ ohun rèé o.
1: o bá bọ̀ tí ẹ gẹ́jẹ́ ti fẹ́ kó bẹ́ẹ̀ ọbọ̀kún
2: sọ́rọ̀ lẹ̀ wá ń sọ
1: yìí ajá mi máa ń sọ pé
2: lẹ̀ wá ń sọ pé kejì ká ní kejì ajá.
0: sókè ni kò jù bẹ́ẹ̀ lọ ọyá ta ló lò yẹn 08162519991 08162519991.
3: ẹ kàlẹ́ ohun
4: ẹlẹ́ kàlẹ́ sà
3: orúkọ yín bá ti ń pè wá o.
4: mọ́mí kìánà láti Àkúrẹ́ ni.
3: mọ́mí
4: kìánà.
3: kìánà láti Àkúrẹ́.
4: bẹ́ẹ̀ni.
3: ta ló lò ń tẹ́ ẹ gbọ́ yẹn.
4: mí ìwà Adégòkè.
3: Ẹ̀hẹ́n.
4: ìyá Amúfú.
3: kí ló kọ ìyá Amúfú. ẹ̀lò.
5: ajápa.
3: ó ti jápa. ẹ̀lò ẹja wo ẹlòmíì. ẹ̀lò ẹ̀ka alẹ́ o.
6: ẹ̀mí sà.
3: orúkọ yín wo ẹ ti ń pè wá.
6: orúkọ mi ni Adégòkè Johnson. ó ṣe kàdà láti ìlú ìgbàgbókó.
3: ọyà ta ló lò yẹn.
6: mo lu Adégòkè. àbẹ àti àbẹ ní agbọ́.
3: àtàbẹ ní agbọ́ tamọ ti yé. àbí náà tamọ ti yé. ẹ gbà sá. wọn lábẹ ní agbọ́ ni. hello.
7: kalẹ o.
3: ẹ kalẹ o.
7: àwa nìyẹn o.
3: ó kọ yín bẹ tí ń pè wá.
7: o ṣagala láti ilé ìṣúwà.
3: o ṣagala láti ìṣúwà.
7: bẹẹni o.
3: ọyà ta ló lò ń tẹ gbọ yẹn.
7: mú ìwà Adékọ́lá.
3: mú ìwà Adékọ́lá.
7: àti Adégòkè Johnson.
3: àti Adégòkè Johnson. kódà. ọ̀rọ̀ wo kó ló ń wọ́n sàánú. hello ẹ káàlẹ́ o.
8: ẹ káàlẹ́ sà.
3: yes sà.
8: olùkọ́ mi ni olúwa tèmi tọ́pẹ́.
3: olúwa tèmi tọ́pẹ́.
8: bẹ́ẹ̀ni.
3: láti.
8: láti ìkàrẹ́.
3: láti ìkàrẹ́ àbí ìjàrẹ́.
8: ìkàrẹ́ ìkàrẹ́.
3: ẹ̀hìn ìkàrẹ́ ọyà ta ló lò yẹn.
8: mo dẹ̀ tàkùn ṣe sunkún ẹ̀ mọ̀ pé mo kì í parọ́.
3: a ti kúrò lábala yẹn. ẹ jẹ́ abala ta ló lò òun náà la wà. 08162519991 hello ẹ kalẹ o. a ti gbé.
9: ẹ kalẹ sà.
3: ẹ kalẹ ma. ó kọ yín bẹ tí ń pè.
9: èmi Damilọla láti ti àkókò.
3: Damilọla láti.
9: ti àkókò.
3: ok. ta ló lò ń tẹ gbọ́ yẹn.
9: mú ìwà Adégòkè.
3: mú ìwà Adégòkè. àti. àti ha wọn ti wọn ti. 08162519991.
7: ẹ kalẹ
3: o.
7: ẹ kú ètò.
3: ẹ ṣeun.
7: afa akib láti ìpínlẹ̀ edo. bẹ́ẹ̀ni.
3: ọyà ta ló lò yẹn. ọyà afa akib. hello. ha.
7: ẹ kalẹ
3: sà. hello. kí ló ń ṣẹlẹ̀ lálẹ́ ṣé network ni àbérò pọ̀ ń bẹ̀ wọ́n ń jára wọ́n dànù. hello.
7: ẹ kalẹ kú ètò.
3: engineer kasava kọ́ yìí.
7: ẹ kalẹ̀ ẹ fi ẹdọ́ òun yẹn mọ̀ gan o. ọpẹ́ ẹ ń yọ̀ dá.
3: ọyà ta ló lò ń tẹ́ gbọ́ yẹn. ọyà ìgbé wa ń já ìpè báyìí. ó ní agbára. 08162519991. ẹ jẹ́ máa fàsìkò yìí kí máa fi kí esther fọlájìn ọmọ fakao sport nìyẹn ó máa ṣe ọjọ́ òbí rẹ̀ lọ́la òde yìí ọ̀la gangan náà ni ọjọ́ òbí ẹ̀ esther fọlájìn.
7: omo faka sport niyan pa dagba lagbara lowo olohun ba o ni san ku mo awon obi e loju o lagbara lowo olohun happy birthday to you in advance baba dola awa won ti e daada happy birthday to you in advance ta lo wa nbe e lo e ka le o
5: hello
7: o ko yin be tin pe wa e lo ati gbe ha ki ala be se bayi o owo ma nlo bayi e ba ngo o nlo o e ja we nikan yin na hello
10: hello
7: e ka le o
10: ali ala tore ni o
7: ki le pe
10: ali ala tore
7: ali ala ti ore
10: be ni sir
7: ehn ta lo lo yen
10: oluwa kemi iyan da lo lo mu yen
7: oluwa kemi iyan da ati tani hello ha ha ha ha o de do mi sha o de do mi sha ah o de do mi o de do mi o ora ah sani sari je koko je se yi na ambo pada
11: gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ láti bẹ̀rẹ̀ iléeṣẹ́ alálùbáríkà kan wà tán fẹ́ darapọ̀ mọ́ mi báyìí tó jẹ́ pé aṣojú wọn ti wà ń bí bóyá ní àwọn ọmọ tí wọ́n ti ṣe jam tẹ́lẹ̀ àmọ́ tó jẹ́ pé àwọn tí wọ́n gbà kò tó wọn wọlé sílé ẹ̀kọ́ gíga iléeṣẹ́ yìí onspring àwọn náà máa ràn wá lọ́wọ́ débi pé a level tí àwọn ọmọ yìí bá ṣe ló máa jẹ́ kán darapọ̀ mọ́ àwọn ẹlẹgbẹ́ wọn láti wọ yunifásitì tó bá wù wọ́n ní o káàkiri orílẹ̀-èdè nàìjíríà ẹ má jẹ́ ń gà yín ibikíbi tó wù kẹ́ẹ̀tì máa gbọ́ wa bóyá ní èkó ni o bóyá ní ìpínlẹ̀ ọ̀yọ́ ni bóyá ní ìpínlẹ̀ ogun bóyá ní ìpínlẹ̀ ọ̀sun bóyá ládó ni bóyá lákùrẹ́ ni bóyá lábújá ni bóyá ní kwara ni ibikíbi tó wù kẹ́ẹ̀tì máa gbọ́ wa kódà kẹ́ máa gbọ́ wa lókè òkun àmọ́ tẹ́ ẹ lọ́mọ lórílẹ̀-èdè nàìjíríà tẹ́ ẹ sì rí pé ọmọ yìí ẹ fẹ́ kó wọlé síléèwé pẹ̀lú àwọn èèyàn rẹ̀ kó tètè bẹ̀rẹ̀ máa darapọ̀ mọ́ iléeṣẹ́ ní ìsìn tó jẹ́ pé àjọmọ̀ tàkùrọ̀sọ ẹ wá wo ibi títọ̀dọ̀ wọn fi dá ni pé gbogbo yunifásitì tó wà lórílẹ̀-èdè nàìjíríà ni àwọn ọmọ ilé wọ̀ tí wọ́n lọ darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn tán ti wọlé lọ́dún yìí táwọn bá ti ṣe A-level yẹn láàrin oṣù mẹ́jọ tó bá máa di ọdún tí ń bọ̀ kàkà kí wọ́n dúró lé 200 level yẹn wọ́n ti A-level yẹn ló túmọ̀ sí pé wọ́n ti parí 100 level nìyẹn ẹ dẹ̀ tún wá máa wò ó wọ́n tún ní accommodation tó jọ fẹ́ mo fọwọ́ wọn gbáyà o ọ̀làlú olúkúnlé àdìsá olúborí ọmọ ẹ̀mí anywhere ẹ jẹ́ kí wọ́n máa súnmọ́ bí kájọ mọ́ tàkùrọ̀sọ iléeṣẹ́ onspring gẹ́gẹ́ wọn ó súnmọ́ bí o.
12: ara wa kẹ́hìndé oyelami lorúkọ tèmi mo wá sojú iléeṣẹ́ onspring privacy
13: yẹn ni pé ká fọn rere rẹ̀ iwo rẹ̀ sókè
12: bẹ́ẹ̀ni onspring privacy olórúkọ tó ti pẹ́ ni nínú àwọn iléeṣẹ́ tí ọlọ́run gbà fún ètò ọ̀rọ̀ ẹ̀kọ́ nìkan alákọ̀ọ́kọ́ tá ń gbé lọ́wọ́ níbẹ̀ ìjọ tán dẹ̀ ti ń fàwọ ìbò jẹun kò fọmọ wọn lọ́wọ́ rí.
13: kí ni nǹkan tí ẹ sọ pé ẹ fẹ́ fi ran àwọn ọmọ tó jẹ́ pé wọ́n ṣe jamb àmọ́ tó jẹ́ pé ilé ìwé ò mú wọn àbí skọ́ọ̀sì jamb wọn ò tó kí ló wulẹ̀ máa ń fà á táwọn ọmọ fi máa ń ní ìjàkulẹ̀ nípa jamb gan lákọ̀ọ́kọ́.
12: ẹ ṣe ẹ jẹ́ ká kọ́ sí nǹkan tí olóyìnbó ń pè ní public enlightenment.
13: iná mo fẹ́ mọ̀ látọ̀dọ̀ yín
12: èèyàn wa bí báwo ni wípé ẹlòmíì máa rò pé tọmọ ń bá ti ṣe jamb tí ò bá ti mú tàbí tí o bá ti wọ ọkọ tó fún wa ní kó tó dúró ọdún tí ń bọ ọmọ mi ti lọ ọdún mẹrin o ti lọ ọdún márùn pẹlú ọjọ orí tó fi jáde ní secondary school ọjọ ti lọ ṣé wàá rí àìmọ ọ̀nà téèyàn ó tọ̀ yìí ló máa ń dá wàhálà lẹ̀ wọ́n pè kankan ní A level àwọn tí wọ́n mọ̀ nípa ètò ìlànà ẹ̀kọ́ tán gbé jàǹbù kalẹ̀ wọ́n ní ibi tí ń pa ọ wà ibẹ̀ náà ni ń gbà ọ wà.
13: ibi tí ń pa ọ ni ibi tí ń gbà ọ wà.
12: ibi tí ń pa ọ ni jàǹbù tó mú yẹn ibi tí ń gbà ọ wà ni A level tán pè ní advanced level yẹn.
13: mo ń gbọ́ yín dáadáa.
12: báwo ni tọmọ bá ṣe jàǹb tí ò mú bí ọmọ 130 140 150 tí ò dẹ̀ wọ ilé ìwé tó yẹ kó wọ̀ kíkẹ́ kàkà tọmọ yóò fi jókòó kalẹ̀ ohun tó yẹ kó ṣe ni wípé kó wá ṣe A level yìí.
13: A level kí ló túmọ̀ sí.
12: advanced level náà pé.
13: kí ló wá túmọ̀ sí kí ni ìwúlò rẹ̀.
12: ohun tó túmọ̀ sí ni pé oṣù mẹ́jọ lọmọ yẹn fi máa ṣe A level yẹn lálẹ́ fi wé bí ìgbà tí ọmọ bá ti wà ní 100 level ní yunifásitì.
13: irọ́ ni o.
12: torí pé tó bá ti parí A level oṣù mẹ́jọ yìí òun àtàwọn akẹgbẹ́ rẹ̀ tó yẹ tọ́jọ́ sí jamb lọ́dún tó lọ tóun ò mú yẹn wa jo lo joko 211 ni any university
13: lai je ko ti wole 211 tele
12: be ni
13: result 11 yen ni o duro fun
12: result 11 yen on lo ma duro fun 211
13: osu mejo nko to ri pe yo lo exam
12: iyen o ti e wa da bi ti jamb to ba se 11 yi to se exam IGMV yi wa si ri le iwe to ma wo ke se ti jamb ta so pe ko wo bi kankan be ko
13: be awon mo to ba se lo su anfani nu o
12: be awon to ba se lo su mejo lodo wa pe awon lecturers to nko won le university ka lo ti won le university na iwon lecturer ti o ko to ba don le ye yi ke yi cost to fe se awon na lo wa ma ko ni a level lodo ti awa
13: for level awon university lecturers na le nlo
12: awon na ni lati le ba pese won sile
13: tomo ba wa je pe o fe duro lati ma wa lati le to je pe o fe duro si agbegbe lewe yin se aye legbe wa
12: ani ajo to dabi le ani ajo to dabi
13: ajo to dabi ile wa
12: hostel wa be ni gogo facilities le man ni ti le won ni tabi ti won o ni gan yo ba ni odo wa la
13: ni iro ni o ni hostel yin
12: e wa je so kan fo
13: o ti dabi igba ko mo ti wa school na already ni yen
12: dota akoko to ba koko wole sodo wa ofe ni won ma lo hostel wa
13: kile bi
12: a dota first 50 student to gba form lodo wa a dota akoko ofe na ma lo hostel wa awon osin san
13: ori radio eleyi gbaju gbaja mo ni ke ma se local radio ofe omo ni san wo hostel
12: won le san wo
13: the first 50 ni san o
12: be no ma adota akoko ni o
13: but omo baraye bo sinu adota e se ke se po wole we yi won
12: e se ti o ba bo si adota akoko elo wo da kom na ni a de to wan consider won fun instrumental payment
13: won le san die die ko mo ba ni awon obi lara
12: won ko gba form 10000 naira
13: yes sir
12: ko to wole
13: yes sir
12: ifa ilowo yo san die ibi la no su mejo yen na ni eje to wa giant ton lo
13: eja mi
12: se ri omo ti o ba ni o level o se wa eko mu o se neko mu iyen o ni ko joko le
13: iro ni o
12: ko slan 8 month yen to fin se level lo yen wa tun wa eke tabi neko e se
13: ni kiko te ba de tun ti ko won yo tun ti di ojene ninu eko boya english ni o mu tele abi math abi nkan kan
12: be ni tori wipe wa gangan se admission lodo wa o ni se level ton lodo wa kawani ko mo gbe result e lo
13: ki loruko le se yin eni esese won le bo wa lori eto ni
12: on spring privacy on spring privacy to gbaju gbaja ni lo badan
13: won so fun mi pe badan ni headquarter yin wa
12: be ni
13: ama won eyan wa nlo lati abuja bi ngba ti e ti e to wa so pe ni hostel
12: emi ti lo si osogbo mo lo si ile
13: latakure lodo wa nbi awon eyan wa nlo
12: mo lo osogbo mo lo ile ife mo lo si
13: ilorin e lo fa lo gbogbo e deku
12: polongo lati kun amo wa awon obi won o de kaba mo be ni to ba ti won ba ti wa ibi tan ma gbe ti o kan won ti bale
13: si awon obi ba ni ko mo won wa se a level yi to je laarin osu mejo yi to mo wa pada lo fi wo 211 university to ti fe wa e fi won lokan bale pe ibi ta won mo gbe wa
12: ki awon obi wa wo awon obi
13: ka kokko wa wo na ka to fo mo won be
12: obi ko kan won do wo pe nbo ni omo mi ma gbe
13: be ni
12: o tele wa ibi lo mo ma gbe ilewe wa ni se ti ari ilewe wa yen gan se ngbo
13: yes sir
12: ile awo si fila ni
13: nile ewe gan ni on spring
12: e ti mo pe ti omo ba nke kan ro be yen
13: opolo ri o tutu
12: ayika to da fun eko ni
13: okan ri o bale
12: loju ona yen na ni le ti ma ri ilepo adamatic petrol station tabi ke abi ap adamatic ni tele tabi ke ni ap o lo kada mo be awon radugo mo be legbe ilepo e le ti ri on spring privacy gbagada le ti ma ri wa nbe ibe ni gbogbo awon omo ile ibe ni ibe ni awon mo ti mu ni an ti n gba ona alumo koro yi
13: toto ona mi teyan to le fi di ojene
12: lati di ojene ti
13: o yato si keyan joko kale ti o de ni pada tun se jambu mo so pe 211 ni o pada lo wole si baba ti eye le se yin wa ti eni gbe yin wa
12: lo gbogbo awon
13: mo tun mo pe ran si olodun to le yin fun ra yin
12: e lo gbogbo awon hotel ka akiri lagun mesan aro e ra won mo kekeke obirin e ra won nigba ta won obi won ba ti lo oja tan ta won ti se ta won de ti won school o lo ba go de ku nle yo lo ba won ore won awon sere nbi
13: wa nitori po pari secondary school e wa fi awon obi to n gbo wa lokan bale pe tan ba le pe number yin first 50 omo ofe ni hostel won ma bo si owo school de tore e tun gba die die number ni ke je ka pe bayi ka ma tata
12: tun se e wa ni soro te ma pe wa sine yi ni on spring privacy
11: 08059018447 08059018447
13: wa lokan bale pe omo oni le lati du odun ti nbo mo o wa se a level yo de wole si 211 ni university
12: e ti awon omo ti an wa ni abe ibawi to peye
13: e de ni gbogbo university lorile de nigeria lo mo le wole si
12: ebi gbogbo to nbo na ibalakowe ni opolopo to nbo wa e
11: o ye ja pe number ti won mo pe won si 08059018447 08059018447 08059018447 o wa WhatsApp 08059018447 e ma pe won bye komo yin na o le je anfani e 08059018447 out to marry ti yin lo
7: ah mo binu eja mo lo ka mo dagbere werewere lori eto lasale eto ni pelu ogo olorun lojo mejo agbadun ara wa daada sugbon awon ti o lo yen se ka ku so abi afipamo ni eja mu wa eja so mo iwa adegoki ni be ni ati kemi iyanda awon mejeji ni o ba yin te ba fe pe mi leyin eto o poluwo oja 08069046714 Ongana ni number to ja sodo temi odo jo mejo ta tun mo pade lagbara lowo Olorun Beni Joseph n wa ko n wa nbi ajo n lo li na ni odo jo mejo ire o
5: Wọ́n tún bẹ̀rẹ̀, mo ò lè ṣaláì mọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀ kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
14: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kòlọ́fùrù.
5: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
14: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́ni gbàgbé.
15: Àwọn àti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wò ó bẹ́ẹ̀ làábí ni ìṣòro iṣara iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú kòrónà báyọ̀ oje. Ayé ọ̀hún ti ẹ̀ wá sú mi.
16: Agbóyin ìṣelọ́sì ń jẹ lọ́bẹ̀. Ṣé wò ó gbọ́n nípa bàbá òkè ògùn ni? Ògúlùgbọ̀n ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara yé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣe ìwòsàn.
17: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 dúdú yẹmi lane opposite Oyemekun grammar school ní ìlú Àkúrẹ́. Bọ́yá o fẹ́ bèèrè kankan àbọ̀ o fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 064 60 6419 07 064 60 6419. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lólórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíì a máa rí pé tóun bá sùn báyìí, tóun bá jí àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni ọjẹ́ fún òun, torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíì a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíì ò lè dúró pé. Ẹlòmíì a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì ó máa rí pé gbogbo inú ara ni nǹkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ, tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun, tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí pé òun fi ata rara. elomi ba so esun lale bayi ati rorun sun re isoro ni elomi ba tun sun wakati kan tabi wakati meji to ba jira ran bayi ati dide nile re na isoro tun ni ogun seju ogun seju ko ni le dide lori ibusun re to ba tun gbianju to dide bayi to ba fese lele ba ese o kan gogogogo bi eni to gbe ese le egun lemi an fi ma pe e ma ja wora wa ni re iwa na gbianju ko wa yoju si wa fun mara kan abi meji office wa ni number 4 Dudu Yemi Lane opposite Yemekun Grammar School ni ilu Akure tabi ko pe mi sori ero bani soro ni yi 07 60 60 64 19 07 60 60 64 19. Nkan yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko sise ma rara elomi o le dagbe be le elomi o ba fe jade nu le re bayi ko le da jade afiko mo fa jade tabi ka elomi ma fi opa si kete ese be elomi ba lo bayi yo ma ri pe nkan kan ti en ti hun si waju ni gegege bi e po hun fe subu eyen wa won baba wa e wa won baba baba wa elomi won lo gborun odun won lo gofo odun pelu si ase kara elomi nse si agbe elomi nse si ode be ni won tun ma da ta kebe kebe se bi ewe ategbo yin na le won na lo nitori e mo fi lo ko ewe ategbo eyi to wulo fun okunrin to wulo fun obi mo ko wa lati ilu seyoro awon egwe ajise dada awon egba ajise dada to wulo fun wa ta ba lo ta na ma ri ta ba ma ta kebe kebe na mo wa fi so pe ode ni mi ode ni baba mi eyi na mo pe awon ode a le rin ni ogbon seju a le rin ni wakati kan a le rin ni ogoji seju ti nkan kan o si ni yo wa lenu ninu se wa be ni kankan oni yo wa lenu ninu egungun ara wa se bi ewe ategbo yin na la wa na lo iwa na wa janfa ni ewe ategbo lodo emi baba oke ogun ti ma wa ni number 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School ni ilu Akure ero bani soro mi re 07 60 60 64 19 07 60 60 64 19 alaafi ara wo ni bi fi abia oju
18: Hello, se gbadun adaba.
19: Ijo Kresa Apostolic Church, Ini Center, District Ekota, Mountain of Destiny Restoration, Ubajo Waluchi Street, Iwaro Kakoko, Nipile Ondo, Ope Lodu Metala, Bako Toronu Tigbe Ijore Kale, 13 years anniversary Thanksgiving, Aladara Anla 2026, Lutun Wole, Opo Isiyami, Pelu Isiye Yanu Loti Shele, Eriti Kolori Shirishi, Olonu Baba Wabiyo, Alamoye, Sebebe Lori Okere, Ojo Kerila, Ochu Kese Oduta Awaye, Oni, Soji Aladara Yoti Beraso, Titi Di Ojo Ketari Logun, Osu kese odun yi ago marun irole ni soji o ti ma bere King David Baba Alayo ohun lo ni soji Friday tin se on the 18th September oni praise night nibi ti e o ti ma pade awon ogboro olorin emi ojo Sunday tin se ogunjo osu kese odun ta wa yi oni popo sisi ayeye ajodun odun keta lai jo wa akuye ajodun ori ofe nla ajodun ti bere lati ago mewa owuro baba wa wuli bi o alamoye ni o ma gbale jo gbogbo ire ijo Christ Apostolic Church ini center Mountain of Destiny Restoration Bajo Waluchi Street Iwaro Kakoko nipinle Ondo o pe odun metala tolorun ti gbe ijore kale e wa ba wa goluwaga loluwa e tun ka bo si akoto eto fun ti ose yi lati nu ile ijosin CAC Ini Center Mountain of Destiny Restoration ti o wa ni Ubaju Street ni Iwaro Kakoko nipinle Ondo lori eto ti a pe ni ona ori ofe Olorun o mo ba gbugbu wa gbe baba wa ti wa wa nkale fun toni yen na ni wule oluso agutan ajin riri agbaye bi o alamoye je bi e o ti mo gbo ojulowo oro Olorun lotun otun e mo ba wa kalu
20: Olorun gba yin wa
21: amen
20: Jesu Oluwa wa pe gbogun ife inu ara eni
21: weje wa ge self-will
20: bi ti mo de ni je yo ni pe
21: yes all last week
20: awon amuye won kini te Olorun
21: the qualities is that they are not contented
20: mama won ma jora won loju
21: they esteem themselves
20: won ma jora won loju
21: they are proud
20: ko si bi ton ba de
21: wherever they get
20: ko se ohun to le so fun ti won na ma se
21: something you tell them they do that
20: o pe lo pe ohun to yo guy that is second king ohun to yo ni pe
21: what save the man
20: ori omo to da
21: ah the good child
20: ori omo to da
21: yeah the good child
20: ah oni ah se bi won ni ke we lasan ni sir
21: you are just to ba
20: yeah you we lasan no ni ke we na
21: just take your bath
20: na ngba don do be ke we kilo show kilo wa jo wa fa pin ni
21: nothing bad in that
20: won be ri wo lowo yin
21: no money was required for you said they owe me
20: kin lo we nime ni libi to do ti
21: yen asiba ba fi da de ti ri
20: olorun lo ni ko la lori omo
21: to only god has said you have a good time
20: esa
21: esa
20: esa
21: sa
20: si bon ke we ni
21: yours to bath
20: hello we
21: bath
20: ko de gbon to so
21: an e obeda
20: to ba je lo me ko ni ba o
21: if I to be another person
20: no uru awon yan be won ma feran aye
21: ideli awodi
20: won ma fi bi sun ire
21: the pay go retrieve
20: ko to n to se fun won wa ni kilo stand ko sori
21: they talk your effort down
20: Benny, one man share sin omo ni keji won
21: they bug their neighbors
20: won gba gbe pe awon nikan lo le se nkan laye
21: they believe that the only one perfect on earth
20: sora fun emi ara iku ni
21: wait you against self
20: sora
21: be careful
20: money be where the spirit of self is a killer
21: sora fun emi ara
20: ara iku
21: the way of self will
20: anything to ba fe anything to ba fe se laye
21: so what you want to do on earth
20: igbele to ba fe gbe
21: any step you want to take
20: oloko ba judas
21: that was what implicated judas iscariot
20: but ma won ni alamoran
21: have a counselor
20: won kin ni alamoran
21: you don't have counselors
20: won le se ba le so be yawo won ni won very what satan
21: they will have done it before
20: ma ka ba won ma pada ka ba mo
21: and they regret later
20: you know di ma pada jade ninu won
21: they have negative thoughts
20: be ni won ma pada jade
21: they have negative thoughts
20: won ma wo ko se to kan won o
21: they are less concerned
20: won igbanran
21: I like igbanran
20: Isaiah chapter 1 verse 19
21: Isaiah ori kini ese
20: momo
21: se
20: tinu won na se
21: they do that way
20: tinu mi le mi o se
21: won
20: tinu mi le mi o se
21: myself
20: tinu mi le mi o se
1: be
20: ba fe
1: eyo je be na
20: so ke olorun o fi tulas mu yan
21: the lord is not forcing us
20: olorun be ti oni ti awa ba oni ta ba fe
21: if we want
20: ta si gbanran
21: and we obey
20: o la ma je ere
21: we shall benefit
20: o le mi ma je ere
21: we shall benefit
20: o ni won ma je ere a ma jo je ere ile na e wo de talomi 28 verse 1
21: de talomi 28 verse 1
20: de talomi 28 a gbodo share fun emi ara
21: to le ku mo for self
20: mo so fun ife inu temi
21: I'm talking of self will
1: ti se
20: ni
1: wo ba fara bale gbo won olu alorun
20: olu alorun re
1: lati ma ki esi
20: yes
1: ati se ajere gbogbo ti mo gba fun ole oni Ije olu alenu re.
20: Yes.
1: Yo gbe ada ju gbogbo orile ide aye
20: lo. Ma baba ti a ba ti gbanran.
21: If I obey it.
20: Be to ba ti je ife inu okan temi.
21: It is our self will.
20: Ohun to ba wu mi ni mo le se.
21: I will do whatever I like.
20: Won ni eni to ba won wi.
21: They don't have those that correct them.
20: Won ni lo ni alatu loju.
21: They don't have one that calm them.
20: Won respect anybody.
21: They don't have anybody to respect.
20: Won bi to ma de tabi to ma yoju si baba igberaga ni.
21: They are puffed up.
20: Won ma ni emi igberaga.
21: They have the spirit of pride.
20: Won gba gbe pe gbogbo nkan se awon nikan lo nse.
21: They believe they are the only one doing things.
20: Won gba pe ko tun se eni ti o le mu won.
21: And no one that can control them.
20: Won ba wo so won gberaga.
21: When they put on attire they are proud.
20: Won ba wo bata won gberaga.
21: Put on footwear they are proud.
20: Gbogbo igba ikanra ikanra ikanra ni ikanra
21: oju. Very very hot.
20: Deuteronomy 26 verse 16.
21: Deuteronomy Erika Idina ogbon.
20: Ikanra ikanra se gbogbo e.
1: Yo ni.
21: Ọtẹ npa.
1: Olúwa lọ́nu rẹ̀. Pàṣẹ fún ọ. Láti má ṣe ìlànà àti ìdájọ́ wọ̀nyí nítorí náà kí wọ́n kí ó máa pa wọ́n mọ́.
20: Kó pa wọ́n mọ́ kó ṣe wọ́n.
21: Wọ́n máa kúrò
20: nínú ìlànà Ọlọ́run.
21: The part of God.
20: Wọ́n ń tẹ̀lé àṣẹ Ọlọ́run.
21: They don't follow the audacity of God.
20: Wọ́n ń tẹ̀lé o.
21: They don't follow the
20: command of God. Wọ́n gbà kẹ́gun wá.
21: They want to accept cost.
20: Wọ́n gbà kún rí wàhálà.
21: They prefer seeing problems.
20: O ò ní forí kó ẹ̀gún.
21: You shall not carry cost.
20: Leviticus 18 verse 3.
21: Leviticus 18:3.
20: O gbọ́dọ̀ ṣe ohun tó máa mú inú Ọlọ́run dùn. Ní ṣe inú Ọlọ́run ohun tó bá mú inú ènìyàn
21: dùn. You must do things that make God happy.
20: Nígbà tá a bá ṣe ohun tó bá mú inú Ọlọ́run dùn.
21: Ìgbà ẹni èrè lè wà fún wa.
1: Gbọ́dọ̀ wù àbí ìwà.
20: Gbọ́dọ̀ wù ìwà. Wì àwọn ìwà. Màmá ọmọ Ọlọ́run là wá jẹ́. Àyànfẹ́ Ọlọ́run là jẹ́. Gbọ́dọ̀ wùwà bí àwọn ẹlòmíràn.
21: You must not behave like others.
20: Gbogbo ọmọ tó bá bẹ lọ sí anywhere pray.
21: If you are going anywhere pray.
20: Tó bá bẹ tọmọ ẹ bá bẹ bóyá ẹgbàdúrà sí.
21: Your child wants to get married pray.
20: Ẹ béèrè lọ́wọ́ Ọlọ́run.
21: Ask God.
20: Mo fẹ́ travel olúwa jẹ́ kí n lọ.
21: I want to travel Lord should I go.
20: Má sọ pé mo lè lọ.
21: Don't say I can go.
20: Mo lè ṣe báyìí.
21: I can do this.
20: Ẹ má jẹ́ lo ìfẹ́ ara wa.
21: Do not use your self will.
20: Ẹ jẹ́ ká lo ìfẹ́ Ọlọ́run.
21: Let's use the will of God.
20: Ẹ jẹ́ ká fún Ọlọ́run láyè láti máa darí wa.
21: Give God the room to control you.
20: Ẹ jẹ́ ká máa wà nínú ẹ̀mí every time to time.
21: Be in the spirit at all time.
20: Ní gbogbo ìgbà.
21: At all time.
20: Ó láwọn tó wà nínú ẹ̀mí.
21: And those that are in spirit.
20: Wọ́n máa ṣe ohun ti ẹ̀mí.
21: We do spiritual things.
20: Wọ́n máa gbọ́ ọ̀rọ̀ ẹ̀mí.
21: Listen to the spirit.
20: Mọ̀mọ́ wọn máa rìnrìn ẹ̀mí.
21: Work in the spirit.
20: Ìgbésẹ̀ ẹ̀mí á máa jáde nínú wọn.
21: Take spiritual steps.
20: Ṣùgbọ́n àwọn tó wà nínú ara.
21: For those in the flesh.
20: Ẹ̀sà. ohun ara na ma n se.
21: You do one little.
20: Ati se ohun eme o ma n di isoro fun.
21: To do the spiritual thing.
20: Wọ́n yìí nígbà gbogbo pé àdúrà lè gbà.
21: They don't believe prayer has been answered.
20: To bá ṣàmì àdúrà òní ṣe ti wá ti.
21: Say amen, prayer will work for you.
20: Ẹ ṣàmì o.
21: Ṣé ẹ bẹ́ta yìí?
20: Kolosi oríkẹta verse 25.
21: Colossians 3:25.
20: Colossians chapter 3 verse 25. Ìfẹ́ inú ara ẹni.
21: Self will.
20: Ìfẹ́ inú tèmi.
21: My own self will.
20: Kì í ṣe fẹ́ inú mi o.
21: Not my way.
20: Bí kò ṣe bí Ọlọ́run ṣe fẹ́.
21: Not at my way but.
20: Gbogbo tí a bá ti ṣe tó wá jẹ́ pé bí Ọlọ́run ṣe fẹ́ ni.
21: If you are doing the will of God.
20: Mọ́mí a ò ní lè ṣubú sá.
21: We won't be able to fall.
20: Ibi tí èèyàn bá dé láyé tó èèyàn bá dé láyé ó máa débẹ̀.
21: Wherever you are aiming at you get there.
20: Ṣùgbọ́n kẹ́ ta bá jẹ pé àwa èmi ni.
21: But when you are saying it is me.
20: Èmi ni.
21: I'm the one.
20: Ẹ jẹ́ ká wo ìwé Isaiah.
21: Isaiah
20: 35 verse 14. Isaiah 35 verse 14. Isaiah 35 verse 14. Ṣọ́ra fún àwọn tó ní àwọn ẹ̀mí burúkú
21: gbé. Beware of this of the one that possesses.
20: Ṣọ́ra fún àwọn tó ní ẹ̀mí burúkú wọ̀nyí.
21: That possesses bad spirit.
20: Wọ́n ṣe darí.
21: They can't be controlled.
20: Wọ́n ṣe control.
21: They can't be controlled.
20: O gbọ́dọ̀ yẹra fún wọn.
21: You must flee them.
20: O ní bá wọn rìn.
21: You will not join them.
20: O ní bá wọn kẹ́gbẹ́
21: pọ̀.
20: Mo wé lórúkọ Olúwa.
21: I decree that no.
20: Orí ọ̀fẹ́ mi Ọlọ́run.
21: The grace of the spirit of God.
20: Ká máa darí ẹ ní gbogbo
21: ìgbà. I will lead us at all times.
20: Láti òní lọ.
21: As from today.
20: Ó yà kó wọnú ayé yìí.
21: Receive in Jesus name.
20: Mo ní kó wọnú ayé yìí.
21: Receive in Jesus name.
20: Ẹ̀mí tá máa darí ẹ. Ẹ̀mí tá máa ń gbé. Ó yà gbé ìgbésẹ̀ báyìí.
21: The spirit that will lead you to
20: take
21: the
20: day.
21: Don't take the day.
20: Lórúkọ Jésù kò ní dágbére fún
21: wa. Shall not depart you.
20: Inú ẹ̀mí yóò ní jó lọlẹ̀. Iná ẹ̀mí yóò ní jó lọlẹ̀. Gbogbo ẹ̀yìn tí iná ẹ̀mí ti jó lọlẹ̀. Mo sọ lónìí. Olúwa sọ́jí padà. Olúwa sọ́jí padà. Olúwa sọ́jí padà. Gbogbo tó ń mú yàn ṣubú. Gbogbo tó ń kọ́ yàn lẹ́sẹ̀. Mo yóò bá lè ṣàmì dáadáa. Olúwa mú kó níwájú
21: ẹ̀yìn.
20: Mo ló lọ́wọ́ mú kó níwájú
21: ẹ̀yìn.
20: Kí ló máa mú kéèyàn máa lo ìfẹ́ ara ẹ̀?
21: What we prompt you to use yourself?
20: Number one.
21: Ìkíní.
20: Nípa ìkíyèsí ara.
21: Due to lack of care.
20: Ẹlòmíín bẹ̀rẹ̀ dáadáa.
21: Many started well.
20: Màmá tọ́ báwo Solomon bẹ̀rẹ̀ dáadáa o.
21: Solomon started well.
20: Lẹ́yìn ọ̀rẹ́ kíkó.
21: After that, keeping bad company.
20: Ọ̀rẹ́.
21: Friends.
20: Lẹ́yìn ọ̀rọ̀ tó máa ń fa ohun tó èèyàn ní.
21: You are three what you possess.
20: Àmúyẹ̀ ewu lẹ́lọ ọ̀gá yẹn ní. Yes.
21: Yes.
20: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo ní nǹkan púpọ̀ lọ́dún yìí.
21: Ohun
20: tí mo ní ó pọ̀ gidi. Ohun tí mo ní ó ṣe báyìí. Màá ó ti gbàgbé pé kì í ṣe agbára. Ó ti gbàgbé pé ìfẹ́ ara òun ni. Ìgbéraga wa dé.
21: Pride will not set in.
20: Nípa ohun tí ènìyàn ní.
21: Through what you are.
20: Nípa ti ọ̀rọ̀ tí ènìyàn ní.
21: Through the word you are.
20: Ènìyàn gbọ́dọ̀ kíyèsí ara.
21: You must be careful.
20: Yes. Yẹ́n ni ìgbé ayé ẹ̀sẹ̀.
21: The sinful life.
20: Isaiah 59 verse 1.
21: Isaiah 59 verse 1.
20: Ó máa ń tí ìyàn ṣíṣe, ó máa ń jẹ́ kí ènìyàn ní problem.
21: It will mislead you and bring you problem.
20: Yes, tẹ̀síwájú.
2: Kíyèsí iye tí Olúwa kò kúrú. Láti bá mi. Bẹ́ẹ̀ni.
20: Etí ẹ̀.
2: Kò gúnwó.
20: Yes.
2: Tí kì yóò fi gbọ́.
20: Ṣùgbọ́n.
2: Àṣedédé yín.
20: Yes.
2: Yóò yà yín kúrò lọ́dọ̀ Ọlọ́run yín.
20: Ẹ̀rí pé téèyàn bá wà nínú ẹ̀mí, ó lè yàn ó lè wà nínú ẹ̀ṣẹ̀.
21: Ó
20: ní kó o rí ọ̀fẹ́ kó máa pa sí ọmọ ẹ̀ padà sọ́dọ̀ Ọlọ́run. O gbóhùn Ọlọ́run mọ́.
21: Báyìí
20: lolúwa onílé ẹ̀ ò sí mọ́.
21: Ẹ̀mí
20: Ọlọ́run ò kọ̀ntú ẹ̀ mọ́ ẹ̀mí ìjà ló kọ̀ntú ẹ̀ lọ yípadà ẹ̀ lọ orúkọ wàdà.
21: Your control be the.
20: Fa ìparí Isaiah chapter 40.
21: Conclusively Isaiah 40.
20: Ẹ wo verse 28.
21: Start from 28.
2: Ìwọ kò tí ì mọ̀. Ìwọ kò tí ì gbọ́ pé.
20: Yes.
2: Ọlọ́run ayérayé. Olúwa ẹlẹ́dẹ̀ gbogbo ìpẹ̀kun ayé.
20: Yes.
2: Kì í sáré. Bẹ́ẹ̀ ni àárẹ̀ kì í.
20: Àárẹ̀ kì í mú.
2: Kò sì wá. Kò sí àwárí òye rẹ̀. Ó fi agbára fún aláàrẹ̀.
20: Fún agbára fún àwọn tó bèrè tọ́jú ala rẹ̀ ó mọtivétì wọn. Yes.
2: Ó sì dágbára fún àwọn tí kò ní.
20: Àwọn tí ò lágbára ó fún ọ ní agbára. Yes.
21: Àárẹ̀ yóò mú àwọn.
20: Àárẹ̀. are mu awon odomode are mu awon eniyan
0: ati awon omokunrin yo ti le suru patapata
20: aha
0: sugbon won te ba duro
20: sugbon pada sodo olorun awon to ba duro do oluwa yes
0: yo ti agbara won se
20: yo ti agbara won se
0: fi ego kebi
20: yes
0: won
20: sare ki o si won ran won ore are ki o si mu won ti ko tuwa pelu ase olodumare are oni mu gbagbo yi olorun amu yin duro o de ti ri be thank you god bless
18: adupe fun oro iyebiye ti atun ti gbo fun ti oni lori eto yin eto wa ona ori ofe je ori ofe olohun ko ni fi enikeni sile nunu wa gbogbo ti e ba pe baba wa ninu oluwa wole olusu agutan ajinrere agbaye ni won pelu bi o alamoye number won re 0803-271-3962 ye titi ojo mejo ti a tun mo pade lori eto yi lakotun akori mi olorun oba ori ofe olorun ko mo ba gbogbo wa gbe soji ani baba lo ko jini
22: John Kessa Putonic Church, Inni Center, District Ekota, Mountain of Destiny Restoration, Ubajo Waluchi Street, Iwaroka, Uko, Nipile Hondo, Ope Lodu Metal, Bako Toronu Tigbe Jore Kale, 13 years anniversary Thanksgiving, Alat Dara Anla 2026, Lutun Wole,
23: Edeka Fini Folo Jumare, Oba,
22: Opo Isi Ami, Pelu Isi Ayanu Loti Shele, Eriti Kolori Shirishi, Olonu Baba Wabiyo, Alamoye, Sebe Belori Okere, Ojo Kenila, Ochu Kese Oduta Hawaii, Oni, Soji Alat Dara Yoti Beraso, Titi di ojo ketarilogun osu kese odun yi ago marun irole ni soji o ti mo bere King David baba alayo ohun lo ni soji Friday tin se on the 18th September oni praise night nibi ti e o ti mo pade awon ogoro olorin emi ojo Sunday tin se ogunjo osu kese odun ta wa yi ohun ni popo sisi ayeye ajodun odun ketala ijo wa akuye ajodun ori ofe nla ajodun ti bere lati ago mewa owuro baba wa wuli bi o alamoye ni o mo gbale jo gbogbo irin ijo Christ Apostolic Church in center Mountain of Destiny Restoration Bajo Walusi Street Aroka kuko nipile Ondo o pe odun metala tolorun ti gbe ijo re kale e wa ba wa gboluwaga.

0: ajá kòjò òlú kòdó.
1: Iṣẹ́ ọwọ́ àwọn ará bí ti ń sọmọ ológo ọdọmọ olófo ni.
0: Ó yá tètè.
1: Tó ẹni tọ́lọ́run kó kọ́kọ́rọ́ ìtúsílẹ̀.
0: Lé lọ́wọ́.
1: Alhaji àgbà bàbá aláàánú spiritual.
0: Ọkùnrin dandan.
1: Èyíkéyìí àìsàn ara.
0: Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí ọlọ́jọ́ pípẹ́.
1: Promisan fe.
0: Àṣírí bíbò.
1: Ìyọ́nú ẹ̀bẹ̀ àwọn àgbà.
0: Bàbá aláàánú kájú ẹ̀.
1: Ìyọ́nú
0: àgbàlú
1: oyún ìjọ àṣírí bíbọ̀
0: àtúndì àṣínà
1: ó yá lọ́dọ̀ ẹni tí àlàfiran
0: ẹ máa pàdé bàbá aláàánú alhaji àgbà
1: lọ́jọ́jọ́ wednesday
0: thursday àti friday nílùú àkúrẹ́
1: ńlá fẹ́ junction
0: sọfọ́lọ́kadà pé
1: ilé bàbá aláàánú
0: ìdí mango lókè ọgbà ló ń lọ
1: saturday and sunday
0: ẹ lè rí bàbá aláàánú
1: ní nagod plaza opposite àlàáfíà hotel
0: ìlú àwọ̀jọ monday and tuesday
1: ẹ rí bàbá aláàánú

0: ọ̀kadà tó wà ń lafẹ́ junction ẹ bá wọn sọ̀rọ̀ wípé kí wọ́n gbé dókè ọgbà nídìí mango lọ́dọ̀ aláàjì àgbà bàbá aláàánú lódò lọ́sàn-án oṣù lágbára olódùmarè ìlú kejì ní ìlú ọ̀rẹ́ nípínlẹ̀ ondo ẹ bèrè ilé ìyá bàkùsà tó wà ládùúgbò bàkùsà nílùú ọ̀rẹ́ ọjọ́ monday àtọjọ́ tuesday ọjọ́ méjì ẹ láàrin ọ̀sẹ̀ ni wọ́n ń lò mọ́ nílùú ọ̀rẹ́ ibẹ̀ lẹ sì ti rí bàbá aláàánú nílùú ọ̀rẹ́ o ẹ mọ́ gbàgbé ìlú kan tó kù nílùú ọ̀wọ̀ nípínlẹ̀ ondo saturday àtọjọ́ sunday ọjọ́ méjèèjì ń lè rí wọn nílùú ọ̀wọ̀ ní nagot plaza nídojúkọ ilé ìtura lafia hotel kò pé méje tẹ bá ti débẹ̀ àbùṣebùṣe ẹ̀rẹ́ láti àkúrẹ́ tó délùú ọ̀rẹ́ ọ̀rẹ́ tó fi délùú ọ̀wọ̀ kò síbi tí ọwọ́jà bàbá aláàánú òde nípínlẹ̀ ondo nọ́mbà kan ṣoṣo sí lọ́wọ́ ọ̀dọ̀ aláàjì àwọn òní pa tí ó gbé o ọwọ́ bàbá aláàánú fúnra wọn aláàjì àgbà ọwọ́ ẹ̀ní ọ̀bọ̀ sí fóònkóòn yòówù tẹ bá fẹ́ bèrè ayé ò ní ṣe wá ṣe báláṣebò lọ ẹ pé aláàjì àgbà bàbá aláàánú lórí nọmbà yìí 08063 970829 wọ́n pikini kan ní ìyọnu àgbàlú. Mo ní àwọn àlàyé kan kékeré lórí rẹ̀ ìyọnu àgbàlú tí mo ń ṣàlàyé ń parẹ́ o ní o. Fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ wá sí àgbàlá iléeṣẹ́ bàbá aláàánú aláàjì àgbà kan ṣe ìyọnu àgbàlú kan ti wà nílẹ̀ fún yín. Bàbá tí ń jí tàbá ń sùn ẹ̀jẹ̀ á máa gbàdúrà kọ́lọ́ mọ́ jẹ́ kórí olórí kí wọ́n gbàṣẹ wá ṣe. Ìgbà tí èèyàn bá ní ṣòro kó tó ní ìyọnu àgbàlú yìí lọ́wọ́ wọn ṣàlàyé tí ó gún mọ́ lórí rẹ̀.
1: Ẹni sọ ìbò ayé nílé àná rẹ̀.
0: Torí àwọn ayé tẹ rí òun ọ̀fẹ́ ká rẹrù ká sọ àforí ẹni ayé ọ̀fẹ́ ká ṣiṣẹ́ ká jèrè ń bẹ ayé ò sì fẹ́ ká kọ́lé bí pé ká sin kọ́kọ́rọ́ kò ní. Ayé ọmọ fẹ́ ká lọ́mọ láyé lẹ́yìn ìgbéyàwó ọ̀pọ̀lọpọ̀ ní wojú ọmọ ayé ọ̀fẹ́ kí ara mọ́tò wọn ò tí ẹ fẹ́ ká ní promotion lẹ́nu iṣẹ́ bíi pé ká wà ń rà kíkan ni. Ẹ wá rí gbogbo ntá ńlá kọjá nílé dúnìyà yìí gan. Mo fẹ́ sọ fún yín pé ǹjẹ́ ẹ mọ̀ wípé èèyàn nílò ẹ̀yọnú àgbàlú. Kí ni wọ́n ń pè lẹ́yọnú gan fún ara rẹ̀ kí n kọ́ ń ṣàlàyé nípa ìyọnú fún yín. Ẹni tọ́lọ́mù bá yọnú sí ọ̀nà rẹ̀ ó gíyá ohun gbogbo tó bá sì dáwọ́lé yóò mọ̀ lọ síwájú ni kò ní wá sẹ́yìn. Ẹ bá ń gbọ́ wípé ẹnìkan ń lo ẹnìkan ń ta ó ṣe é ta ẹnìkan ń lò ó ń kàn án wọ́n ń ṣílẹ̀kọ̀. Ẹ̀yọnú ayé ń lórí gbà. Bẹ́ẹ̀ bá sì rí ìyọnú Ọlọ́run kò yàtọ̀ síta ayé ọ̀kan náà ni ayé àní kárí ilé ayé kárí gbé tá a bá ń bẹ lókè rùpẹ̀ kárí dúnìyà yìí ká ìlògbà rè. Ìdí nìyí tí aláàjì àgbà bàbá aláàánú tí wọ́n fi gbé àkànṣe ètò kan kalẹ̀ fáwọn tó bá wá sí ọ́fíìsì wọn. Ilé ìtọ̀ ọ̀hún kí lọ sí ìdálé lórí àkọlé wo lẹ́yìn afẹ́tọ̀ náà ni ẹ̀yọnú àgbàló. Wọ́n ní agbélo àgàló àgàló gàràgà kò jẹ́ ká mọ bí ayé ń rè. Ọ̀rọ̀ ẹ̀yọnú àgbàló yìí ń ṣe ló dàbí ilé iṣẹ́ àbáwọn ilé iṣẹ́ awakọ̀ tí wọ́n ń ṣe ìṣọ́ránsì ni bẹ́ẹ̀ bá nílé iṣẹ́ wọn ó pé ìṣọ́ránsì cover ẹ̀ nítorí pé njọ́ tí irú ọkọ̀ yìí tọ́ba lásídẹ̀ǹsì bó sì jẹ́ wípé ilé iṣẹ́ ló pàdánù nǹkan kan wọn ó pé ìṣọ́ránsì cover ẹ̀.

ṣẹ̀wárí àkànṣe ètò tí wọ́n ń pè ní ìyọnú àgbàló tí bàbá láàánú ẹ̀ tó ń ṣe fúnirúurú ènìyàn yìí tẹ̀ bá wá sọ́dọ̀ wọn. Owó lò fún iṣẹ́ ọwọ́, owó lò fún ọmọdé, ó sì wúlò fágbà kó wá sẹ́ni tí ò kọ yọ́ba àtijọ́yè ìlú ilẹ̀ gan. Ìjọba ò tètè fún ọ́n promotion rẹ̀, ó sì ti díù fún, ó wúlò fáwọn olóṣèlú láti jáwé olúborí. Ẹ ìyọnú àgbàló Ọlọ́run jẹ́ ká yọ ìyọnú sí wa. Àwọn kan ń bẹ wọ́n wojú olúwa láti kúrò dépò àgàn, wúlò fẹ́ni tí ọba fẹ́ travel out gan.

0: ṣùgbọ́n tí wọ́n bá jákulẹ̀ pàdé àti ìrìn àjò lọ ló ọba ò wúlò fáwọn ọmọ míì tọ́já pé wọ́n ti náwó lọ́wọ́ ní ẹ́mbáṣì wọn a kò pé kí wọn ó fòǹtẹ̀lú àti ìrìn àjò rẹ̀ ọ́ dàbí pé tí wọ́n bá ti rí ìmísí ayé tí ń bẹ lára rẹ̀ kò ní lè jẹ́ kó tẹ̀síwájú bọ̀rọ̀ ọlọ́run jẹ́ ká yọ yọnu sí wa ẹjọ́ ǹjẹ́ ẹ lè rí nọ́mbà yìí pé inú mi ìbádùn kẹ́ẹ̀pẹ́ aláàjì àgbà bàbá aláàánú pẹ́ ń bọ̀ lọ́dọ̀ wọn ọ̀rọ̀ ara ẹni kọ̀yà pàtì nítorí pé lọ́dún tuntun ọyẹ̀ká jígìrì nínú ọdún tá a tún bọ́ sí ọyẹ̀ká wò wípé kọ̀yẹ́ kọ̀ wà lójú kan mọ́ bíi tèṣe rọra pè wọ́n lórí nọ́mbà yìí finú hàn wọ́n ṣàlàyé fún wọn bí nǹkan bá ti lọ àwọn kan wà tọ́lọ́run dà sáyé tọ́rán sáyé láti wípé kí wọ́n fún wa ní ìmọ̀ ọgbọ́n àtòyè láti tẹ̀síwájú ẹnìkan kì í gbọ́n tán o ẹ pé bàbá aláàánú aláàjì àgbà lórí 08063 970829 bó ṣe ń ṣàlàyé nípa ìyọnu àgbàlú fún yín àwọn ọmọdé ìwòye tí wọn bá ń gba lórí ètò ayẹyẹ wọn ò pè kí ni ń jẹ ẹyọnu àgbàlú àwọn àgbààgbà tó bá wà nítòsí ẹsùn mọ wọn ẹ pa sọrọ kan lórí ètò àti aláàjì àgbà tó ṣe ń gbọ ọ fún báà mẹnu ń ba pàtàkì ẹyọnu àgbàlú bó ṣe wúlò tó láyé ẹni láyé ìgbà àwọn bàbá ńlá wa kínní náà ń bẹ lára àwọn tí àwọn àgbààgbà ń lò kò síbi tọmọ wọn ó dé wọn ọmọ bala àánú pàdé ni lórí iṣẹ wọn ọjà ó tà wàràwàrà gbogbo nǹkan ó rí bó ti yẹ kó rí kódà lẹyìn ìgbéyàwó àgàn kì í máa wọ́pọ̀ lásìkò ìgbà náà ìwọ̀n ìgbà táyé wa ń de tolóyìnbó wọ́n ti dorí nǹkan kodo ló fi rí bẹ́ẹ̀ nínú àṣà àkànṣe ètò tí wọ́n ń pè ní ẹ̀yọnú àgbáyé látọwọ́ aláàjì àgbà bàbá aláàánú jẹ́ ẹ̀mọ̀ wípé tẹ́ ẹ bá dọ́dọ̀ wọn àyẹ̀wò ni wọ́n kọ́kọ́ fi mọrú ẹ̀yọnú àgbàlú tẹ̀ nílò nítorí pé olórí jorí làwa ẹ̀dá ntọ́ bá hé lára mu o lè mọ́ bá bí lára mu àkànṣe ṣe àjò yìí bẹ́ẹ̀ bá sì lò ó bí ọlọ́run bá ti bábá fi àmì sí àjẹpọ̀ parí mo wá fẹ́ pe àkíyèsí yín bẹ́ẹ̀ bá ti dọ́dọ̀ aláàjì àgbà bàbá aláàánú ẹ bèrè fún àkànṣe iṣẹ́ fún ẹ̀yọnú àgbàlú lórí ohun gbogbo tẹ bàbá wa ọ̀nà ó sì gíyá iṣẹ́ lọ fẹ́ kọ́ fẹ́ gba kọ́ńtráàtì ń bè kan ọmọ bó ṣe lè bọ́ sí lẹ́yìn ìgbéyàwó ayé ń retí ọmọ kò sí ẹyin tẹ́ ń gbìyànjú ẹ lọ fún ìmọ̀ràn lọ́dọ̀ aláàjì àgbà bàbá aláàánú àbẹ́yìn ọ̀mọ̀ wípé ẹni ayé bá yọnu sí ní ńlá ló yọ bí mo ti wí lẹ́ẹ̀kan báyé bá yọnu sẹ́dá ntọ́ bá fọwọ́ bà kìkì ajé ní ọjà sí ẹ ṣe púpọ̀ yín tí ẹ̀ ń gbà lórí ètò ẹgbẹ́ nọ́mbà aláàjì àgbà ìwọ náà tètè kàn sí wọn lé ní mọ̀jẹ̀ kó pẹ́ jò nítorí pé ọwọ́ tó bá dilẹ̀ lè ṣòwò wá ṣe fún 08063 970829 08063 970829 ọlọ́run mọ̀ jà bọ́ sí páńpẹ́ ayé.
1: ohun aláǹda fún kò lè dín bí kò lè dín ṣù ṣùgbọ́n tó bá fi dọ̀mọ́ èèyàn títí ayérayé kò lè já.
2: òtákòjò olùkòdó iṣẹ́ ọwọ́ àwọn ará bíntín sọmọ ológo dọmọ olófòlì
3: ó yá tètè
2: tó ẹni tọ́lọ́run kó kọ́kọ́rọ́ ìtúsílẹ̀
3: lé lọ́wọ́
2: alhaji àgbà bàbá aláàánú spiritual
3: ọkùnrin dandan
2: èyíkéyìí àìsàn ara
3: ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí ọlọ́jọ́ pípẹ́
2: promise and faith
3: àṣírí bíbò
2: ẹ̀yọ́nú ẹ̀bẹ̀ àwọn àgbà
3: bàbá aláàánú kájú ẹ̀
2: àgàgàyọ́nú
3: àgbàlú
2: sẹ́ńtì
3: òyẹ
2: oyún ìjọ àṣírí bíbọ̀
3: àtúndì àṣínà
2: ó yá lọ́dọ̀ ẹni tí àlàfinrán
3: ẹ máa pàdé bàbá aláàánú aláàjì àgbà
2: lọ́jọ́jọ́ wednesday
3: thursday àti friday nílùú àkùrẹ́
2: ńlá fẹ́jọ́
3: sọ̀fọ́lọ́kadà pé
2: ilé bàbá aláàánú
3: ìdí mango lókè ọgbà ló ń lọ
2: saturday and sunday
3: ẹ lè rí bàbá aláàánú
2: ní nagot plaza opposite àlàáfíà hotel
3: ìlú àwọ̀
2: ọjọ́ monday and tuesday
3: ẹ rí bàbá aláàánú
2: ní bakusa street
3: opposite ilé ìyá bakusa
2: ìlú ọ̀rẹ́
3: telephone
2: 006 397 0829
4: wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi
5: o ti e da o ti gbogbo won ni fe si ni mo nse o na ni ami danimo mi ti se Maggi native jollof rice itowo e kan lasan ari kan ko si leyin e
6: Maggi star ta se latara e wa soya alubosa adu chili ati konofuru
5: onje ale ti dele e ma bo jeje tabi ki e ma wa rara
6: Maggi star yo so gbogbo onje ta se do won ara oto yo si tu so akoko na da koko ma ni gbagbe
7: Ilé-iṣẹ́ tó sẹ́, tó kí, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.

0: báyìí o. Báyìí ni olúwawí o. Tí wọ́n bá jẹ́ ọ̀sàmì. Ẹni torí rẹ gbẹ́ kòtò. O jẹ́ kó jì sínú ẹ̀. Ẹrú ọdẹ ní kìrìàtọ̀. Mo ní kó jì sínú ẹ̀. Ẹni torí rẹ gbẹ́ kòtò. Ẹni torí ọmọ rẹ gbẹ́ kòtò. Ẹni torí ọmọ rẹ gbẹ́ bojì. O jẹ́ kó wọnú ẹ̀. Mo kéde pàkúté ikú tí wọ́n gbé lè fọmọ rẹ̀ àṣẹ olúwa rẹ̀ ó yẹ kó mú wọn mo ní kó mú wọn pápá ikú tí wọ́n dẹ̀ lẹ̀ tẹ́lẹ̀ kọ́ ọmọ rẹ̀ rìn sínú ẹ̀ yábìrá dalẹ́kà mo kéde pápá tí wọ́n dẹ̀ lẹ̀ pápá ikú tí wọ́n dẹ̀ lẹ̀ nítorí ọmọ rẹ̀. Kankosi, ìwé Psalm 68 wíwẹ́, kí Olúwa kí ó dìde, kí ó sì tú àwọn ọ̀tá mi ká. Gbogbo ọ̀tá tó dìde sí ọ, ara tún wọn ká, ara Olúwa tún wọn ká, ara Olúwa tún wọn ká, ara Olúwa tún wọn ká, ó tún wọn ká, ó tún wọn ká, ó tún wọn ká, ó tún wọn ká, ó tún wọn ká. Báyìí ni Olúwa wí ọ. Gbogbo ẹni dìde sí ọmọ rẹ ní ìkọ̀kọ̀ ní gbangba ní kùtùkùtù òwúrọ̀ tàbí ní òru gẹ̀jọ́ ó yà kí wọ́n yẹ wẹ̀rẹ̀. Oh my God! Bíbẹ́ ni wípé kí àwọn tí ó kórìíra mi kí wọ́n sá lọ lọ́dọ̀ mi. Gbogbo ẹni kórìíra ọmọ rẹ nítorí ògo. Gbogbo ẹni kórìíra ọmọ rẹ nítorí àyànmọ́ rẹ̀ ara ká wá. Ó ní bí èfi ti ń fẹ́ bí ẹni kí wọ́n ṣe
1: kéèyàn
0: bí ìdà tí ń yọ bí ẹni kí wọ́n máa yọ.
1: Mo
0: kéde ẹni kórìíra tó wáyé wájẹ́ tó ń torí bẹ̀ gbógun ti yọ. Ara pa ara gbígbé olódùmarè ó yẹ kó sọpa kó sọpa ẹni kórìíra ntọ́ wáyéwájẹ́ torí wọ́n kórìíra rẹ̀ ni wọ́n ṣe gbógun ti yọ. Torí wọ́n kórìíra rẹ̀ wọ́n kórìíra ntọ́ gbé wáyé wọ́n kórìíra ibi gíga tó fẹ́ dé láyé wọ́n kórìíra wípé sọmọ iná ni ó wà padà máa pàṣẹ lé wọn lórí. A ní gbà o lọ́mọ tá a mọ ìbẹ̀rẹ̀ rẹ̀ a ò ní gbà o. Mo kéde ẹni bínú tó wáyé wájẹ́ tó torí bẹ̀ dáná ogun ti ọ iná ogun tó torí rẹ̀ dá ó yẹ kó jọrú o kó jọrú o kó jọrú o kó jọrú o kó jọrú o inú ń bí wọn nítorí àwọn sẹ́ndíráàkì mẹ́sàkì àti àbẹ́gìlígò inú ń bí wọn wọn láìkí tí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ń ṣe nítorí pé lòdì sí òfin ilẹ̀ ìlú wọn òfin tí ọba wọn fi lélẹ̀ ó lòdì sí o. Àwọn sẹ́ndíráàkì wípé àwọn ò ní forí balẹ̀ o fún òrìṣà yìí o ẹ̀sà àwa ti ní òòṣà tó ju òòṣà lọ tí àwa wáyé wa wá sí ìta wáyé wá ṣe
1: nìyẹn
0: ìta gbé wọn kalẹ̀ fún nìyẹn láti sin ọlọ́run láti jí aṣojú olódùmarè. Àwọn ò ní forí balẹ̀ o ọba bínú ó ní ẹ lọ dá iná wọ́n dá iná ó gbóná ní ìṣẹ́po méje ìlọ́po méje ó ní ẹ dé sẹ́ndíráàkì mẹ́sàkì àti àbẹ́gìlígò ẹ sọ wọn sínú iná ọba wo ló fi ìbínú pàṣẹ wọn ni ká sọmọ rẹ sínú iná àmì ni kò ṣe àtọ́ba àti ìjòyè ara kúrò wọn lóye àfa ìjọba wọn yá àfa ìjọba wọn yá ọba òkùnkùn tó pàṣẹ ìbínú ọba òkùnkùn tó fi ìbínú pàṣẹ wípé
1: ká
0: fi iná ọmọ ju ọ ọba òkùnkùn tó fi ìbínú pàṣẹ wípé ká fi iná ọmọ ju ọ. Èní ni afọ ìjọba rẹ̀ yá afọ ìjọba rẹ̀ yá. fire, a fire, a fire, a fire, a fire, a fire, a fire, a fire, a fire, a fire, a fire, a fire,
1: a fire, a
0: fire, a fire, a fire, a fire,
1: a
0: fire, a fire, a fire, a fire, a
1: fire, a
0: fire, a fire, a fire, a fire, a fire, a fire, a fire, a fire, a fire, a
1: fire, a
0: fire, a fire, a fire, a fire, a fire, a fire,
1: a fire,
0: Hey. Yo ba lo wigbe
1: yes sir
0: ina ta tori eye gulugula eye mi na fi sun o
1: yes sir
0: oy ba si le dai nei nitori omo re ami ni ko se omo won lo ma wonu e
1: amen
0: omo won ma ko se
1: amen yes sir
0: iwe oni wasu
1: beni sir
0: ki lo ti wi
2: eni ti o wa o ni yo bo sinu re
0: o ni eni ti o wa yi o lo ma se kini
2: e lo ma bo sinu e
0: eni to se kini e
2: eni to wa yi o
0: eni to wa yi o
1: yes sir
0: ni yo bo sinu e
1: yes sir
0: iwe oni wasu
1: yes sir
0: ori kewa
1: yes sir
0: o lo ma wi me o ese kejo
1: yes sir
0: ese ikejo
1: yes
0: eni to wa yi o
1: yes sir
0: ni yo ko sinu e o ya ki pe eyin te wa
1: Emi won yes sir
0: la fi ma se e mo te ba ti gbe koto
1: yes sir
0: te ba fe di
1: yes sir
0: se mama aro ye pe bo pada
1: yes sir
0: eyo
1: yes sir
0: eni gbe gangan
1: yes sir
0: la koko ko la ma da sinu e
1: yes sir
0: hello
1: yes sir
0: awon ti won so daniel
1: yes sir
0: sinu wo kini o
1: yes sir
0: so ti gbagbe ni
1: eyo
0: oba pase wi pe
1: yes sir
0: e lo ko gbogbo won
1: ko gbogbo won
0: e da won so
1: da won be
0: atawon
1: yes sir
0: atomo
1: mo
0: won e ko won sinu wo kini
1: yes sir
0: bibeli wi pe ki won to de sale
1: to de be
0: kini o se kini
1: won
0: fa won ya pere pere
1: kini o te mi tin pa
0: kini to ti gbe awe
1: ayaya
0: nitori daniel
1: sir
0: se wa le gbadura e ma ko ko to agba ina
1: ko to agba ina
0: ko to yi ku omo
1: ko to yi ku omo
0: ko to gbese
1: ko to gbese
0: ko to idamu
1: ko to idamu
0: Yes sir. One fe ju Sedraki.
1: Beni.
0: Mesaki.
1: Ati
0: Abednego.
1: Yes sir.
0: Won fe so won sinu ni.
1: Yes sir.
0: Oga.
1: Yes sir.
0: Won de won lowo.
1: Ah.
0: Won de won lese.
1: Yes.
0: Bi me le fi joye mi gbe.
1: Beni sir.
0: Bi won ti ju won sinu ni.
1: Yes sir.
0: Yes sir. Ina ojo awon ti won ju sinu ni.
1: Beni sir.
0: Eni to ju yen sinu ni.
1: Beni sir.
0: Ina kan lara o.
1: Yes sir.
0: Bi me le wi gbe.
1: Yes
0: Yes, sir.
3: Oru iná ló pa.
0: Oru iná.
3: Oru iná lásán. Ló pa wọn. Ọ̀tá tó gbẹ kòtò. Ẹ̀sà. Fúnra rẹ̀ ni ó jì sí.
0: Mi Jésù.
3: Mo kéde.
0: Lórúkọ Jésù.
3: Bàbá jẹ́ ọ̀sà mi.
0: Lórúkọ Jésù.
3: Mo ti wù kó pẹ́ láyé gbọ́.
0: Lórúkọ Jésù.
3: Iná ọmọ òní jù.
0: Amen.
3: Iná ọmọ òní jù.
0: Amen.
3: Ẹ máa ké.
0: Yes, sir.
3: Sọ pé bàbá.
0: Bàbá.
3: Ẹ paná ẹgbà iná.
0: Ẹ paná ẹgbà iná.
3: Kẹ́ntorí mi dá.
0: Kẹ́ntorí mi dá.
3: Ẹni torí mi dá.
0: Ẹni torí mi dá.
3: Ẹfẹ̀ mi rẹ̀ pa.
0: Ẹfẹ̀ mi ẹ̀ pa o.
3: Oh my God. Ẹjọ́ ẹ kígbe. Iná ṣẹ́tì.
0: Iná ṣẹ́tì.
3: Ẹ̀kí dábà rúbì. Ẹ̀kẹ́tẹ̀ líbírí ànátà. Yàmárúbà náà ṣe káyìnà. Ẹ máa kígbe. Iná ẹgbà iná.
0: Iná ẹgbà iná.
3: Iná kò ṣẹ́ṣẹ́.
0: Iná kò ṣẹ́ṣẹ́.
3: Ṣẹ́tì ọdọọdún.
0: Ṣẹ́tì ọdọọdún.
3: Ẹni dá iná.
0: Ẹni dá iná.
3: Òfò ọdọọdún.
0: Òfò ọdọọdún.
3: Ẹni dá iná.
0: Ẹni dá iná.
3: Ìdààmú ọdọọdún.
0: Ìdààmú ọdọọdún.
3: Ẹni dá iná.
0: Ẹni dá iná.
3: Òṣì ọdọọdún.
0: Òṣì ọdọọdún.
3: Ẹni dá iná.
0: Ẹni dá iná.
3: Àtakò ọdọọdún.
0: Àtakò ọdọọdún.
3: Ẹni dá iná.
0: Ẹni dá iná.
3: Àkóbá ọdọọdún.
0: Àkóbá ọdọọdún.
3: Ẹni dá iná.
0: Ẹni dá iná.
3: Àrífẹ́sẹ̀sì.
0: Àrífẹ́sẹ̀sì.
3: Nítorí ọmọ mi.
0: Nítorí ọmọ mi.
3: Fẹ̀mí wọn pa.
0: Fẹ̀mí wọn pa.
3: Olúwa fẹ̀mí wọn pa.
0: Olúwa fẹ̀mí wọn pa.
3: Fẹ̀mí wọn pa.
0: Fẹ̀mí wọn pa.
3: Fẹ̀mí wọn pa.
0: Fẹ̀mí wọn pa.
3: Ẹ̀yin wọlé sàmí.
0: Yẹ́sà.
3: Bọ́n bá jẹ́ ọ̀sàmí.
0: Yẹ́sà.
3: Bí bá ti lu ago.
0: Yẹ́sà.
3: Wà á máa sàmí nù.
0: Yẹ́sà.
3: Áńgẹ́lì bínú Olúwa. Ó yẹ kó yọ sí wọn. Kó fẹ̀mí wọn pa. Kó yọ sí wọn. Kó fẹ̀mí wọn pa. Kó yọ sí wọn. Kó fẹ̀mí wọn pa. Kó yọ sí wọn. Kó fẹ̀mí wọn pa. Ọ̀gá.
0: Yẹ́sà.
3: Iná tó ń torí ẹ̀ dá.
0: Bẹ́ẹ̀ni sà.
3: Èmi ni ẹ kò dọ̀ lásà.
0: Yẹ́sà.
3: Iná yẹ kó kú.
0: Bẹ́ẹ̀.
3: Ọ̀gá. Àwọn ọ̀tá tó dìde sí Mọ́sè.
0: Yẹ́sà.
3: Kọ́ra dẹ́ta ti Abrahamu.
0: Bẹ́ẹ̀ni sà.
3: Kí ni Bíbélì sọ?
0: Yọ
3: wọlé níwájú Mọ́sè.
0: Ikú tẹ́nikẹ́ni òkú.
3: Sọ pé ẹkú irú ikú tẹ́nikẹ́ òkú rí.
0: Ẹkú irú ikú tẹ́nikẹ́ òkú rí.
3: Ẹni tí ń di mi lọ́wọ́ láyé.
0: Ẹni tó ń di mi lọ́wọ́ láyé.
3: Ẹni tí ó di mi lọ́wọ́.
0: Ẹni tó ń di mi lọ́wọ́.
3: Ẹni tí ó jẹ́ nílé.
0: Ẹni tí ó jẹ́ nílé.
3: Ẹkú ikú tẹ́nikẹ́ òkú rí.
0: Ẹkú ikú tẹ́nikẹ́ òkú rí.
3: Ẹni takò mi láyé.
0: Ẹni takò mi láyé.
3: Ẹkú ikú tẹ́nikẹ́ òkú.
0: Ẹkú ikú tẹ́nikẹ́ òkú rí.
3: Áńgẹ́lì yìí kú o.
0: Áńgẹ́lì yìí kú o.
3: Ẹ fún wọn ní ikú tẹ́nikẹ́ òkú rí.
0: Ẹ fún wọn ní ikú tẹ́nikẹ́ òkú rí.
3: Ẹni tí ń dàrú bí mo ti ń kojọ.
0: Ẹni tí ń dàrú
3: bí mo ti ń kojọ. Ọ̀gá sọ̀rọ̀ ṣé ò lè fàṣẹ ni ò lè pàṣẹ ni sọ pé báyìí ni Olúwa wí
0: sọ
3: pé báyìí ni Olúwa wí gbogbo ẹ̀yìn ṣe lépa ìjì sí mi gbogbo ẹ̀yìn tẹ́ ń dàrú
0: bí
3: mo ti ń kojọ ẹgbẹ́ ọ̀rọ̀ Olúwa ẹkú irú ikú tí ẹnìkan òkú rí ẹkú ikú. Sọ̀rọ̀.
0: Yes, sir.
3: Sọ láṣẹ lẹ́nu. Abẹ́rù ń bẹ̀. O lè bá wọn jà ni. Sọ lè bá wọn jà ni. Ẹ máa kẹ́. Ta ni ń fà mí sẹ́yìn?
0: Ta ni ń fà mí sẹ́yìn?
3: Bí mo ti sẹ́ eré iwájú.
0: Bí sẹ́ eré iwájú.
3: Bí ọ̀rọ̀ Olúwa.
0: Bí ọ̀rọ̀ Olúwa.
3: Ẹkú ikú òjijì.
0: Ẹkú ikú òjijì.
3: Yóò.
0: Yes, sir.
3: Ta ni ń fà mí sẹ́yìn?
0: Ta ni ń fà mí sẹ́yìn?
3: Bí mo ti sẹ́
0: eré iwájú.
3: Ẹ máa kígbe o.
0: Yes, sir.
3: Sọ pé ta ni ń jẹ́mi bọ́?
0: Ta ni ń jẹ́mi bọ́?
3: Bí mo ti ń gòkè.
0: Bí mo ti ń gòkè.
3: Àràpá.
0: Àràpá.
3: Oh my God.
0: Yes, sir.
3: Ẹ máa kígbe. ore. So ti seto. Ta ni nja mi bo.
2: Ta ni nja mi bo.
3: Bi mo ti ngoke.
2: Bi mo ti ngoke.
3: E ba pa o.
2: E ba pa o.
3: E ki gbe.
2: Yes sir.
3: Ta ni le mi jade.
2: Ta ni le mi jade.
3: Ninu yara iran lowo.
2: Yara iran lowo.
3: Bi mo ti gbiyanju.
2: Bi mo ti gbiyanju.
3: Oh my God.
2: Ah.
3: Orun ri gbiyanju re.
0: Yes sir.
3: Ore iran lowo si o.
0: Yes sir.
3: Won fa wo nu yara iran lowo.
0: Yes sir.
3: Awon agbara ile yin kan si nfa o pada. E ju e ma ko. Ta lo le mi jade.
2: Ta lo le mi jade.
3: Ni yara iran lowo.
2: Yara iran lowo.
3: Bayi lo Oluwa wi.
2: Bayi lo Oluwa wi o.
3: Ara pa yi o.
2: Ara pa yi.
3: Bayi lo Oluwa wi o.
2: Bayi lo Oluwa wi o.
3: Egbe idajo Olodumare.
2: Idajo Olodumare.
3: Egbe idajo ibinu Oluwa.
2: Idajo ibinu Oluwa.
3: Idajo ibinu Oluwa.
2: Idajo ibinu Oluwa.
3: O de si ori yin le.
2: O de si ori yin lo.
3: Eyin te je so ti mo waye wa se.
2: Eyin te je so ti mo waye wa se.
3: Eyin te di mi lowo.
2: Eyin te di mi lowo.
3: Te je de bi giga.
2: Te je de bi giga.
3: Eyin te di mi lowo.
2: Eyin te di mi lowo.
3: Te je je ti mo waye wa de.
2: Te je ti mo waye wa se.
3: Te je dan ti mo waye wa de.
2: Te je ti mo waye wa de.
3: Bayi lo Oluwa wi.
2: Bayi lo Oluwa wi.
3: Egbe idajo Oluwa.
2: Egbe idajo Oluwa.
3: Egbe idajo Oluwa.
2: Egbe idajo Oluwa.
3: Ide Oluwa.
2: Ide Oluwa.
3: Ti gbogbo eje.
2: Ti gbogbo eje.
3: Ko jeun lara yin.
2: Ko jeun lara yin.
3: Ko wo ori emi yin.
2: Ko wo ori emi yin.
3: Eyin wo le ma sami.
2: Yes sir.
3: Bayi lo Oluwa wi o. Tamba ji o sami.
2: O yes sir.
3: Ide yen jeun lara. O jeun lara wa.
2: Amen.
3: O jeun lara.
2: Amen.
3: Eni to ntaku e.
2: Loruko Jesu.
3: Ni gbogbo irin ajo re laye.
2: Loruko Jesu.
3: Ara ko pa wa.
2: Amen.
0: Wa gbogbo ona. Bo se ma gba omi jade lara ireke yen. E gba omi re jade. To ba ti gba omi ireke jade, wa bu iyo tintin sinu e. Wa gbadua. Wa ka Deuteronomy 28 verse 1 to 14. Deuteronomy 28 verse 1 to 14. Deuteronomy 28 verse 1 to 14. Fun eyin ti e o ni bibeli, e gbadua ibukun Oluwa sibe. E gbadua anu, e gbadua iranlowo, e bere on to ye ko ni ori yin ti ni ti o ti ni. Sori ni akoko yi, iri orun fese, ojo nla kan fero, ojo anu ni yo je ti yo si ro si ile re mama. Wa gba omi nu ireke yen jade. To ba ti get ireke yen lo get ye. Gba omi jade ninu e. Ko bu iyo tintin sinu e. To ba ti bu iyo die sinu e. Wa ka Deuteronomy 28 1 to 14. Wa ka ni igba meje. Deuteronomy 28 1 to 14. Ni igba meje. To ba ti ka ni igba meje. Mama, omi yen. Eyin ara sango. Omi ti e ba gba jade lara ireke yen e ma mu bo ni ipade tabi ko mu ireke yen ma bo ni ipade ni ago kan osan to n gbo mi ago kan osan ojo Sunday yi to n gbo mi eyin ara sango eja pari ise ti wa ni sangota mao event center mabo me gbogbo eti to n gbo to ba le se leyi iwo to ni bibeli gbadua si bere to fe ko de mu omi yen wa de bu die lara omi yen wa fi fo iwaju ori e bu die lara omi yen fi fo waju ori e bu die lara omi yen fi fo waju ori ko si mu eleyi to ku wo nti Oluwa ni ki so fun e aye re ko tun ri ibi mo aye re o tun ri ikoro mo o tun je kikan mo laye adun ko bere si ni ro si aye re ipade mi ni ojo Sunday Mau Investor.
2: Mau Investor ne.
3: Yara Mau Investor.
2: Sogota.
3: Egbon ti Oluwa wi.
2: Ayera yo.
3: Aso ti mo wo.
2: Kabiesi o.
3: Buori o ki erin mo.
2: Oh yes sir.
3: Si ogun se si la. Asa ti omi je mi kan si lara.
2: Kabiesi o.
3: Ma ayi kopa.
2: Dos.
3: Aso ti mo wo. Buori o ki erin mo.
2: Oh yes sir.
3: Si ogun se si lara.
2: Kabiesi o.
3: Ti ekun mi se si lara.
2: Adari wa yo.
3: Oluwa wi fe.
2: Oh yes sir.
3: King Jesus no 1000.
2: Sir.
3: Eh, ki tun leleyi.
2: Ah, ele lagbara o.
3: O lo fowo ke ise ti aso re.
2: Bẹ́ẹ̀ni o.
3: Isun eje re si gbe.
2: O gbani o.
3: O gori oke pelu mi.
2: Abi aso loro.
3: O fowo ke ise ti aso mi. Sugbọn aso ti ogun yen bo.
2: Bẹ́ẹ̀ni sir.
3: Awon te lo ma gba sese bayi.
2: Ayera yo.
3: O ma ge si ona 1000.
2: Yes sir.
3: Ma tete de sango. Ki ago kan osan to lu.
2: Kabiesi o.
3: Awon ti ma tete ba.
2: Oh yes sir.
3: Ti aso imale tewon. wọn lọwọ. Ẹsà mi ò kì í ṣe Jésù. Ṣùgbọ́n mo gbé agbára rẹ̀ wọ̀ bí ẹ̀wù. Mọ̀mọ́ mi kì í sọ lọ́hùn. Ṣùgbọ́n mo gbé agbára rẹ̀ wọ̀ bí ẹ̀wù. Mo fi májẹ̀mú gun orí òkè. Ìnira ni mo fi gùn. Olúwa wí pé gbogbo ẹni tó fẹ́ bọ́ nínú ayé ìnira. Ṣrọ́gù. Kí ló dé?
0: Tí
3: ò dẹ̀ sí ẹ̀rí. Tí ò dẹ̀ sí àyípadà. Tí ò dẹ̀ sí àkójọ. Ọjọ́ Sunday. Sori aṣọ yẹn. Máa gé fún ẹ.
0: Kábíyèsí o.
3: Aṣọ yẹn. Máa gé fún ẹ. Èèyàn 1000.
0: 1000 èèyàn ni o.
3: Aṣọ yẹn ló máa jù sínú òróró.
0: Adániwáyé o.
3: Inú anointing oil.
0: Anointing oil ló máa jù sí o.
3: Wàá jù sínú ẹ.
0: Kábíyèsí Ọlọ́run o.
3: Tó bá ti wá jù sínú ẹ.
0: Ó
3: ní sẹ́ta fẹ́ fi ṣe.
0: Ayérayé o.
3: Sẹ́rí ẹ̀yà ara Sango. Sango ọ̀tà.
4: Sango ọ̀tà.
3: Mo mà ti sọ fún ọ. Májẹ̀mú orí òkè yẹn là ń gbé bò ó. Ó máa lágbára o. Tètè máa bọ̀. Láago méjìlá. Aago kan ọ̀sán. La máa bẹ̀rẹ̀ sí ní pín aṣọ yẹn. Aṣọ májẹ̀mú ni o. Aṣọ ìdìdí ni o. Àdàbí tí ògùn mi ò bá ti ṣe sí lára. Àdàbí tí omi jẹ́ mi ò bá ṣe sí lára ní ẹ̀nà. Lọ sí orí òkè yìí. Ẹ̀yin wo lẹ sàmí o. Ìdìdí ọ̀run rè o. Báyìí ló lúwo wí. Angẹ́lì kò gbé ọ níyẹn. Níbi tí ipá rẹ ti pin. Angẹ́lì kò di ènìyàn fún ọ. Angẹ́lì kò di ènìyàn fún ọ. Ẹnìkan sàmí. Ìtò wáyé wá jẹ́. Tẹ́lẹ̀ ò ní jẹ́. Agbára láti jẹ ó yẹ gbà. Ibi gíga tẹ́lẹ̀ ò ní dé. Agbára láti dé ibi gíga ó yẹ gbà. Ọwọ́ ti fa ni débi gíga. Ó yẹ gbà. Gbogbo ẹ̀yẹ tí a gbóhùn yìí. Ohun Olúwa ni èyí. Ó yẹ gbà rí. Ẹ̀yin ara Ilésà.
0: Ilésà.
3: Ilésà. Máa ti dé Ilésà. Láti ọjọ́ Tuesday.
0: Tuesday.
3: Wòlíì máa ti wọ Ilésà.
0: Kábíyèsí Ọlọ́run o.
3: Láti Tuesday.
0: Láti Tuesday ni o.
3: Tuesday. Máa ti wọlé ṣá.
0: Aleluya.
3: Ọ̀gá nìyẹn o.
0: Ọjọ́ nìyẹn tí a.
3: Kó tètè máa súré tètè bọ̀.
0: Máa sáré tètè bọ̀.
3: Láti Tuesday
0: bẹ̀rẹ̀ ni o.
3: Di Saturday.
0: Di Saturday.
3: Gbogbo àwọn tí máa fẹ́ ṣiṣẹ́ wòlíì fún.
0: Kábíyèsí o.
3: Màmá ṣe fún wọn.
0: Tó bá fẹ́ gbaṣẹ́ wòlé.
3: Bóyá o ní kẹ̀sì kan.
0: Bẹ́ẹ̀ni o.
3: Tó fẹ́ kí Ọlọ́run bá oyè yú.
0: Yẹ́sà.
3: Tó lè fẹ́ rí wòlíì ẹ.
0: Kábíyèsí o.
3: Wọ́n náà wọ̀. Máa bọ̀.
0: Ó jẹ́ tètè máa bọ̀.
3: Tuesday to Saturday.
0: Yẹ́sà.
3: Ó máa burú fún èṣù.
0: Ó máa lágbára o.
3: Àyá dálé kẹrúà. Olúwa ní nínú ọ̀sẹ̀ yẹn.
0: Yẹ́sà.
3: Wọ́n máa rán mi lọ ìlú kan.
0: Kábíyèsí Ọlọ́run.
3: Kò tí ì sọ ìlú yẹn fún mi.
0: Àdáríwáyé.
3: Tó bá ti sọ.
0: Yẹ́sà.
3: Mò ń bọ̀ wá kéde rẹ̀.
0: Báwo.
3: A jẹ́ pé ìlú yẹn soríire.
0: Kábíyèsí Ọlọ́run.
3: Ẹ̀rí dé o.
0: Báwo.
3: Ẹ̀rí dé.
0: Àmẹ́jọ̀sọ.
3: Májẹ̀mú dé o.
0: Àmẹ́jọ̀sọ.
3: Sẹ́ńdẹ̀ tó gbẹ̀yìn.
0: Ní Sọ́ńdẹ̀ tó gbẹ̀yìn.
3: Nínú oṣù yìí.
0: Nínú oṣù tá a wà yìí ni o.
3: Ilésà.
0: Ilésà.
3: Ẹ múra lẹ̀.
0: Ẹ dìde.
3: Sẹ́ńdẹ̀ tó gbẹ̀yìn.
0: Last Sunday.
3: Ẹ dìde.
0: Ẹ dìde o.
3: Wòlíì yìí.
0: Kábíyèsí Ọlọ́run.
3: Yóò wà pẹ̀lú yìí.
0: Láàrin sà.
3: Ní àárọ̀ Sunday.
0: Láàrọ̀ Sunday ni o.
3: Sẹ́ńdẹ̀ tó gbẹ̀yìn.
0: Sunday tó gbẹ̀yìn.
3: Àjẹ́ máa wà gbé. Lẹ́yìn Sunday yẹn. A máa tún wa àyè.
0: Kábíyèsí Ọlọ́run.
3: Láti dá àwọn èèyàn lóhùn. Ó máa lágbára.
0: Alágbára o.
3: Ṣé mo bá yóò sọ̀rọ̀?
0: Báyọ̀ sà.
3: Mọ̀mọ́ yìí.
0: Bẹ́ẹ̀ bá mi o.
3: Tó bá sàmì.
0: Mo bá ti sàmì báyìí.
3: Ìwọ ni ẹ̀rí kan.
0: Àmẹ́.

0: wọ́n bá ní brandy mọ́tò lóríṣiríṣi ẹ̀yìn olóṣìṣẹ́ iléeṣẹ́ lala ẹ má bọ̀ bọ́lá print gajúẹ̀ bọ́lá print lọ́gàn lóríṣiríṣi printing pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ àǹfààní ń bẹ fún gbogbo ẹni tó fẹ́ kọ́ nípa printing pẹ̀lú graphics design lọ́dọ̀ wa bíbọ̀ photo frame pẹ̀lú àwọn customized t-shirt pẹ̀ ẹ gbàgbé ẹ ẹ̀dínwó ni gbogbo ẹ lọ́dọ̀ wa number 6 sùúrù lérè lẹ́yìn MTN office along ìdí ìrókò Sunwater nípínlẹ̀ Ogun la wà fẹ́kọ̀ọ́ ẹ̀rí àlàyé ẹ̀ma 08032787878 tàbí 08035161270 Bola Brand Printing at the peak.
1: Ilé iṣẹ́ tó sẹ́ tó ki ó fẹ́ǹfẹ́ ó kẹ́ǹkẹ́ ó wá sẹ́wẹ́wẹ́ ó dùn bí ìlú dòdò létí ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà ìròyà ìròyà ìròyà ìròyà.
2: Yes, òun gangan nìyẹn tẹ bá ti gbọ́ tó dùn bẹ́ẹ̀ ládàbà ọjà ọdún ti bẹ̀rẹ̀.
3: Ọjà ọdún ti dé àdàbà gbé.
2: Kí lẹ ń tàṣà kí lẹ fẹ́ ṣe mà kábà yín gbé jáde lásìkò ọdún yìí àsìpé wọn ti kọjọ ọdún dé kárajà ọdún kátajà ọdún kẹjìfà ọdún àpolówó ọjà ọdún ẹṣẹ àmọ̀nà ó pápátá yọrí la ìgbà pé ṣẹ́jú iṣẹ́ ètò ọjà ọdún òní classmate tó bá níbi ká polówó ọjà lórí rédíò àdàbà látàsìkò yìí lọ́dà ìparí December gbọ̀ngbọ̀n.
4: Oya ẹ máa bọ̀ wá o.
3: Rẹpẹtẹ ìwé ọjà ọdún ti dé.
2: Tiwọ́ náà máa ń gbẹ̀yìn lọ́dún yìí o. Orí ètò ọjà ọdún làwọn ọlọ́jà tó ní iṣẹ́ ti ń fe ní mẹ́ni fèjì méjì fìtà mẹ́ta tá jẹ́ ń kúra wọn tó ń jọra wọn. Ẹ kàn sí wa lẹ́ka ìpolówó ọjà àdàbà tó wà ní.
5: Mọ̀sílò building lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station Ọba Déṣìdà Road Àkúrẹ́.
2: Kẹ́ ní ètò ọjà ọdún lẹ ti fẹ́ polówó. Ọdún yìí á dùn yògbàyògbà á jì jọ ta warawara. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹgbẹ́ Karim sórí 08030414344.
5: Grace 08032474686.
2: Tàbí Fẹ́mi sórí 08060864428. Ètò ọjà ọdún lórí rédíò àdàbà ó ti bẹ̀rẹ̀.
6: Ẹ yọ ìyanra òyìnkun èkìtìkẹtì ẹ̀mí ọmọ ni gorosó èkìtì orúmọlẹ̀ kẹjìgbà wẹrẹ ni wẹlé èkìtì wọ́ fẹ́rẹ̀ rulé lọ́lọ́ka múrọ̀ ọlọ́rùn abọ̀lú sí díkì ẹ̀ ọ̀fẹ́ra tẹlifíṣàn ni o ọ̀fẹ́rẹ̀ fàánù ni o ọ̀fẹ́ra deep freezer ọ̀fẹ́ra washing machine ọ̀fẹ́ra microwave ọ̀fẹ́rẹ̀ ro kitchen gas cooker and co. Ẹ yọ abọ̀lú sí díkì ẹ yọ wọ yọ asan díẹ̀ kan dẹ̀ gbà ne èlé o èlé lórí wọ yọ san lóṣooṣù wọ yọ san lọ́sọ̀ọ̀sẹ̀ kó a ti san ọ̀rẹ́ dáárín àgbéhun kọ̀ yára kọ̀ ọ́ ṣó ti yẹ ọbẹ̀ náà rọrùn yeyeye láìsí èlé ni o ọ́fíìsì rẹ̀ lè danco plaza lajì lọ́sùn ladọ èkìtì ẹ owó ọkọ̀ sí ọ pẹ̀lú nọ́mbà 07074843351 yẹmi pé lẹ́ẹ̀kan sí 07074843351 ṣó ti yọ
7: yáde rúlé o.
8: Bàbá ẹgbà mi ẹ̀rà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
9: Abba ajo ko ti igboni nipa 24/7 Abba Mission kọrọjọ gbogun bílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo àkànṣe gbogi ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission kò lọ́ tínú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegùn láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó dá alágbó ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 09160626253 09160626253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mission gbogbo ìgbà ìjà wà ìjà òsì always guide me.
10: Your Nescafe is not just a drink, it's your

ilé adóni mo wà yìí kó dán mi síre ire owó ire ọmọ àìkú baálẹ̀ ọ̀rọ̀ mo kí yín ẹ kú àjálẹ́ ní gbogbo ibi tí olóhùn bá ti gbóhùn mi rò kérére ṣe dáadáa ni mo bá yín ọ̀dẹ̀ ọ̀dùnbí níwòyí ọ̀sẹ̀ tọkọjá la lórí ọ̀fẹ́ láti máa dágbére tá a fi ń fi ẹ̀rí olódùmarè ṣe ẹ̀rí pé bó bá wu ọlá àti ìfẹ́ rẹ̀ a lórí ọ̀fẹ́ láti padà wá lónìí àti wá dé gẹ́gẹ́ bí ìṣe wa ẹ̀ka alẹ́ o iléeṣẹ́ alpha communication ni wọ́n ní kí n kí yín kí n ṣe yín pẹ̀lẹ́ pé ṣe dáadáa lẹ́wà ní gbogbo ibikíbi tẹ́ ẹ bá ti wà ǹjẹ́ tó bá rí bẹ́ẹ̀ mo tún ti dé gẹ́gẹ́ bí ìṣe mi àròyé níṣẹ́ ìbákà ìgbé kíkẹ́ onítẹ̀yẹ lóko ẹ bá ń ká lọ lájàlẹ́ tòní ká jọ tú kẹ̀kẹ́ èdè kalẹ̀ ẹ kú dédé wò.

0: kan e kaabo lati ode keji e je ki n fi ori ofe yi fa yi le owo are agbomola omo de baba ongilasi lati ba mi ki gbogbo ara ile baba e kaabo sori eto
1: aki onile mo ki alejo aki wa ni gbogbo aye ti abawa ndede asiko yi pe aku ojo meji aku ojo meta emi na ni are agbomola omode babo ni glasi ti mo so fun wa wi pe a wa ni gboro ilu adu ekiti lowo lowo ba tin soro yi ni bi ki bi won na ba gba wo ilu adu ekiti to ba fe ri are agbomola e ba ti le lo si ologede police station te ba ti dadugbo yi e bere lowo enike ni be pe kan jo kan na ka bi ti ile are agbomola omode babo ni glasi fun yin pelu ase olorun oju bi ta ba wa fun yin
0: to are agbomola o to jo meji jo meta awon eyan wa je ki fe se mi laarin ilu bere ni pe ibo ni are agbomola wa ibo na ibo lo wa lowo ye adugbo bo na wa ati be lo mo je ko di mimo wi pe irin ajo ise baba bo ti n gbe won kaakiri nu baba e fun wa ni labare ibi e wa lowo bayi
1: adupe niwaju olorun gege be mi si se so fun wa ta si mo wi pe omode babo ni glass are agbomola aiseran lukan ke be se mo wi pe orisirisi awon aye orisirisi awon ilu on la won na nje ran lati be kan ri are agbomola omode babo ni glass
0: be
1: a fi akoko kan a fi lo irin ajo ta ko lorilede yi a to fi akoko kan na ngba ta tun de na awon ilu mi na to pe wa ṣùgbọ́n lásìkò tá a wà yìí mò ń sọ fún wa wípé lágbára lọ́wọ́ ọlọ́run ọmọdé babo ní gíláàsì mo ti wà nígboro ìlú adó èkìtì ìwọ tí wọn náà bá fẹ́ rí mi ẹ wàá bá mi ní ìgboro ìlú adó èkìtì ṣùgbọ́n bákan náà ni wípé nílùú adó yìí kò í ṣojoojúmọ́ láwọn dá àwọn àlejò lóhùn ọjọ́ monday tuesday wednesday àti thursday ọjọ́ mẹ́rin òun là ń
0: fọwọ́
1: láti dáwọn àlejò lóhùn nígboro ìlú adó èkìtì pẹlu ase olorun
0: oda a je pe irin ajo ye o si pin si meji niyen ti e fi lori ofe pe ojo monday tuesday wednesday ati thursday le ma da awon ti o ba wa lati apa abi lohun awon ojo friday saturday ati sunday awon irin ajo kan wa te fi rinu won
1: a ona po bo se n reti omode babo ni glasi ni gboro ilu ilefe be ni won reti omode babo ni glasi ni ilu ilorin bẹẹ náà retí lógun wọn bẹẹ náà retí káàkiri nìbàdàn ni gbogbo ibikíbi ṣùgbọn mò ń sọ fún ayípe ìwọ tó bá sà wà nígboro adó èkìtì tàbí lágbègbè ẹ tó bá fẹ rí ààrẹ agbọmọlà ọmọdé babo ní gíláàsì ọjọ mẹrin yìí monday tuesday wednesday àti thursday ọjọ mẹrẹẹrin yìí àǹfààní wà láti wá pàdé ààrẹ agbọmọlà pẹlú àṣẹ lọdọ ọlọrun ẹ sì bá mi.
0: tó ẹ jẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run orí ọ̀fẹ́ tó ṣú sí sílẹ̀ fún gbogbo wa nípínlẹ̀ èkìtì àtàgbègbè rẹ̀ pẹ̀lú àwọn ìlú alámùlẹ́gbẹ̀ gbogbo tó wà ní àyè orí ọ̀fẹ́ tó ti dẹ́ o ààrẹ agbọmọlà fúnra ẹ̀ fúnra ẹ̀ ó tún ti lórí ọ̀fẹ́ láti kalẹ̀ kàǹkà sílùú adó èkìtì tó ń tẹ́ ń tẹ́ ń gbọ́ lẹ́nu wọn bàbá ó yẹ jẹ́ amú kó ba lè yá ẹ bá mi kọ́kọ́ sọ bí àwọn èèyàn ó ti rí yín kẹ́sì sọ nọ́mbà yín.
1: ẹni tó bá fẹ́ rí ààrẹ agbọmọlà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé òdu ni wá àìsí àìmọ̀ folóko ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ló ti mọ ibi tí ààrẹ agbọmọlà ọmọdé babo ní gíláàsì wà tẹ́ ẹ bá ti wọ ìlú adó èkìtì ẹlẹ́ẹ̀ lọ sí ọlọ́gẹ̀dẹ̀ police station tá a bá ti dé bí ọlọ́gẹ̀dẹ̀ police station ládùúgbò yìí ẹ béèrè pọ́dọ̀ ọmọdé babo ní gíláàsì ẹ sọ

0: ìṣẹ̀lẹ̀ náà. Bàbá njẹ́ bí àìsàn bá gbéni sálẹ̀ irú ọ̀nà wo la lè gbà láti kúrò nù ẹ̀.
1: Ọlọ́run ni ká máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí. Tọ́lọ́run sì ṣe kíni tó gba ọwọ́ ọmọ ọdẹ bàbá onígíláàsì tó gba ṣe kíni tó gba ṣe ìwòsàn fúru ẹni yìí náà. Ṣùgbọ́n ọ̀nà tá à ń gbà ṣe ìwòsàn ọ̀nà tó pọ̀ ni o. Bó sì ṣe jẹ́ ọ̀nà tó pọ̀ yìí oríṣiríṣi ìgbésẹ̀ òun náà la máa ń gbé. Ṣùgbọ́n ẹ rí i pé irú ẹni tá à ń sọ̀rọ̀ yìí pẹ̀lú ìrìn àjò tí wọ́n ti rìn pẹ̀lú bí wọ́n ti lọ sọ́tún lọ sósì nǹkan tó ṣokùnfà ìrìn àjò wọn kò yẹ ṣe pé bóyá pé ibi tí wọ́n dé bóyá pé wọn ò ṣe kí ni bóyá ẹni tí wọ́n ṣe fún wọn bóyá pé sòótọ́ kò yẹ ṣe kó rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n èmi máa jẹ́ ká mọ nǹkan kan wípé àkọ́kọ́ nǹkan tó yẹ ká mójútó òun ni pé kí ni nǹkan tó bí ogun yẹn wá. Tá a bá mọ tó bí ogun yẹn wá ọ̀pọ̀lọpọ̀ ọgbà a mọ fi ogun ẹ̀tẹ̀ a mọ fi wo làpálàpà. Nítorí wípé nígbà míì ẹlòmíì ó wà nínú ìṣòro kan yóò rí pé nǹkan tí ń ṣe yìí àìsàn náà la pè. Ṣùgbọ́n irú àìsàn bẹ́ẹ̀ ó ṣeé ṣe kó lọ́wọ́ nínú. Ṣùgbọ́n tá a bá wá mọ̀ pé bóyá ó lọ́wọ́ nínú ọ̀tọ̀ ni nǹkan tá a mọ̀ sí kíni tá a mọ̀ fi tọ́jú irú nǹkan bẹ́ẹ̀. O lè fi máa sọ fún ayé pé nǹkan àkọ́kọ́ tá a mọ̀ mójútó òun ni ká ṣèwádìí lórí nǹkan tí bá ń ṣe kíni tí bá ń ṣe èèyàn. Òun ni yóò jẹ́ kọ́ ọ mọ̀ wípé nǹkan títí ẹ̀ńdẹ́ ọ̀làmú yìí ǹjẹ́ àìsàn inú ara ni àbí nǹkan yìí àbójá àfiṣe ni àbí nǹkan yìí àbí ọfà ni kò sọ́nà tí ó lè gbà wá. Ṣùgbọ́n tá a bá ti mọ àmúnà tá a gbà irú àwọn ẹ̀dá ẹrú àwọn tán wáyé náà ẹ rí i wípé pẹ̀lú gbogbo ìrìn àjò wọn ìwádìí ló jẹ́ ká sì rí ibi tí ogun ti ń jà wọ́n tú la fi mọ̀nà tó ṣe pé ó yẹ ká gbà lórí ẹ̀.
0: Tó bàbá tí ẹ̀yà bá wá níṣòro kan tàbí òmíì ẹ bá mi gbà wọ́n nímọ̀ràn bí ìrìn àjò tí wọ́n lè rìn láti lè bọ́ kúrò nínú ẹ̀.
1: Gẹ́gẹ́ bí ìmọ̀ràn tèmi máa ń gbà àwọn èèyàn òun ni pé àkọ́kọ́ ni pé bẹ́ẹ̀ dà bá ti níṣòro kan tàbí méjì àkọ́kọ́ ni pé kẹ́ni bẹ́ẹ̀ kó mọ̀ dèrè ẹ̀ mọ́lé kí irú ẹni bẹ́ẹ̀ sì mọ́ ní gbàgbọ́ wípé òun ò lè bọ́ kúrò nínú irú wàhálà bẹ́ẹ̀ mọ́. Àìmọye ẹ̀dá ni wọ́n ti rò bẹ́ẹ̀ tó ṣe pé ní pẹ̀lú ìrìn àjò yìí irú nǹkan tí ń ṣe wọ́n yìí ó padà ṣe kí ni ó padà gbẹ̀mí irú ẹni bẹ́ẹ̀ ni. Àìmọye ẹ̀dá sì ni wọ́n ti ṣe kí ni táwọn ṣe pé ẹlòmíì náà rẹ̀ ni ta ló lobó tó padà já sí wípé wọ́n padà júwe ọ̀dọ̀ ààrẹ agbọmọlà ọmọdé bàbá onígíláàsì fún wọn irú ẹni bẹ́ẹ̀ náà padà ṣe kí ni ó padà gbégbá ọpẹ́. Ó ní wípé ẹ̀dá ò kì í jókòó sílé tá a bá ní ká máa sọ nínú àwọn ẹ̀dá tí wọ́n ti yọjú sí ààrẹ agbọmọlà ọmọdé bàbá onígíláàsì lórí ìṣòro kan tàbí méjì èmi á sọ fún wa pé mélòó ni ká kà nínú ìyá dípìlì sẹni tí ń bẹ lọ́n lórí àti bímọ láì mọ iye ọdún kánrin kése tó ṣe pé gbogbo ìlàkàkẹ́ lórí àti ìdọ́lọ́mọláyé ojú kan lọ́rọ̀ sí kí ni ló bẹ̀rẹ̀ sí í já sí. Bẹ́ẹ̀ mi sì ṣe máa ń sọ fún wa wípé àìmọye ẹ̀dá ni wà lónìí tó ṣe pé ó wà lórí ìrìn àjò lórí àti ìdọ́lọ́mọláyé ṣùgbọ́n kò sọ́nà àbáyọ fún. Àkọ́kọ́ ni wípé tí èèyàn bá níṣòro lórí àti bímọ ìrìn àjò lè jẹ́ pé bóyá àìsàn kan ò ní darú ẹni bẹ́ẹ̀ láàmú tàbí kó já sí wípé irú ìrìn àjò ẹni bẹ́ẹ̀ bóyá ó lọ́wọ́ nínú o. A sì mọ rí tó já sí wípé ó lè jẹ́ pé ipasẹ̀ ọkùnrin ò ní ìṣòro bẹ́ẹ̀ ti wá ó sì lè jẹ́ pé ipasẹ̀ obìnrin ò ní ìṣòro bẹ́ẹ̀ ti wá. Ṣùgbọ́n ìbá jẹun tó lọ́wọ́ nínú ìbá já ìsàn ara bẹ́ẹ̀ dà bá yọjú sí ààrẹ agbọmọlọ ọmọdé bàbá onígíláàsì mo nígbàgbọ́ pé ìwọ náà ṣe kí ni ìwọ náà rẹ rìn ayọ̀. Ṣùgbọ́n tá a kọ́kọ́ mójútó ìwádìí láàṣe kó má já sí wípé a mọ fi ògùn ẹ̀tẹ̀ a mọ fi wo làpálàpà àìmọye irú ẹ̀dá bẹ́ẹ̀ wọ́n ti dọ́dọ̀ ọmọdé bàbá onígíláàsì tọ́lọ́run ti gbàdúrà wọn. Tàbẹ́ ló tiẹ̀ wá já sí wípé àìsàn tí wọ́n fi de òun mọ́lẹ̀ ó rí pé òun ò lè gbápá òun ò lè gbẹ́sẹ̀ mọ́ ẹlòmíì á mú lẹ́nu kò ní lè sọ̀rọ̀ mọ́ irú ẹni bẹ́ẹ̀ àìsàn náà lè fà ogun ayé sì ṣe kíni atẹ́gùn àbúrúkọ ò ní fẹ́ lẹ́nu kọ̀ọ̀kan wa. Irú ẹ̀dá bẹ́ẹ̀ náà ẹ̀ mọ iye irú ẹ̀ ti dọ́dọ̀ ààrẹ agbọmọlà ọmọdé bàbá onígíláàsì tọ́lọ́run ṣe kíni tọ́lọ́run ti ti ọwọ́ ọmọdé bàbá onígíláàsì tó ti túrú wọn lẹ̀. A sì rẹni tó ṣe wípé ojú ẹ̀ ni wọn ò jẹ́ kó ṣe kíni wọn ò jẹ́ kó rìn náà mọ́ pẹ̀lú gbogbo ìlàkàkà ìrìn àjò ẹ̀ lórí àti pé kò ó lè rìn náà wọ́n ní pé wọ́n gbé lọ wọ́n ṣe sẹ́ẹ̀kẹ́ fún wọ́n ṣe gbá fún gbogbo ìrìn àjò yìí wọ́n rí pójú kan náà ni ọlọ́run ti ọwọ́ ọmọdé bàbá onígíláàsì ó fi túrú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ lẹ̀. Àjàjà àwọn tó ṣe pé wọ́n náà wá ń bẹ lórí pé wọ́n ń bẹ lọ́hùn lórí àtijẹ àtimú ẹlòmíì àmọ́ ṣiṣẹ́ bí erin ó mọ jẹ̀jẹ̀ ìlérí kò sí nǹkan tí wọ́n lè ba sàdé ìdùnnú wọn nígbà àdé náà ni wá sí ìmọ̀ṣẹ́ lórí ìrìn àjò ẹ̀. Irú ẹni bẹ́ẹ̀ yẹ kó ń fura kó náà sì mọ̀ wípé ogun ti wọnú ìrìn àjò gbèsè ayé o. Irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ àìmọye ti dọ́dọ̀ ààrẹ agbọmọlà ọmọdé bàbá onígíláàsì tọ́lọ́ bàmí ṣe kíni tó ti ti ọwọ́ ọmọdé bàbá onígíláàsì tó ti tú wọn lẹ̀ o lèmi fi

ke lo se wo to le dupe ele aye ta wa yi bene kan ba ni to npo to ba ri to mo elomi atuma afiyin fele dumare ọmọ ẹlòmíì tí ohun tó rọ́rọ́ lù ọ tí ò títí ẹ ò tó ti ẹ̀ ipò tó nítọ̀hún wà tó sì tún fìyìn fọlọ́hun ọba tó tún dúpẹ́ wà á mọ̀ pé ibi títẹ nìkan parí sí ń tẹlòmíì ti bẹ̀rẹ̀ ẹ̀yà á máa dúpẹ́ oore olúwa Ore riri ore airi Ore ati sun ore ati gi Ore ati na ore ati lo Ore asiri bibo Baye se geni yen

Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni.

0: wọ́n ní mo ṣẹ́ṣọ́, àwọn kan ní mo gbẹ́nu kù dí mi, àwọn kan sọ pé mo ti kú.
1: Bó ṣe rí nìyẹn lóòótọ́. Ní gbogbo ọdún 1975 tàbí 76, tí ròyìn yẹn káàkiri ìlú ń gbà náà. Àyà àwọn èèyàn já ẹ̀rú bá àwọn èèyàn púpọ̀ láwọn tó ń fẹ́ ti chief commander.

0: Láwọn tí wọ́n ń fẹ́ ti chief commander.
1: Látọ̀jọ́ ṣe ìtúná, ojoojúmọ́ lọ́wọ́ lẹ́tà ránṣẹ́, oúnjẹ wáyà ránṣẹ́.
0: Àgbáòye Akínbùwà láti Ìdèpé títí wọ Òkìtì pupa. Ẹ̀lẹ́ ń bẹ̀un. Alàgbà Adétúnjì Bello. Bó ṣe jẹ́ nìyẹn.

ẹ̀rú bá àwọn èèyàn lágbo fàájì ńgbà náà lóòótọ́. Ojú chief commander rí sẹ́yìn. Wọ́n parọ́ okú mọ́. Ọlọ́ta rẹ̀ ti kú. Wọ́n ní lùkúdì ló gbé mi.

Adédèrà Fasilat. Ẹ kú ìbánigbétò náà. Kábíyèsí Olódù Tòkè Odù. Bàbá wa Adébáyọ̀ Kétíkú ẹ bá fẹ́lẹ́ yìí sọ̀rọ̀ àjìjà yín. Mo mú wá sí ìrántí fún yín ni pé kẹ́ ẹ fi sọ̀rọ̀ àjìjà. Bàbá wa JP

Ajokpetawo ijade ye isodun 1976 lawo ijade wa ye. Yes, 76 lo ve lo jade.

àdúrà yín àgbà àwọn tó láyé yóò dúró tì yín gbogbo etí tó ń gbọ́ wa lọ́mọdé lágbà àwọn tó nílé ayé yóò dúró tì yín mọ̀ràn gàdà ni à ń wíran oyin mọ̀ràn gàdà náà ń wíran ayọ̀ àpò aláǹtakò yìí bọ́ ọmọdé lójú ó bá kọjú kan mú ẹ̀rín láwọn ìrìn wọ́n ń bú sí gbogbo etí tó ń gbọ́ mi lọ́jọ́ tèní ẹ ní sunkún àárọ̀ ẹ ò ní sunkún ọ̀sán ẹ ò ní sunkún alẹ́.

ọ̀tàrù ń kọ́ ọ̀tàrù látọ̀ba àkókò àwọn tèmi stella kẹ́hìndé jayé ọba ẹ ǹlẹ́ ń bẹ̀hùn ọba ó pẹ́ kìlù ó pẹ́ ọ ṣe.

0: Allah di pupo la leye.
1: Right now,
2: we are ready to play music via radio.
0: When we most of you post a fair idea, do you go, Guru, such the Peter Labo Faji? For Bawo in Jade, Shagwadewal in the Kala Way, Yawangbo. Our home buried, Bishop Peter Unco.
2: We are
0: a major, you want to let Tele. No, try to move on to Paya, London 1980. On the Kaluku, Duru Kotiba, Bati, Yareso. She not Peter, no, Duru Kotiba, Bao, so she not Peter, she not Peter.
1: You want to
0: go
1: what
0: the BVP? Then they in the Nisha Guadewale say,
2: I want to play.
0: I want promoter best in the Bisha Guadewale in the Ajoka, the American in London.
1: My sister,
0: in the Ajoka, Fonsha Guadewale and Google by London, Lenny, London, Lola.
2: It's
0: you America, Bush in the car, killing here. But we are a land of Barica to be killing. Only see no Peter and call. Se bi ati joro ko si baba so wa e si tan Peter nko Se bo ade wale la n gbo lorisirisi be lo n gba wo jade
1: mi bi ta ti modun yen wa
2: ko le ye wa rara o ko le ye wa
0: be lo n gba wo rin orisirisi jade
2: I forget your sorrow
0: ene yi to wa ti e wa se pari pari e to mu to ko jeje ti ba won opolopo awon eyan gba na Ele to gbe jade nigba na e wa wo ko tuntun lori omi wa bi be ko lo se ko Ele lo je ki eru ba won eyan lagbo faji pe ah se gba de wale ti wa koja be se gba de wale ti wa koja be Sino Peter wa nko aguro re ka wo ko tuntun lori omi boya lori okun de ni ka wo ko tuntun yi o tabi iru ki leleye ledumare oju se meji won aworan ibadi se meji won ajoko leni ajeje owo kan oro sese eyo ese kan o tena rogiri se meji de la bagbe ta baluko ta bo de mogun aso se meji meji loro awon arakunrin o ti aje to fi je pe ende kala wa ngba aguro eni keji mo lo to won ti yase papa ya ise ton kaluku dira re mo se bo ye keni keji na o ma mo ko na ma ki ti e na o ma lo soke gere gibi ti ore re se lo de to fi ri be olorun fowo le ranu santi olanla re o wo se eda lẹnu ló wá dé nígbà tó di òpin ọdún 1989 wọ́n tó di pé ó dòpin ọdún 1989 láti ń gbọ́ fẹ̀rẹ̀fẹ̀rẹ̀ lábẹ́lẹ̀ pé ṣínà Peter ti travel wọ́n ló ti rọ ìrìn àjò kan ó lọ amẹ́ríkà òun àti olólùfẹ́ rẹ̀ kan òun àti ìyàwó rẹ̀ kan wọ́n jọ lọ amẹ́ríkà kí náà lọ ṣe nígbà tó a máa ṣèwádìí wọ́n náà lọ ra òbítíbitì irinṣẹ́ kan ni ó tó kẹ̀dẹ̀ ni wọ́n kó irinṣẹ́ wọ ilẹ̀ nàìjíríà ẹ̀rú ba àwọn èèyàn nítorí wípé kò sí nǹkan tó mu adégbòye ga adéwòye ẹ̀lẹ́ ń bẹ̀ wọn kò sí níṣẹ́ tẹ́ ẹ fẹ́ dárúkọ tẹ́ ẹ fẹ́ sọ tí sínà Peter ò ra wá ó ju àwọn èèyàn lójú electric setting drum ni ó rà á DX7 ni gbogbo ẹ̀ ó rà á irú irinṣẹ́ wo lẹ fẹ́ sọ tí ò ṣàìrà lọ́dún náà lọ́hùn gbogbo irú irinṣẹ́ tabatẹ́ sọ̀rọ̀ nípa àwọn tó ń lo irinṣẹ́ nàìjíríà a máa sọ̀rọ̀ nípa king sunny ade a máa sọ̀rọ̀ nípa chief commander ebenezer obi wọ́n gbà fún pé àwọn yẹn ń lo irinṣẹ́ nítorí pé àkọ́kọ́ náà king sunny ade lọ́wọ́ kọ́ máa ń ra àwọn irinṣẹ́ yẹn bàbá kọ̀mọ́ndà náà yóò jowó ẹnì kejì rẹ̀ pé òótọ́ sì ni kí ni king sunny ade fẹ́ rà tí kọ̀mọ́ndà ò lè rà ọlọ́run ti ran àwọn méjèèjì lọ́wọ́ dé gbogbo lẹ́vù yẹn bá mu tí kíẹsẹ̀ bá lo iṣẹ́ kan náà wo orin eléyìí nígbà tó bá fi tí kọ̀mọ́ndà bá máa gbé tiẹ̀ jáde òun náà yóò ti ra irú irinṣẹ́ yẹn wọ́n sì yóò sì lò ó gbọ́ ẹni sínà Peter mu tó rà pátákó pé irú kí leléyìí elédùmarè ọ̀dà ètú tó fẹ́ pàwọ́ fẹ́ fi instrument yí palá àti ìmọ̀ nígbà tó dòpin ọdún 1989 àwọn jáde pẹ̀lú ọwọ́ agbára àwọn wo ló jáde pẹ̀lú ọwọ́ agbára òun náà lẹ̀ ń gbọ́ yìí wọ́n ní ta leléyìí wọ́n ní sínà ni sínà wo ni wọ́n ní sínà Peter àwọn kan ń ohun ti o da kan mo ni sita lo nje sina filter mo sina filter na kekere omo leyin prince adekunle ojo si o tun de sa ninu of tun fun sa ni lo ebo oni sina filter ni yen sina filter ke woni be ni lawon ti o da mo ni o sugbon to ma da do ko segun adewale won ni so pe ta lo nje be e ri pe olomo je ki ti wa ora maye no no se gba wo ile jade woni be ni ohun ati segun adewale ranjo wa tele nigba tele dumare ti o se ti o mu tuntun wa awon aye tewo gba wo orin yi papa julo awon mo kekeke awon orin ta mo kekere ba ti gba eri aje ti subu la orin yen ni e aje fara balara to donire gogo to fara bajero to deleni to fara bawarogun aga imo taide to na donire gogo aje mu osubu lu aworin aworin be si ni tawe ru kileleyi e ri ngba ti o mu to tade aye kan awon yi ba npe ah ah won ri du eleri won tun wa tun fi aworin kanta aworin aworin wo e tun wa tun se kekere e tun wa tun fi kanta aworin baba ah iru kileleyi ledumare eh ara nta winu won tun fa da nkan ru niyan o won tun fa da nkan ru niyan o no be si ni so ngba yen pe ah eni ti o ko sene na to le tun le se iru eleyi ti sina peter wa riru e a ri nkan kan o tun fa fe dotele lagbo faji iru kileleyi ledumare pe ah ah eh
2: to ba ju lo mo ge ma ba lo
0: aki wa nde aje tun mo bi
2: o ma jaja o
0: aki aje tun mo bi oju oni ti opo fa sirin awon lo fi sorun ajija ngba yen e wo lodun na lohun ti gbogbo e be si ni dun to nla ririn o be si ni dun to nla ririn o tun fe so dote lagbo faji logo na lohun ko ma fe enikan kanta enikan e fe fi gbogbo enu soro ko ma fo lori kanta olorin oro re fa fe da duwi ra fo so to fe ma bagba leru logo na lohun iru kilele garala re o ti fe mu awon olorin mi iba se ba te tun ja bo olorin mi to je pe won te tun gbiyanju ni a tun so pe kini sugba awon to ti dide haun lagbo faji iru kileleyi ledumare a ma fawo ori kanta awo orin ko eri ọmọ sinu peter wa nbẹ to je pe awo orin tade bi wipe iru kileleyi won ni oro sinu peter pelu segun adewale ọlọrun ọba nikan ni oro awon mejeji eledumare lo mo bo se nse ṣugbọn sinu peter o to gba orin jade awon ayan ti so pe owo ti de bo lo se se nigba naa ọlọrun o ko ile kan ile yen naa lo si n gbede ni nigba to won je owo bi owo to nitumo 20 million lo fi ko ogun million lo fi kọ ilé tó tún ní swimming pool nígbà yẹn gbogbo àwọn nǹkan tó ti wà ń sìn kò tí ì fi bẹ́ẹ̀ sí nígbà yẹn remote ló fi ń sí géètì rẹ̀ irú kileleyi tí sinu peter bá ń bọ̀ nú ọkọ̀ rẹ̀ wọ́n di ó ti fi remote sí géètì kó tó di pé wọlé gẹ́gẹ́ tí yóò wá pọ̀ jù ló má tún bẹ̀rẹ̀ wóróworó ló má tún gbé míì dé pé ibo ni ṣẹ́gun adéwálé wà wọ́n ní gbogbo dáhùlà tí sinu peter ń lò yìí wọ́n ní ṣẹ́gun adéwálé ò lẹ́mìí ẹ̀ wọ́n tún bẹ̀rẹ̀ wọ́n tún fẹ́ẹ́ dá nǹkan míì lẹ̀ lágbo fàájì wọ́n bá tiẹ̀ mọ́ ní ti ṣẹ́gun adéwálé nìkan ṣe ìbátẹ̀ dá lẹ́ easy man ojú òní tí ọ́ joseph ayọ̀dẹ́lẹ̀ ọmọ sọ̀fẹ́ wọ́n bá tiẹ̀ mọ́ nípa ti ṣẹ́gun adéwálé nìkan á mọ̀ pé ọ̀rẹ́ méjì tó jẹ́ pé wọ́n fi wọ́n kanta ara wọn ni o tún làwọn àgbà tó ọ̀jẹ̀ tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀yin èèyàn ò ṣe gbogbo ohun tí wọ́n lò nínú irinṣẹ́ pátá ni sinu peter kódé láti ìlú èèbò dx7 ní gbogbo ẹ̀ ní máa gbọ́ṣẹ́ bẹ́ẹ̀ ló tún gbọ́ ọmọ haúsá kan ahmed kọ́ ó gbàyùn ìyẹn bẹ̀ sí ní lu electric setting drum ó bẹ̀ sí ní lu electric setting drum lọ́nà tá a gbọ́ rí irú kileleyi ledumare eléyìí tó wá yanilẹ́nu ń bẹ̀ ni pé owó tún ni ti jẹ̀lílì làwà tún kópa nínú iṣẹ́ yìí o tun ba se na peter o ba ta guitar ninu awo orin eyan te fe bi obo oga re ninu ta lo ga jelini lawa mi o se king sonny ade e gbo kilo de jelini lawa ni se ohun lo wa je ke bi pa ohun ku sinu ile ngba ke ese nfo bi eye to ka won omo leyin to ko won lo ya america ko bi ko se bo ohun lo o wa duro awon ko won america o wa wa nu ile eyan fe diwa o diwa la laarin awon meje yato ga to mo se iru kile le yo lohun ba elere osese omo elere osese ma drop leyin oga jelini lawa o ko lohun drop o da bi wi pe are ohun ati kse o wa fe gun mo e wa da kilo wa ti fa kilo wa fa ti amedi oba le ausa to ba se na peter lu ilu mejo e kan soso electric city drum lojiji la kan to re amedi to tu ta pa ibo lohun ya si o tun dodo king sunny ade o tun be si ni ba lu certain drum ha iru kile leyi won e ba so so ku so e be ran ran ti pe jelini lawa wa ba sina peter se o wa ba ti o bo na se ti e ke da wa tun se jelini lawa nikan alagiti abi yo lai tan oni lu king sunny ade ngba na tele ko to di pe rasaki bu to wa gbo pa ilu patapata nigba ton ku awon re po o na fun ola idea iru idea wo lele abi on lo fa ta wo ise puta to yi ni o wa di oro ariyan jiyan o di oro pe e wa gba wa lagbo faji wa sha te je ka ki kse pe o ku majority o lo majority won fa so lenu tan lori oro awo orin yi sugbon o lo majority to pupo ju sugbon gba to won wa gba won ti e jade ni april 1990 eleyi ton pe ni authority authority yen lo wa gbe jade lawon eyan pe ah ke lo le tele yi first tempo yen poju korokun kokun gbagbagbagbagba won ni cantani lockdown lo fe fi yen se pe to wa je pe owo first tempo ni o wa lowo to na awon eyan lo so be gbogbo e gbogbo e ka gbo faji o le ma dun ko le ma larinrin na ni ose adupe lọwọ eledumare pe oro ni itola adupe lọwọ ọlọrun ọba nitori wipe gbogbo tawon eyan fi so ran ajija ngba e na adupe awon olorin na ni gbogbo won ti di baba won ti dagba oje won ti dagba eledumare demi won si adupe oro ojo na lọhun o di oro faji leni yi ah kilo mun bo na.

àwọn ìránṣẹ́ kan wá láti ilẹ̀ amẹ́ríkà kẹ́nà wá ṣe ń nàìjíríà. ó ní àwọn ìgbìmọ̀ ẹlẹ́ni mélòó kan ni wọ́n ń ṣe ìpàdé kan lórí ìfètòsọ́mọ bíbí ìlú èbó nílẹ̀ amẹ́ríkà.

Thank you. Ọdún sídẹ̀ Nàìjíríà láti ilẹ̀ Amẹ́ríkà, wọ́n ní King Sunday Ade làwọn ń wá. Ṣùgbọ́n gbà tí wọ́n rìnà tààrà tí wọ́n rìn re. Ọ̀dọ̀ Ẹmọlá Kazeem ọ́fíìsì ẹ̀ náà kọ́ yà sí. Ọlọ́run ló wá mọ ṣe mọ ọ́fíìsì tòun ò bóyá wọ́n ti tò yẹn láti ilẹ̀ Amẹ́ríkà. Nígbà wọ́n sì kó ọ̀rọ̀ wọ́n kó bọ́ wọ́n sọ fún Ẹmọlá Kazeem pé báyìí kàṣá báyìí sá òde báyìí làwọn wá ṣe Nàìjíríà. King Sunday Ade làwọn wá. Wọ́n ṣètò kan lamẹ́ríkà nípa ètò ìfètòsọ́mọ bíbí. Wọ́n sì fẹ́ kó gbilẹ̀ dé Áfíríkà. Wọ́n wá ń wá olórin tó le mu tó le fi orin tó le fi kìlọ̀ tó le fi ṣe sọ̀rọ̀ nípa ètò yẹn. Ká fètò sọ́mọ bíbí. King Sunday Ade ni wọ́n mú pé kó ṣe King Sunday Ade. Wọ́n ní bẹ́ẹ̀ ni. Àwọn òyìnbó ṣẹ̀ṣẹ̀ máa ronú kan King Sunday Ade. Ṣé ẹ mọ̀ pé sinimá kan wà tí wọ́n ń pè ní OC and Six. Tí ọba orin King Sunday Ade tó mu tí ó ti kópa nú rẹ̀ rí. Ó yà mí lẹ́nu, èmi gan máa yà mí lẹ́nu sinimá tó jẹ́ pé òyìnbó náà sọ nú rẹ̀. Wọ́n ní King Sunday Ade òun ni kó wá ṣeré nú sinimá yẹn. Wọ́n tún ṣe soundtrack gítà rẹ̀ àtórin rẹ̀ lọ́ tún ṣe soundtrack. Ẹ rí pé ọ̀rọ̀ ilé ayé yìí. OC and Six tó bá ọdún rà pé 1984 náà rí náà lọ ṣe kí náà lọ yaṣẹ́ yẹn. Ṣùgbọ́n ó rà pé 85 ló bá jáde. Sinimá ni fíìmù ni. Ok. Nígbà tó dé Nàìjíríà tó dọ́dọ̀ Ẹmọlá Kazeem, Ẹmọlá Kazeem gbé sàn ṣé sàn nílẹ̀ ṣáà bá wọ́n ní ẹ. Wọ́n bá gbé fóònù rẹ̀, ó ṣe gbé fóònù rẹ̀ nìyẹn pẹ́pẹ́pẹ́pẹ́ ló bà tẹ̀. Láyé fóònù oní tábìlì tí ì tí ò tí ì sí fóònù alábùlé wọ́n Nàìjíríà. Nìyẹn bá dún lóde kege lọ́hùn ta ni wọ́n bèrè fún ní King Sunday Ade ni. King Sunday Ade gbé kedé bábá wọ́n kíra wọn. Ṣé King Sunday Ade ò sì fọ̀rọ̀ Ẹmọlá Kazeem ṣe yẹyẹ. Ọwọ́ ní báyìí ẹnìkan wọ́n láti ilẹ̀ Amẹ́ríkà nítorí tiẹ̀ ló ṣe wá o. Báyìí kàṣá báyìí ṣàwòdì wọ́n ní wọ́n wọ ilẹ̀ Amẹ́ríkà o báyìí kàṣá báyìí ṣàwòdì ọjọ́ fètò sí pé wọ́n pàdé lọ́jọ́ kejì. Wọ́n pàdé wọ́n ṣe mítìnì. Inú ẹnìyẹn tiẹ̀ kọ́kọ́ dùn pé ẹni tóun torí tiẹ̀ wá sí tóun rò pé rírí rẹ̀ yóò ní òun lára ọwọ́ wọ́ọ́rọ́wọ́ ló bá dé. Akọ́láwọlé Kọmọláfẹ́. Ọláwọlé Kọmọláfẹ́ ọmọ bíbí ìlú Ìpẹ́tù Ìjèṣà. Eléyìí tó fi ìlú Èkó ṣebùgbé. Ẹ ǹlẹ́ ń bẹ̀ un. Wọ́n ṣe mítìnì lóòótọ́. Wọ́n sì jọ gbà tí Ẹmọlá Kazeem ní àti Sunday Ade ní àti ẹni tó ń rọwá lọ́jọ́ náà lọ́hùn bóyá Sigora náà orúkọ rẹ̀ lọ́dún náà lọ́hùn bẹ́ẹ̀ ni. Wọ́n sì jọ gbéra. Ó délé Amẹ́ríkà, wọ́n délé Amẹ́ríkà. Wọ́n ṣèpàdé lórí ọ̀rọ̀ rẹ́kọ̀dù yìí. King Sunday Ade náà fẹ́ kó ṣe ṣùgbọ́n tó bá máa ṣe paríparí ẹ̀ tí ó bá tó wá bá wọn ṣe dáadáa. Ó lè mú èèyàn kan mọ́ra tó jẹ́ bí obìnrin. Ọjọ́ ṣe kó lè nítumọ̀. Èèyàn ò sì jẹ́ tuntun níwájú King Sunday Ade kóun wóbìnrin. Obìnrin bẹ́ ńlẹ̀. Òótọ́ kẹ̀dẹ̀ ni tó bá béèrè pé ta ni King Sunday Ade máa múnú àwọn obìnrin tí ó bá kópa. Ó ṣe é ṣe káwọn èèyàn tọ́ka sí lóòótọ́ pé òye ìkà ni King Sunday Ade máa mú. Orí ọdún 1988 àwọn orin kan jáde tí wọ́n ń pè ní Dancing in the Sun. Òye ìkà ló gbà wo orin yẹn jáde. Tàdédé la gbọ́ olólùfẹ́mi olólùfẹ́mi orin Yorùbá lẹ́nu òye ìkàkẹ́. Wọ́n wá wá farabalẹ̀ tó wọ́n wá ń gbọ́ ohun alálùbáríkà kan lábẹ́lẹ̀ tálélé yìí. King Sunday Ade là ń gbóhùn rẹ̀ yìí àbẹ́ẹ̀ wá gbà wá. King Sunday Ade àtòye ìkà wọ́n jọ ṣàwọ́ orin. Dancing in the Sun. Ok, nígbà tọ́rọ̀ ilé ìwà ṣẹlẹ̀ báyìí tán ni pé àwọn méjì náà fẹ́ kó kópa ẹ ti mọ̀ pé òye ìkà ni kí ẹ ṣe máa mú. Ó padà sí Nàìjíríà, ó sọ fún òye ìkà wọ́n ti jọ lọ Amẹ́ríkà. Wọ́n fi òtẹ́lẹ̀ bẹ́ẹ̀ pé wọ́n jọ ṣàwọ́ orin yẹn ni.
apada kuro l'America ilu London lo gba lo sose kena lo se London won lo pa orin po London lo ti record e mo se lo record e London ni

wọ́n rìkọ́ọ̀dù àwọn orin ìtàn lọ́dún 1989. Wọ́n taari ẹ̀ síta ayé tó tẹ́wọ́ gbà á. Wọ́n sọ̀rọ̀ nípa family planning lóòótọ́. Àwọn kan tún gbé wòrò dé. Àwọn ẹni pé bí a bá ti sọ̀rọ̀ nípa family planning pé ṣé Sunny Ade ló yẹ kó sọ̀rọ̀ nípa family planning. Kí lẹ fẹ́ mú jáde nínú ọ̀rọ̀ yẹn náà, ọ̀rọ̀ yẹn ò yé wa, kí lẹ fẹ́ mú jáde ńbẹ̀. Wọ́n ní Sunny Ade bàbá ọlọ́mọ tó pọ̀ ni. Ẹ fọ̀rọ̀ lẹ̀ ṣé kò rówó tọ́jú wọn ni. Ẹ gbé wòrò sọnù, ìyẹn tún fẹ́ dìjà láàrin àwọn onífàájì. Ẹ gbé wòrò sọnù, ẹ tún ti fẹ́ ti tọ̀tẹ̀ bọ́ nìyẹn. Ókè ńgbà tó bá bímọ tó àwọn ọmọ rẹ̀ tẹ́lẹ̀dùmọ̀rẹ́ fọmọ jíìkì rẹ̀ ṣé kò rówó tọ́jú wọn ni. Àbí kò sanwó iléèwé wọn àbáwọn ọmọ ò ṣe dáadáa. Ẹ gbé wòrò sọnù, ẹ mọ̀ jẹ́ kéèyàn tún dá wòrò lẹ̀ láàrin agbo fàájì. Nǹkan ti lọ sẹ́yìn lágbo fàájì. A dúpẹ́. Ó ṣe.

and lemba omo kini ni bitia wa ti etin gbowa elara miun jiji ni la wa ta gbendun yen adaba 88.9 fm ni ayin la wa ti agbendun adewale akini yi westco omo baba agbalagba to nje emi ni omo olorun olorun oba mi lo nje mi ni bo kini ni abeun pe eku ba ni gbeto na eku afomo niyan se bo kini pe ese pelu ase eledumare eledumare yo ya gbadu ara wa pe felix akomolafe ti ile ise wa adaba nbi baba na nko baba oni ya nko james oni ya mo ki awon na ese eku ba ni gbeto na gbogbo eyan lolufe wa dede bo kini pe eku ebanigbeto eku afomo niyan se eseun eri ni be ba wa ti egbe ti n gbo wa gbogbo ta ba se leni eja ma ran ti pe beni ti ri ola ki ri be ati pe oro eni itan ola ni bi aba wuwa eja ma ran ti pe eti ta se leni aye ngu yan o olorun abe ti didi won le dabi wi pe won ori eyan iro won ri o on ri e daada to fi je pe ta ba ti eyan ba kan ri e ro ba gbugbu so na ba se be pe won ori oku tan ra re je oro eni itan ola ni won so gbugbu awon kan to je bi colorful abi nkan kan to ro pe kon si gbangba won fi to loju ngba to ba ya sugbon be yan ba ni oto to je pe otito lomo to nse ni gbugbu ogba sa aya olododo o ma n oloto aya won ma n le ni pe ko si wa langba re pe ori oto ni mo wa eja se dada eja se dada e ba ja ka fi ni bo laje gbugbu nta ba se patapo ka ma se fini ka ma se fi ba ola wa je otito pe an ba se oto eyin olooto lọlọrun ba wa ni gbugbu nkan te an ba se laye ke ma run ti atubotan aye iyan akoko ma ran ti ile to ti jade iyan ekeji oruko ebi mo je oruko ile yin oruko ebi yin mo je o towo re baje iyan eketa to ba se n ro pe oruko ebi re o ni towo re baje o ma so wa wu gbogbo nkan te yan ba tin se e wa tu wa gbo ewon tu won si ni o bo ba je pe omi lo mu to le mu lamuju yo da mu re onje lo mo onje to onje lajeju yo dan kankan mi se olagbo ara gbogbo nkan oro gan lo nso to nso lasoju o ko bara re gbogbo nkan te yan ba tin se laye ti ju ba ti wa nbe ko ye ki ju ma wa ni gbogbo nkan laye niwọntunwọnsi ikora eni nijanu gbogbo nkan te yan ba tin se laye ke yan ma wo pe niwọntunwọnsi ni gbogbo nkan ìwà ló fẹ́ wù ni ẹ̀rín ló fẹ́ rín ni eré ló fẹ́ ṣe ni eré níwọ̀ntúnwọ̀nsì kí nǹkan tó ti jù bá ti wọ̀ ó ti ní nǹkan míì ó ti bàjẹ́ nìyẹn ó ti nǹkan ti bàjẹ́ nìyẹn tí jù bá ti wọ̀ ó ti bàjẹ́ nìyẹn ẹja máa ṣe gbogbo nǹkan níwọ̀ntúnwọ̀nsì ẹ má jẹ́ kí jù ó máa wọ inú nǹkan wa gbogbo nǹkan tá a bá ti ń ṣe ìwọ̀ntúnwọ̀nsì ni ẹ ǹlẹ́ ń bẹ ọmọ kín mr westco lo ayé ìgbọ́kọ̀ fún wọn ṣé ẹ gbàgbé pé mi ni mò ń gbọ́kọ̀ gbóyàwó fún yàn lórí atẹ́gùn àti lábẹ́ aṣọ àwọn kan sì ti wà ń dí ẹ̀rọ rédíò wọn tó yẹ pé wọ́n ń retí pé ń ṣàgbọ́kọ̀ gbéyàwó fún wọn lálẹ́ yìí bẹ́ẹ̀ ni adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ṣùgbọ́n gbogbo ẹ̀ gbogbo ẹ̀ náà tabalà ń gbọ́kọ̀ gbéyàwó fún yàn ẹ má jẹ́ sọ di nǹkan míì mọ́ra wa lọ́wọ́ o ẹ má fi lu jìbìtì o ọkùnrin ọmọ rí pé àǹfààní kan ló sílẹ̀ fún òun yìí ààyè wà tó yẹ pé òun ó fi ṣe gbá òun ó fi ṣàwo ẹja máa rántí àtúbọ̀tán ayé o ẹ má lu obìnrin jìbìtì o ẹ má dọ̀gbọ́n gbowó lọ́wọ́ obìnrin o àwọn ọkùnrin míì dẹ̀ wà kẹ̀dẹ̀ ní tó yẹ pé wọ́n láwọn ẹ̀tàn dẹ́ẹ̀dẹ́ẹ̀ lọ́wọ́ ẹ má jẹ́ àfẹ̀tàn sí nǹkan tá a bá ń ṣe o ẹ̀wọ̀ ìyẹn wọ obìnrin yìí báyìí tó lòun wọkọ ó ń wá ọkọ nìyẹn lóòótọ́ ó sì ti lọ́jọ́ lórí ó ti dàgbà ẹwájọ ríra yín ìwọ́dà ẹ̀mọ̀ lọ́kàn ara rẹ pé o ò lè fẹ́ ní ìsílé ṣùgbọ́n torí wípé rádaràdá tó o fẹ́ ṣe àbí torí wípé nǹkan kan míì tó wà lọ́kàn rẹ o sì mu o sì gbóbìnrin olóbìnrin ọmọ ọlọ́mọ o sì tẹ́rọ́ kalẹ̀ ìyẹn dẹ̀ gbọ́ ọ gbọ́ nígbẹ̀yìngbẹ́yìn rádaràdá tó o fẹ́ ṣe ẹ̀ ńgbà tó parí rẹ̀ tán
oja mo lomo se korofo biro eniyan ba se pe pe o se ra re o gbogbo nkan ta ba tin se laye yi eja ma ro na tubo to aye o obirin na to mo pe won lokunrin fe to ntowo eton bo gbogbo nkan atubo ta aye loju o e ba je afowo ara wa se ra wa o elomi o se se se se se se o gbin ju pe ke lo de to ro aye o se ri bayi lo ye

0: 77 kí la mọ̀ sí stand action kòbókò àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo òun ni à ń pè ní stand action kòbókò a ní ní olómi a ní oní powder ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò kí ẹ ṣe ara rẹ kó lè máa gbéra àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ irú nǹkan báyìí kò dá ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni torí rẹ̀ la ṣe mú egbòogi stand action kòbókò wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo àìsàn tí ò gbóògùn ọlọ́run ò ní fi ṣe wá gbogbo nǹkan tí nǹkan tí ò bá lè máa ṣèwọ́ ọlọ́mọ ọkùnrin fẹ́ kó gbìyànjú kó wá bá mi
1: ní iwájú Continental Guest House NEPA nílùú Àkúrẹ́
0: phone number ni 08164122777 egunji egun oṣájọ oṣà ogun tẹmi ò bá mọ èmi ò ní sọrọ nípa ẹ egbòogi tí èmi ń gbé káàkiri nǹkan tí mo jogún lọ bá ńlá wa ni bàbá wa a máa dàgbà a máa wọ 90 wọn a máa fẹ ìyàwó méjì mẹta mẹrin wọn sì máa kápẹbù láti máa bá wọn ṣe bóyá ọmọ ogójì ọdún ni ẹni 50 ọdún ni ẹni 60 ọdún ni ẹni torí pé ẹ ṣe ara rẹ ò gbéra dáadáa àgbò rẹ ò lè kàn bí àgbò àbí ẹ ṣe ara ti rẹ kéré ju ọjọ orí rẹ lọ ajá fún rẹ ò lè gbéra dáadáa má fi dẹ́gula.
1: Mo wà níwájú Continental Guest House NEPA nílùú Àkúrẹ́.
0: Ibẹ̀ ni ó wà. Bí ọmọkùnrin nìkan ni mò ń ṣètọ́jú. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin irú ẹ̀yin ní gbogbo ìgbà. Oríkèríkèí 77 0 8 1 6 4 1 2 2 7 7 7 nǹkan kí nǹkan tí ò bá ń ṣe ẹ́ bóyá wọ́n ń ṣe ẹ̀yọ́ márùn-ún mẹ́fà kí lẹ̀ tó mọ́ bó ṣe ń ṣe ẹ̀yọ́ ló ṣe ń momi àbí tí o bá yẹ̀ rẹ̀ ṣe ẹ̀yọ́ tiẹ̀ a máa ta ẹ́ a máa yún ẹ́ bá fi dẹ́gun láà gbogbo nǹkan kí nǹkan tí ò bá máa ṣe ẹ́ nínú àgọ́ ara rẹ̀ bóyá ara ń ta ẹ́ ni àbí ara ń já ẹ jẹ ni àbí inú rẹ̀ ń kùn ní gbogbo ìgbà orúnkún ru ẹ ni oríkèríkèí ara ń ru ẹ ni àbí àti rìn ibùsùn kan síbi kejì ó di ogun àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣu ara ni iye ọlọ́mọkùnrin ni pé kó jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró dédé tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró dédé a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á àìpèníjà nínú iṣu ara ni ṣé ẹ mọ̀ pé ọ̀gán kan wà nínú mọ́tò tí à ń pè ní carburetor tí carburetor yìí tó bá ti ní ìdọ̀tí or tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀ ó ló máa ń fa kí carburetor kó má lè ṣe bó ṣe ń ṣe ibi tó mi ń gbà wọlé omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́ carburetor yìí kò ní lè ṣe dáadáa ó dẹ̀ wà nínú iṣu ara ọmọ ọlọ́mọkùnrin iṣu ara kan wà tó ṣiṣẹ́ pàtó tí iṣu ara yìí tó bá ti ní ìpèníjà òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́ àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dí wọ́n fẹ́ ṣe gáàtì ẹ nǹkan máa jáde níbi gáàtì ẹ wọ́n máa fọwọ́ tì sínú irú nǹkan báyìí yóò dáa kan sí mi
1: ní iwájú Continental Guest House NEPA nílùú Àkúrẹ́.
0: Ibẹ̀ ni mo wà gbogbo nǹkan kí nǹkan tí ò bá ń ṣe ọlọ́mọkùnrin nínú àgọ́ ara nínú iṣu ara ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o gbogbo nǹkan tí nǹkan tí ò bá ń ṣe kan sí mi phone number ni 08164122777 0 8 1 6 4 1 2 2 7 7 7 àgbo márúgbó takébé òun ni àgbo tí èmi ń gbé káàkiri tí ọlọ́mọkùnrin tó máa lè dángájíá tó máa lè ṣe dáadáa àbí ìpèníjà ti tiẹ̀ ó tiẹ̀ ti fà á ẹsẹ̀ rẹ̀ ń wú ni o ò lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo orú nǹkan báyìí kò da ẹlòmíì tó bá lóògùn lọ́wọ́ a ṣiṣẹ́ tí oògùn bá tán a tún padà sí bó ṣe ń ṣe ni irú nǹkan báyìí kò da a ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́ tí o bá wá sí ọ̀dọ̀ wa tí a bá bèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀ a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o ká tó mọ oògùn tá máa fún ọ àwa kì í ṣe èyí àwa kì í ṣe ọ̀hún ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi bóyá ó wá nítorí ọkọ rẹ̀ òun ni ó ṣe wá ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ṣoṣo òun ni mò ń ṣe kan sí mi
1: ní iwájú Continental Guest House NEPA nílùú Àkúrẹ́.
0: Phone number ni 08164122777 lẹ́ẹ̀kan sí 08164122777.

0: Oluwawa, mo pàṣẹ, Ọlọ́run ó gbẹ̀san, Ọlọ́run ó jà
1: fẹ́,
0: Ọlọ́run ó jà fẹ́, Ọlọ́run ó jà fẹ́, Ọlọ́run ó jà fẹ́, in the name of Jesus. Engineer, mo fẹ́ padà wọnú àdúrà,
1: ẹ
0: kó àwọn nǹkan tó bá wà bẹ́ẹ̀ wọlé.
2: Orúkọ mi ni Olúwafẹ́mi Gabriel, mo wá láti Ìjẹ̀bú òde. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní àti orí ọ̀fẹ́ tọ́lọ́run fi fún mi láti máa wá sí orí òkè yìí. Ní December 2024, wọ́n pe àwa kan jáde pé ta bá lè máa san ìdámẹ́wàá ká san fún oṣù mẹ́ta. So láti December yẹn, mo sanwọ́ March. So mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ní last year yẹn, Ọlọ́run jogún ọ̀kadà kan fún mi. Ó jogún under kan ṣáà fún mi. Ó tún jogún pick up kan fún mi. So mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ò kì í jẹyàn gbé. So gbogbo bí mo ṣe ń san ìdámẹ́wàá, Ọlọ́run dá padà fún mi ní ìlọ́po ìlọ́po. Ìdí ẹ̀rí mi nìyẹn.
1: Ẹ ké hallelujah. Ṣé rí ohun tọ́lọ́run wá nílò ojú ìgbọràn. Once you are obedient, ó ní bí ẹ̀yìn bá fẹ́ tí ẹ̀ sì gbọ́ràn, ẹ̀ yóò jẹ ire ilẹ̀ náà. Ọ̀rọ̀ tó bá tẹnu wòlíì jáde má máa fi ṣeré o. Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ.

0: Praise the Lord. Orúkọ mi ni Aremu Sunday láti Amúlòkó. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àlàyé pé ní last year June ni mo lọ ṣe test. Nígbà tí mo fura pé nǹkan tó ṣe wife mi kọjá ní 2024 tó fi kú ní January, symptom tó kọ́ bẹ̀rẹ̀ náà ni heart problem. Bẹ́ẹ̀ mi náà ṣe detect pé ìfọ́pá mi ń ga nìyẹn. Mo kò sí, mo lọ hospital, wọ́n á treat mi, wọ́n á gbóògùn, mo tún padà tún sick again. Monthly títí pé ó wá wọ December 2024 yẹn mi ò lè lọ ibi iṣẹ́ rárá àti rárá títí wọ January ọdún yìí. So wọ́n gbà tí mo á ń gbọ́ program bàbá wọn á sọ pé à ń wo la à expect lórí òkè nínú program tá a sí ní last month pé ẹni tó bá ti ní repeated problem pé ó nílò kó wá fún àdúrà bí mo ṣe wá sí orí òkè ní last month tá a sì kọjá nìyẹn. Mo á dúpẹ́ lọ Ọlọ́run pé níbi báyẹn níjọ́ kẹrin tá a fẹ́ máa lọ bàbá ní pé ká ta fóònù wa pé ká ta fóònù wa èmi tẹ̀ wọ́n á fọkàn sí pé bí wọ́n sọ pé credit alert ni wọ́n ní ogun tó wà lára rẹ̀ wọ́n á ní ká pa bá ṣe pa báwọn ní pé kí ogun yẹn kó kú. Mo kàn rí pé nǹkan yẹn bí ìmọ̀ nǹkan kan rọ́ọ̀lù mi tí mo fẹ́ ṣubú ní àárín mo sáà ṣáàgà ara mi àti ìgbà mo rí pé ara mi yẹ́ mi gan ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti January ọdún yìí mi gbúrò àìsàn yẹn mọ́ ogun gan wà nílébà ilé ìsìn tí mi tiẹ̀ lù mọ́ rárá mi ní feeling àìsàn yẹn. Nígbà tó di ní àná yìí bí wọ́n ṣe tó pè mí nìyẹn mo bá tẹ̀ ń sọ fẹ́ tó pé pé mo fẹ́ jẹ orí òkè mo wà ó ní kí lè fẹ́ jẹ gan ṣé ẹ̀jẹ̀ kọjá oúnjẹ ni ẹ lọ jà màlà bó ṣe wí ẹ̀jẹ̀ rẹ sí. Mo kọ́ rò pé ó mú mi ṣeré ni ló bá ní òkè nǹkan tí mo fẹ́ fún mi ní ìsìn ni pé òun fẹ́ ra fóònù fún mi pé ṣé mo lè ráàyè lọ a sì ti parí nírọ̀lẹ́ mi ni mo ní mo lè lọ wórodù mo sáré lọ ìwórodù nìyẹn eré mo pé o bó ṣe ra fóònù fún mi ní àná nìyẹn.
1: Android le.
0: Mo ti dá iye pé kán sí mi lórí tó tó bẹ́yẹn.
1: Wọ́n ṣe ń lóore bẹ́yẹn rí jọ́jẹ́ ti dá iye. Bẹ́ẹ̀ orí òkè lánàá. Bọ́dọ̀ bí pàánù ẹ tí ó sùn yìí heavy gan.
2: Àjọjà Methodist Monday so heavy.
1: Ìnáwó ẹ sókè àwọn oore tí ò tí ìyàdọ̀ rẹ rí.
2: Those kind of goodness that never came your way before.
1: Let your amen sound like thunder. Receive it now.
2: Amen. Má gbà báyìí.
3: Ọ̀rọ̀ yìí ti dé jìjì.

0: Lord.
1: Hallelujah.
0: Praise the living Jesus.
1: Hallelujah.
0: Orúkọ mi ni Mrs. Taiwo Oshobu.
2: Láti
0: bo. Láti Sagari Estate. Mo dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run pé látìgbà tí mo ti gorókè, ọ̀pẹ́ mi túbọ̀ ń lékún sí lójoojúmọ́ ní gbogbo ìgbà. Nígbà ìjẹ́rì mi ni pé gbogbo ìgbà tí mo bá tún sórókè, màmá sọ fún Ọlọ́run pé ọ̀kadà tí mo ń gún ọ ti sú mi o. Mi fẹ́ máa náwó mọ́tò mọ́, mi fẹ́ máa náwó ọ̀kadà mọ́, mo fẹ́ mọ́tò tèmi sẹ́. Ṣé bí wọ́n lọ pé sáàmù òjò pé jẹ́ kí mi náà nẹ́rì, mo gbọ́dọ̀ nẹ́rì bí báyìí ṣe, mo fi mọ́tò ṣẹṣẹ rìn. Mo dúpẹ́ Ọlọ́run jẹ́ ni pé mo ra mọ́tò tuntun.
1: Ẹ̀kẹ́ aleluya! Yorì ohunkóhun tó bá bèrè lórí òkè yìí, ṣáà ní ìdánilójú pé dandan Ọlọ́run yóò ṣe. Ohun tí wọ́n náà bá bèrè lónìí lórúkọ Jésù wàá rí gbà. God bless you, my sister.
3: Mo ń gbàdúrà fún ọ.
4: I pray for you.
3: Ní ọ̀nà tọ́lọ́run tí ìgbà jà fún ẹ.
4: In the world I never fought for anyone.
3: Ní weekend yìí.
4: This weekend.
3: Ó máa jà fún ẹ.
4: Yes, yes, yes. I will fight for you.
3: Nínú jíjà fún ẹ.
4: He's fighting for you.
3: Ní ìtẹ̀síwájú lọ ilẹ̀ ìlérí wa.
4: He's just can get your promise
3: land. Àfi ọjọ́ tí Pharaoh kú.
4: Until the day Pharaoh died.
3: Na Mẹ́ṣọ́lì tẹ̀síwájú.
4: God bless you, pray for
3: me. Ní ìrìn àjò Kẹ́nání.
4: In the journey to Kẹ́nání.
3: Ìwọ náà bó ṣe ń gbọ́ mi.
4: You guys are hearing me.
3: Ibì kan bẹ tó fẹ́ mú ẹ dé.
4: There's a place you are about to be taken.
3: Agbára àwọn ọ̀tá kan ló di
4: ẹ. But the power of enemy bind
3: both physical and spiritual.
4: Nígbàtà nígbàtà mi.
3: They hold you down.
4: What dey mọ́lẹ̀.
3: They say you are going nowhere.
4: Follow them because they.
3: But Bíbélì wípé.
4: The Bible says.
3: Olùgbàlà rẹ̀ lágbára.
4: Your redeemer is
3: strong. Ní gbígbà yóò gbà
4: ọ. He is saving you, he is saving you.
3: Gbogbo ẹ̀ tó sowó papọ̀.
4: All those that join hands.
3: Mo wọ Májẹ̀mú Psalm 68.
4: I don't come down to Psalm 68.
3: Fún ìtúká gbogbo.
4: For them to be scattered.
3: Anywhere they gather.
4: Lọ sí Kọ́ra jọ.
3: To stagnated your life.
4: Wọ́n dá ayé rẹ̀ dúró.
3: They will scatter.
4: Ẹ
3: bá ń wá gbogbo tó ní business la.
4: Look for all those that have big businesses.
3: Ẹ bá ń wá àwọn tí wọ́n ní kàríà la.
4: Those that have big careers.
3: Ẹ bá ń wá àwọn tó ń ṣẹ́ ní ọ́fíìsì la.
4: Those that are working in promising offices.
3: Wípé àkókò tó.
4: That is time.
3: Tí wọ́n fẹ́ fẹ̀ sí.
4: For them to
3: be alive. Orí Májẹ̀mú Psalm 1 yẹn náà ni mo wà.
4: I see that document of Psalm 1.
3: Lẹ́ni pẹ̀lú Psalm 24.
4: I Psalm 24.
3: Àti 126.
4: I Psalm 126.
3: A fi 20 kun lẹ́nu.
4: A 20.
3: Ilẹ̀ gbọ́dọ̀ gbọ́ tiẹ̀.
4: The earth must hear
3: you. Ti Olúwa nílé àti ẹkùn rẹ̀.
4: Because the
3: earth
4: of the Lord is
3: not there. Ó fi bí ẹ sọlẹ̀ lórí òkun ọ̀rọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ mà dábàlẹ́
4: àkàdà
3: mo ní ọjọ́ méje fẹ́lẹ̀ yóò yóò dà fún ọ. Fi ọkàn sí ọ̀sẹ̀ tí mò ń pa
4: yóò
3: yóò dára fún
4: ọ.
3: Wá gbàdúrà
4: eléyìí
3: orere tó jẹ́ tèmi tí ń bẹ lágbo àwọn ọ̀tá jáde wá ò ní dúró sójú kan lọ tún lọ òsì every good thing that belongs to me. In the camp of the enemy. Come for. Come for. Mo gba orere. To je temi. Mo gba. Oyoro. Esoro. Alaga goli asada. Orere to je temi. Mo nbẹ ni agbo awọn ọta. Mo gba. Mo gba. Mo gba. Mo gba. Mo gba. Mo gba. Mo gba. Mo gba. Ẹ famọ́ra.
4: Mo gba.
3: Ẹ gba.
4: Mo gba.
3: Ẹ gba.
4: Ẹgba
3: Jésù Olúwa wa mo wọnú ẹ̀mí mímọ́ ti ọ́ mo fi ohun Olúwa sọ tẹ́lẹ̀ orere ńláńlá tó jẹ́ tiẹ̀ tí àwọn ọ̀tá dì mọ́wọ́ ó yá gbà padà gbà padà gbà ayọ̀ rẹ̀ gbà owó gbà ọmọ gbà àlàáfíà gbà ire gbà ayọ̀ gbà ire àwọn kan lóyún kò yọ ẹ̀mí Olúwa ló sọ fún mi bẹ́ẹ̀ rialẹ́ akabadu ni ṣíríà oyún yẹn ò yọ ṣe ló parẹ́ mọ́ wọn nínú mo gbàdúrà ẹni de oyún mẹ́ nínú àwọn ìka tí wọ́n de oyún mẹ́ nínú tí wọ́n fọwọ́ sọ̀yà pé àwọn oníjó orí gbẹ́jọ́ ẹ̀mí wọn kò lọ sí oyún orere tí wọ́n náà ní tó dàbí pé wọ́n fọwọ́ òkùnkùn kan àwọn kan ní oyún ilé kíkọ́ àwọn kan ní oyún company tó fẹ́ dálẹ̀ but all these things have been suppressed and tied inside of
4: them.
3: Ẹ̀wẹ̀ tó ní idea company.
4: Look at someone that company idea.
3: Kò kúkú rí ṣe.
4: He cannot be.
3: Mo lu agogo.
4: I see the man.
3: Gbogbo rere tó ní lọ́kàn.
4: Every good thing you can see.
3: Ó máa rí ṣe.
4: Hey, now you achieve it.
3: Ó máa rí ṣe.
4: Hey, now you achieve it.
3: Ó máa rí ṣe.
4: Hey, now you achieve it.
3: Ó máa rí ṣe.
4: Hey, now you achieve it.
3: Ó máa rí ṣe.
4: Hey, now you achieve it.
3: Ó máa rí ṣe.
4: Hey, now you achieve it.
3: Ó máa rí ṣe.
4: Hey, now you achieve it.
3: Ẹ gbàdúrà eléyìí.
4: Pray this prayer.
3: Eléyìí lágbára.
4: Give very powerful.
3: Ìdájọ́ tí wọ́n ṣe nínú òkùnkùn.
4: That judgment is darkness.
3: Tó lé aláàánú lálára mi.
4: That judgment is
3: Oluwa tun idajọ naa ka. Ele need igboya. Idajọ ibi. Nibi ti won ti gbọ tẹnu mi. Ti won se idajọ. Ti mo wa n jẹya ẹ. Oluwa. Ẹ fa iwe idajọ yẹya. Oyo oyo oyo. Asẹni. Asẹni. Maya leke da warabia senda ya. Wale male gede barabia le asada. Ekankada barabia le bojada barua ha. Elia. Manai likinda. Oluwa fa iwe idajọ naa ya.
4: Oluwa faya. Oluwa faya. Oluwa faya.
3: Oluwa wa. E o gbe owo otu ele ori. Won ni so tele meta. Ase meta. Si ori ogo yi. Ayayayayaya. Abale abasada. Ori ogo re. Ase meta ni. Gbogbo eyi te ni ori ogo. Mo gbadua. Ori ogo re
4: yi.
3: Ko ni gbo fa were. Ni aba yasa. Tó bá ta orí èèyàn lọ fa wèrè.
4: Tó
3: bá ní kò mú gbádẹ máa má gbọ́.
4: Tó
3: bá ní kò lọ́wọ́ gbádẹ máa
4: padà sẹ́.
3: A máa ń take wrong step at the right time. Àwọn nǹkan tí ò yẹ kó ṣe ní òmò ṣe. Gbogbo ọfà tó ti wọnú orí
4: ẹ̀.
3: Tó fi ń ṣe àṣìṣe tí ò kọ́ mọ́. Ọfà yẹn jáde. Àṣẹ kejì rẹ̀ sí orí ìgbà ìwòsàn. Gbogbo tó ń pè ní bad luck nínú orí. Ó yẹ gbé. Highly kidnapped. Gbogbo tó ń pè ní bad luck nínú orí mi nínú orí ẹ̀. Gbogbo tó ń pè ní bad luck. Kò sí impossibilities.
4: Kò ṣe ṣe.
3: Kò ṣe ṣe.
4: Every possibility.
3: Failure. Nínú orí.
4: In this head.
3: Kò máa gbiná. Orí gba ìwòsàn. Gba ìwòsàn. Gba ìwòsàn. Gba ìwòsàn. In that name of Jesus. Wọ́n gbé ẹlẹ́kẹta. Kó tó di on the 30th
4: oṣù. Before the 30th of this month.
3: Wọ́n á kí ẹ kú orí rẹ̀. Orí rẹ̀ gba rẹ̀. Orí rẹ̀ gba rẹ̀. Ori rẹ gba rẹ. Ori rẹ gba rẹ. Ori rẹ gba rẹ. Ori rẹ gba rẹ. Ori rẹ gba rẹ. O gba ìrànlọ́wọ́. O gba ayọ̀. O gba ìdìde. Orí yìí o. Gba ire o. Gba ìrànlọ́wọ́. Gba ire o. Lórúkọ Jésù.
2: Orúkọ mi ni Ọ̀ṣọ́ Fúnmilọ́lá. Mo wá ní àti Alákò ní area Èrúwà ni mo ti wá. Ohun àkọ́kọ́ tí Ọlọ́run ṣe fún mi ni wípé èmi tẹ́ǹwé mo jẹ́ ẹni tó ti jìyà. Ilé tí mò ń gbé wọ́n fi ara ni mí bẹ́ẹ̀ mo dẹ̀ bí Ọlọ́run wípé kó kọ́ ilé fún mi torí mo wá sí orí òkè ògo ní 2023 December. Mi ò wá síbí rí ju ọjọ́ yẹn lọ. Mo kàn mọ́ ń gbọ́ bàbà ní àràárọ̀ ni. Ọjọ́ yẹn bí mo ṣe wá gbọ́ pé programu máa wà níbí ní last 3 days tó kẹ́yìn ọdún mo wá. Mo wá sọ fún Ọlọ́run orí òkè ògo pé kọ́lé fún mi. Kọ́lé fún mi kí wọ́n yé fi mí sẹ̀sìn. Mo tún bẹ Ọlọ́run orí òkè ògo pé kó ra mọ́tò fún mi. Kí ó tó di oṣù kẹfà ọdún 2024. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Sáàmù Òjò Authority. Ọlọ́run kọ́ ilé fún mi. Ó dẹ̀ tún ra mọ́tò bí dáàdì fún mi.
3: Lẹ́nu ọdún kan.
2: Bẹ́ẹ̀ni ní March ló rà fún mi. June ni mo ní kó tó di June. But March 29, ló ra Big Daddy ti àrọ̀bà ni Ọlọ́run rà fún mi.
3: Eléyìí pọ̀ o. Ìnáwó ọ̀tún ẹ̀ ókè o. Ṣé kí n pray for ever? Àwọn ìyanu gbá ń kọ́gbù. Lórí ara ẹ̀ lórí àmọ́ ó yá gbà. Testimony yìí permanent.

0: orúkọ mi ni Kehinde Adebayo. I joined this commission 2 years ago. So, testimony mi pọ, but I will just pick only two. Last year, October, I was sick. Then, nígbà tí mo sick, I was on drip. Mo wá rí bàbá ní ẹ̀rín yẹn lójú àlá, mo wá bá wọn, mo ní bàbá ra mi ò yá. Bàbá kan yọ drip ọwọ́ mi yẹn kúrò. So mo tún wá wà nínú lójú ayé mi ò tiẹ̀ lè rìn. So mo tún wá wà níbi báyìí lójú àlá yẹn, mo wá rí bàbá ní children class. Wọ́n ní bàbá ò tí ì lọ ni, wọ́n ní bàbá ò tí ì lọ. Mo wá lọ kúnlẹ̀ sí ọ̀dọ̀ bàbá, mo wá ní bàbá yẹn pray fún mi. Wọ́n tún ṣe gbọ́wọ́ lé mi lórí tí wọ́n pray fún mi nìyẹn. Láti last year yẹn up till now, me ti experience any sickness.
1: Hallelujah.
0: So mo mọ̀ pé many people knows me here. Mo wà lórí bridge yìí ni mo ti máa ń ta plantain chips. Ibẹ̀ ni mo ti ń ta plantain. Plantain yẹn mi ò fẹ́ ta mọ́, ó ti sún mi. But mi ò ní option because first born mi ṣẹ̀ wà ní HND, second born mi wà ní ND. Táwọn ọmọ yẹn ò bá dẹ̀ parí, there is nothing I can do. But tí bá ti wá sí ìbàdàn, tó bá ti ní ká bèrè nǹkan tí a fẹ́, tí bá ti kúnlẹ̀, màá kàn máa sun ẹkún, màá sọ fún Ọlọ́run pé Ọlọ́run ṣí ṣọ́ọ̀bù fún mi. I even ask for depot. I want to be supplying minerals. God open shop for me. I don't want to sell plantain again. But èmi mọ̀ pé mo kàn ń bèrè náà ni mi ò ní ibi tí mo ti fẹ́, mi ò bọ́ mo ṣe fẹ́ ṣe. So ó wá hápù pé ní March BP mi máa ń rise. The last one tó wá rise, mo wá ní mi ní ṣiṣẹ́ iná ìmọ̀. But to God be the glory, last week Monday, mo ti gba shop. Mo ti store shop yẹn more than ₦1,000,000. Bí mo bí Ọlọ́run ṣe ṣe. Mo ti ní shop. Àwọn tí ò tiẹ̀ kí mi tẹ́lẹ̀ gbọ́. Preaching tí bàbá ń preach lọ́jọ́ Sunday, ó kàn dàbẹ́ ni pé ọ̀rọ̀ mi náà fi ń wàásù. Àwọn tí ò tiẹ̀ kí mi tẹ́lẹ̀, Mama Tobi, na your shop be this. Congrat o. Ha!
2: Wo bi ni sùúrù.
3: Yay!
2: You dey sell plantain here?
0: Yes, sir. Lórí bridge ń bí báyìí.
2: Plantain seller now have shop.
0: Yes, sir.
2: Store the shop with more than ₦1,000,000.
0: Yes, sir.
2: Where did money come from?
0: It's God, sir.
2: And now what's okay?
3: Lift up your hands.
2: God of supply.
3: Ọlọ́run ìgbésẹ̀.
2: Ọlọ́run gbogbo gbogbo àwọn èèyàn yìí.
3: God of look at all these people.
2: Ní ọ̀nà tí wọ́n ò fọkàn sí.
3: In the way they least expect.
2: Bá mi yà wọ́n lẹ́nu lóṣù.
3: Amen. Surprise them this month.
2: You know the way people are talking about million is this church. It's something else.
3: Bẹ́ẹ̀ni sá.
2: Ojo million ń rọ̀ báyọ̀.
3: There is showers of millions.
2: So àwọn tí ò ń kí ẹ tẹ́lẹ̀.
0: Bẹ́ẹ̀ni wọ́n wá ń kọjá ẹlòmíì tí ẹ wọnú ṣọ́ọ̀bù ó kúnlẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní rábàbà as if pé òun ló ní ṣọ́ọ̀bù yẹn. Ẹlòmíì tún bẹ̀rẹ̀ Mama Tobi, what are you doing here? Money is my shop. Bàbá mi ò tó gbàdúrà fún yín. Ẹ̀rín àyín àti Ọlọ́run kò ní bàjẹ́. Iṣẹ́ ìránṣẹ́ ẹ máa ṣe déédéé èrè, ẹ máa ṣe gba èrè, ẹ ní fọmọ ṣiṣẹ́ ìránṣẹ́. Ìpè yí pé mi.
2: As